Ọlọ́run ọba tó ni wákàtí tó lọ́jọ́ tó lóṣù. Àwáyìn ológun agbé ọga fi mọ rírì orí rẹ hàn torí pé lẹ́yìn ìwọ ìwọ náà ló tún sẹ́kù. Tí ò bá sì ìwọ kò lè sí àwa. Àwáyìn ológun agbé ọga fi mọ rírì orí rẹ hàn nínú ayé.

0: ó ṣe àyàn lògùn àgbẹ̀ ọ̀gá o.
1: wọ́n ti mú mi ládùúrà wípé kí máa pọ̀ nínú ìṣó.
0: fún orí ọ̀fẹ́ rẹ nínú ayé tiwa. orípe wọ̀ ló dá wa sí dọjọ́ òní. kò sọ méjì ìta lè fi fún wọ ọlọ́run ọba lẹ́yìn ọpẹ́ ìyìn àti ògo.
1: ọjọ́ ọjọ́ sí mo wí gbogbo lórí àgbáyé ló bẹ́ẹ̀ yí mi sí nìyẹn.
0: ìwọ ló ń fún wa ṣe níkànnì.
1: bobby brown bẹ́ẹ̀ níbẹ̀ mc ama bẹ́ẹ̀ níbẹ̀ gbogbo wọn bẹ́ẹ̀ níkànnì wọ́n ṣe èmi sì ní orin.
0: ìwọ ló ń fún wa ṣe ní ìkànnì ìkànnì wo là ń sọ̀rọ̀ nípa rẹ̀ ìkànnì wo là ń perí. Lágẹ̀lú 96.7 FM òkè tó ga jòkè.
1: Èpò àkàrà nìbàdàn orí ọ̀dá mi sáwà bá ìyọ̀dá.
0: Torí tí ò bá sí ìwọ kò lè sí àwa.
1: Wọ́n ń bẹ̀ níkalẹ̀ wọ́n ṣe èmi sì ní orí.
0: Torí pò ń bẹ ní àtiwá ló jẹ́ ká lè wà dọ́jọ́ òní. Látàrí ọjọ́ jẹjọ́ ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fi mu. Oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ti sẹ̀. ìṣẹ̀lẹ̀ burúkú òjò ṣẹlẹ̀ sí wa. àjálù bí òjò jálù wá. kí ó ṣàwa nìkan àwa àtàwọn olólùfẹ́ wa. bẹ́mi ṣe máa ń wí ọlọ́run ọba kan lánàá ọba kan lónìí ọba títí ayé àìnípẹ̀kun.
1: bàjẹ́ lọ́la mami ayíǹde ẹ̀sìn kẹ́mi síkì.
0: àwa tá a jẹ́wọ́ rẹ ní gbangba láyìn ọ ní gbangba torí ọwọ́ agbára rẹ gbà.

ìrírí ẹ̀dálẹ̀tọ̀ eléyìí ó yàtọ̀ sí ìrírí ayé ó yàtọ̀ sí àwọn ètò tí máa gbòòrò lójú ẹ̀dá. Kí làwọn nǹkan tó ń rò tó ń ronú? Kí ni tó ṣẹlẹ̀ sí ọ tó ń ronú? Ohun tó ṣẹlẹ̀ sí ọ lónìí ó ti ṣẹlẹ̀ sáwọn kan lánàá tó jẹ́ wípé nígbà tí wọn ò ronú àròjù tí wọn ò ronú àti bẹ́ odò wọn ò ronú àti pokùnso wọn ò ronú àti gbé nǹkan jẹ. Lónìí báyìí tá ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run ọba ti rìn kọjá nínú ayé tiwọn náà. Àwọn náà ti wà láàárọ̀ lọ́pẹ́ káàkiri àgbáyé. Kí ló wá jẹ́ tí ẹ kíni wá ń rò? Tó fi wá ronú wípé kò tiẹ̀ para rẹ̀ wá ló wá kàn. Mọ́ para rẹ̀, mọ́ ṣera rẹ̀ léṣe.

láì ní dènà pẹ̀lú. Kílẹ̀ bá wa dá sí lónìí.

kí là ń pè ní ìmùlẹ̀ ìmùlẹ̀ ìmùlẹ̀ àti pé ǹjẹ́ ìmùlẹ̀ sì wà mọ́ tó bá jẹ́ pó wà kí là ń fi ìmùlẹ̀ ṣe ìmùlẹ̀ ẹ máa gbọ́ mẹ́ta ni o ǹjẹ́ ìmùlẹ̀ wà kí ló ń jẹ́ ìmùlẹ̀ kí là ń fi ìmùlẹ̀ ṣe ohun tẹ́yìn ọlọ́gbọ́n ayé onílàákàyè onímọ̀ tẹ́ ẹ máa bá wa dá sí lónìí ni ǹjẹ́ ìmùlẹ̀ wà kí ló ń jẹ́ ìmùlẹ̀ fún àǹfààní àwọn tó wà lókè òkun +234 814 249 1006 +234 814 249 1006

0: Hello, Talu Ambe. Hello. Odo Imbe ni ki so do wo. Agbara ojo ko lo ori le wo. Po ma jo e pa won da ni. Hello, Talu Ambe.
1: Hello, Pastor Sam.
0: O aku aje sa. Oruko yin le tin pe sa. Sa?
1: Asis lati do.
0: Yes sir. Asipa ti do.
1: Oro ta gan.
0: E ka bo sir.
1: Mi no de se do ni. Se ta si.
0: A n gbo sir.
1: Mi no ile ti ni ani o ba ti ni.
0: Imulewa. Imulewa.
1: E n to de confirm. Bo ko pe dada pe ki eyan meji ka jo se mo le laarin ara won
0: ko pe dada ke eyan meji mo le laarin ara won sa
1: be ni ki mo le to ko ko confirm
0: o
1: le je ni no wo ti yan ma so ye pe se de yan ma fi ase si pe o si ase lo kan yen
0: i se de yan ma fi ase si
1: abi de se ati so do ko tun o ko si ni fi.
0: Ok sir.
1: O wa ninu balo.
0: Ninu balo.
1: Eh ni bi ti fe ni bi ba wa bo leni e ni fe ara won. O ti san pala lo da kan ni bi kan ba sha. Ya na bo ti na pala se e ni ba ni. A de ni mo ko a so tele ta ri jo so ra ara won. Ni wa de pe la ba jo wo mo bi ta ma jo wo mo bi. Yes. O le ko ni se ko lo sa ni wa ni na le yi. Oui, on parle de mon bif et d'arrêter.
0: On parle de mon bif et d'arrêter. On a acheté ça. Et tout gâteau de la tombe à l'unio. Acheté. Hello, ça. Hello, ça. Ah, Jimmy, ça. Sa oruko imu lati
2: mo wa to
0: ami
2: wa ba je shwai
0: ah ti dia re e ku ojo meji
2: rawa
0: yes sir
2: alaji ngo
0: alaji nbe la lafia ara ise ilu la alaji balo ami
2: wa mo design na gbara no
0: ami ase edumare
2: ala wala ko waka
0: illa billahi lazim ami olorun
2: imo de wa
0: Adeun teyan meji ba se funra won.
2: Mo le ni. Ese gba ti e ba to mo pe me kan abi kan kan. Kale. Ese le la la mi o kon de mu won tin se le o. Ade o no. Me ko ni mo le.
0: Ki gangan wa ni mo le gan. Ki lo si se le lori.
2: Ye meji to ba se ade funra won. No da ma fun won ni kan bayi le la. Mo le ni. Se ba jo la se ni kan bayi ade o yen.
0: Ojambadeun.
2: Ojambadeun.
0: Esun. Ọba
2: to se ni. Oni ka ma pe adeun. Ko jo aye wo le da ko le do. Aye pe adeun mo lo je ki lori bo se ri. Ka fa won lo se luwa wo. A se ki ti. A se gbogbo. Ene wa o bi lo se ri ni. Se ba se so lo se ri.
0: Ami esun. Ami Olorun. Allah bi la ilaha illallah. Esun. Hello sir.
3: Hello sir.
0: Yes sir.
3: Ọgá wa Sunday Adiago.
0: Present sir, mo wa lenu.
3: Baba agbalagba. Awa na ti mark register pe
0: wa. Esun kuko.
3: Esun.
0: Yes sir.
3: Bayi data kan. Bati tagba ki ran yan ba dan le.
0: Bẹẹni.
3: Bẹẹni, ẹ sọ wípé ṣe ìmùlẹ̀ wà.
0: Ǹjẹ́ ìmùlẹ̀ wà lóòótọ́?
3: Ìmùlẹ̀ wà. Ẹ tún wá béèrè wípé kí ni wọ́n fi ìmùlẹ̀ ṣe?
0: Bẹ́ẹ̀ni.
3: Àwọ̀kọ̀ ìmùlẹ̀ wà. Kò lẹ́sìn tí wọ́n fi ń ṣe ju wípé àdéhùn láàrin ara ẹni nù.
0: àdéhùn láàrin ara ẹni.
3: Bẹ́ẹ̀ ni kíyàn lè ní ìfọkànbalẹ̀ láàrin ara ẹni bọ́rọ̀ bá jọ dá nípọ̀ tó kọ̀ọ̀kan yọ ní balẹ̀ pé dájúdájú ẹni yìí kò ní yí àdéhùn. So ká lè ní gbàgbọ́ nínú ara wa délẹ̀délẹ̀ ṣe mọ̀ òun ní ìmùlẹ̀ kódà ó ṣe gẹ́gẹ́ báwọn èèyàn mi ṣe ń sọ ìgbà míì wá tó já sí pé ó dàbí ìgbà kan tí àwo fíìmù kan ń gbà yẹn lọ ìyẹ̀rẹ̀ máa lọ́fà ọ́n sọ̀rọ̀ lè ti omi ni wọ́n sì jọ ń sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀kan náà ṣáṣe àṣẹ ṣóyẹ yín.
0: Àwọn kan ṣe àṣẹ sí i.
3: Bẹ́ẹ̀ ni wọ́n ṣe àṣẹ sí i. So àwọn kan sọ̀rọ̀ tí wọ́n fẹ́ wí kọ́ mọ́ ṣeré ìfẹ́ létí omi. So mi ni fi ọ lẹ́la ẹ̀ láì kíní kan bẹ́ẹ̀ yẹn. So ó túmọ̀ pé bẹ́ẹ̀ náà ni láàrin ara wa gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ pé àwọn nǹkan àìfojúrí pọ̀.
0: Káàkiri àwọn ẹ̀mí àìfojúrí pọ̀.
3: Ẹ̀mí àìfojúrí pọ̀. Tó yẹ pé téèyàn méjì lè máa sọ̀rọ̀ láàrin ara ẹni. So ìyẹn leléyìí àṣẹ lè gùn. Ìmí ìdẹ́ wà tó yẹ pé wọ́n dídí máa ń gbé nǹkan lẹ̀ wípé ó yá àjọ fojúrí eléyìí ni. Wọ́n ń lo omi, wọ́n ń lo àdá, wọ́n lo nǹkan oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn. Ṣóyè so tí wọ́n á tẹ̀dí jọ ṣe àdéhùn ìyẹn gangan wọ́n tẹ̀ wá fẹ́ dalẹ̀ ìmùlẹ̀ yẹn wọ́n mọ̀ rántí pé àwọn mọ̀ ti ṣe nǹkan báyìí. Ṣóyè yín kò ní lè jẹ́ kí wọ́n lè dára wọn gẹ́gẹ́ bí nílẹ̀ Yorùbá wa ara àṣà tó dàbí ẹni pé tí wọ́n máa ń lò ní jọun láti gbẹ́kẹ̀lé ara wọn ni.
0: Láti nígbàgbọ́ nínú ara wọn.
3: Láti nígbàgbọ́ nínú ara wọn pé ẹni yóò ní dá mi.
0: Ṣó sì wà bẹ́ẹ̀ dìsín àbí kò sírú ẹ̀ mọ́.
3: Tá a bá máa wá díẹ̀ ní ìsìn pa fẹ́ rí ní ìsìn a ní í ṣe pẹ̀lú àwọn tó dàbẹ́ ni pé wọ́n jókòó ti ẹ̀sìn bí lẹ́yìn kankan bẹ́ẹ̀ yẹn.
0: Àwọn tí wọ́n jókòó tẹ̀sìn ṣẹ̀ṣe.
3: Ẹ̀sìn ṣẹ̀ṣe ṣó ti yẹ yín a ní í ṣe pẹ̀lú wọn ṣùgbọ́n láàrin àwa gẹ́gẹ́ báwọn èèyàn wa ṣe ń sọ a kàn bí lè kákan fẹnu ṣe àdéhùn. Ìpè bóyá kìnní láàrin àwa báyìí ń pè kí ṣùgbọ́n àwọn tó jókòó lẹ́yìn ìṣẹ́ṣe yẹn wọ́n máa wà ní ọ̀dọ̀ tiwọn torí wọ́n ni kódà ó lè jẹ́ pé bóyá òbí lásán ni wọ́n ó jọ kán jẹ láàrin ara wọn. Ó sì wà àwọn tó sì wà lọ́dọ̀ wọn ó sì wà lọ́dọ̀ wọn dáadáa tó dẹ̀ wúlò fún wọn láti ní gbàgbọ́ nínú ara ẹni ẹkú ètò.
0: Ẹ ṣeun ẹ káàbọ̀ sà. Hello, Talu Ambe.
4: Hello, Ekpenzo.
0: Yes, sir. Ọlọ́run ló ń tọ orúkọ yín mọ́lẹ́ tí ń pè wá.
4: Orúkọ tèmi ni ọ̀gbẹ́ni Láúdà láti Tẹ́yàn Ká.
0: Ẹ káàbọ̀.
4: Òsì òye mi.
0: Òsì òye mi náà.
4: Ìmùlẹ̀ wà. Ìmùlẹ̀ wà dáadáa. Bọ̀ bí ìmùlẹ̀ ń ṣe túmọ̀ sí lọ́kàn tèmi ni pé nǹkan tí kò ló bá dé. Kò tún gbọdọ̀ ríta mọ́.
0: Kò tún gbọdọ̀ ríta mọ́.
4: Àti pàápàá ibi tá a bá jọ fi ọ̀rọ̀ tì sí.
0: Ká máa bá ń bẹ̀.
4: Ká tún máa bá ń bẹ̀.
0: Ẹ ṣeun.
4: Ṣo inú ilẹ̀ ṣe.
0: Orí lọ́dọ̀ tí inú. Ẹ ṣeun.
4: Ètò yẹn bá kí Alhaji o.
0: Alhaji náà ń gbọ́. Alhaji náà ń gbọ́. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ̀lọ́ ta ló wà bẹ́ẹ̀? Ẹ̀lọ́ sà.
5: Ẹ mà pé ètò.
0: Ètò ni bàbá wa.
5: Bàbá wa Bọ́ládé ké káwé wa.
0: Àláfíà ni wọ́n wà wọ́n ṣiṣẹ́ ìlú lọ ni.
5: Ẹ bá wa kí wọ́n.
0: Wàá gbọ́.
5: Orúkọ tèmi ni Gani Ọlọ́ndà láti Abẹ́òkúta.
0: Ṣé dáadáa lẹ́wọ̀ sà?
5: Àláfíà ni mo wà o.
0: Àdúpẹ́.
5: Ẹ̀ṣẹ́ gbogbo ọgbà o. Ọlọ́run ló fi sílẹ̀ o.
0: Àmì Ọlọ́run.
5: Ìmùlẹ̀ ìmùlẹ̀ wà. Ọkọ àtìyàwó máa ń mulẹ̀ nígbà mi. Wọ́n á mú búlẹ́dì wọ́n á fi ya ọwọ́. Ìyàwó aláìjẹ ọkọ ọkọ alá ẹ̀jẹ̀ ìyàwó. Ibi tí ò ní dànù ẹ má dẹ̀ ti gara wọn ń bẹ̀ ní tó bá dẹ̀ fojú rí. Ó kù ó kù ní bẹ̀. Máa tẹ̀síwájú à ń bá yín lọ.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun. Hello. Ẹ bá kú àjẹ. Yes sir. Àmì Ọlọ́run.
4: Alhaji ni nǹkan.
0: Alhaji ń bẹ lálàáfíà ara o. Àmì àṣẹ Edumare. Abraham Johnson. A cabo. Imulembe. For me, similar.
6: Baba nje nkan kan ti e wa leyin pe be mi ba da obi wo ba da mi nje nkan kan wa to le sele laarin awon mejeji
7: Olorun fi aye yan e ba ti dale
6: Olorun fi aye yan
7: e ba ti ya deun Olorun fi aye iyo Olorun be fun
6: o ti tan
7: e ba ti ya deun iyo Olorun be fun e ma ja ma je adeun e ka ba ti ni se agalo ke lo solo la so mi la si yi waya ti wo
6: ada e kabo sa e kabo
8: Put most in vibration, important as water. Don't bend in London. Oh my show, Bala, Baba, the Jana Bayatu.
6: Hello, sir. Hello. Hello, Akwaju. Hello, sir. Lato do imbe, you know.

0: Hello, sir. Talu Ame. Hello. Hello, sir. Olorun lo n to oro.
1: Ah, ko le ba je pe an bale asisi lati America.
0: Baba dada.
1: Ah, baba. Baba loye ko.
0: Alafia na wa o.
1: Ah, ko le ba je fun o.
0: Baba lu Saudi wa.
1: Ko se je. Awon dura wa leje.
0: Mm.
1: O ke ni ara wa ye.
0: Mm.
1: Go je apole o dile ya.
0: Oro enu bayi ni mule.
1: Ah, oro ni mule.
0: Hmm.
1: Oro te se wo je ase Olorun ni.
0: Hmm.
1: En ba ti da oro ye.
0: Eh.
1: O le mo ke to tun se ran ja ye.
0: Hmm.
1: E ri e se ba ti fi obe mu owo ti mu ese o fe re keje ni.
0: O fe re je ni.
1: Ja bu. O fe re je ba se ri ko so pe ja bu e ja bu e se po gege iyan bi ni.
0: Eh.
1: Iyan bi ni ko fe nta re re ni.
0: Hello, Talu Ambe.
2: Hello, Kwami.
0: Ah, Junior, Baba Dada.
2: Oh, continue me, I just know can say.
0: Lati luo.
2: Lati Ibadanbi by now. We lati felele.
0: Ah, felele one bi.
2: Hmm, it is in bi.
0: Eshim.
2: Emi o fe dasi ko.
0: Oh yeah, ke liba dasi na lati.
2: Eni ke eni se mule si wa.
0: Beni.
2: Abi ki la npe ni mule.
0: Ki la npe ni mule.
2: Adeo laarin enikan ati awon mi o le je ni keji o abi eni pupo adeo laarin enikan abi eni ati eni pupo ko ti wa lataye bayi ta ti ba o wa na awon owe mimo mejeji ati ise mbayi. Olorun gbe leke ju gbogbo nkan lo yugo ta oju ta fi wo lo eni ko ba se ade ti o lo se ninu ti alquran gege bi agbe kale awon afa o fi se deede apa yan
0: deede apa yan lo je
2: eso apa yan ni o ninu alquran ni mo ti bible lo titi. En ko ba sade nti o mi se gege bi apa yen ni
0: sa wa lo pa ni
2: no won fi se
0: akawe ni
2: yen o won fi se akawe pe eni yen bi apa yen ni a je se nkan bayi njo bayi agba se nkan bayi se njo bayi eni yen o ti so kan si gan mi o ni le se yo fokan si bo mi o ma se fun njo bayi ibe ni fokan si
0: ibe le mi ro wa
2: ibe ju sibo mi ibe le mi ro wa bo kini ka jo fe dale yo lo je asa se yo ri lori ka ba ji asa se yo ri lori a jo pin o meji ni o sikini e ba wa yo ri kan te ba jo pin meji mo eni keji te le jo pin meji yen te wa pin fun ipo apa yen na le wa lodo re.
0: Eshun
2: mo le o nbe laarin nikan abe ni pupo
0: eshun
2: egbe ta fe dale yi o se fe fi mejo lori o ti n ba ti depo lori tan o ni mo se bayi ni mo se bayi
0: ni mo ni ma kowo yin je o
2: e ba ti se mo eyan ti dale en ti o ba ti mu imole se o ti bi odale
0: esu
2: ni ti se se odale bale ku odale bale lo en ti eyan ba ti jo sadeun abi se imole ti o ba ti mu imole je se o ti bi odale
0: esu
2: esu no ni bi ba je
0: ba
2: ti ti modernize o
0: eh
2: modernization ti wa no
0: lori imule ide
2: ayo
0: to ja wa se
2: modernization ko wa n beri
0: o ya
2: ngba ti o n kaluku ro lo robo robo tan dara won tan dara won a wa jo to a jo sade a wa jo to wo bo wi
0: se mi ti e gbe gba nsin nu
2: modernization imule ni e o
0: o da e
2: won gba nkan ti won ba ti bu yan tele abi ti won ta fun yan won to ba ti wa nu iwe
0: esu
2: mo ta kini fo abi mo bo nu ni kini emi lagbaja omo lagbaja mo fun mo bo eni kini kini ni joba ijoba
0: imule nu na
2: esu yo sign
0: esu e to je lu
2: eni enu o sign
0: mi wo e ja tun gbo te
2: mi ara imule na ni won modernize
0: e ja tun gbo te mi wo esu opolo yin ni joba hello talu anbe Naam, salaam aleikum.
3: Wa alaikum salaam.
0: Yes sir.
3: Tawo dara ti be ron kan ile kan si.
0: E kaabo.
3: Teri Olorun ba gan so. Gbogbo mi mo le patapata. Onafiki.
0: Onafiki l'Olorun fi won wi.
3: So, ta ba ni de ka wa wo mo len ga. Nígbà tó jẹ́ pé a ṣe àdéhùn láàrin ara wa ni ọlọ́run náà dẹ̀ sọ pé iyáyà lẹ̀dí náà a mọ̀ ná lè máa ń takúrú náà máa ń lá ń tafò àlò náà kábúrákítà ń dà láàrin á ń lá ń tafò àlò
0: rẹ̀
3: nígbà bá ti mọ̀ pé ẹ̀mí máa ṣe nígbà bá ti mọ̀ pàdé ìtẹ̀jọ́ ń ṣe láàrin ara rẹ̀ yóò bá ti máa ṣe yẹ̀ àgbọ̀n yẹn nìkan ó ṣàdéhùn nìkan ọ̀hà ni mo fẹ́ ó wà wùlẹ̀ sí. Ẹni tí mo rí alọ́pọ́nà fi wé mọ̀náfíkì ni pé àdídì náà gbè lẹ́sẹ̀ ó ní àyàtù mọ̀náfíkì àpẹẹrẹ tá a fi dá mọ̀náfíkì máa galazatu mẹ́ta ni ìzáàdàzà tó bá ti sọ̀rọ̀ kàázíbà ìrọ̀ ni wá ìzáàwà àdà tó bá ti sàdéhùn àáláfà. Kò ní pè kò ní múṣẹ wá ìzáàtù nínú tá a bá fọkàn tán àánú yóò ṣe wá jàǹbá. Kò sí gbogbo ohun tí mo lè ń já sílé di òní ìjàǹbá ni
0: ẹ pé ètò ẹ ṣeun ẹ ṣeun. Ẹ jẹ́ kí n gbé ìpè kan sí lábala bí i ká tó bọ́ sí abala ìrírí ẹ̀dá gangan ẹ máa káàbọ̀.
4: Ọkọ dáàmú.
0: Náà.
4: Ẹgúnṣe ẹkú ṣe ọpọlọ.
0: Olóòrùn ló ní.
4: Ọmọba Musa.
0: Ànábì ọjọ́.
4: Bàbá.
0: Ẹ ṣeun.
4: Aláàjì nǹkan.
0: Àlàáfíà lálàájì wà.
4: Ṣé ayọ̀ ni mo gbọ́ sí.
0: Àmì àṣẹ Ìdùmarè.
4: Àdéhùn. Ìmùlẹ̀.
0: Kanáà ni méjèèjì.
4: Ká ti gbé lọ pé eré kù dìgbà tá a bá ṣẹ̀ṣẹ̀ mú abẹ tá a wá ń ríra wa lọ́wọ́ tá a mú ìdí ara wa ó tó di pé amúlẹ̀ kódà ẹ wo a máa ń tì mí kankan kẹ́yìn òjò jẹ́ nínú àwo kan náà
0: láti
4: múlẹ̀ bẹ́ẹ̀ ni ẹgbẹ́ oúnjẹ wọn ẹ rí i pé àwọn tí wọn bá máa ń tọwọ́ bọ́wọ́ ẹ̀fọ́ bá ti báyàwó bóyá bọ̀dá àbọ̀ rẹ̀
0: ẹ̀
4: bára ìyàwó ara wọn lò pọ̀ tí wọ́n bá wá jọ ń jẹ níwọ̀ àwo kan náà ẹ bá bu òkìdí tí kìíní wá bu ọbẹ̀ tí ọbẹ̀ wá kán sí kejì ní
0: ẹ̀yìnwó
4: kò sí dán lè fi wọ́n tó ń jáde láyé.
0: Kí ló dé?
4: Tí ó bá jáde láyé. Rádaràdá ni ó bá kú. bẹẹni
5: ta n jẹun ni se ta n kabẹ sira wa lọwọ
4: ẹ wa ri ọlọrun ọba ọbẹ bẹẹni
0: lọna wo
4: ẹ ma n sọrọ kan pe ya wọn ni awọn ti wọn ba n sẹ ọlọrun fi ya jẹ wọn asiko ta wa awọn ti wa n sẹ wọn wa n lowo si
0: titẹ bi bo
4: awọn ti wọn n sẹ
0: ti wọn n sẹ
4: awọn ẹlẹsẹ wọn ni awọn ni lowo ju
0: lọ́nà wo tó ń gbà lówó jù
4: ọlọ́run ọba ẹ̀dẹ̀ sí lọ́lọ́run ṣe rí ẹni tọ́lọ́run ọba ó fìyà jẹ ẹni tọ́lọ́run bá fẹ́ràn ní máa ń fìyà jẹ láyé àmì tọ́lọ́run bá fẹ́ tó fẹ́ kálá rẹ̀ yóò fílẹ̀ ó lo sẹ̀mí ẹ̀ yóò lo owó sí wù ú tó bá wá jáde láyé wá kó wọn àtọ́lọ́run
0: tí wọ́n jọ máa fà á
4: ṣe rí ìmúlẹ̀ láàrin ẹni tó bá ti já tayín tó ti jepo yín tó ti mọ̀ tó bá dàyìn ọlọ́run jẹun yà pẹ̀lú ìyọ̀ǹda tọlọ́run àwọn ọmọ aláìmọ̀kan mọ̀kan dáadáa kan a mú wọn sọ́dọ̀ ńgbà náà a ń wò pé mo bá ṣe káwọn náà máa bá wa kán máa rí sí ń jìwẹ̀ lọ́wọ́ ẹnu tá à ń rí bá ṣe a mú wọn sọ́dọ̀ a mọ̀ ń fún wọn lówó dáadáa gbogbo àwọn tí wọ́n bá já àwọn oníbàárà wa wọ́n padà lọ ń ṣiṣẹ́ fún wọn lẹ́yìn àmọ́ ọmọ tí mò ń fẹ́ ó padà kú ó ń di iṣẹ́ ni
0: kò fi jẹun
4: ń bẹ ní ìdìsí jẹun olùfijẹ́ pé àtijọ́ dá nǹkan pọ̀ àtijọ́ múlẹ̀ náà nu tó bá ti dàbí ẹ̀dẹ̀ náà nìkan lọ́run ó dojú ti ìkòdìgbà tá a bá ẹsẹ̀ wà nílẹ̀ àwọn bíléèdì tá a bá ẹsẹ̀ ń gẹ́ra wa ládàá lọ́wọ́
0: tí pọn wá ń jáde
4: ó ti pé a mọ́ múlẹ̀ rárá àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan téèyàn dàpọ̀ ẹ ti múlẹ̀ náà nìyẹn tẹ́nìkan bá ti ṣàbùsí ẹnìkan dandan náà ni kọ́lọ́run ó kà lábùkù so gbogbo ìgbéyàwó ká tún wá wọnú pé wáyà fẹ́fẹ́ra àfẹ́ra ológun ẹ máa múlẹ̀ sẹ́rí oníkálukú máa àwọn tábàjọ́ bára wá rìn láàrin oṣù kejì mẹ́ta àtijọ́ mẹ́ta àlefẹ́ o àti wọn bá àlefẹ́ wa ẹ mẹ́jà máa tanra wa mọ́ ìtànjẹ́ ti pọ̀ jù ẹyìn kinní kan fọkàn balẹ̀ ìgbà ìgbésí ayé rẹ nínú kinní kan ló wà.

0: chim
1: imule onbe o
0: imule nbe
1: imule nbe imule de ni pe e mu feran yin awa duro ti yin awa jo se awa jo se gba ati jo nwole ati jo nwode ati jo nje ati jo mu tin gba nu owo yin
0: o
1: tin nanu ola tolorun ba se fun yin
0: eh
1: tin ba sabo si yin ha tolorun ba si mu mi nti o mu mi lowo ngbe weji ni
0: eh o murale
1: ah eh enne ko da ka mo sabo si ara wa rara ko da da ki seri ti na o ba ti wo mo ni ba yin se mo simple e ja fira wale bo ka wa mo gera wa se ka mo to ra ti jo wo le ati jo wo de
0: ati jo rira wa
1: tan ara wa ko da fun ka lu kuku le wa lori owo e o beta
0: ko duro
1: na
0: e se baba dada
2: oya silo silo silo silo lo silo lo lo
0: ẹ má bínú mi ò ní láǹfààní àti gba ìpín kankan mọ́ lábala ọgbọ́n òpin síbì kan. ẹ ti mọ̀ pa lára ń bara ni wá. ẹ ṣe ń gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá wa dá sí
2: i.
0: ọgbọ́n àti ọpọlọ yín kò ní dọ́ba o. Ọlọ́run a tún bọ̀ máa bá wa fún yín ní ìmọ̀ àtòyẹ tó pín in sí.
2: Papọ̀ sí tèmi náà ń ṣe, wọn ò ní jó méjì tó ń jó, àwọn náà sọ wípé ẹnikẹ́.
0: Ọyẹ́ ẹ jẹ́ ka bọ́ sórí aṣábala abala àrírí ẹ̀dá gangan sàn-án báyìí. Ẹ jẹ́ ka bọ́ sábala àrírí ẹ̀dá gangan sàn-án.
2: Sínú àlọ́yìn owó, àwọ̀ wa rè o.
0: Ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ìdílé kan leléyìí. Ọjọ́ Sunday tó lọ ń labọ́ládé pè mí. Ọjọ́ Sunday ta lù kọjá yìí. Ọjọ́ náà labọ́ládé pè mí. Abọ́ládé ní Adéagbo. Mo ní ẹ́. Ó ní Adéagbo. Ó ní tó bá ti dọ̀la Monday.
2: Bàbá Junior ló ń bọ́. Ṣọ́dá mọ̀ sí wọ́n bá rí Akande o.
0: A nípàdé kan tá a fẹ́ ṣe lọ́fíìsì.
2: Ìlú tó rọ́ńtò ṣàládé sí.
0: Mo ní ó dáa kò sí wàhálà. Nígbà tó dọjọ́ Monday tá a fìpàdé sí arábìnrin yọjú sí wa. Abọ́ládé láti ọjọ́ Jímọ̀ tó kọjá lọ lárábìnrin ti ń dàrú láàmú tó ti ń pè ń pò ń ṣàfẹ́ rí ń dẹ́dẹ́ sá. Òun lòun wá bèrè pé sí ọ̀rọ̀ tẹ fẹ́ sọ ẹ sí kò ń sọ̀rọ̀ ta lè sọ lórí fóònù. Ó ní kò ń sọ̀rọ̀ orí fóònù rárá ọ̀rọ̀ pé kájọ jókòó kájọ bára wa sọ̀rọ̀ ni. Abọ́ládé wá ló ń bèrè pé sọ lè sọ díẹ̀ fóònù nínú rẹ̀ ná kó tó dọjọ́ Monday hun. Ó ló sànà díẹ̀ fún un nínú ọ̀rọ̀ náà. Ó ló yan fún un níbẹ̀. Ó nítorí ẹ̀ ló ń ṣe ní pé dandan lá kásàjọ pàdé lọ́jọ́ Monday ìyún ọjọ́ ajé tó kọjá lọ yìí.
2: Ó wá jọ mọ̀ fẹ́ lọ máa fẹ́ lọ.
0: Nígbà tá a wà lórí ìjókòó tárábìnrin yóò sọ̀rọ̀ ẹ̀ pé kí lára.

0: o ni bi odun melo kan seyin bi odun melo kan seyin odun ti o po pupo to si lo die o ni iya to bi un lomo oja lo nta nile o ni na awon bi merin ti ya awon bi o lo nikan lo mu owo oja ti ya awon nta o la si dupe lowo olohun bo se nta were were ololo oba n fi alubarika si onu sugbon ko n to ku lodo iya awon ko n to ku labe iya awon o lo n kawe ni won ba o o ni esa moru iwe ta won le ka ngba na lohun o ni ba won de ba to loko aloko ba mo de ba to lada lada o ni lohun fi se ngba to tasiko olohun yonda omokunrin kan fohun olomokunrin oni la won jo lo fi se ade ori ti awon jo bere rin ajo aye awon wore wore o lara kunrin to hun so yi
1: sisi o je ju wole ka jo ma ha fura wa
0: o lo sise kole kole ni to lo n si gba fun ni bi to wa ni bu ba ti e oni se gbagbe pe mo so pe mo nta oja ni
1: ayo to je jo mo to so
0: nje ru oja wo le ni mo nta
1: ayo to je jo mo to mi o se maran ti sacrifice odi o ma de for ya mi o ko ya laje mi sandra mi ranti ranti
0: oni mime ateko lo nta
1: nike
0: eyin no wo pe mime ateko ninu bi ta ba de yi
1: canada ni mo wi maran
0: o lo lohun sa n se fun were were to je pe ni gbogbo adugbo ta won wa ngba na lohun o lo lohun mo n se yanu gan o ni ko fe so ni mime ateko meji ladugbo bi to n wa ngba na lohun o ni tori ataro atale lohun fi mo ta mime o ni ngba to lohun si dahun lo ni kanra to je pe bomode ba wa bagba ba wa o ni ohun ki fi kanra mo won rara o ni se gbagbe pe olohun ti yonda oko fohun to n fi se ade ori
1: ọnu oloke ma ke ranti bobo gbe nguse ni benga benga mi to n je fasashi oko ni taye ti bebi mi
0: o ni laarin ohun atoko ohun olohun yonda ko yonda bo fohun o lohun waye wa bi ni o waye wa ka o o ni sugbon e ka mo folomo olohun yonda omo meta fohun
1: ara to le laleju ọkùnrin o jina si ọmọ ẹlẹ ilẹ laleju mi o ni sale
0: o lo je obirin meji ọkùnrin kan o lohun ati ọkọ ohun o lawon sa njo n ba isemi ibo were de were were de were were de were
1: o jina si ọmọ ẹlẹ ilẹ laleju
0: o ni ngbo ya olohun yonda le kiko fawon o ni bawon ti e pare o ni se sama pele ni le nje awon osasunta emi atabolade ba gberin o ba ni ti igbo nkan kan oro irin ko lele yin nje ki lo wa sele gangan san o ni se mo pe mo so fun yin pe olohun ba o fun oko ohun na se niwon ba ti e to je wi pe one saba fi be sunle jare ke saba gbele tori laaro yo lo bi se owo oro le ni o pada de olohun fun na se ni won ba ti e
1: ni mami mi baba kan ti pe ni mato
0: o wa ni kilo bi oro to n so yi kilo bi pipe to n pe wa yi
1: baba to si be ni e pe o
0: kilo bi oro to n so to n fi pe wa yi gangan
1: lo ge je gba pe mo bo ga ni u fi remon
0: o lọkọ ohun o ni gẹgẹ bí ohun ṣe sọ fún yín pé agbaṣẹ́ ṣe kọ́lékọ́lé ni ọkọ ohun o lọkọ ohun o ní ọdún kan o lọkọ ohun lọ gba iṣẹ́ kan o níbi tó ṣáà ti ń ṣiṣẹ́ yìí ṣá o ní ẹni tó ní iṣẹ́ yìí ó jẹ́ obìnrin tó ní ilé tó ní ibi iṣẹ́ tọkọ ohun ń ṣe tọkọ ohun bá ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ o ló jẹ́ ará òkè òkun kì í gbélé ìmọ̀ wa ìmọ̀ lọ olóko ohun oní ló ń bá ṣiṣẹ́ ó ní kódà gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ní ara ilé yìí pátápátá bíríkìlà ni kápẹ́ńtà ni ó ní gbogbo ẹni tó ṣàṣiṣẹ́ lára ilé yìí olóko ohun ló bá arábìnrin yìí wà ó ní ngbà tó sàbára bẹ́ẹ̀ rẹ̀ wá ṣá ó láwọn ṣiṣẹ́ lọ wọ́n ṣiṣẹ́ lọ wọ́n ṣiṣẹ́ lọ ó ní ṣàdédé lòún rí lọ́jọ́ kan.
1: àwo tí fíìkì jàpá ìṣọ́gbọ́nà àwa láwo.
0: ó lọkọ̀ òun ò kì í sùn ta tẹ́lẹ̀ ó lọkọ̀ òun ó ní kì í sùn ta bó bá lọ láàárọ̀ ó ní ngbà tí ó bá fi ta aago mẹ́fà rọ̀lẹ́ sí mẹ́fà bò ó lọkọ̀ òun ó ti wọlé ó ní kì í sùn ta kì í pẹ́ ń ta.
1: oúnjẹ tọ́lá ní tọ́lá ní òkàrò ọkọ̀ kẹyẹ ọkọ̀ kẹyẹ kẹyẹ òótọ́ ọ̀la ni.
0: ó ní gbọ́ tásìkò kan ó ní lòdì pé kọ́kọ́ wọn máa wọlé láago mẹ́sàn-án alẹ́ ìgbà mẹ́ aago mẹ́wàá ìgbà mẹ́ aago mọ́kànlá.
1: ṣẹ̀rí àfirọ́jọ́.
0: ẹ máa gbọ́ mi dáadáa o.
1: olórí yóò bá lè padà kò lè bá wa pàṣà jẹun.
0: ó ní gbọ́ yẹ lọ́kọ̀ ń gba promotion. ẹ ti mọ̀ tí mo promotion tí mo sọ pọ́kọ rẹ̀ gbà ó lòdì pé ó lè mọ̀ wálé láàrin ọjọ́ méjì.
1: ìgbé kàkàkà ẹ̀bí ṣe fún
0: mi. ó di pé ó lè mọ̀ wálé láàrin ọjọ́ mẹ́ta.
1: ìyẹn ò ní pàgbì ṣe bọ́bọ́ ọlọ́gbọ́n lọ́lọ́gbọ́n kì í jẹun.
0: ó ní gbò yá ó di pé ó lè mọ̀ wálé láàrin ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ kan àbọ̀.
1: ìpàdà kò lè bá wa pàṣà jẹun.
0: ó ní láàrin ìgbà tí òun wálé láàrin ọjọ́ kìíní ọjọ́ kejì.
1: ọ̀sẹ̀ báwa ò lọ̀pọ̀ ṣe.
0: torí táwọn bá bi léèrè nígbà àkọ́kọ́ pé kì í pẹ́ dé báyìí sí òsì tẹ̀ ń pẹ́ dé.
1: a ní kí ló wá pàṣẹ o kí ló.
0: ó ní ṣe ilé ọkọ òun ó sọ pé àwọn pẹ́ ń bi iṣẹ́ ni àwọn fẹ́ rọ̀ ṣiṣẹ́ yẹn kẹ́ ń tó níṣẹ́ yẹn kó tó padà sí ibi tó ti wá.
1: tó bá jẹ́ ti bá pàṣà o aṣíwájú.
0: ó ní ngbà tó di ọlọ́jọ́ kìíní ọlọ́jọ́ kejì.
1: praise ẹ̀rọ mọ̀ léwe tó bẹ́ẹ̀ náà.
0: tóun tún béèrè lọ́wọ́ ọkọ òun pé kí ló dé ẹ ti rìn báyìí tẹ́lẹ̀.
1: ìjàmpátá.
0: ó ló sọ pé iṣẹ́ yìí ló lágbára. ó ní ngbà tó di pé ọlọ́sẹ̀ kan bẹ̀rẹ̀.
1: mo fẹ́ lọ ní yọ̀sìrì pápá.
0: ó ní ngbà tó lọ́sẹ̀ kan bẹ̀rẹ̀.
1: ìwé eré náà.
0: ó lòun lọ fẹjọ́ sun àwọn mọ̀lẹ́bí ọkọ òun.
1: ìṣù yà rí ibi.
0: ó ní ṣùgbọ́n kò ń tó lọ ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí ọkọ òun.
1: ojú à.
0: ó láwọn mọ̀lẹ́bí òun lòún kọ́kọ́ fi tó létí.
1: new york.
0: ó lòun kúkú rẹ̀ lẹ́yìn kóun tajà òun ìyàn rẹ̀ òun ní kankan.
1: alájídí ìṣù yà rí ibi dé sí.
0: kásámù bọ̀rọ̀ yìí lọ. ká má fọ̀rọ̀ igun.
1: akíndélé mi sóyè.
0: ó lòun sá lọ sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí ọkọ òun.
1: bàbá tẹnu jọ bí mi èjì rẹ ó ṣe. bàbá tó mú ọkàrẹ̀ àlà omi òun. àlàó.
0: ó ní wọ́n pe ọkọ òun.
1: akíndélé mi sóyè.
0: àwọn mọ̀lẹ́bí pe ọkọ òun wọ́n sì bọ́kọ òun sọ̀rọ̀ tọ́mọ́ yí pé kọ́kọ́ òun dé láti ibi tí a ti pè é kó sì wáá báyàwó rẹ̀ pé ìwọ ìyàwó mi ìyá alágbájá ọ̀rọ̀ orí bó ṣe rí fáǹfààní gbogbo wa náà ni kó lè dáa náà lòún.

ẹlànfààní àti máa wò wá lórí ẹ̀rọ ayélujára wa ìyẹn lórí ẹ̀rọ Facebook wa Lagelu 96.7 FM ẹlànfààní àti lọ máa wò wá ń bẹ̀kẹ́ wò bá

0: ó ní lẹ́yìn ìgbà yẹn òun tún padà lọ báwọn èèyàn ọkọ òun pé a ọ̀rọ̀ tá a mọ̀ sọ yìí tí wọ́n tẹ́ ẹ pé bàbá yìí sí ó ní dídélé tí ó délé ọlọ́tọ̀ ní nǹkan tó ṣe o.
1: bàbá ilé kò sí ló pe kókó.
0: ó ní a tún ránṣẹ́ pé ọkọ òun.
1: Dr. Tunde mi fáàmù mi.
0: ó ní dídé tọkọ òun máa padà dé lálẹ́ ẹjọ́ náà.
1: àwọ̀ ti ta bọ́ bágun àmì àyè.
0: ó ní di ọjà tóun ta lọkọ òun ti nà wọnú ilé. ipe kí ló kan tó nínú ìrìn àjò tó ń rìn.
1: ọdún tán ó yá bàbá bí sọlá mi.
0: ó ní kí ló kan tó níbẹ̀. ó ní sóun bá yọjú bí ọjà tiẹ̀ rí ni pé kó fóun lẹ̀ pẹ̀lú ní àjò ayé tóun. olóhùn náà tó jẹ́ pé gbogbo ara òun pátápátá báyìí ló bó. ó ní kódà ọdọjà tóun tóun tà ń jọ náà nù. olólùn ló ní káwọn ọmọ wà ń bẹ àwọn ọmọ ní wọn bò ń tọjà sí padà tí wọn bò ń tajà. ó ní sẹ́yìn mọ̀ pé irú ọ̀rọ̀ yóò ṣe é dé mọ́ra.
1: ó bàbá mi sọ̀dà mi. ó ta ṣaṣà mú sí ni mi. ó bàbá mi sọ̀dà mi. a ó ti jẹ bàbá ọyọ mi. ó bàbá mi.
0: ó lòun gbọdọ̀ àwọn tó ní òun lọ àyàn àwọn tó bí òun.
1: bàbá mi sọ̀dà mi. a ó ti ti bàbá abudi. ó bàbá mi sọ̀dà mi.
0: ó níbẹ̀ ni wọ́n ti ránṣẹ́ sáwọn èèyàn ọkọ òun.
1: bàbá mi sọ̀dà mi.
0: wọ́n ránṣẹ́ sáwọn fámìlì ọkọ rẹ̀.
1: bàbá mi sọ̀dà mi. ọkọ ti fẹ́ mi special. ó bàbá mi.
0: ó ní wọ́n ṣàyọjú bẹ̀ wọ́n bẹ̀ wọ́n o.
1: ó bàbá mi.
0: ní tilẹ̀ ń tọ́lọ́wọ́ ni wọ́n bẹ àwọn mọ̀lẹ́bí òun.
1: yàlájí lárí yàrógun dáadé.
0: ó ní wọ́n sá ní káwọn padà sínú ilé.
1: màá gbọ́ mi lọ́hùn tó ìrìn àmàjẹ́sí promotion mi. àyàfọ́.
0: ó láwọn mọ̀lẹ́bí ọkọ òun ní tilẹ̀ ń tọ́lọ́wọ́ wálé o.
1: omi tún kọ́.
0: wọ́n sì dọkọ òun lẹ́bi lójú òun.
1: sàbí ọlọ́hun tó yìí.
0: oníṣùgbọ́n kẹ̀kẹ́ àkíyèwé kinní kò dẹ̀.
1: iye ló lù mí ọmọ ti tàdé fún mi.
0: ó lọ̀rọ̀ yìí mọ̀ tó wá gba bòmí ìyọmọ ni.
1: láyé ló lù.
0: ó lọkọ òun ó ló bá òun lu ọ̀sẹ̀ kan péré nù lé sí.
1: tó ń jẹ òkúyè o.
0: ó ní kò bulẹ̀ báwọn náà kò báwọn sa wàhálà kankan mọ́.
1: abe ẹgbọn ṣe ìbílẹ̀ o.
0: ó di pé ó ti ń wálé lásìkò tó yọ wálé.
1: Adéwálé.
0: ó ní sàdédé lọkọ òun ò tiẹ̀ wá wálé mọ́ rárá.
1: yọ̀mí bọ́bọ́ mi ọ̀pọ̀ mọ́ bú wa.
0: èyí owó oúnjẹ kò fáwọn gbogbo ẹ̀ sá. ó ló ṣàdásò ńlá yà sá.
1: dúró sí mi.
0: ó ló bá di pọkọ òun ò wálé mọ́.
1: dúró sí mi.
0: ó ní táwọn bá pe nọ́mbà rẹ̀ ó ní nọ́mbà rẹ̀ ò tiẹ̀ wá lọ́mọ́ngbà tó tásìkò kan.

0: ó láṣẹ ọkọ òun àti arábìnrin tó nílé yìí ó láṣẹ àwọn méjèèjì náà jọ kúrò nílùú nàìjíríà ń bí. ó ní wọ́n ti kó kúrò nílùú nàìjíríà ń bí wọ́n ti jọ lọ sókè òkun. ó láṣẹ gbogbo ìgbà tí wọ́n ń ṣe tàkọ́kọ́ tí wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò. ó láṣẹ ìrìn àjò ti dà wọ́n pọ̀ àwọn méjèèjì ti jọ ń fẹ́ra wọn. anisa arábìnrin ti bí ò lọ́kọ ni. wọ́n lárábìnrin ti bí ò sí ilé ọkọ. ó lókè òkun ló wà òun pẹ̀lú àwọn ọmọ rẹ̀. ó ní gbò sáyé àṣà ọlọ́kọ àwọn sáfilé lẹ́fà àwọn ó sá ti lọ ìlú òyìnbó. olúwa di pé òun àtàwọn ọmọ òun àwọn mójú tó lẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo ẹrù yìí wá di tọrùn òun. ó ní ṣùgbọ́n àwọn mọ̀lẹ́bí rẹ̀ ó ní wọ́n tó rà lẹ́gbàá òkín ó ní torí wọn padà lẹ́yìn òun.
1: lọ́jọ́ ọjọ́ kan
0: ó ní wọ́n pè wọ́n ló ní wo ó lọ wọ ṣòkòtò ní olómùra gírí ọkọ rẹ̀ ti lọ́ ti lọ òkè òkun.
1: ó wà lẹ̀ o wà láìta láì wọ́pá wọ́pá wọ́pá.
0: ó ní lẹ́yìn oṣù mẹ́fà tọkọ òun dé òkè òkun ó lọ́kọ òun pé òun ó ló sì kí òun ó ló béèrè àwọn ọmọ. ǹjẹ́ bó lẹ wá wà ó ló sọ fóun pé kò sí tó kàn pẹ̀lú ibi tóun wà. ó ní kó sá máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́. ó láwọn bára wọn sọ̀rọ̀ láàrin oṣù kan gérégé. ó ní látoṣù kan òun ó ní nọ́mbà ọkọ òun ọ̀lọ́mọ nọ́mbà tó fi pe àwọn ó ní ọ̀lọ́mọ. ó ní jọ tó máa padà lọ ó lárábìnrin kan ló gbé. ó lárábìnrin ń sọ pé káwọn ó fi tàwọn ṣe tàwọn o torí pé ọlọ́kọ ti gbọ́kọ olóòka ti gbòòka o. káwọn ó dira àwọn mú.
1: aránsì ládùn promotion o ẹ̀gbọ́n bàbá lókè bàbá lókè.
0: ó níbi tóun ti ń kopa wẹ́rẹ́wẹ́rẹ́ tóun ti ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́.
1: màrán ti láyíwọ̀ láàrin.
0: ó ní ń gbà tó tó ọdún kan.
1: má gbọ́ bàbá
0: lókè. lẹ́yìn bí ọdún mélòó kan tọkọ òun ti lọ.
1: má gbọ́ bí ti jẹrẹsà ní táyétáyé táyé mi gàrẹ́ jàre jọ̀ọ̀jọ̀.
0: ó ní sàdédé làwọn arákùnrin kan náà wá lọ́jọ́ kan. ó ní wọ́n dé lálẹ́ ọjọ́ náà lọ́hùn-ún. ó lóun wà nídìí ọjà àwọn tóun ti ń tajà òun àtàwọn ọmọ òun. tóró ń gbìyànjú lé àwọn ọmọ yìí lórí wọn ka ìwé bó ṣe yẹ kán kàwé lóòótọ́. ó ní ìwé tó yẹ kí wọ́n kà ká ní bàbá wọn bẹ láyé ká ní bàbá wọn bẹ nílé gan-an. ó ní wọn lè mọ́ kà tó bẹ́ẹ̀. ó ní ṣùgbọ́n ọlọ́run ọba fóun ṣe o. ó láwọn ọmọ yìí kàwé. ó láwọn ọkùnrin tí wọ́n dé yìí. ó lóun ò dá wọn mọ̀ mọ́. ó ní wọ́n ṣàwùwà níjọ́ náà lọ́hùn. ó ní wọ́n gbé mọ́tò bọ̀gìnì kan wá. lásàálẹ̀ ẹjọ́ náà lọ́hùn. ó ní mẹ́mẹ́ tí wọ́n rà lọ́dọ̀ òun ìyẹn ọ̀lẹ̀. tí wọ́n rà lọ́dọ̀ òun ó ní wọ́n ra mẹ́mẹ́ àtẹ̀kọ́ gbogbo ẹ̀ ṣàjẹ́ 6000 naira ẹgbẹ̀rún mẹ́fà.
1: ọba kíkẹ́ bèbí mi bàbá òun fọ́.
0: ó ní wọ́n lọ.
1: zeribe zeribe.
0: ó ní gbà tó tún di àárọ̀ ọjọ́ kejì.
1: zeribe
0: zeribe. wọ́n tún padà wá wọ́n tún wá ra mẹ́mẹ́ àti búrẹ́dì. ó ní torí gbogbo ẹ̀ lòún máa ń tà ní tòun.
1: zeribe ọmọ ibo èyí tó ṣe ṣú.
0: ó ní gbà tí wọ́n wá ra mẹ́mẹ́ yìí tán àti búrẹ́dì yìí tán. ó ní wọ́n wá fẹ́ máa lọ. ó ní wọ́n kọ́kọ́ jẹ ìsí kan lọ́dọ̀ ọ̀hún. ó lóúnjẹ tí wọ́n kọ́kọ́ jẹ lọ́dọ̀ ọ̀hún gan ló ń lọ bí ẹgbẹ̀rún mẹ́rin tá a mọ̀ sí 4000 naira. ó lẹ́yìn ìgbà yẹn wọ́n tún wá ra búrẹ́dì àti mẹ́mẹ́ tó jẹ bí òní 10000 naira. tó jẹ́ pé ńgbà tá a kó gbogbo owó rẹ̀ jọ papọ̀ ló jẹ́ 10000 naira. ó ní láàárọ̀ ọjọ́ náà ó nígbà tí wọ́n fẹ́ máa lọ ó ní wàá pè òun wípé màmá lágbájá. ó lóun wá wò ó pé màmá lágbájá kẹ̀. ó lóun wá níṣẹ́ ẹ̀ mọ́ ni wá ní màmá ẹ̀ lè dá àwọn màmá ni. àwọn làwọn máa ń wá ra mẹ́mẹ́ lọ́dọ̀ yín nígbà táwọn wà ń kéke táwọn máa ń fàjàngbọ̀n lọ́dọ̀ yín bí tẹ́lẹ̀ pé báwọn bá wá ra mẹ́mẹ́ àwọn lè lò ṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún táwọn ò ní tètè lọ ní. ó ní wọ́n ṣàdàkọ ara wọn. ó ní ó lóun bá súnmọ́ wọn lóun bá dì mọ́ wọn ó ní wọ́n ṣàdọ̀bálẹ̀. ó láwọn ọmọ yìí tó bíi márùn-ún. ó ní láàrin ọ̀sẹ̀ kan tí wọ́n ti ń wá tí wọ́n ti ń lọ. ó ní wọ́n bá pe òun jọ kan pé màmá ẹ dúró náà ǹjẹ́ ṣé ẹ sì mọ mọ́ ṣé ẹ sì lè ta mọ́ lókè òkun sá. ó lóun rò pé rí bí ẹ ṣe máa ṣàwàdà ńgbà náà ńgbà wọn ti júwe ara wọn ti ẹ júwe létí ẹ ti wá. màmá yẹn bá lóun rò pé eyo to ti gbawada yin debi ti jo ni o na ba so pe awon osere awon fe ke wa tameme fa won loki okun
1: alias eti
0: olohun o pe oki okun bi ibo oni asa so pe ani nta won so yi se awon ni nta won so yi sinu ni bi pa awon fe ke wa tameme fa won
1: awo taye no su
0: ni yaba ni a ohun to won ni oyin to won je ohun gba passport ri ohun immigration yi ka to wa soro po wo agba passport ka to wa soro ki okun
1: se bi ga bo yun lo sa si bi tu ko
0: o la won omo de yi oni won ma ririn ajo yi
1: ele da ko la ba ja
0: oni laarin ose kan won gba passport fun oni ngba to fi ma pe ose meji o lo na mo ti daro ki okun
1: e lati balu
0: o ni ngba ta ma so yi o lo nti e ti gbagbe oro ko hun

0: olosadi pe meji ninu awon omo awon to nbi
1: awon ti tekete aburo ti
0: o lo ti wa loke okun meji ninu awon omo meteta to nbi meji ti wa lodo ohun loke okun o la awon omo ina won sise re o oni kode eyo kan to sekun Nigeria ohun lo so pe ohun ti ife wa oni sugbo mo n wa le ohun mo n pada ni o ni ngba to lo nti wa basiri awon olohun ti kole sibomi o o ni le ti awon gbe ngba na lo ile toko won ko ta won gbe ngba na o la won ti tun se awon si ti fi rent o lasiko gba na o lasiko odun ni o lo ni pe komo awon na wa ta won lo yin ele keta to ku Nigeria o la so wa o lo o sa wa ki awon o ni ngba to wa nbo wale o la won wa jo wa wale o lohun sa si duro si Nigeria die o lohun ti ipada o ni sadede lohun ri ipe yi lori phone o ni ngba to ma ri ko yi lori phone o ni se mo pe ohun ni number re lowo mo o lo ba di oko ohun nje ki lo sele bo lo se je o lohun so pe ko mo pe won lai lai o lo ba bu sekun lori ero bani soro o lo ni ko njo ko je ka won ri ra ko je ka won jo soro o ni dide to nde o lohun ti dele ti a won gbe tele tele o lawon to wa nbe omo won o ni sugbon do kan lara awon aburo re lo nlo tan fi yonda fo ero bani soro re tan fi yonda re fun to n fi pe omo ti tare awon jelede lemi o ni ngba ta won ma rira pelu omo re to wa nle o lekun lara kunrin ibu si o nje ki lo fe kun o ni se boye ke ma rerin bayi ni kinu yan ma dun lowo lowo bayi o le sa ti lo ki okun e ti wale nje ki lo wa fe kun be labi awon agogo aguma mi solaje o ni ngba to ya o loko ohun o lo kejo dale o lo sa nbe ohun ni pe ko n sajo ko mo binu o ni ri to nri oko ohun o ni ko jo iri ara ilu oyinbo rara nje ki lu sele o ni arabirin tawon jo lo ilu oyinbo o ni njo nje mo pe gbogbo ise to n se ilu oyinbo patapata o n lo n fi sin o ni lo ipe yi o ni larabirin so pe kawon jo wa silu Nigeria were o ni ngba tawon ma delu Nigeria o ni se igbagbe po ti kole silu Nigeria tele tele o lo n so pe be ni o ni ko je kawon lo sile to ko o ni tori leyin igba na o ti kole mi o lo hotel lo gba tawon jo de si o ni ko fun lara rara tori gbogbo owe ohun patapata iwe irinna lo soke okun ohun onibi kan naa lawon jo ko si ninu room ta won wa lotel o ni ki lo sele lojo ta n wi ni pe o larabirin kan ran ni se pe ko won sare lo bi kan were ko lo pa ko n de pa ko won wa ba oni ni hotel pada o ni ngba to ma para do hotel o larabirin ti ya mu nlowo o ni ngba to ma pe o ni number arabirin yi olo ma o larabirin ti wa loke okun pada o lo ti wa ni airport o ti lo soke okun pada o ni lati gba na lo nti nse lo nti rin kaakiri bo nse rin kaaye nje ki lo wa sele ki le fe kawo se fun yin o lo do balẹ lo bomi oju ke o lo nbe ohun pe ko won dakun ko won jo ko won fori jin ko won gba n pada gege bi oko iyawo pada pe ka won jo ma gbe ni toko ti iyawo pada o ni be na lo na ti yari pe lai ko si n to jo ohun o le gba lati jo ma gbe mo o le je ade ori fun mo o le je oko fun mo o larakunrin bẹrẹ si ni be ohun o ni gbogbo owo to wa lakanti okunrin patapata o ni ko to 200,000 naira o lo n pe awon omo ohun meteta o ó láwọn ọmọ ìyarí pátápátá wípé kò sí tọjọ́ wípé bàbá àwọn ṣe dà wọ́n lẹ̀ ńgbà náà lọ́hùn tẹ́yìn ò bá sí láyé mọ́ tàbí tí nǹkan kan ti ṣe àwọn ó ní tàná fẹ́ wá dé bá padà ó ní kò sí tọjọ́ ó láwọn ọmọdé yìí tutọ́ sókè wọ́n fojú gbà á ó ní ló da omi tútù sí ńlágbádá báyìí tóun fi pè wípé ẹjọ́ torí ọlọ́run pé kí ni kò ń ṣe sọ́rọ̀ yìí ó lọ́kọ tó ti fi àwọn lẹ̀ lé ọdún mọ́dún tó tó di pọ́lọ́ ń padà gbádùn àwọn ó ní ìjẹ́rù rẹ̀ ló lè padà wá di ọkọ fún òun mọ́ 09123708675 kí ni karabirin yóò ṣe. Hello, ta ló wà ń bẹ̀? Hello, Olóòlù ń tún. Yes, sir. Olóòlù ń tún. Ẹjẹ̀ gbẹ́sẹ̀ ńlẹ̀, ta ló sọ̀rọ̀? Àmì àṣẹ Ìdùmọ̀rẹ̀.
2: Nínú ọgbà tí èmi rí nínú ọ̀rọ̀ yẹn ni pé kò sí tó jábọ́ lára di tí ò sí mímọ́ ọlọ́run bẹ́ẹ̀. Tí ọkọ yorùbá rìnrìn àjò báyẹn ó pọ́sibù kí obìnrin yẹn kó má travel
0: kó
2: lè ràn lọ́wọ́. Ohun mímọ́ ọlọ́run ni gbogbo nǹkan tó bá ṣẹ̀ṣẹ̀ ayé yìí. Orin mọ́ra ti nínú fún obìnrin yẹn ni pé ìgbà tí ọkọ̀ ò ti ní àkan lọ́wọ́ mọ́ kó má wulẹ̀ ẹsẹ̀ mọ́ because irú ọkùnrin yẹn ó lè kópa obìnrin bẹ́ẹ̀.
0: O lè ṣe kópa obìnrin bẹ́ẹ̀. Ẹ ṣeun. Ẹ ṣeun.
2: Tí obìnrin yóò bá ní owó lọ́wọ́ tí ó bá rí bó ṣe dá kò lè padà wá. Yóò mọ bó ṣe máa pọ̀ jù ọ̀rọ̀
0: rẹ̀. Ẹ ṣeun. Ẹ ṣeun.
2: Ọ̀kan wá owó.
0: Ìyàwó
2: ìgbà tí àwọn máa máa fún ní
0: ìlú. Kò lè mọ máa ní ìjà àbí. Ẹ ṣe.
2: Ọ̀rẹ́ máa ṣe máa tọ́jú rẹ̀ lọ́kọ̀ọ̀kan.
0: Ó dà. Ẹ ṣe. A tún jẹ́ agbọ̀n tó lè máa tún rí. Ẹ ṣe. Hello, ta ló wà ń bẹ̀?
3: Ṣé o ẹ pa sọ?
0: Yes, sir.
3: Ṣé kí ni ẹ̀tọ́ láti mọ jẹun?
0: Ẹ káàbọ̀ sọ.
3: Ẹ rí obìnrin yóò kọ̀nsídà rẹ̀ ni o.
0: Yóò kọ̀nsídà ọkọ rẹ̀.
3: Bẹ́ẹ̀ni, ó lè máa dúdú ti arábìnrin tán yẹn.
0: Bí
3: òun yóò tọ́wá sí ti tọ́wá lè mú un lọ tọ́wá lè bá tó wí.
0: Ó
3: lè tún lọ bọ́ obìnrin yẹn lọ́hùn. Kí ni nǹkan tó rò pé ó ń tètè fún tó ń tètè jálẹ̀ o? Òyìn ọkàn bá lọ ni.
0: Ẹ ṣeun.
3: Ọlọ́run ti padà kò ṣeé wọ.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun. Hello, sir. Ta ló wà ń bẹ̀?
4: Ṣé kàrọ̀?
0: Ẹ kú àjìn, sir.
4: Kọ̀ǹtẹ̀nì Látúnbóyè Ògùn náà láti ìlú Fíọ́dọ̀.
0: Ẹ káàbọ̀.
4: Bíbélì ní ẹni tó dá ojú. Kò lè ṣe aláìríran. Kò sí bí ẹ̀dọ́ ṣe rìn rẹ̀ láyè tọ́lọ́run ò ní mọ̀ ṣe.
0: Bẹ́ẹ̀ni.
4: Bóyá tí obìnrin tọkùnrin yẹn bá ṣe bó tó ṣe láti ilẹ̀ ni. Bóyá dínà gbòkun ni ọba jẹ́ fún. Bóyá kọ́ba ti débi tó dé òun. Ṣùgbọ́n tọ́lọ́run fẹ́ tí ó jẹ́ ó ti jẹ́ ó tó ti kó tún dà padà. Ẹ rí i pé nígbà ọlọ́run ó gbèjà àwọn ọmọ Ísíráélì. Ọlọ́run ṣe fárá ọ̀láyà lè ni. Kọ́ kọ́ ǹsídà rẹ̀. Ó jẹ́ káwọn ọmọ mọ̀ ní bàbá wọn ó sì máa ṣe ẹ̀tọ́ wọn fún
0: un wọn
4: máa gbàdúrà
0: fún
4: àwọn ọgbà.
0: Àmì ẹ̀ ṣeun sọ. Ó sọ ọ̀dọ́ lọ fi dáná ṣe dídá ayọ̀ yóò ṣeun. Jẹ́ ń gbà pé kan sí ká tó máa lọ. Ẹ ló ta ló wà ń bẹ̀? Ọlọ́run ló ń tún sà. Ẹgbẹ́sẹ̀ ńlẹ̀
5: bàbá.
0: Àmì àṣẹ ìdùnnú.
5: Àtọ́lí ìkàṣẹ kanabọ́ lọ́hùn. Kí ayọ̀ kọ̀ sí dá ẹ̀.
0: Ó kọ̀ sí dá ẹ̀.
5: Ní iye ṣe ilé ìfẹ́.
0: Ẹbí
5: kọ́ máa tọ́jú ẹ̀ bí wọ́n ṣe tó àdúrà sí yẹ.
0: Dà ẹ ṣeun.
5: Aláìní jẹ́ bàjẹ́.
0: Àmì ẹ ṣeun. Àmì àṣẹ ìdùnnú rẹ̀ ẹ ṣeun. Hello, ẹgbẹ́sẹ̀ ńlẹ̀ pápápá.
6: Ilé àwọn àlẹ́ àṣìṣe láti pèbè Amẹ́ríkà ni.
0: Bàbá dáadáa.
6: Èmi ò fọwọ́ sí pé kó fẹ́ máa.
0: Ẹ fọwọ́ sí.
6: Sẹ́rí ẹ̀ ń bá ti lẹ́bi oṣù
0: nílé
6: pààyàn. Tó bá tó gbà padà.
0: Ó
6: lè mẹ́mí ẹ̀ lọ.
0: Ó lè mẹ́mí ẹ̀ lọ.
7: atọlọpọ bọ kan fun tọlọrun ba ni ọmọ ile ilu kan gba lo e ni pe to ti ma gbe tokofaya mo yo so di nkan mi o pada nuno
0: eto esun baba dada esun
8: do jiyan si se do Mr. Music tipe ari ati mansion to ba ti
0: e mo binu mi oni lanfani ati gba pe kankan mo
8: aye ti mo
0: asiko ti pe wa nija sugbon lanfani ati pe mi sori ero bani soro mi 0703822 6574 0703822 6574

0: mọ̀ wá ọba tó ní gbogbo ń tà ń dánwò ọba tí ń dán nǹkan wò lára gbogbo ẹnì kọ̀ọ̀kan wa tí ò sẹ́ni tí ó ta kò ó ọlọ́run má fi aburú má fi dán wa wò nígbà kọ̀ọ̀kan àdánwò àlára rẹ̀ ọlọ́run má dán wa wò
1: àmì
0: ọlọ́run má dán wa wò
1: àmì
0: ẹni ọba dánwò kò ní dúró ẹni ọba yẹ̀wò tó ọba dánwò ọlọ́run kò lè páàsì wájú rẹ̀ ọlọ́run má dán wa wò
1: àmì
0: anímọ̀ṣà oyin rèé àbùsùmáyà ògidì ọ̀rọ̀ ọmọ yòóngò nílẹ̀ ìbàdàn èmi nìkan kọ́ mọ wá àtàbdùwásí ẹ̀yàkárẹ̀lẹ́.
1: Asalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu.
0: Wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu.
1: Orúkọ tèmi Abdullahi Sheikh Adio Yolukun alias Akure ni kí n kálukú wa pé máa gbé kúrò àgbóyè ẹ̀sìn nìtò.
0: Iléeṣẹ́ alágídú lẹ́wà 96.7 FM èmi àti amójú ẹ̀rọ mi Abdullahi Adémọ́lá Àṣìṣó Sumobodi Bégéǹgì lágbára ọlọ́run mo kí onílé mo ká lejò mo kọ́mọdé mo ká gbà mo kí gbogbo ẹ̀yin tẹ̀ ń lu àlọ́gọ ẹ̀yin tẹ̀ ń sọ pé tọ́ ká máa nìṣó ẹ̀yin padà lẹ́yìn wa ojú òní tìyín mo kí alájà wa àmínà babalọ́lá wẹ́rẹ́ ẹ̀yin dààmú lágbára ọlọ́run ojú òní tìyín o lágbára ọlọ́run mo kí ìmọ̀ọ́mù wa Abdullahi Yusuf láti mọ́ṣáláṣí àjíjọ láàánábì ìyẹn lẹ́lẹ́wí odò road ní mẹ́nà tán nìbàdàn mo kí yín ẹ̀ní dààmú lágbára ọlọ́run
1: ojú
0: òní tìyín mo kí gbogbo àwọn ìkàn pátá ìyá mi náà olówó ọjà lógún pa mo kí yín àti ambassador Kazeem Aare láti ogun pa wòyí mo kí ẹ ṣe àdúpẹ́ ẹ kú àdúró tì ojú òní tìyín lágbára ọlọ́run mọ́mí queen láti ìlọ́ra mo kí yín dáadáa ìlọ́ra ìlọ́bẹ̀ mo kí yín ẹ̀ní dààmú ọ̀dàn ṣadé ọ̀làdọ́sù mọ́mí sàmíyá mo kẹ́yìn náà gbogbo yín ni mo kí látòkè dókè nǹkan ò ní ṣẹ́ni kọ̀ọ̀kan yín ìyá kí láwùláwàlá kò hàtà
1: ìlàbìláìlàwàzù
0: lónìí ibi tá à ń lọ lórí ọ̀rọ̀ àlọ́bí tí ó ga oníyẹ pé tí wọ́n ń pè ní inú burúkú wọ́n ní inú burúkú ń wọ̀ ṣe ẹ̀dọ̀ funfun ń wọ̀ bẹ́ lọ́wọ́ ẹ̀ anabi sọ àwọn ọ̀rọ̀ kankankankan lórí gbogbo ẹ̀
1: ìgbà
0: mi anabi ní latagdob fárọ̀ dáadáa mi rọ̀ọ̀rọ̀ latagdob má ṣe máa bínú yé máa bínú pọ̀lọpọ̀ gbà ẹlòmíì ti fi bínú bambi tó ti yẹ kó rore jẹ́ ibi tó yẹ kẹlòmíì ti rà ánú ibi tó yẹ kó ti rà ánú iná burúkú ilẹ̀ ẹlòmíì fi bàjẹ́ ńbẹ̀ látara òní sùúrù látara ìní gbọ́ látara ìní gbà ẹlòmíì ó ti fi nǹkan ṣera rẹ̀ lágbára ọlọ́run ń yẹn rẹ̀ díẹ̀.
2: bára rẹ nínú ayé mi yàrá mi
3: lọlẹ́ mi
2: ọlọ́run wọ́n lálágbára.
0: téèyàn bá ti wora rẹ̀ póńlò ńlágbára lórí gbogbo ayé òun tí ò kágbára agbára ayé rẹ̀ lọ́lọ́run lọ tí ò kó gbogbo tí ń ṣe kókò lọ́lọ́run lọ ìtòkù náà ni yí pé ọlọ́run wọn dáadáa kó yá máa bá a lọ fún rẹ̀ máa bá ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ lórí ilẹ̀ tó dá jẹ̀gbọ̀n wàhálà sílẹ̀ kì í máa ṣẹ̀ṣẹ̀ pé mo jalè kì í ṣẹ̀ṣẹ̀ pé o ṣe gbá báyìí ẹ̀ṣẹ̀ agídí ni ni ṣètò ìníṣẹ́ ọlọ́run ni ẹ̀yà ìṣújúdú tẹríba fàṣájàdú gbogbo wọn tẹríba ilá ìbìlísà ìbìlísà nìkan lọ yarí o ìwọ alágídí inú ìwọ kì í wọ́ kì í gbà ìwọ tinú rẹ nìkan ló ṣe ibi tí wọ́n tì wọ́n dé kì í ṣe bíire o kì í ṣe bíire o ẹjọ́ wa lójú òpó wa lágẹ̀lú net 6.7 fm ẹ̀rọ gbójú wa ní facebook bẹ́ẹ̀

0: Abdulgafar Balogun láti mọ́nà tán.
1: A ṣe mọ̀ kálá.
0: Gbogbo yín ẹ̀ nípa rẹ̀ máa yé la.
2: Ami.
0: Mo kí ládi méjì báálé ọlọ́jà mọ̀lẹ́ tẹ́ bá bá tèmi.
1: Gbogbo ẹ bí àwa. Kí wọ́n máa.
0: Gbogbo ẹ̀yin tọ́jà abode lágbá ọlọ́run aburú ò ní kọlù.
2: Àmì o.
1: Kí wọ́n máa ṣe kú gbogbo.
0: A ní rí aburú mọ́ lọ́jà abode ńlẹ̀ Ìbàdàn.
2: Àmì.
0: Ọlọ́run ó di fẹ́nìkọ̀ọ̀kan wa.
2: Allah mahamina.
1: Ológo ni.
0: Ìyá Ìsìlámíà Ọlọ́run ó di.

0: lọ́jọ́ kan láwọ̀rọ̀ èmi láwúlé.
1: Wípé mìíràn ti padà sóríire. Lọ́jọ́ kan láwọ̀ mú ìròyìn ní dòkó wa. Èmi náà wá fi ìrọ̀rùn rínú àbá. Àwọn ará inú àbá kì mí kú oríire.
0: Ok, jọ̀jọ̀jọ̀. That was then. Ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí.
1: Ọ̀gbẹ́ni Fọlọ́run fàyè òun abúlé. Ọ̀gbẹ́ni Fọlọ́run Mabulé ti Labiyọ. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti tara ẹ̀ kọ́lé
0: ńlá.
1: Ọ̀pẹ̀nìyàn ni wọ́n ti tara ẹ̀ sóríire. Èyí ló fa sábàbí tó Mabulé pinnu. Téni wo Iyọ́lá òun lọ sí àbá wọn. Bójúmọ́ ti mọ́, ó kẹ́rù sọ́pọ̀ òun bá tirẹ̀ lọ. Ọ̀gọ̀rọ̀ ènìyàn ni wọ́n ń sunkún. Wípọ́ Mabulé ò MIT gbọdọ̀ lọ. Wípọ́ Mabulé báyìí kọ́ la ṣe sọ̀rọ̀ wa. Kàkà kọ́ Mabulé ò sọ̀rọ̀ ìṣe ìlógún òye.
0: Jọ̀jọ̀jọ̀ àti gbọ́dọ̀ wọn lọ́wọ́ bá mi. Ṣùgbọ́n Mabulé ti wá upgrade báyìí. Ọpọ́n ti sún lọ́wọ́ tá a wà. Ìbẹ́lẹ̀ ọ̀gbùgbọ̀ ẹ̀yìn tó jẹ́ pé gbogbo ohun tá a gbé jáde.

0: La Gelu FM Jagaba Goboretio Maro Wancho
1: Roba ti jade asente le ni
2: soro ba mi fa keye soro kagbo soro
3: eni ojo Friday one ni moruko e wa tomo ro lo si pate ogun ibile oba mi aro keke wonu olako ni je ki bi o wonu ile wa tomo re ati fun wa ni oruko to ju gbogbo oruko lo eni oruko Jesu ni ki gbogbo kuko ma wole ati yi tin be ni sale ati yi tin be ni ofurufu ki gbogbo an ko ma je wo wipe Jesu ni oluwa gbogbo eni to mo riri ti to bi olodun mo ra pariwo go go
4: go
3: go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go olufe ma kuro lori ila to wa ye o si ma re ni tomotomo agbara olowo ni lewo ni leni oni gba ni o ma tesi waju se agbara de ile kutaye ti lojojo se o ya agbara olorun o ya ko si o ayo ni fi banojo omo to ni suru atu yin sile lowo ikoro tomotomo anu oluwa yo fa unu aye gbogbo wa lowo oluwa lenu baba labi ya ma o ni se da duro tomotomo agbara da ni duro ko ni gberi mo nu leyin o agbara kaka dopin agbara iya dopin agbara agbanda dopin ase ti dopin ileku ayo to ogun aye titi o ya orun si loni o ileku taye balati o ya olorun si lojiji Jacob pade angelu o ti deni oke o ya iwo na pade olore re leni eri to wuwo o ya gba tomo tomo emi ti ki je kadu agba inajo emi ma je won mo inajo o ti ko ju ota koro to wa se rere loju won eni kokoro nje ni mu to yin mu si wa tomo re o ji ma rina yo re wo o ni se mu o ni ri dede mo o ni ge ka je o ni wo pa ba sale ina oluwa tu yin sile tomo tomo ayo se dagbele si agbara o ya gbagbara gbagbara gbagbara gbagbara gbagbara o gu ajoguba o ya ina jo leni o leni na mo ra gbolule o ni pada ri won mo olorun bere n gbogbo yo bere n tutun nu aye wa tomo re olorun o pe gbogbo yo fi opin si ilayi lo lori omo re o olorun alabo yo fa bobo yi tomo tomo ore ojiji to ma gbe yin debi olagbe yin debi olo ye gba tomo tomo agbelebu ma dijo lori awon omo re ogun riri ogun eri o ni ri mo lori omo re o ojo yo o yo pelu ogo re ogo omo re ma tan fun araye ri o ye gba oro eri tomo tomo o olorun wo nabotin rira titi ogun fi bori re tori pe ko le soro orun si olenu leni o olorun wo ebe ni lojo sisi ti ogun fi bori re ogun oni bori re o adani waye ti dawo lawun ara tun ni de aye ko ni pada tu omo re da o omo olorun re o ni sagbede le olodi o ni rogun alalobo o ni fomo re na jale o ni fomo taja orogodo aye o ni lu ni le nikani wa o omo re ma mile omo re dade owo leni o dade ran lowo o dade aseyori aforuko tutu pe idile yin leni oba mi awari fun yo faye gba tomo tomo imotado fo lori omo re leni o o ya imotada san alagbala yanu yo ya lenu tomo tomo ayo ni yo pada fo mo re o won ni towo le boro mo re ise mo re o ni daru ko so n toju alafia lo alafia lo yo ba yin da lenu leyi o Jeremiah 33 verse 3 orun ma gbe call di leyi o oba n giji olodun mo re yo so mo re dolu omo omo re o ni deni ti an wa kiri o o ni mo pe omo re mo so lojo ojo si pe woso de mi ko le dabi oni so lojo ire omo re ori olori oni gba se re se are wa o ni ṣaṣe danu lori ọmọ asini mu aye ko ni mu ọmọ rẹ pamọ ọrẹ ọmọ rẹ pataki ko ni ṣọmọ rẹ ṣibaṣibo ìdájọ kẹniyan lori ọmọ rẹ olú àbájẹ o alepa ẹmí ọmọ rẹ yóò sẹ ẹrẹ ṣera rẹ ìkànìyàn ko ni kó ọmọ rẹ láyàjẹ afẹnti satani ko ni dọrẹ ọmọ rẹ o ẹni bọ jésù lọwọ tó tún fẹnu ko satani lórúkọ jésù ko ni mọnà léwa o ó ní fọmọ rẹ ndẹjọ ògo ẹmí ọmọ rẹ máa gùn lórúkọ jésù kò dẹ̀ níbọ̀ o ó tó máa ń du òbí lórí ọmọ lórúkọ jẹ́ kò ní ìṣẹ̀lẹ̀ sí ọ afọwọ́sọ̀yà ṣe bí kò ní hàn ọ́ lè mọ̀ èpè tó ń jẹ́ ìdílé yóò yẹ jáde lójijì àṣà sí àránsí ò ní ran àwọn ọmọ rẹ o wọn ọmọ rẹ kò ní kalẹ́ tí olóore ó ní kó sọ́wọ́ ò ní kó sẹ́sẹ̀ tọmọtọmọ o gbogbo ẹyọ mọ bàbá lábìyàmọ lórí afẹ́fẹ́ olúwa ní kí n sọ fún ẹ pé relax ọ̀rọ̀ rẹ máa dayọ̀ lórí àwọn ọmọ rẹ aláṣìírí ọmọ rẹ kò ní tu láṣìírí ilé aláyọ̀ yìí kò ní padà nílé ìkorò Psalm 119:96 ọmọ rẹ máa gbọ́ ju ọ̀tá rẹ lọ ó ní rogun yẹ̀yẹ́ ojú alẹ́ òrùn ọmọ rẹ ò ní wọ̀ lójijì ẹ ò ní dààmú lórí ọmọ ẹ ò ní ṣọ̀fọ́ ọmọ àṣẹyẹ 17 ilé yóò ní dílé ahoro igi wo ewé di ìràwé ọmọ rẹ ò ní subúlulẹ̀ lójijì débùtì èṣù kò ní ṣe ọ́ tọmọtọmọ o ọmọ tó jìṣẹ́ jìyàlé lórí lórúkọ yẹ wàá padà jọrọ rẹ ó ná owó mi sókè wàá ní ìsinmi ọkàn rẹ balẹ̀ ìyanu àṣẹlẹ̀ ìdè kúrò níbi tó wà kó gbé ẹsẹ̀ rẹ sókè kó ṣàmì yìí ní mẹ́ta wàràwàrà gbogbo àìsàn tí ń bẹ lára rẹ ó yẹ jáde gbogbo ẹ̀yin olóyún ẹ fọwọ́ sí ikùn yín lórúkọ yẹ ó yẹ ẹ lọ bímọ ìláyọ̀ ọlọ́run àwọn tí ń bi wẹ́rẹ́wẹ́rẹ́ ó yẹ ẹ̀yin náà lọ bí tìyín wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo abiyamọ tí ń gbọ́ mi ní àgbáyé ẹ bá wọn níbi sí ìṣàmì ẹ lọ lóyún ayọ̀ ìyanu máa ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin youth corpus yẹn bẹ́ẹ̀ ṣe lọ láyọ̀ ẹ padà láyọ̀ ẹ fi ṣiṣẹ́ eré o gbogbo ọmọ tó kọ́ iṣẹ́ yìí lórúkọ jésù ọ̀nà máa là fún yín o ẹ ṣe àṣeyọrí mo sọ̀rọ̀ bíi násìrì olódùmarè mo fọwọ́ gbọ́ orí mi mú orí yín máa dorí àpèsè ibi ò ní dé bá yín á dára fún yín ọkàn yín á balẹ̀ inú yín á dùn o ìyá rẹ á jẹun rẹ o ìwọ náà wàá gbádùn ìyá rẹ wàá gbádùn bàbá rẹ á dára fún yín á dára fún yín á dára fún yín ọ̀nà là ọ̀nà là ọ̀nà là jésù olúwa ẹnjiníà ìwọ ni ṣẹ́kàn.
4: Because I'm a single parent, I have opportunity pe o fe travel. Ngba to sha di aro yi, mo sha fi gbagbo mura. Mo so fun mommy pe wo, taking tete ma lo si church be mi lori. Pe mo tun fe lo fi gbagbo fi adura back kini e leyin pe ko le jora won. In fact, o could be 5 minutes kin lowo moto. Bi ko le n to n ba wa se process kini e se pe mi ni e pe tin ma dupe pe ti bossi. In fact,
5: mo go lo lo ma.
4: America.
5: Ododa. Le ku abroad yen o si o.
3: Parabala ko gbo itoni ojo Sunday. Àwọn kan rò wípé bóyá wòlíì ti gbàgbé nípa big door tí wọ́n ní kápọ̀ ẹ̀bẹ̀ àdúrà sí wa ṣó orí ọjọ́ Sunday òun náà ní kí n gba gbogbo ẹ̀ lọ́wọ́ gbogbo ènìyàn nítorí à ń kó lọ orí òkè ìwọ́n tó ti kọ ẹ̀bẹ̀ àdúrà rẹ tètè yá kọ́ báyìí o ṣó wárí pẹpẹ tó wà ní ṣọ́ọ̀ṣì ní ọjọ́ Sunday òun ní gbogbo ènìyàn yóò jókòó tì ká máa bèrè nǹkan tá a fẹ́ fúnra wa àti fún ọmọ wa bó jẹ́ fisa ni má mí sí ọjọ́ Sunday òun dárí kan gbẹ́rù ọmọ má mí sí ọjọ́ Sunday bọ́kọ̀ kan ṣe ń gbé ọ nìkan jù ẹ́ lẹ̀ má mí sí ọjọ́ Sunday ọmọ rẹ kàwé kò rí jẹ́ má mí sí ọjọ́ Sunday o ti ń kọ́ ilé kan láti bí ogún ọdún báyìí má mí sí ọjọ́ Sunday tó bá ń pa àwọn tẹ́nẹ̀tì òun dáhùn má mí sí ọjọ́ Sunday ṣé wá rí èyí tẹ́ ti ń wá ọmọ tipẹ́tipẹ́ afẹ́dìídì gbé ọmọ ní ọwọ́ ọlọ́run níwájú pẹpẹ ní ọjọ́ Sunday kọ déètì ọjọ́ Sunday lẹ̀ nítorí wà máa rántí pé ní ọ̀dì 12 ni ìpín rẹ yí padà èmi wòlíì rẹ ni mo ní kò kọlẹ̀ ìwọ tó o bá ti kọ ẹ̀bẹ̀ àdúrà kọ́ wá ní ọjọ́ Sunday bọ́lẹ̀ ní dálẹ́ mọ tó wà ní ségun ọ̀tà lógún state sọ fún ọlọ́kadà kó gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fákẹ́yẹ CAC aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o gbogbo ènìyàn máa dá ọrẹ àánú lórí àwọn ọmọ láti fi gbé ètò rédíò prógàmù yìí lárugẹ kò wá sí iye tó lè fi ránṣẹ́ o ìbàjẹ́ 2000 ìbàjẹ́ 1000 ìbàjẹ́ 500 naira ìwọ ṣàjẹ́ kí ọwọ́ rẹ wà nínú ètò ti tòní ó yẹ gbogbo abiyamọ nílẹ̀ tẹ́wọ́ o ọmọ tó ń ti torí rẹ̀ dá ọrẹ yìí wàá jèrè rẹ o ìsọjí tá a fẹ́ ṣe wọnú bẹ́ẹ̀dẹ̀ bàbá alábiyamọ ọgọ́sù ni ó ti dé tán ẹ jẹ́ kí gbogbo ènìyàn ó sọ fúnra wọn ìgòrò ọ̀rọ̀ kọ̀ọ̀kan fún ọjọ́ májẹ̀mú yìí náà ní kí n pín fún gbogbo ènìyàn ọlọ́run bàbá alábiyamọ o
6: ààyè ló wà.
7: Hello, hello, prophet 090-60-57-11-10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34347714. Lẹ́ẹ̀kan sí 03434-7714. Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
3: Abiyamọ, a ò ní máa bọ́jọ mọ́.
0: Lágelo FM, Jagaba Agbogbo Rétíò, máa rán wọn tó. Lágelo FM 96.7.

0: sì mú lọ sí palace ọba farao nínú àhámọ́ tí ayé fi rí sí nínú àhámọ́ tí mo wà olúwa fi àánú gbé mi jáde ẹ mú mi lọ sí àfin
1: nínú àhámọ́ tí mo wà
0: ẹ fi àánú gbé mi jáde àánú tí ayé mi nílò
1: nínú àhámọ́ tí mo wà
0: nínú àhámọ́ tí mo wà olúwa fi gbé mi jáde
1: ẹ mú mi lọ sí àfin nínú àhámọ́ tí mo wà olúwa fi gbé mi jáde ni ọjọ́ tí joseph ti pàdé àgbọ́ tí ni àkókò rẹ̀ ti dé gbogbo ọdún mẹ́ta tó lò lẹ́yìn tágbọ́ ti lọ àhámọ́ ló wà ẹ̀mí àwọn òní àhámọ́ a máa fi àkókò ẹni ṣòfò ní àhámọ́ èèyàn ò lè jẹun tó wùyàn ní àhámọ́ ìgbà ó lè ṣí lọ lórí ènìyàn ní àhámọ́ àkókò kì í bá ní ṣọ̀rẹ́ ní àhámọ́ ẹ̀sà ohun tí ènìyàn fẹ́ ṣe a mọ̀ kúrò nínú orí ènìyàn nígbà tí èèyàn bá ń gbé ní àhámọ́ olúwa ló rán mi láàárọ̀ yìí èmi ò mẹ́ni tó lè ṣàmì ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ayé èyí tó fi ọ́ pamọ́ sí ìpele tó fẹ́ bí o bá ṣàmì lónìí ṣẹ́kẹ́ṣẹkẹ̀ já lónìí ṣẹ́kẹ́ṣẹkẹ̀ já lónìí ṣẹ́kẹ́ṣẹkẹ̀ já nínú àhámọ́ tí agbára ibi tá a ti bí ọ fi ọ sí merubia daya bẹ̀dẹ̀ adayanadas mo sọ tẹ́lẹ̀ olúwa tú ọ lẹ̀ olúwa tú ọ lẹ̀ so bí àhámọ́ bá fi ènìyàn pamọ́ bí túbú bá ń ṣògo lórí ayé ènìyàn bí ibojì bá ń ṣògo lórí ayé ènìyàn àkókò lè lọ sà ẹ gbọ́ mi gbogbo ènìyàn olúwa ló ní tẹ eléyìí mọ́ létí èmi ò mọ tó ṣẹlẹ̀ tí ìrìn àjò yìí fi lọ rí báyìí ṣùgbọ́n gbà mí gbọ́ àhámọ́ lè fà á ó lè jẹ́ pé bi tó wà yẹn kọ́ sà ọmọbìnrin kan wo bí nígbà tí chọ́ọ̀chì wa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní apẹtẹ ó wá sí chọ́ọ̀chì wa ferubia daya manu na delia baha ó ní ẹ̀bùn ọmọbìnrin yẹn ní ẹ̀bùn ẹ̀sà mo wá gbàdúà fún mo ní sista kí ló dé tẹ́ ẹ̀ lọ́kọ a wá ń gbàdúà ọjọ́ kan olúwa wá sọ fún mi pé kí n bí pé ọmọ ọdún mélòó ní báyìí ẹ̀sà ní ọjọ́ yẹn gangan ó ní òun ti pé 42 ẹ̀sà ọjọ́ ti lọ lórí ẹ̀ ó wá sọ nǹkan kan fún mi ní ọjọ́ náà pé dádì bí mo ti wà yìí mo ti kíyèsí pé mo ti fẹ́ wọ menopause ẹ kíyèsí o kò tí ì lọ́kọ débi pé ó máa bímọ bẹ́ẹ̀ àkókò dẹ̀ ń sáré tètè ìyẹn dẹ̀ fẹ́ fi ilẹ̀ lọ sà ẹ̀yin kan ń bẹ níbí ẹ ti jẹ̀bi àkókò nítorí pé a fi yín sí àhámọ́ olúwa ló rán mi bí èmi.

0: bàbá mi ẹ káàárọ̀ ọlọ́run ọmọ tẹ̀yìn síwájú bàbá mi èmi náà rà nígbà ó ṣẹlẹ̀ lánàá ọjọ́ tí ẹ fi ní bàbá rìdíìmù wọ́n fún yín ní mátù ẹ̀pin láwọn pásítọ̀ yín lọ́wọ́ wípé ọmọ ìdórí afẹ́fẹ́ ni mí o ẹ̀pin fáwọn pásítọ̀ yín wípé kí ẹ bless ẹ lọ́wọ́ wọn ìlú UK mo wà bọ̀ èmi náà wọ́n á mú mátù tèmi náà wọ́n wá fi kàn bẹ́ẹ̀ ṣe anointing ìta bẹ́ẹ̀ ṣe ń bless ìtọ́wọ́ àwọn pásítọ̀ yín yẹn bẹ́ẹ̀ lèmi náà ń fi kàn látọjú screen mo wá fi pamọ́ látijọ́ yẹn èmi náà ṣáàgbọ́n gbogbo bọ́ ṣe ní kán ṣe èmi náà ṣe lọ́jọ́ yẹn mo wá fi mátù yẹn pamọ́ nígbà tó wá di lánàá 77 bàbá kan wá ń give testimony kóun fi mátù sómi fún ọmọ tí ò rọrùn sùn tó ti ń ṣe gángàngà èmi náà bá wá mú mátù mo ní gbogbo àná tí wọ́n fi láti di ijọ́ mẹ́ta ṣe ni mo déédéé jí ni mo wá rí mọ̀ pé ilé lajúmọ́ gbogbo ojú mi ó pọ́n kìkì ẹ̀jẹ̀ yìí tó ń ro mí burúkú burúkú bí mo ṣe mú èmi náà bá wá ní gbogbo ti logun logun títí kò lọ mi ìrìnà bó ṣe wá di lánàá mo ṣe parí kinní yẹn tẹni yẹn ní pé bó ń ṣe sọ mátù sómi tó ń fi lé ọmọ lára rẹ̀ sí dà èmi náà bá ní ǹjẹ́ mo ní èmi náà ní mátù yìí gbogbo bó ṣe ṣe program lánàá yẹn ní ìrìnà mo kọ̀yìn sí screen torí mo ní pé bóyá torí screen tí mò ń wo ní tẹ̀lé wo screen orí fífọ́ gbogbo ẹ̀ mo ṣáà gbà àwẹ̀ yẹn èmi náà gbàdúrà mo bá mú mátù yẹn èmi náà bá kìbọ omi tẹ ní pé embless tẹ ní pé ká gbé kalẹ̀ èmi náà bá gbómi kalẹ̀ sídìí tẹlifíṣàn mo bá nínú omi yẹn mo bá dà sí mátù yẹn mo bá gbé lérí mo bá di jùlọ bàbá mi bójú mi ṣe kílíà nìyẹn o orí fífọ́ gbogbo ara ríro yẹn dẹ̀ lọ láti bí ijọ́ mẹ́ta tẹ́mi náà ò ti rórun sùn tí mi ìlé lajú bàbá mi mo dúpẹ́ o ẹ ṣe gan ni o ìpè yìí ìpè mi náà o ẹ ṣe mo dúpẹ́ mo lẹ́rìí o ara ò ní ní ara ò ní kan yín o ẹ ṣe o.
1: Nice! Ní ọjọ́ Sunday gbogbo ẹ̀yàn ọmọ ọlọ́run ọjọ́ yẹn ni ọ̀jẹ̀ climax ìpàdé àwọn obìnrin ń jáde lónìí women day out lágbára ọlọ́run ìgbà tí ó bá fi di bí ọwọ́ 11 wọn ó ti pé síbáṣíbá ní ọjọ́ Sunday ni ìpàdé combined service láṣẹ gbogbo ibi tí ti wá wà ẹ̀mí olúwa ní ká pé síbáṣíbá ní wema and ìsìn yẹn yóò bẹ̀rẹ̀ ní aago mẹ́jọ ìgbà tí ó bá fi di bí ọwọ́ aago 12 convention ni climax ìpàdé ni ìpàdé wẹjẹwẹmú ni ìpàdé ìdùnnú ni ìpàdé ayọ̀ ìpàdé ìgbéga ni so ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi káàkiri àgbáláyé be my guest on Sunday.
2: Praise the Lord. Orúkọ mi ni Ẹ̀rí Wùmí. Mo ń sọ̀rọ̀ láti ìlú Èkó. Mo jẹ́ ọmọ ìjọ orí afẹ́fẹ́. Orí afẹ́fẹ́ nínú rédíò ni màá ti ń gbọ́ bàbà. Èmi náà ní ẹ̀rí. Rí mi lọ báyìí. Ní bíi 2 weeks ago, ọ̀sẹ̀ méjì sẹ́yìn ni ìjọ Saturday. Bàbá mi ò sọ fún wa pé a máa rí owó kílẹ̀kùn tó ṣú. Ọlọ́run ṣe fèmí náà o. Mo gba fóònù tuntun. Ọmọ mi oníkọlọ́ra fóònù tuntun fún mi tí mi ti ẹ̀ lérò. Wọ́n gbé fóònù tuntun fún mi oníjọ Saturday ọjọ́ tí bàbá mi nípa máa rí owó kílẹ̀kùn tó ṣù. Fóònù tó close to 200,000 tí mi lérò. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bàbá mi o. Ìfàmì òróró náà yóò ní gbẹ o. Lórúkọ Jésù. Gbogbo ń tẹ bá ń dáwọ́ lébà àmàyọrí sí rere o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run èmi náà ṣe ẹ̀rí eléyìí o màá tún mú ìtútù ju eléyìí lọ wá agbára Ọlọ́run.
0: Bàbá mi o èmi náà lẹ́rìí o orúkọ mi ni Ìfẹ́dayọ̀ Williams láti Sango Ọ̀tá èmi náà lẹ́rìí sá o mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run comfort life o infact mo jẹ́ ìkan lára àwọn ọmọ ìjọ orí afẹ́fẹ́ mo dẹ̀ máa ń gbọ́ program yẹn láràárọ̀. Ní ẹ̀rí títẹ̀mí ní ti àná 77 tí a ṣe ní àná ti oṣù July tá a wà nú ẹ̀ lọ́dún 2026 yìí. Nígbà tí ẹ sẹ́ pé kí àwọn èèyàn dá owó 7,000 lórí afẹ́fẹ́, mo kàn wá wọnú àkáǹtì tí mo ní ní GT Bank. Mo rí pé owó tó wà nbẹ̀ is just 1,250 ló wà nbẹ̀. Mo dẹ̀ wá ti dìtámì nínú ọkàn mi pé mi náà fẹ́ jẹ́ alábàápín nínú nǹkan tí ẹ sọ̀sà. Èmi náà wá wò pé òkè yẹ kí n fi 1,000 tó wà nbẹ̀ yẹ kí mi náà fi sílẹ̀. Bí mo ṣe transfer 1,000 yẹn lánàá o. Infact bàbá mi ó yà mí lẹ́nu o. Gbàrà tí mo transfer 1,000 yẹn tí mo gbé fóònù mi sílẹ̀ kò pé 5 minutes ẹnìkan tó ti jẹ mí lówó 80,000
3: mo kan ri ti alert yen kan wole ni 80,000 laipe 5 minutes ni olorun ba mi fowo to nkan e to de so owo mi ni ana ni 77 yen mo dupe lowo olorun in fact o ya mi lenu first time ni yen temi na ba ni pe kemi na ba won gbianju ewo olorun de se yanu fun mi mo dupe o e ba mi ki mama o e won ku ojo bi o opolopo e la ma se le alaye o mo dupe lowo olorun ba comfort life o e se go papa o e se mama o Udausa, Udauma.
4: Enope mi ma je ko kala dore.
5: Oluwa,
4: enope mi ma je ko ya lo ti.
6: Bi a bari abiama tata, abiama boja gboro gboro, iru won lo ye kaki kaki, ka tu konin reki. Iru fi abiama to to ta fi ru e toro lawujo wa. Na ne Pastor Mrs. Odekunle Temitayo, Olori Lafe Prophet Odekunle Epaphras. Tori e ni egbe Golden Mothers of Comfort Life Mission International. Loruko coordinator Pastor Mrs. Oke Christiana Yetude. She ni awon na dai dunu awon papo mo. Pastor Mrs. Odekunle Temitayo. Fun ayeye job won to ko ni gbogbo ojo kesan, osu keje gbogbo odun. Golden Mothers of Comfort Life Mission International. Wani ododun ni sakuruwe, ododun le ruwawa, ododun bayi na laro mo bi lori ate. Mariwo wa ni kaduko mo yogbago, bodun ba pe perigun amawo tutu waye. Pastor Mrs. Odekunle Temitayo, happy birthday to you. Abiyama tatani, e wanite, e oniti, e onita shoka mole. Iwaju waju bayi na lope ebiti yo marisi. Golden Mothers of Comfort Life Mission International tu washe ladura kwe. Emi to she birthday to do yin yo sheta modu. Eku itoju, Prophet Odekunle Epaphras baba mi o. Aro wo yin la rawa. Pastor Mrs. Odekunle Temitayo, bugbegbe Golden Mothers of Comfort Life Mission International. Loruko coordinator, Pastor Mrs. Oke Christiana Yetude. Lani, awana da. I don't know what my birthday to do it to show you me. I draw a wadi pe emi yo shop for it. Look here, Rupe.
1: Nice. Eje mo lo. Eje wole ni da me wate fe san la roi. O ni ore. Olu wa swami din kan. FET. Account number church ni. Mu ore. Olu wa swami din kan. I da me wa. Bugbe yi da. Ma je da me wa re mo le. Asiri ni. Account number church ni le.
7: 1966. 36, 38, 73. Again, to pay. 1966, 36, 38, 73. Access Bank. Comfort Life Mission International. You'll be daddy. Elected in 20, 17, 42, 90, 47. 20, 17, 42, 90, 47. First Bank in here. Along with your bath, you. And Comfort Life Mission, you know, be that the first bank in it.
1: Gbogbo eyan omo Olorun ki to ma lo. Ese bi beli ti omode ati agbawa yo ka loni. Oni ojo jimo. Oni iwe Jeremiah chapter 49 titi wo 52. Eja ka men yen 49, 50, 51, 52. And iyen pari sibe. Done and dusted. Amo ese bi beli mi to ba di ola Saturday. Eyan omo Olorun ti won bi loni e mo be wa kunle. Oni ojo kewa eyin te mark wedding anniversary yin na e mo bo e wa kunle pastor mi in se birthday ti e loni pastor Godflow Babatunde mo gbadura fun o iwaju ni ope bi ti o mo lo bo se mark birthday re loni pastor Godflow aye otun aye igbega oni ko bere fun o pelu gbogbo awon omo Olorun ti won mark birthday won loni on the 10 e ni si ase ti laye anointing ati e yonu ko po si lara yin in the name of Jesus. Gbogbo eyin te mark wedding anniversary anu ti eje li o baje ti mo je yan ga si ko wonu yin. Happy birthday in Jesus name. Happy wedding anniversary in Jesus name. Eja lo sori Facebook ago mefa abo ni woli odekunle epafra yo appear gba ti o ba fi dis 7:30 ma ti ku nbe and lori YouTube ati TikTok odekunle epafra mo beni kankan chat o gege bi mo se mo so mi o ni time.
7: Gbogbo eyin te verse testimony e lo number yi 080 88 71 65 66

0: mẹ́jọ ni program máa bẹ̀rẹ̀.
1: Aago mẹ́jọ.
0: Lẹ́ni ni o. Ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni pé.
1: Yes, sir.
0: Ní sí ní ẹ̀yìn Tafu Arena.
1: Yes, sir.
0: Ní ẹ̀gbẹ́ Open University.
1: Yes, sir.
0: Torí pé ìṣòro la máa múra straight away.
1: Bẹ́ẹ̀ni.
0: Aago mẹ́rin ni mo fẹ́ bẹ̀rẹ̀ counseling.
1: Yes, sir.
0: Mo sọ lálẹ́ àná. Mo ní àní wá láàárọ̀ yìí o.
1: Yes, sir. Tó
0: bá ti ń gbọ́ bá máa sọ fáwọn èèyàn. Gbogbo àwọn tó ń sọ wípé àwọn ń bọ̀ níbẹ̀. Ní àárọ̀ pé kán má wulẹ̀ wá. Kán má wá o.
1: Ó
0: ti di next week ni. Àmọ́ ìṣòro ti alẹ́ òní ni koníkálukú prepare for. Gbogbo àwọn tó bọ̀ láti ọjọ́. Àwọn tó bọ̀ láti Mọ́níyà. Àwọn tó bọ̀ láti Sango. Àwọn tó bọ̀ láti Ọlọ́ndà Àbá. Gbogbo àwọn tó ń bọ̀ láti Ẹlẹ́yẹlé. Àwọn tó bọ̀ láti Àpáta. Gbogbo àwọn tó ń bọ̀ láti Ológun Ẹrú. Everybody ẹ prepare. Olúwo lẹ máa wọlé ní. Láti lọ déjà bú lọ déjà everybody olúwo là ń bọ̀. Wàá gbùdú agbára lẹ́nìí. Wàá tún fẹ́nu alẹ́ ṣàlàyé ohun tó fẹ́ kó ṣẹlẹ̀. Ibùdó agbára kọjá bi tí èèyàn ń gùn tó ń sọ pé ò lẹ́rìí. Tó ti gùn rí ni. O wà lẹ́rìí. Ẹni bá ló ò lẹ́rìí béèrè pé ṣéṣó ló lọ sùn bẹ́ẹ̀. Ìkejì ní kí ló bá lọ. Ẹbẹ́ ìrọ́wọ́ ẹ̀. Kí lè rògbà nígbà tó lọ. Kí lè rọ ọkẹ́ ẹ̀. Kí ni tó ń kí ló bá wá. If not kò pọ́síbù. Kó gbogbo dágbà kó ló lẹ́rìí. Kò pọ́síbù ni. Torí má jẹ̀mú ló gbé bẹ̀rù. Èdìdí ọ̀rọ̀ àti àṣẹ ló wà bẹ̀. Ibi ẹ̀rù, ibi ọ̀wọ̀, ibi ẹ̀yẹ, ibi àṣẹ ni. Ibùdó agbára àánú Ọlọ́run ni. Bó ṣe ń gbọ́ mi, ò tí wà rí àbí. Lọ múra. Olúwo tó wà lọ́nà tó gé ti ẹgbẹ́ dání Ìbàdàn. Olúwo tó wà lọ́nà tó gèdè ẹ̀jẹ̀dá ibẹ̀ ní ibùdó agbára àánú wa lọ múra Rọ̀míwó Road sí Olúwo Junction Olúwo Junction sí Àtàmátàsí Ìwó Road sí Olúwo Junction Olúwo Junction sí Àtàmátàsí Olúwa ní káàpì pé àkàṣe yọkàn a ti wà lórí ẹ̀ báyìí gbogbo ẹni tọ́wọ̀ rẹ bá tẹ mo kọ́kọ́ kí ẹ kú oríire torí wípé iyọ̀ ẹ ṣàìsàn kan fọ́nù iyọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ kan fọ́nù kan ló ń sọ lóyè gbogbo ẹ̀gbẹ́ tó wà lára olúwa fẹ́ fọ́dà o fẹ́ bí òmìnira ni ayé ẹ fẹ́ mẹ́rin jáde
1: ni
0: n lo fi gbọ́dọ̀ wá gbà dáṣọ iyọ̀ yẹn ibì kan tó tún ti lè rí gbà
1: báyìí
0: o tún lọ ọjọ́ Monday àwọn tó wà ní Sango Ọ̀tà àmọ̀ fi promise wọn orí pé ọjọ́ Monday mo máa wà ní Sango Ọ̀tà níbi àdíṣibà yẹn gangan ní 33 bus stop ní ẹgbẹ́ matrix yẹn ní ọ̀lù tí wọ́n pè ní
1: his glory
0: ibẹ̀ ni màá wà mo fẹ́ pín yọ̀ fáwọn èèyàn bẹ́ẹ̀ kì í ṣe yẹn nìkan àwọn arúgbó àtàwọ̀ àwọn ni mo fẹ́ pín fún àwọn tí ìyà ń jẹ àwọn ìyá tó ti jìyà lórí ọmọ tọmọ tó wá ń tìyà jẹ àwọn ìyá tó fẹ́ bí pa inú wọn kí ẹbí má bàa pọ ọmọ tọmọ tó padà ń fẹ́ bí pa olúwa ní kí n lọ
1: òun
0: fẹ́ yanjú ẹ gbogbo ọlọ́mọ apílẹ̀sì yẹn fún òun náà fi máa gbé ìgbésí àkẹ́ṣe àdúrà yẹn flag ọba tó la yá dọ̀nù bẹ́ẹ̀ ni gbogbo èèyàn ni màá fún iyọ̀ yẹn ẹ wá wo gbogbo ẹni tó bá tún wá sí Sango Ọ̀tà yẹn ni màá fún lóyin àkànṣe oyin ni
1: sà
0: ó máa ní agbára jù màtúwà nẹ́ẹ̀tì wọn spẹ́ṣẹ́lì bẹ́ẹ̀ náà ni lálẹ́ òní bí mo ṣe máa ṣe náà nìyẹn màá fún wọn ní àkànṣe oyin yẹn oh my god ọ̀rígínà oyin ni tán lànà lọ́nu gbó lọ mú wá gbọ́dà wọn ni wọn máa ń lànà lọ́nu gbó wá lọ mú oyin wálé ẹ wá máa ṣí ní tó wà bẹ́ẹ̀ oyin kòkòrò tó yàgbẹ́ ni ó wá dúró ti ìgbẹ́ oh my god aráyé wá fẹnu ńlá èdìdí àṣẹ kan ni gbogbo àwọn tó lóore wò dá sí mọ́ àwọn tó lànà wò bá sọ̀rọ̀ mọ́ àwọn tó wà lọ́wọ́ tí wọ́n rí gbà mọ́ àwọn tí gbogbo ẹ dojúrú fún àwọn tó lọ sínú gbèsè tán àtàwọn tó fà wà lára
1: wọn.
0: Gbogbo wọn pápátá ni wọn ni àṣálẹ̀ ni àwọn tó fẹ́ lọ sí lóyìnbó yẹn ṣẹ́ṣálẹ̀ wọn máa kó pásítọ̀tù wọn dání wá báyìí máa bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ẹmọ jọ̀ọ́dọ́ máa tó náà wá tó jẹ́ pé kò tiẹ̀ nílé tó lóun kan kò dání kò ń gbọ́n bí tó fẹ́ ó dà ní olóun kan gbé dání láì mọ̀ pé kò ń ṣe kó tì lọ ẹ́mbásí o ẹnìkan kan fi lóyìnbó lọ ni wọ́n fi yúróòpù lọ ni. Ẹni ẹni kò wá lọ bá ọmọ iṣẹ́ torí káfíńtà ni. Ẹni ẹni kan fẹ́ lọ lò lọ. Ẹni ẹni ló sọ gbogbo owó ẹ̀ tó gbé lọ. Páspọ̀tù tó mú dání ìgbà yẹn. Wọ́n náà fẹ́ lọ fi ṣiṣẹ́. Ní South Africa. Nígbà yẹn lọ́n lẹni fẹ́ràn lọ́wọ́ òtún ràn lọ́wọ́ mu. Láì mọ̀ pé ọlọ́run ti ní ètò tó dáa fún
1: un.
0: Mú passport ta national passport ẹ dání. Bẹ́ẹ̀ o gbobìnrin tó jẹ́ pé kò rọ́kọ̀ fẹ́.
1: Ẹ
0: tí wọ́n dẹ̀ fẹ́ márì. Tí wọ́n ti márì márì ni wọ́n dẹ̀rù. Gbogbo nǹkan mú fọ́tò ara wọn dání. Kádà mú pọ́dà tàbí para wọn dání. Ẹ wá gbogbo ẹni tí wọ́n ṣe lóore mọ́. Máa gbọ́ oyin yẹn wọ́n dẹ̀ bẹ̀ sí ṣe wọ́n lórí. Àti iyọ̀ tí mo fẹ́ fún ẹyẹ. Kò sí àṣàsí yẹn. Ẹ̀mi mọ́ fẹ́ yanjú ẹ̀. Mà wá àdírẹ́sì gbogbo àwọn tó bá wá. Alágbára lálẹ́ ni o. Olúwo lọ́nà tó gé jẹ gbẹ́dá ni Àtàmátàsí. Abẹ́ bíríjì wo ló ti wọkọ̀? Ọkọ̀ olúwo ló máa wọ̀. Fani kan jẹ́ Olúwo Junction.
1: Fani
0: Olúwo Junction. Gòkè sókè kò ní Àtàmátàsí. Àwọn tó bọ̀ látọ̀nà Ondo State. Àwọn tó bọ̀ látọ̀nà Ekiti State. Gbogbo àwọn tó bọ̀ látọ̀nà Osun State. Ọkọ̀ tó bá ti gbẹ ẹgbẹ́ ẹ̀ńtẹ́bọ̀ láti gbọ̀ngàn. Ẹ̀yin tẹ́bọ̀ láti Kire. Ọkọ̀ tó bá ti gbé yẹn ṣáà ni kó jáyé sí Olúwo Junction. Bẹ́ẹ̀ ni Olúwo Junction ló máa jáyé sí. Ẹ̀yin tẹ́bọ̀ látọ̀nà Ọfà. Olúwo Junction náà ni. Ẹ̀yin tẹ́bọ̀ látọ̀nà Ẹ̀dẹ́. Ẹ̀ṣà jáyé sí Olúwo Junction. Abájọ́ Olúwo Junction. Ẹgbẹ́ ọ̀kadà ń bẹ̀. Ẹ sọ pé Àtàmátà sílẹ̀. Àmọ̀ lágbára gan. Alẹ́ ni màá ni. O ní mí sí. Torí wà lẹ́rì. Abẹ́lọ ni bàbá mímọ́ ti ń gbàdúrà wa. Agbára ńlá wa, ipá ńlá wa, ẹ̀mí wa, alátìlẹyìn wa, olùrànlọ́wọ́ wa, tàbí ó. ọba gbogbo ìgbà lọ́wọ́ ẹ̀sọ́kè látọ̀ fún ogo ogo tó kọ ọmọ yóyá o ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo olùfọwọ́ mi rókù rẹ̀ ó máa wo jésù lórí àgbélébù wọ́n sọ pé jésù ọmọ ọlọ́run o alágbàwí gbogbo ẹ̀dá lọ́wọ́ adákọ̀rọ̀ ayé yìí ogun yìí mọ̀ pọ̀ ju wọ́n pè mí ní ológo mo sì mọ̀ pé ológo ni mí àmọ́ ogun ti pọ̀ jù fún ayé mi ogun ló ti ń tẹ ògo lórí ba wọ́n ràn mí lọ́wọ́ kí ògo mi kó dìde kó ta yọ kó tẹ ogun ayé mi ba kí ayé mi bàá lè láyọ̀ fẹ́mi náà bàá lè ṣe rere sílẹ̀kùn rere fẹ́mi náà káwọn èèyàn tẹ kí mi kó rí le bí ìrọ̀rùn kó bá ayé mi náà bí ogun tí ń jà mí kó tán bí ẹ̀yẹ́ mi padà yẹ jayẹyẹ kọ́dà ìkẹ́mi náà kó rí le jésù olúwawa wọ́n kúlẹ̀ tẹ pátápátá ó fẹ́ forí balẹ̀ fún ọba àwọn ọba wàá kúlẹ̀ rẹ wàá dọwọ́ méjèèjì délẹ̀ wàá wá forí balẹ̀ báwọn jẹ́ lè ṣe mo ti ka pọ̀lú náà ẹ̀fẹ́ orí kẹfà tó bá mu látẹ̀sẹ̀ kìí ṣe kejì ẹ̀gbọ́n kẹta mọ àwọn ọdún ṣe ń ké mímọ́ mímọ́ sọ́ba àwọn ọba bẹ́ẹ̀ kúkú nínú àìní ìwé ìfìwé orí kẹyìn ẹsẹ̀ ṣẹjọ wà kí mímọ́ mímọ́ tó lọ́wọ́
1: mímọ́
0: Ikabodi. Ẹnu ìyàwó ọ̀kan nínú ọmọ Ẹ́yìn ló ti jáde. Ó sọlọ́jọ́ kí ilé ayé dúkoro mọ́ lọ́wọ́. Ó sọlọ́jọ́ kí ìrètí kun pátápátá. Ó sọlọ́jọ́ tó rò wípé ògo mi ò tún sí mọ́. Ó sọ nígbà tó rò pé wọ́n gbé ògo lọ. Ẹ̀wọ̀n mọ́ mi àti dádì. Èdè pé wọ́n gbé ògo rẹ̀ gbé kò sí ní jẹ́ bẹ́ẹ̀. Ó ní ní àkókò ikú rẹ̀ tani wọ́n sọ nípa rẹ̀ ó ní aya ọmọ Ẹ́mì obìnrin Fíníásì wọ́n ló lóyún ó sì súnmọ́ ọjọ́ ìbí rẹ̀ nígbà tí ó sì gbọ́ ìpè a ti gbé àkóso Ọlọ́run àti pé bàbá ọkọ rẹ̀ àti ọkọ rẹ̀ kú ó kú lè ó sì bímọ nítorí ojúṣe ẹ̀yẹ ni pé ọmọ mu lójijì nígbà tó yá nígbà tó kù díẹ̀ tó fẹ́ kú wọn sọ pé ní àkókò ikú rẹ̀ àwọn obìnrin tí ó dúró tì í wọ́n fi fún pé má bẹ̀rù nítorí ìwọ bí ọkùnrin kan ṣùgbọ́n kò dáhùn kò sì ká sí ohun tó ti sọ fún tí a ọkùnrin lọ́pọ̀ ẹ̀ bàbá tún ti dé bàbá jíde ọmọ mi tún ti dé ó máa rí plẹ́tì Fíníásì ẹni máa gbé ògo ìdílé ní ìdílé tún ti dé wọ́n ní kò ká sí kò nítorí mọ̀ sí torí mọ̀ pé nǹkan tó lágbára ó ti ṣẹlẹ̀ ó wò títí kò mọ̀ tí ó sọ. Bíbélì kọ́ nígbà tí ó di ẹsẹ̀ kọkànlélógún verse 21 nínú ìwé first Samuel chapter 4 mo ti sọ ó sì rí pé ọmọ náà ní Kábódì ó ti fi ọmọ náà ní Kábódì wípé kò sí ògo fún Israẹli mọ nítorí a ti gbé àkóso Ọlọ́run rẹ àti nítorí bàbá ọkọ rẹ àti ọkọ rẹ ó sì rí pé ògo kò sí fún Israẹli mọ nítorí a ti gbé àkóso Ọlọ́run rẹ mọ́mì ó sọ níbi tí òye rẹ mọ kò sí nǹkan tí wọ́n lè gbé lọ tó jẹ́ kí omi wà àwọn tó jẹ́ àkóso ẹ̀rí fún àwọn onírú ìlú padà sórí ẹni tẹ́lí kọ́ọ̀tù wọn à lè gbọ́ ògo ẹ lọ kò sẹ́ni tí ń gbògbó èèyàn àti mọ́ ni ògo mo ti ṣàlàyé fún gbogbo èèyàn ohun tí Ọlọ́run dá mọ́ ìwọ àti èmi tó jẹ́ wípé a ń ṣe nínú ìrọ̀rùn tó sì mú wa tayọ òun ni wọ́n fi ń léde ènìyàn ìkéde yẹn láti lọ ọlá ìkéde yẹn ló ń pè lóńgò wọ́n ń ká ọmọbìnrin yẹn dáa ó rẹwà ọba wa fẹ kí ló mú kọ́ bá fẹ́ torí pé ó rẹwà ìgbà tó wá di ìyàwó ọba ó wá di ológo tó fi ẹyí báyìí ọmọ ológo mọ̀ ni òmìnira tó ti kọ́ bó ló ṣe kọ́ lé tó wá ní a ó mọ bọ́ọ̀lù gbà mí ó ló wá rí níbi bọ́ olúwa fi ń kọ́ ilé jọ òsínì báyẹn ìyẹn ni wípé ohun tó ń gbé ògo rẹ̀ jáde òun ni bọ́ọ̀lù tó ń gbà so kí ni ògo rẹ̀ bọ́ọ̀lù tó ń gbà ní pípalọ yẹ sárí ọ̀pọ̀lọpọ̀ ọmọ nǹkan kan bó o ṣe wà tó rò wípé wọ́n ti gbé ògo ẹ dé ẹni ara kẹ́tì fèkà mọ kẹyọ bí ẹgbẹ́ tàbí ẹgbẹ́ wọ́n ti gbèsè òní tí ó yẹ báyìí wọ́n lè ti lẹ̀kún mọ́ ògo rẹ sínú ara rẹ ó máa jáde máa ń yànnà ní ẹ̀rọ nígbà mìíràn ó sàǹpè ní ògo yìí ó dàbí ìwà sí aeroplane tó máa fẹ́ fò wọ́n lè má jẹ́ ráyè fò wọ́n lè má jẹ́ kí ògo yẹn ráyè fò náà nígbà mìíràn ẹ̀wẹ̀ wọ́n lè má jẹ́ kí ògo yẹn sọ̀rọ̀ bọ́ọ̀nà ṣe ń ṣe òun ni ogun tí wọ́n ń gbèsè òun náà sọ pé ogun àti ogun ẹ̀jẹ̀ ara náà wà bí ogun bá pọ̀ jù á jẹ́ ogun rè ẹ ní gbóhùn ogun mọ́ àmọ́ tí ogun bá jẹ́ àràpàlàpà tí ìṣẹ́gun bá dé fún ogun á jẹ́ ogun rè àwọn wa bẹ̀rẹ̀ sí pé ní ológo wọ́n á ló pàtà jagun oborí òun mẹ̀gbọ́ ẹnìkan gbọ́ o báyìí ni mo olúwa ní ti rí ẹgbọ́rọ̀ olúwa ogun tó bọ̀ ogun ayé wa tèmi ogun yẹn ṣá ogun yẹn ṣá ogun yẹn ṣá ogun yẹn ṣá ogun yẹn ṣá ìgbà ni mo ti lè ohun tá n bẹ ní ogun yẹn ta àní ogun tẹ̀ ń rí yẹn ta ọmọ máa ń kọjú ogun púpọ̀ ìdojúkọ máa ń pọ̀ sí ọmọ kọ́kọ́ ni kan nígbà yẹn omi ṣèbí nítorí ogun ni o ṣèbí nítorí ogun ni ohun tó ju ológo bá ti rí o ṣèbí nítorí ogun ni sáré ogun tó bí ẹ̀dá bá nítorí ogun ni ogun bá lè sọ tí ìyanu bá lè ṣẹlẹ̀ sáré ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ̀jẹ̀ kan kọ́kọ́ ní kan fẹ́yìn fẹ́yìn sọ pé ogun wọ́n ti gbé lọ ẹ̀mí náà ní ìyá ẹ̀jẹ̀ kan ni ogun ìdílé kan ní o lẹ́yìn ibi tí ogun yìí ti máa ń ṣẹlẹ̀ nọmba wán ọjọ́ ìdí ènìyàn ẹ wo arábìnrin yẹn torí ìṣòro tó bá tàdé èdè tó máa tẹ̀ sáré ọmọkùnrin ẹni pé ogun tán
1: ọmọ tó sọ ọmọ yòókù
0: ni ọjọ́ míì ibi tó ti ri placenta ọmọ míì wọ́n rí ohun àtòkò kalẹ̀ bọ́dì nìkan ló wà èpè tí a bí ya mọ́ sẹ́rí kò tún tó máa ń àtàkì ogo èpè ní o ẹjẹ sọ àṣírí ogo kan pé ẹlọ kájẹ sí ṣàtà wá ẹka ṣàtà sí ó ní ọwọ́ ẹjẹ kájẹ yìí láàrú rárá wa gbà tó ní kájà tó ní kó bàálé máa ṣe ògbóní wọn dá àyàn kan pé kó má lógo bẹ́ẹ̀ ni mo sọ fún mi ogo ò lẹ̀ ṣe é mú kúrò lára èèyàn bí ẹ̀jẹ̀ àti bí omi ni bẹ́ẹ̀ mo sọ fún bí ẹ̀jẹ̀ tàbí omi ni ẹ wo kùnrin kan tó ń pè ní mọ́fẹ̀ tó bá kàwé ẹ̀fọ́dọ̀ tọ́lọ́ bá mọ̀ nípa ìwà kẹsàn-án ṣàtà wà ọmọ mi lọ sí sílẹ̀ wà ní pé kẹ́tọ́ bí ni arrangement ti wà mo sọ̀rọ̀ fúnbà kan nínú fíríìsì nípa arìnjí ó ní àyìn ìṣèṣe bá ń fèsì ọ̀pọ̀lọpọ̀ arrangement of God ọlọ́run ti ṣètò ẹ̀ tọ́lọ̀ bá fẹ́ gbèdé ẹ̀yìn á arrange olùgbèjà sílẹ̀ tọ́lọ̀ bá fẹ́ gbà yẹn á bá arrange wòlíì tó fẹ́ lò fún á arrange olùrànlọ́wọ́ tó fẹ́ lò fún á arrange alátìlẹyìn tó fẹ́ lò fún ọlọ́run wà lẹ̀ bí ọlọ́run bá ṣe dára sí dási ọlọ́run á withdraw wọn problem àwádé mo sọ̀rọ̀ àyẹ̀wò mi bá ṣòro pé ọkọ ọmọ náà ni o kì í ṣe olúwa sùn o èmi máa ń jíṣẹ́ ni ohun tẹ́lẹ̀ ni wọ́n bá ń gbé jáde àti tá èmi kàn máa sọ fún ọ tó o bá gbàgbọ́ wọn yóò sì rí ogun ọlọ́run
1: báyìí ó lọ yẹ kábíyèsí alágbára
0: wọn ìjọ ní oríire ṣáà pé ohun tí jésù sọ fún màdá nìyẹn bí wọn tó ní arábìnrin rẹ máa jí ó tọ́ ló náà jí ìyẹn nípa ẹ̀yìn
1: ọjà àtúbáyá
0: ẹni ẹgbẹ́ òkúta kan ó lọ́nà àwọn tí ń rú oní ti sọ̀rọ̀ ọkọ̀ ọkọ̀ bá gbàgbọ́ wà lóko
1: ọ̀rẹ́
0: bóyá ta gbọ́dọ̀ kí ní kankan ọmọ ní ẹ̀wọ̀ sẹ́rí iṣẹ́ wò ní ìyàtọ̀ sí iṣẹ́ bá sọ
1: ó yàtọ̀ síra wọn
0: olùwà tó gidi ní báńkì àti títà
1: sẹ́rí
0: ogun tí mo ṣe ń sọ
1: yìí
0: àwọn tó jẹ́ pásítọ̀ àti títà sì máa mú kí wọ́n á dọ́kọ̀ sí táwọn gbọ́gbẹ́ bẹ́ẹ̀ yẹ́bẹ́
1: kí
0: wọ́n á yànnà náà táwọn fẹsẹ̀ bíbélì bá kí wọ́n á ní káwọn sọ́jáde bí alóore bí ìwù yìí àwọn máa padà ṣiṣẹ́ lórí ẹ̀ sẹ́rí ológo tí ẹ rí sà ogo ti wà nínú wọn àbímọ wọn bí nǹkan ara wọn ni
1: àbímọ ni
0: náà ẹ wá rí pé gbogbo ìdójúkọ tẹ́ ni yẹn bá máa bá tàgbé nípasẹ̀ ogo yẹn náà ni bí ò bá ti wá borí ogun yẹn ogo òṣìṣẹ́ náà ni
1: lọ
0: ẹwọ ẹni tó bá ń ka eré gbogbo ká àta eré tíratíta tíratíta ohun òmí tọ̀ fún tẹ́ẹ̀nì kí ni kẹ́ ṣe orí ìyẹn náà ni ojú ò ti máa bá ṣòro padì ẹni gbá bọ́ọ̀lù orí bọ́ọ̀lù ló ti máa bá ṣòro padì ẹni gbẹ́ pásọ̀ tó jẹ́ bí tí ògo rẹ̀ wà níjẹ́ pásọ̀lì orí ìbẹ̀ náà ló ti máa bá ṣòro padì àwa tá a jẹ́ wòlíì orí ẹ̀ náà láti bá ṣòro padì mo ti sọ̀rọ̀ ara mi fún yín náà mo ní nígbà tí mo kéré èmi ní bíṣẹ̀ mi ò mọ̀ pé bíṣẹ̀ náà ń pè
1: lórí
0: àjíríkà yẹn ní àjíríkà ni èmi nípa ẹgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ pítà náà tí bíṣẹ̀ yẹn bá ti wá mi ò máa gbé kalẹ̀ ẹ̀ ọ̀rọ̀ mi dàbí ọ̀rọ̀ samuel nínú ìwé fún samuel tó bá takata tó lọ tèrè
1: kọ́rọ̀
0: mi yẹ tó ń ka lọ níbi tí mò ń lọ rèé o dá o tí bá rẹ̀ yàn máa àkúrọ́jẹ́ ní máa kú màá ló máa kú àjẹ́ nígbà tí a sì ní mọ̀ ó ní àwọn èèyàn mi ṣèdè torí wọn ò ní mọ̀ a ní ikú níwájú ẹ̀ ló sọ àtọ̀ pé inú òkú yóò jẹ́ bẹ̀ nígbà tí ìmọ̀jẹ́ bó tí wọ́n bá kọ̀ lọ́kọ̀
1: yẹn
0: mission statement ní sọ wípé this people shall be coming with the questions of their life and you shall be giving them answer. ẹ̀rí wọ́ fọ́kìbà ní you are not the social to give and make a living proof of my presence. ìwọ ni o jẹ́ ìrí wa láyé
1: mi fúnra
0: òun yìí yóò máa wá pẹ̀lú ìbéèrè ọkàn wa dẹ̀ máa fún ọ lé
1: fún.
0: so gbogbo òun ní tí a bá ti rí yẹn èsì ni a jẹ́ solution la jẹ́
1: agbẹnusọ
0: àwa là ń sọ ọkàn ọlọ́run fún ẹni tó bá dàgbọ́. nígbà yẹn báyìí àwọn aláma sọ tó máa ṣẹlẹ̀ àti tó ti ṣẹlẹ̀ àti tó bọ̀ wá ṣẹlẹ̀ àti tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́.

0: bó ṣe ń bọ̀ ṣe ẹnu kò rúta wọ̀ mẹ́ ẹgbẹ́ òní kìí ṣe tèmi àkàrà gbogbo èèyàn tọmọ tọmọ ní olúwa ní kò rúbọ lẹ́nu ẹgbẹ́ ọ̀sà gbogbo tó máa ń lé ìdílé lọ́wọ́ tó ń bọ̀ òkò ìdílé ìjẹ́ tó ń gba iṣẹ́ wọn jẹ́ mo sọ́lé ní bó ṣe ṣe orúkọ yẹn ogun yẹn ṣe rẹ̀ lọ́nà àbáyọ rẹ̀ oh my god account number wo ló fẹ́lò àtẹgbẹ̀rún méjì o àtẹgbẹ̀rún márùn-ún àti mẹ́wàá o àtàwọn tó máa ń lo ẹgbẹ̀rún méjìlá èdìdí májẹ̀mú ẹ ṣẹlẹ̀ nìkan ohun tí ó ṣẹlẹ̀ owó wọn ní ayégbégun mẹ́rin dání báyìí lolú ọlọ́run ọmọ ogun wí gbogbo tó ti dìnà ní eré tó ó yà tó ṣe àṣìṣe tó lọ account number wo ló fẹ́lò owó tó wọn bẹ́ gbàgbọ́ nìkan olúwa ní nígbà tó wà fi jago mẹ́rin ó kọ̀ jáde olúwa ní ìṣẹ́ tó kanlẹ̀kùn fún tó ń béèrè á dẹ̀ tó ẹ lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́ náà àbẹ́bẹ́ ni ọlọ́run ṣe sọ̀rọ̀ ni olúwa ní káwọ̀ sọ rúbọ̀ lọ́mọkùnrin ká kó ẹgbẹ̀rún márùn-ún ọwọ́ ẹ̀rúgbó ń lẹgbẹ́ ẹ̀rí ọmọkùnrin yẹn tó fi ṣe ìrúbọ ní ọjọ́ yẹn ó fi ṣe ìdíjí pẹ̀lú ọlọ́run ìgbà tó máa débi iṣẹ́ ẹ̀mọ tó ṣàṣẹlẹ̀ tọ́gà ògbó ilẹ̀ gbọ́nà àmẹ́ni tó tó kẹ̀lé ni tó bá jẹ́ ìwọ̀nìyẹ bẹ́ẹ̀ tó ó yà náwó síwájú síre yá tó bá jẹ́ kó o fẹ́ tàfà ni ó yà náà fóònù yẹn síwájú a máa dá àlọ́ a máa dá àlọ́ àṣẹ tí mo bẹ́ẹ̀
1: àmì
0: ìjẹ́ ni mo fi ṣe bẹ́ẹ̀ ká náà bá olùkọ́ lóyún akọ́lẹ̀
1: UBA
0: 1024
1: 77
0: 50 50 80 80 gbọdọdọ yóò bí èdè o 1024 77 50 80 80 orúkọ tó máa yí bẹ christ artillery àtàmọ́tàsí ha gbọ́ àká nọmba ẹlẹ́kan sí 1024
1: 77 50 80 80
0: èèyàn méjìlá àkọ́kọ́ yẹn dà gbogbo sí ẹ̀yà ìsọ́ọ̀lì méjìlá ló wà tí a fi ọmọ ẹ̀yìn méjìlá fún jésù táwa fi ọdún ní oṣù méjìlá tó ní orúkọ jésù ọ̀rẹ́ yóò rẹ tó mọ̀ kó o lè gbà ká èèyàn méjìlá àkọ́kọ́ yẹn dà tó máa kọ́kọ́ ṣọ́ra ẹ̀ bó o ṣe ń ṣe yẹn ìrẹ́ jẹ́ owó dé ìbùkún yẹn ká ogun yẹn ká ìjẹ̀ ní mo fẹ́ bá mo ti rí nìyẹn o gbogbo ènìyàn lénìí ẹ bá mi kéde káàkiri o èmi yìí ni ọjọ́ friday ọjọ́ kẹwàá nínú oṣù èkeje àṣálẹ̀ èmi ni ìṣòro èmi lẹ̀rí kan àtúpè ní tẹ́ntẹ́ntẹ́n àṣòro èmi lẹ̀rí kan tá a máa ṣíbùdó agbára àánú a ti ṣí lónìí bámi sọ ní gbogbo àwọn
1: èèyàn
0: gbogbo ìlú pátápátá ni kò ti wá olúwo tó wà lọ́nà tó ń dètè ẹgbẹ́ dání ìbàdàn olúwo tó wà lọ́nà tó ń dètè ẹgbẹ́ dání
1: ìbàdàn
0: ẹ̀yẹ́ bámi sọ fáwọn èèyàn oníkálukú múra wálé ni ó máa ní agbára aago mẹ́jọ ni program máa bẹ̀rẹ̀ lẹ́nu ni o ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni pé àní sí ní ẹ̀yìn tafu arena ní ẹ̀gbẹ́ open university torí pé ìṣòro la máa múra straight away aago mẹ́rin ni mo fẹ́ bẹ̀rẹ̀ counseling mo sọ lálẹ́ àná mo ní àní wá láàárọ̀ yìí o tó bá ti ń gbọ́ bá máa sọ fáwọn èèyàn gbogbo àwọn tó ń sọ wípé àwọn ń bọ̀ níbẹ̀ ní àárọ̀ ìpè kán máa wulẹ̀ wá kán máa wà o ó tún di next week yẹn àmọ́ ìṣòro ti alẹ́ òní ni kóníkálukú prepare ẹlẹ́yẹlé àwọn tó ń bọ̀ láti àpáta gbogbo àwọn tó ń bọ̀ láti ológun ẹrú everybody ẹ prepare olúwo lẹ máa wá lénìí láti lọ dé jẹ̀bú lọ dé kọ́ olúwo là ń bọ̀ ọ̀hágùn ibùdó agbára lénìí wàá tún fẹ́ràn alẹ́ ṣàlàyé ohun tó fẹ́ kó ṣẹlẹ̀ ibùdó agbára kọjá bíi tí èèyàn ń gùn tó ń sọ pé ò lẹ́rìí tó ti burú ni ò wá lẹ́rìí ẹni bá lọ ò lẹ́rìí béèrè pé ṣé ṣó lọ sùn bẹ́ẹ̀ bí kejì ní kí ló bá lọ ẹ̀bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ kí lè rògbà nígbà tó lọ kí lè rò ọkẹ́ ẹ̀ kí ni tó ń kí ló bá wá if not kò pọ́síbù kó o gbùdú agbára kó o lọ lẹ́rìí kò pọ́síbù ni torí má jẹ̀mú ló gbé bẹ̀rù èdìdí ọ̀rọ̀ àti àṣẹ ló wà
1: bẹ́ẹ̀
0: ibi ẹ̀rù ibi ọ̀wọ̀ ibi ẹ̀yẹ ibi àṣẹ ni ibùdú agbára àánú ọlọ́run ni bó o ṣe ń gbọ́ mi ò tí wàá rí àbí lọ múra olúwo tó wà lọ́nà tó gé tiẹ̀ gbẹ́dá nìbàdàn olúwo tó wà lọ́nà tó gé tiẹ̀ gbẹ́dá ibẹ̀ ni ibùdú agbára àánú wà lọ múra from Iwo road sí Olúwo junction Olúwo junction sí Àtàmátàsí Iwo road sí Olúwo junction sí Àtàmátàsí àánú máa ṣiṣẹ́ fún ọ. Àjọ fẹ́lẹ́ kan nọmba ẹlẹ́kan kọ́lẹ̀ báyìí UBA ni o UBA kọ́lẹ̀ báyìí 1024 77 50 80 bẹ́ẹ̀ lẹ́kan sí o UBA 1010 24
1: 24
0: 77 50 80 Bọ́lá kan sí orúkọ tó máa ń bẹ̀ Christ àti Lẹ́yìn àtẹ́mẹ́ta sí ogun ò ní jà wá a ó rí àánúgbà tí a ń fún èèyàn méje mọ́tò dáhùn èèyàn méje àkọ́tọ́ bá lè rí pé láàrín wọn bóyá 070 35 2 3 1 4 14 1 7
1: Top
0: top number mi náà ló o lè rí pé àjẹ́ fún prayer ojoojúmọ́ 070 35 2 3 1 4 14 1 7 Bọ́lá kan sí o 070 35 2 3 1 4 14 1 7 Bọ́lá kan sí o 070 35 2 3 1 4 14 1 7 Ogun ní ìjà láàmú àwọn ọ̀nà àbáyọ ìdè máa jẹ́
2: gbogbo ènìyàn lónìí ẹ bá mi kéde káàkiri o. Èmi yìí ni ọjọ́ Friday ọjọ́ kẹwàá nínú oṣù èkeje àṣálẹ̀ mi ni ìṣòro èmi lẹ̀rí
1: kan
2: àtúpè ní 10-10-10 àṣòro èmi lẹ̀rí kan tá a máa ń ṣíbùdó agbára àánú a ti ṣí lónìí.
0: Kíkó wà nígbà wo a ò ní sọ orí ọ̀kan
1: mi
0: Jésù Olúwa.
3: Ladilu FM 96.7 La Ladilu FM Jagaba Gogo Radio.

ẹ̀kú ojúmọ́ ìròyìn yíká àgbáńlá ayé ló ń dé sétí ìgbọ̀yìn láti kànì alágẹ̀lú 96.7 FM òkè gájòkè eléta kalẹ̀ sílé funfun báláwú fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn. ṣeun àríbìkọ́lá ló kọ́ mi ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. ààrẹ tinubu ti tẹ pẹpẹ àbádòfin láti jẹ́ kí ẹ̀ka ètò ẹ̀kọ́ ti ìpele kejì tílé ẹ̀kọ́ girama kó tún ní agbára sí i. ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà lẹ́ka ilé ẹjọ́ tó ń gbọ́ awuyewuye eléyìí tó ní í ṣe pẹ̀lú ìwọ ọmọnìyàn ni wọ́n ti rán lọ sí ọgbà ìtúnirọ ti kùjé báyìí. làásìgbò ló ti bẹ́lẹ̀ nílẹ̀ ti india látàrí bí wọ́n ṣe fi ipá bá ọmọdébìnrin ọmọ ọdún mọ́kànlá lò pọ̀ tí wọ́n sì tún gba ẹ̀mí rẹ̀. ikọ̀ agbábọ́ọ̀lù ti Trabzonspor ni wọ́n ti fẹ́ forí okò ṣọ̀ọ́dúnrún inú àdéhùn pẹ̀lú ikọ̀ ti wolves lórí ọ̀rọ̀ àrokòdarí. ní báyìí ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. ààrẹ ilẹ̀ nàìjíríà bọ́lá ahmed tinubu ló ti ké sí ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ńlẹ̀ yìí láti ṣe ìyíriwò àti ìbuwọ́lù àbádòfin kan eléyìí tí ó ní í ṣe pẹ̀lú ẹ̀ka ti ètò ẹ̀kọ́ ìpele kejì tílé ẹ̀kọ́ girama gẹ́gẹ́ bí àtúntò òfin ọdún 2026 tó sì wà nú akitiyan ìjọba ohun ìṣèjọba tí ń bẹ lóde yìí láti jẹ́ kí ẹ̀ka ètò ẹ̀kọ́ ti ìpele kejì ti ilé ẹ̀kọ́ girama ní tìbútòrò lẹ nàìjíríà kó tún gba okun sí. ìbéèrè ààrẹ ni wọ́n ní wọ́n kà níjoko ilé nígbà tí ẹni tí ó jẹ́ ààrẹ fún ilé-ìgbìmọ̀ aṣòfin godswill akpabio tọ́ka lánàá òde yìí ti ṣọjọ́bọ̀. inú ìwé náà ń bẹ̀ ní tinubu ti ṣàlàyé fáwọn aṣòfin náà pípé àtúntò òfin ọ̀hún ni ẹ̀ka ti ìpàṣẹ ti buwọ́lù nínú ìpàdé wọn lọ́gbọ̀n ọjọ́ oṣù kẹrin ọdún 2026 tó sì jẹ́ wípé wọ́n ti tàpótó ẹ̀ síwájú ilé-ìgbìmọ̀ aṣòfin fún ìgbésẹ̀ tọ́tọ́. níbàámu pẹ̀lú ààrẹ wọn ní ìgbésẹ̀ ọ̀hún ni wọ́n ń gbèrò láti jẹ́ kí ẹ̀ka ètò ẹ̀kọ́ ti ilé ẹ̀kọ́ girama ti ìpele kejì kó tún gbèrú sí tí ó sì jẹ́ kí ètò náà kó làmìlàaka ní tìbútòrò ilẹ̀ nàìjíríà. tinubu ló wípé àtúntò òfin ọ̀hún ló wà nínú ìbámu pẹ̀lú ìṣàkóso tí ń lọ lọ́wọ́ láti jẹ́ kí wọ́n kọ́ ètò ẹ̀kọ́ tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó sì tún gbàwó bọ̀. ibẹ̀ ni ààrẹ ti wá rọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà láti gbé ìgbésẹ̀ kánmọ́nkíá níbàámu pẹ̀lú abala òfin fún iṣẹ́ náà. ẹni tí ó jẹ́ alákòóso fún olú ìlú ilẹ̀ nàìjíríà Iyesan Wike ló ti ṣàlàyé wípé igun ti ẹgbẹ́ òṣèlú tó wà lábẹ́ ìṣàkóso ti tanimu turaki ni wọ́n ń tan àwọn tí ó jẹ́ ọmọ oyè lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n ń tàn jẹ tí wọ́n sì ń gba owó lọ́wọ́ wọn. Wike ló fìdí ẹ̀ múlẹ̀ wípé ìgbésẹ̀ tí wọ́n ń gbé ọ̀hún ni omi ó padà tẹ̀yìn wọn gbẹlẹ́dùn. nígbà jẹ́ wípé àjọ tó ń ṣètò ìdìbò ńlẹ̀ yìí ló ti fún àwọn adarí tó jẹ́ ilé yìí tó fẹsẹ̀ múlẹ̀ ní àmì tí wọ́n fi wọ ojú àtẹ àgbáyé fún àtẹ ọ̀hún tí wọ́n sì fokó àwọn ọmọ oyè sílẹ̀. ó sọ̀rọ̀ náà níbi ìpàdé oníròyìn olóṣooṣù eléyìí tó wáyé nílùú Abuja. ilé-ẹjọ́ gíga tìjọba àpapọ̀ tó ń fi Abuja ṣe ibùjókòó lágbègbè ti Maitama lọ́jọ́bọ̀ ni ó ti ní kí ẹni tí ó jẹ́ alága fún ilé-ẹjọ́ ọ̀hún gbà kan rí ti ilé-ẹjọ́ ilé tó ń gbọ́ awuyewuye tó ní í ṣe pẹ̀lú ìwọ ọmọnìyàn danladi umar kọlọrí fi sínú ọgbà ìtúnirọ tí ń bẹ ní kùjé lẹ́yìn tí wọ́n yọjú ẹ̀bọn bọ síwájú ilé-ẹjọ́ látọ̀dọ̀ ìjọba àpapọ̀ lórí ẹ̀sùn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó sì lọ́dìí papọ̀ mọ́ ìwà ìbàjẹ́ àti àṣìlò ọ́fíìsì onídàájọ́ peter kẹ̀kẹ́mẹkẹ̀ ń lọ pàṣẹ pé kí wọ́n lọ rèé fi umar sí ọgbà ìtúnirọ̀ lákòókò eléyìí tí wọ́n ní ó dìrẹ́bẹ̀ wájú ilé-ẹjọ́ tako àwọn ẹ̀sùn tí wọ́n kà sí lẹ́sẹ̀. ìjọba àpapọ̀ ni wọ́n fẹ̀sùn kan umar pé ó ṣe àṣìlò ọ́fíìsì nípa gbígba àwọn owó tí ò tọ́ lọ́dọ̀ àwọn agbaṣẹ́ṣe lákòókò tó jẹ́ alága fún ilé-ẹjọ́ tí ó ń gbọ́ awuyewuye náà. níbàámu pẹ̀lú olùfisùn umar ni wọ́n fẹ̀sùn kàn án pé ó gba owó kan sínú àpò òṣùwọ̀n ìyàwó rẹ̀ tí í ṣe ẹgbẹ̀lẹ́gbẹ̀ 5,000 látọ̀dọ̀ agbaṣẹ́ṣe eléyìí tí
owó ọ̀hún wà fún ṣíṣe àtúnṣe fífi ọ̀dà kun olúùlú iléeṣẹ́ ọ̀hún ti ń bẹ̀ nílùú Àbújá lọ́dún 2021. Wọ́n tẹ̀síwájú pé ẹ̀sùn míì eléyìí tó wáyé lọ́jọ́ 15 oṣù kínní ọdún 2024. Ni wọ́n ní ó tún fi àpò òṣùwọ̀n ìyàwó rẹ̀ gba owó kan tí í ṣe 6 million látọ̀dọ̀ Kọngilámì eléyìí tí owó ọ̀hún sì wà fún kí wọ́n gbé ìgbésẹ̀ láti jẹ́ kí ẹ̀ka ètò gbogbo tilé ẹjọ́ ọ̀hún kọ́ wà lórí ẹ̀rọ ti ayélujára. Inú ẹ̀sùn mí ọ̀wẹ̀wẹ̀ ìjọba àpapọ̀ ni wọ́n tún fẹ̀sùn kàn án wípé ó darí owó kan tí í ṣe 2,400,000 láti lọ rèé san owó ilé ẹ̀kọ́ ọmọbìnrin rẹ̀ ti ń bẹ nílé ẹ̀kọ́ gíga ti base ti ń bẹ nílùú Àbújá. Ẹ̀sùn míì ni wọ́n ṣàlàyé wípé gbogbo àwọn ẹ̀sùn wọ̀nyí ń lọ tako abala òfin ti ìkọkàndínníogún tó wà níbàámu pẹ̀lú ìwà ìbàjẹ́ àti àwọn ẹ̀sùn pálapàla míì tó farapẹ̀ ti ọdún 2000. Lẹ́yìn tí wọ́n gbọ́ awuyewuye lọ́dọ̀ igun méjèèjì tí ọ̀rọ̀ kàn onídàájọ́ kẹ̀kẹ́mẹkẹ̀ ń lo sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 15 oṣù keje eléyìí tí wọ́n fi máa gbọ́ ìgbẹ́jọ́ rẹ̀ tí wọ́n sì pàṣẹ pé kí wọ́n mú Umaru lọ sí inú ọgbà ìtúnirọ ti Kùje títí di àkókò tí wọ́n máa gbọ́ ẹjọ́ náà. Ìròyìn láti ilẹ̀ òkèèrè lọ́hùn-ún orílẹ̀-èdè ti India pàápàá ẹkùn ti ìwọ̀ oòrùn ti Bengal ni ó ti ń gbóná giri báyìí láti bí ọjọ́ díẹ̀ sẹ́yìn lẹ́yìn làásìgbò tó bẹ́ẹ̀lẹ̀ pé wọ́n fi pa bá ọmọ ọdún 11 kan lòpọ̀ bẹ́ẹ̀ ni wọ́n tún gbẹ̀mí ẹ̀. Òkú ọmọbìnrin ọ̀hún ni wọ́n ní wọ́n rí nínú odò kékeré kan ti ń bẹ̀ ní agbègbè ibẹ̀ lọ́jọ́ ìsinmi lẹ́yìn ọjọ́ kan tí wọ́n ní àwọn mọ̀lẹ́bí ni wọ́n ti ké gbàjáre pé ọmọ àwọn ìlónù. Ìṣẹ̀lẹ̀ náà lọ wáyé ní abúlé ti Suyapo ti ń bẹ ní agbègbè ti Barupo eléyìí tí kò jìnnà púpọ̀ sí ẹ̀bá ti Kolkata. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti jẹ́ kí àwọn èèyàn túyáyá bọ́ta tí wọ́n sì ń ṣe ìfẹ̀hónú hàn kódà tó ti jẹ́ wípé wọ́n ti gbójú agan sí àwọn ọlọ́pàá tí ẹ̀mí ẹnìkan sì sọnù nínú àwọn afurasí náà. Ọkùnrin mẹ́ta míì ni wọ́n ní ọwọ́ ti tẹ̀ báyìí tí sì ń bẹ lákàtà ti iléeṣẹ́ ọlọ́pàá. Ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n ní wọ́n lọ́dí ẹ̀ mọ ọ̀rọ̀ òṣèlú tí wọ́n sì fi ẹ̀sùn ka ẹgbẹ́ òṣèlú ti alátakò tí wọ́n ṣèyàn sípò wípé ó ti kùnà láti dáàbòbò àwọn obìnrin. Ẹgbẹ́ òṣèlú ti alátakò ọ̀hún ti ọ wọlé sọ lẹ́kùn ti ìwọ̀ oòrùn Bengal fúngbà àkọ́kọ́ inú oṣù kẹrin ni ló ti kọ ẹ̀sùn tí wọ́n fi kàn án bó tilẹ̀ jẹ́ wípé ìwà ọ̀daràn náà ló ń wáyé lóṣù méjì lẹ́yìn tó jáwé olúborí. Bẹ́ẹ̀ ló wá ṣàlàyé wípé arapa ohun tóun fi ṣe ìpolongo ni láti dáàbòbò àwọn obìnrin tí òun sì ń sa ipá òun. Lábala ti aré ìdárayá ọ̀jìnì agbábọ́ọ̀lù nì tó lú arókodáre ló ti wà ní ìgbọ́njẹ̀ àti parí gbogbo ètò báyìí tí ó sì darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù ti ń bẹ̀ nílẹ̀ ti Turkey lọ́hùn-ún ìyún Trabzonspor látinú ikọ̀ ti agbábọ́ọ̀lù Wolverhampton Wanderer. Níbàámu pẹ̀lú ìròyìn tó jáde láti ilẹ̀ ti Turkey ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún àti ikọ̀ agbábọ́ọ̀lù ti Wolves ni wọ́n ti wà nínú ìdúnàdúrà tó ti dé gbèdéke ti ìparí báyìí bó ṣe jẹ́ wípé ikọ̀ agbábọ́ọ̀lù náà ni wọ́n ṣàlàyé wípé owó tí ó máa gbà lọ́dún ló jẹ́ 3,000,000 ó lé tí méje ti owó ti euro ilẹ̀ òkèèrè níbàámu pẹ̀lú àdéhùn wọn. Ikọ̀ agbábọ́ọ̀lù ti Trabzonspor ló ti wá jáwé sóbì báyìí láti gbé agbábọ́ọ̀lù tí ń gbà láàrin gbùngbùn lọ́wọ́ iwájú lẹ́yìn tí agbábọ́ọ̀lù nìyún Felipe Augusto lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù tí ń bẹ nílẹ̀ ti Russia ìyún Zenit St. Petersburg. Kí n tó máa lọ ẹ gbọ́ àwọn kókó tó sì yọ nínú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí i. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti ti àbádòfin kan síwájú ilé-ìgbìmọ̀ aṣòfin láti jẹ́ kí ẹ̀ka ètò ẹ̀kọ́ ti ìpele kejì ilé ẹ̀kọ́ girama kó tún gba agbára sí i. Ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ alága nílé ẹjọ́ ti ó ń gbọ́ awuyewuye lórí ọ̀rọ̀ tó jọmọ́ ìwọ ọmọnìyàn Danladi Umar ni wọ́n ti ní kó máa lọ sí ọgbà ìtúnirọ ti Kùje báyìí. Làásìgbò lọ bẹ́ẹ̀lẹ̀ nílẹ̀ ti Indian
lẹ́yìn tí wọ́n fi ipá bá ọmọ ọdún mọ́kànlá lò papọ̀ tí wọ́n sì tún gbẹ̀mí ẹ̀. Ikọ̀ agbábọ́ọ̀lù ti Trabzonspor ni wọ́n ti yanjú àdéhùn pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù ti Wolves láti gbé akọni agbábọ́ọ̀lù ní iyùn àrokòdárè. Fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì tó ń ti ìkànnì yìí jáde, ẹ lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé pẹ̀lú ìtànà www.lagelufm.com. Èyí ló pin ìròyìn tó ń dé sí ti gbọ́ yín láti kànnì Lagelu 96.7 FM. Ẹ lè tẹ̀lé wa lórí àtẹ̀tí X pẹ̀lú ìtànà Lagelu FM 96.7 tàbí kí ẹ fẹ́ràn wa lórí ìkànnì ti ìbánidọ́rẹ̀ẹ́ yín Facebook lójú ewé Lagelu FM 96.7. Túnde Ọláwúwo ni olóòtú ìròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkún Olúwa Ọlágúnjú Ṣeun Àríbìkọ́lá ń lò ti ń ròyìn. Apọ́lá Ajímọ̀ o àsìkò ìpalẹ̀mọ́ òpin ọ̀sẹ̀. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, òní ọ̀sán wa sórí.

mi o ti e posting kankan mo bayi thank god today is another friday wo ore to feran ni isin le pada wa dota are ma wule doubt we ọpọlọpọ olówó idoju kọna jẹ wọn ma lọ chọọchì ọwọ ẹgbẹ gẹyìn olówó kó jókòó kanú lé wọn gbà tí challenges bá dé ah bàbá ó yá máa ṣe máa ṣe. Bí o bá ṣogun tí ń léèyàn kiri ta ni ó jọ́sìn fọlọ́. Wákàtí márùn-ún rẹ ṣe ń pé tó o lè dógun jà lọ́jọ́ tó gun bá dé tó o ní n tó fi pẹ́ lọ́n lẹ́jọ́ lọ́n wo bí mo ti ń ṣe ń chọọchì ẹ. Ṣé mọ́ tán lọ ń ṣe àwọn tèmi wà ń bẹ òsínlẹ̀ ẹgbẹ́ mc 1,000,000 to 10,000,000 wá ní kọ̀kọ́ lọ jọ́sìn chọ́ọ̀chì kí n tó lọ patí òsí o ó ṣẹlẹ̀ sunday ti ń bẹ́yìn náà àkọ́kọ́ ṣàjọ̀dún lẹ́yà tó lọ ṣe patí títa lọ mọ́ sọ wá dẹni tí ò ní ròde lọ òde wà òdájọ̀ tún lọ́wọ́ káwọn bá ti ṣojúṣe tiwa rí ipò dán ọlọ́run mọ̀ mọ́ fìgbàgbọ́ nú ènìyàn wo àwọn ìránṣẹ́ ọlọ́run gan èèyàn bíi tiwa ni wọ́n ṣùgbọ́n wọ́n yàtọ̀ torí pé àwọn ṣẹ́ ara wọn ni wọ́n náà ṣẹ́ra rẹ láwọn àsìkò kan o lè táyé lọ́rùn o jẹ́ ń sójú òpó lẹ̀ tó ti rá àfà tó bínú rí sá ṣèbé èèyàn ni wọ́n ìgbà tí ẹran ara bá dé ni ìbínú dé ṣé mọ́ tàn yẹn ẹ̀mí kì í kú ẹ̀bùn kì í wọlẹ̀ yóò lọ bà sára ẹlòmíì ara ni mọ̀ ń kú a fi eru fún eru a fi erùpẹ̀ fún erùpẹ̀ ara mọ̀ ń kú ṣùgbọ́n ẹ̀mí máa ń wà láàyè ó ní iye àwọn èèyàn tí à ń ti pàṣẹ ẹ̀mí sámọ̀nà àwọn ní ṣe ọmọ ọlọ́run ẹ̀jẹ̀ à ń tún kíyàn lórí facebook díẹ̀ sí dá ọlọ́run rẹ̀ mọ̀ wò ó ń dábàá pè lọ́lọ́run fún ọ ló sọ̀dọ̀ ọlọ́run bó o bá ti dọ́lọ́run rẹ̀ mọ̀

0: Ọlálẹ́kà Adébáyọ̀ Mókè o. Ọlá ní ìyá gbá bí àká. Wọ́n ní gbogbo àbẹ́tẹ̀ yẹn àgbọ́dọ̀ mọ́ débẹ̀ alábẹ́tẹ̀ tàbẹ́tẹ̀. Bàbá Àbejì. Látàpadì láyégún. Àbá Ọlá ní ìyó ti tójọ́ mẹ́ta o. Àbúrò wa ni. Ọlálẹ́kà Adébáyọ̀ láti South Africa. Wọ́n láwọn ń wò wá kété ó mọ́lẹ̀ lọ́dọ̀ táwọn. Àjàlá Olúrẹ̀mí mo kí ń látàpátá. Táíwò Olúwa ṣe mo kí ń bẹ̀. Kamorudeen Oyinlọlá. Oyè Nìkẹ́ Àríyá Abẹ́jẹ́ Ẹlẹ́gùsí báyìí o. Oyè Nìkẹ́ láti Gabon. Jẹ́ dọ́lọ́run rẹ mọ̀ kó dá tiẹ̀ mọ̀. Kamilu Àdó mo kí ọ ń bẹ̀. Mọ́gàjí òjò ti jáni látàrọ́gọ ọkọ̀ alájà Fátímọ̀ nìyẹn lárọ́gọ mọ́gàjí òjò láti parí Ratcon. Gbogbo yín pátá ni mo ti ń rí mo tún kíyín. Alájì Kabiru Yaro Kabiga ìyàn ti gásítà bọba Mobi Tralé Bàbá Akú palẹ̀ mọ́ o. Ẹjẹ́ ṣe báyìí. Mo lọ́jà bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kan tí mo fẹ́ lọ tà tí ń bá wá tójú ọjà yẹn dé. Àwọn ọ̀rẹ́ tẹ́ ẹjọ́ jẹ tẹ́ ẹjọ́ mú. Ìyàwó tẹ́ ẹ ti ríra rí tẹ́ ríra mọ́. Ẹ̀gbọ́n tó rí tó rí mọ́. Ọkọ tó ti pàdé ti pẹ́. Ń ṣí ojú òpó lẹ̀ ó dákọ wọn. Ẹ wá sọ́gbà tẹ́ ríra last. Mò ń bọ̀. Ẹ ṣé o. Tẹ́ ń gbọ́ wa. Káyọ̀dé Adéọ́sùn ló kọ mi. Thank God it's Friday.
1: La Gelu FM, Jagaba Gogo Radio, Ma

pé fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn ọkùnrin àti obìnrin ọmọdé àti àgbà onílé àti àlejò tá a tún jọ láǹfààní láti gbóhùn ara wa lónìí ògo fọ́lọ́run lókè ọ̀run. Mo gbàdúrà nínú ilé yìí lórúkọ Jésù pé ìpọ́njú ò ní wọnú ilé yìí. Mo gbàdúrà lórúkọ Jésù wípé ikú òjijì kò ní wọnú ilé yìí. Mo gbàdúrà lórúkọ Jésù wípé àjàkálẹ̀ àrùn kò ní wọnú ilé yìí. Mo gbàdúrà lórúkọ Jésù fún gbogbo ẹni tó ń sàmí lórúkọ Jésù ẹni tọ́nà rẹ ti dàrú kò ní da tiyín rú ẹni títí ẹ ti bàjẹ́ kò ní ba tiyín jẹ́ lórúkọ Jésù àánú sọ̀rọ̀ lórí yín bẹ́ẹ̀ ló máa rí. Ẹ bá ń dúpẹ́ ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún òní ẹ jẹ́ á yìn. Ẹ sọ pé Olúwa ó ṣe nítorí àánú rẹ tó dúró títí láéláé. Ẹ sọ pé Olúwa ó ṣe nítorí orí ọ̀fẹ́ rẹ. Mọ́mí ẹ sọ pé Olúwa ó ṣe lórí ọmọ mi. Ẹ jẹ́ á dú ọpẹ́ lọpẹ́ Ọlọ́run. Olórin yẹn sọ pé ọpẹ́ lọpẹ́ rẹ láyé mi o Jésù. Ìjìyà

kí ló ṣe bàbá onílé tí ń sọkún pa bàbá ní bọ̀dá mi èyí náà báwọn èèyàn sọ̀rọ̀ ìrántí màá mi àǹtí mi èyí náà tún rántí màá mi sẹ́kọ̀ yẹ kí màmá mi ó wà ní ayé nírú ọjọ́ òní kí màá mi náà máa sọ̀rọ̀ báyìí bùnmi sì ń jábọ́ lójú gbogbo ìyànnú pé àṣeyàtọ̀ lọ́jọ́ ayọ̀ gẹ́gẹ́ tó jẹ́ ìyá rẹ̀ ó ti fi wọ́n sílẹ̀ sáyé lọ ó wà ń dun bàbá yẹn pé irú àkọ́kọ́ yọyẹ ó yẹ kí màmá mi ó wà ń bẹ̀ ẹ jẹ́ gbàdúrà olúwa ẹlòmíì wá fi ṣèyá lọ́jọ́ yìí ẹ gbàdúrà o olúwa lọ́jọ́ ayọ̀ àwọn ọmọ mi olúwa má jẹ́ kẹ́lòmíì ó kéré iṣẹ́ mi ó yẹ ẹjẹ́ gbàdúrà ẹgbà olúwa má jẹ́ kẹ́lòmíì ó kéré iṣẹ́ mi lórí ọmọ gbogbo wàhálà tí mò ń ṣe lọ́sàn yìí tí mò ń ṣe lóru tí mi ò sùn tí mi ò wo tí mò ń wówó ilé ìwé gbogbo nǹkan ni mò ń sáré káàkiri tí mò ń tà ẹ̀mí mímọ́ má jẹ́ kẹ́lòmíì ó kéré iṣẹ́ mi èmi ni ó jẹ́ rọ́jò ayọ̀ ọmọ mi olúwa jẹ́ jẹ́ rèé wàhálà tí mò ń ṣe lórí ọmọ olúwa má jẹ́ dààmú lásán bẹ́ẹ̀ ló máa rí jésù olúwa wa ó yá láti òní lọ ẹ pariwo láti òní lọ irí àti àánú máa darí sọ́dọ̀ àwọn ọmọ tèmi náà àtèmi àtàwọn ọmọ mi irí àti àánú máa darí sọ́dọ̀ tiwa náà irí àti àánú níbikíbi tó o bá wà máa darí sọ́dọ̀ àwọn ọmọ tèmi náà máa darí sọ́dọ̀ tèmi náà áńgẹ́lì inú ọmọ wọ darí rẹ sọ́dọ̀ mi àtàwọn ọmọ mi ó yẹ àdúrà yẹn dáa bàbá látòmí lọ ẹ darí rẹ sọ́dọ̀ tèmi náà àti sọ́dọ̀ àwọn ọmọ mi áńgẹ́lì inú ọmọ wọ ẹ darí rẹ sọ́dọ̀ tèmi náà àti sọ́dọ̀ àwọn ọmọ mi áńgẹ́lì inú ọmọ wọ ẹ darí rẹ sọ́dọ̀ tèmi náà àti sọ́dọ̀ àwọn ọmọ mi áńgẹ́lì inú ọmọ wọ ẹ darí rẹ sọ́dọ̀ tèmi náà àti sọ́dọ̀ àwọn ọmọ mi jésù olúwa wa ẹ tẹ́wọ́ kẹ gbárí kọ́kọ́rọ́ ire tọdún yìí ó yà ẹ gbà á láàárọ̀ yìí kọ́kọ́rọ́ àṣeyọrí rẹ̀ ó yà ẹ gbà á láàárọ̀ yìí mo súre fún yín ní orúkọ olúwa mo wí lórúkọ olúwa àánú ó sọ̀rọ̀ lórí yín ẹ máa gbọ́ sàdúwẹ̀ Jòhánù chapter 1:1 ó ní látètè kọ́ sí ni ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run ọlọ́run ni ọ̀rọ̀ náà ó ní nípasẹ̀ ọ̀rọ̀ náà ń la fi dá ohun gbogbo ó ní lẹ́yìn ohun tá a dá a ò tún dó nǹkan mọ́ inú èyí tá a ti dá òun náà ló wà látètè kọ́ sí pẹ̀lú ọlọ́run ó ní nínú rẹ̀ nìyẹn wà ìyẹn náà ni ìmọ́lẹ̀ aráyé ìmọ́lẹ̀ náà mọ́lẹ̀ ní òkùnkùn òkùnkùn ká kò lè tó kò bú lè borí rẹ̀ ọkùnrin kan ń bẹ orúkọ ẹni tí ń jẹ́ Jòhánù mo lo májẹ̀mú orúkọ ọ̀rọ̀ náà lónìí ó yá irin yóò dé sọ́dọ̀ yín àánú yóò máa tẹ̀lé yín bẹ́ẹ̀ ló máa rí mọ́mí ẹ jọ máa ẹ má mísẹ̀ ọjọ́ Thursday tí ń bọ̀ yìí ní tí màá sọ náà nìyẹn sà ẹ má mísẹ̀ ẹ jọ sà gbogbo wa pátá bọ́tú wọta kan tàbí pure water kan òun náà ni kò tán mọ́ lọ́wọ́ ọlọ́run ó ṣiṣẹ́ ìyanu lórúkọ Jésù yóò dára fún yín ẹ̀yin tẹ́ ẹ wà ń bá mi lọ sí Jerusalem àkókò ti tó tán o Jerusalem oh my God oṣù kẹsàn-án là ń lọ ìwọ náà jẹ́ àjọ lọ tàbí orin nìkan lọ ọlọ́run ọ̀sán lóore rẹ̀ lórúkọ bábọ́ máa tẹ̀ mọ́ àánú ó sọ̀rọ̀ lórí yín God bless you gbogbo ẹ̀yin ẹ̀kọ́ ọlọ́run a fẹ́ ṣe get together ní Sunday tó parí oṣù yìí gbogbo ẹ̀yin ẹ̀kọ́ ọlọ́run pátápátá lórí òkè inú mọ́ wọ̀ láti pàdé wẹ̀jẹ̀ wẹ̀mú a celebrate gbogbo àwọn èèyàn a dẹ̀ ṣe ìdánilẹ́kọ̀ọ́ àwọn doctor máa wà ń bẹ̀ wọ́n máa ṣe test fún gbogbo àwọn pastor torí ọ̀fẹ́ ni test yẹn torí pastor mi wà tó jẹ́ pé kò sí test rí láti bí ọdún mẹ́wàá gbogbo wa máa ṣe test a máa jẹ a máa mu a máa gbàdúà a máa lọ sínú ẹ̀kọ́ ìjìnlẹ̀ ní o aago mẹ́sàn-án àárọ̀ títí di aago méjìlá ní last Monday tó gbẹ̀yìn oṣù yìí à ń retí tiyín náà o lórí òkè inú mọ́ wọ̀ lágbára ọlọ́run mò ń lọ sí Jerusalem ní ọjọ́ keje oṣù kẹsàn-án ẹjẹ́ àjọ lọ bó o bá ti ìdé tọ̀hún rí yá àjọ lọ tayé àwọn orí ọ̀fẹ́ tó o lè ṣe fáwọn òbí rẹ̀ rèé láti rán wọn lọ but tó o bá máa bá mi lọ ẹ máa mú òróró méjì lọ́wọ́ ọ̀kan bàbá ti fẹ́ wọnú jọ́dálẹ̀ olúwa ni ń dalẹ̀ yín lórí èkejì tá a bá ti jáde inú jọ́dálẹ̀ olúwa ni ń dalẹ̀ yín lórí omi yẹn kan náà ni jésù fi ṣe baptism a máa dé òkú òkè kan tí a ń pè ní sinai bá a ṣe ń lọ yìí mo gbàdúrà yóò dára fún ọ jẹ́ káwọn òbí rí ọ lọ wo ẹnìkan tó mọ̀ pásítọ̀ kan tó mọ̀ tó fẹ́ kó lọ abẹ́nìkan tó ti ṣe ọ lóore rí kó ràn lọ sí Jerusalem oore rẹ̀ wà ń bẹ̀ báwo la ṣe máa lọ oṣù kẹsàn-án kán mọ́ òróró méjì lọ́wọ́ yóò dára fún ọ fóònù nọmba yìí ẹ pé tàbí kẹ́ ẹ sẹ́ndì mẹ́sẹ́gì èmi náà fẹ́ lọ Jerusalem wọ́n jọ ìmí mọ́ group tí àwọn èèyàn wà yóò dára fún ọ ó ríran lọ́wọ́ o oore rẹ̀ o ṣẹ̀ bẹ́ẹ̀ jésù olúwa wa fóònù nọmba ẹ lo fóònù nọmba 08 66 48 14 55 08 66 48 14 55 lórúkọ Jésù yóò dára fún yín o mo wọ Jesus is coming soon.

bọ́ọ̀sì Ọláàlú Òbíkúnlé ń bẹ̀. English nkọ. Ṣẹ̀gùn ọ́fíṣà nkọ. Níbo la bẹ́tẹ̀ yín ó ti kù ṣẹ́jú kan sí méjì mo ti ń lọ. Ẹyin ti di odò mi ìfojú di yín. Gbogbo mọ̀lété lọ di arẹrẹ. MM ní gbogbo òlú péjú. Ìbáyín ìbọn Ọlọ́run. God's power ni gbogbo koronu. Èyàn ti finance sílé ọmọ lájíre. Oku palemo. Ẹ bá ń tọ́jú oníkẹ́. Ẹ bá ń kíyà báàsì.

lágẹ̀lẹ̀ ẹ̀fẹ̀ láyé gbọ́ àdẹ̀tùgbé tó jẹ́ kọ́ mọ̀. Ọlàwálé Hamsat ni atọ́kùn bèrè lọ́wọ́ Sulaimon láti ìbàdàn ẹniwẹ̀ top striker Malo Good níbi Castle Sports o. Ẹni gíga lè testify sí àtẹ̀nẹ̀ tó ṣọ́ ti o. Yà á di wọ́n dekọ́ Kennedy. Lágẹ̀lẹ̀ ẹ̀fẹ̀ ni Best Radio Station. Mo lè sọ ní ẹniwẹ̀ Ifun Police Station. Lágẹ̀lẹ̀ ẹ̀fẹ̀ òkè gajòkè.

0: fọ bi nkan se ri niyan o ta ba so nipa ti cash yet yo waye laaro e play 3 ticket get 30 ticket o ya papapa lati be yan su de go asiso asiso hey hey hey hey sa ni roju oja bayi oya jazare roju oja ka lo pa akade ba ba de kati owo waju idije fi eye agbaye e bari bazam bari bobo ja lo kade kagbera wa debe egu gale e maka maka yin we ye ko si ti kaluku na ni oba o ti kaluku ni oba anago mo so fun pe ni buba igbaradi ti orilede ti Norway Norway pe luku luku oya lu han o tun ti happen o tun ti happen bo mi na o won ni ise buruku ti ran si orilede Norway Norway na ti lo da pada da pada ise ti pada dan ni buba igbaradi to lede England na iru ise wo lo down nibe e ja roju oja ka lo pa akade e ku kale
1: ara so moya nigba ti won gbo je komo latenu top striker
2: lagilu fm
3: Doctor's Trap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay Doctor's Trap ó rà lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká Truck, bus, trailer, ipo yo ki moto won wa. Dr. Strap o ra lowo yin. E kan si won 09083013333. 09083013333. 09083013333. And

san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta wọ́n tún máa gbọ̀gbẹ́ lákọ̀tún ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín ká ṣe ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán ó ṣá gbogbo ènìyàn mú kewé w

0: O le ta pẹlu code e lori Splash FM *347*1004*1#. Lori Ilajelu FM *347*1004*2#. Be lo si tun le ta lori website www.kashe.ng. Eyin eniyan mi, e ma duro e ma ro se. Akoko yin re lati Kashe.
1: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúwàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọgbà Murtala Adébáyò Àkàdé MFR.

Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ará ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe. Literature Doll tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjẹ́ ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹrú gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó tún jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Hall nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o! Splash FM gbé ọdún mọ́kàndínlógún, ẹ bá wa j

0: àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbénu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa

0: àtúpọ̀ ṣebí torí ọmọ ni ọmọ orin jogun fitẹ́yìn bàbá ẹ̀ ṣe òṣùbà ńlá làbàǹdẹ̀ fún baba wa samuel ọláwálé babalọla tí gbogbo ayé mọ̀ sí ọláwálé all for god ní manatan ìbàdàn alágbàlá ọlá ní manatan ìwórode ìbàdàn ọ̀lúre bàbá o àmọ́ gbogbo ọmọ bàbá pátápátá ló ń kéde pé àwọn ń gbọ́ fìnfìn bí ọ̀kan nínú ọmọ bàbá fẹ́ dágbára lò tẹ́gàba lórí gbogbo ilẹ̀ àti ilé ọláwálé motors ní manatan pé ó fẹ́ sọlé dọsibítù sọlé dílé ìwé láì lọ́wọ́ gbogbo ọmọ àtẹbínú tàbára ẹni tí ń pẹ́ kọ̀kọ̀ ní kọ̀kọ̀ dúnàádúrà lórí ilẹ̀ babalọla all for god ní manatan ìbàdàn kọ́yà tètè jáwọ́ ń bẹ̀ ẹbí kankan kò fọwọ́ sí o ilẹ̀ gbogbo ọmọ ni kì í ṣètò ẹnìkan dondo bí kinní kan ọba fìrù nagbá gbogbo ẹbí gbogbo gbọdọ̀ mọ̀ sí i àti pé ogún òpin bàbá wa ni kì í ṣe tẹ́nìkan a sì ṣe tán láti sọ lé bàbá wa di nǹkan míì bọ́mọ ká bá pètè àti sọ ọláwálé estate dógún àdánìkànnì kọ́yà tètè jáwọ́ nú àpọ̀ntí ọyọ́ abiola olúgbẹ̀ngà babalọla olórí ẹbí samuel ọláwálé babalọla ló ń kéde lórúkọ gbogbo ẹbí ọláwálé motors ní manatan ìbàdàn
1: Bíbélì wípé láì sí àwẹ̀ àti àdúà iṣẹ́ àmì àti ìyanu kò lè ṣe ìpàdé àdúà ọlọ́jọ́ mọ́kànlélógún nínú ìjọ Voice of Calvary Church Cry for Mercy Gospel Church tọdún 2026 yóò tún yàtọ̀ pẹ̀lú àkòrí látinú ìwé Isaiah orí kẹrìnlélógójì ẹsẹ̀ kọkànlélógún tó wípé ìwọ kì yóò dẹni ìgbàgbé thou shall not be forgotten ọjọ́ kẹta lóṣù keje sí ọjọ́ keje oṣù kẹjọ ọdún 2026 nípàdé náà yóò fi wáyé
2: ní gbogbo aago márùn ìrọ̀lẹ́
1: pẹ̀lú àwọn ikọ̀ àti ìrídú olúwa bí evangelist Oyelami pastor Paul Obisesan pastor Akinbule Reverend Kamagaji pastor P.O. Idowu prophet J.O. Adegbite pastor Dr. H.O. Babajide general secretary CAC Nigerian Overseas pastor Dr. J.D. Anagwa general superintendent CAC Nigerian Overseas pastor and lady evangelism Maleye ni o gba gbogbo eniyan lalejo gbọ̀ngàn ìjọ Voice of Calvary Church Akogi Bọ́láro Jankata Ìbàdàn lolúwa yóò ti yí ìtàn pé ènìyàn padà sí rere ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0903-536-1516 fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé Jesus Lolua.
3: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A level. WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Filele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
4: Lagilu FM.

0: ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹni olúbàdàn ti ilẹ̀ ìbàdàn ọba murtala adébáyò àkàdé mẹ́fà ẹ̀wá gbọ́ ayẹyẹ ẹjọ́ bíi oníbejì yóò máa wáyé lọ́jọ́ ṣẹ́gun tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe literature doll tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ ìbàdàn àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjẹ́ ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹ́rù gbàgbàgbà olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn alága ọjọ́ náà ni ọ̀gbẹ́ni Biodun Ladepo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà ẹ má gbàgbé o ọjọ́ tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní trincher doll nínú ọgbà fásitì ilẹ̀ ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀ ọ̀fẹ́ ìwọlé ìwọlé o splash fm bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀
1: ìdàgbàsókè ìlú tuntun mọ́nìyàn kì í ṣojúṣe ìjọba nìkan àfihàn team 2020 ẹgbẹ́ tí ò lọ́wọ́ ìjọba nú tó ṣiṣẹ́ takuntakun fún ìdàgbàsókè àwùjọ àtọmọ́nìyàn o ti wá pé ọdún mẹ́fà táwọn ẹlẹ́yinjú àánú tẹ̀rọ wọn ṣọgbà kóra wọn jọ ní 2020 lásìkò covid-19 láti ṣèrànwọ́ onírànran fáwọn tó nílò ẹ̀ genesis hotel along challenge molete road layẹyẹ ọdún mẹ́fà pẹ̀lú ìkówójọ ₦150 million fún humanitarian hub team 2020 máa wáyé
2: lọ́jọ́ kọkànlá oṣù kejì ọdún yìí
1: Alhaji Rashid Olawori ọmọ òkú ọrun Sẹ́ríkì Àdínì ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò di grand patron ti Alhaji Amutiat Ladoja yóò di grand matron àwọn àlejò pàtàkì tí ó wà ń kalẹ̀ lọ́jọ́ náà distinguished senator Sharafadeen Abiodun Ali ẹ̀ka àrùn balógun ilẹ̀ ìbàdàn olóyè adégbòyìga Taofeek Adégòkè FCA ààrẹ ẹgbẹ́ ọmọ balógun ilẹ̀ ìbàdàn ambassador Olúfẹ́mi Àjàdí Ògúntóyìnbó olóyè Nureni Àkàbí Babaléba Laguna balógun ilẹ̀ ìbàdàn Alhaji Abọ́sẹ̀ Adédìbú comrade Akin Ládẹjọ deputy national president Nupeng barrister Kehinde Yekin Agbọ̀nà team 2020 president ló ń kéde team 2020 ìrànwọ́ ọmọnìyàn fún ìdàgbàsókè àwùjọ.
3: Ọdún kan mọ̀ ti pẹ́ nìyẹn ọjọ́ náà rí bí àná tí ọba kiloyè òun làbí ìgè ọlákùlẹ́yìn kínní olùbàdàn ti ilẹ̀ ìbàdàn kẹtàlélógójì wájà ní ọjọ́ keje oṣù keje ọdún 2025 àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìgbésí ayé bàbá wa onínúure tó tún ṣeun rere tó fi ọmọ rere àti ẹbí rere sílẹ̀ àsìkò yín jẹ́ ìgbà rere àlàáfíà tó ti rọrùn fún gbogbo ilẹ̀ ìbàdàn àtúnlẹ̀ Ọ̀yọ́ ọba kiloyè òwò àbí ọlákùlẹ́yìn ìgè kábíyèsí lọmọ ọlọ́fàmọ́jọ ọmọ àbísùjọ́ ọkọ̀ ìjàkadì lóru ọ̀fà ẹ̀yìn lọmọ búre láàrẹ ìpò gbọ́dọ̀ jù kan ọba kílóyè owó làbí ọlákùlẹ́yìn gbogbo ẹbí ní ṣèrántí yín olùkéde ẹbí ọba akílóyè owó làbí ọlákùlẹ́yìn kínní.
4: CAC òkè ìṣẹ́gun ìgbàlálójú district headquarters ti tẹ́ pẹpẹ ìsọjí alágbára ọlọ́jọ́ mẹ́ta 3 days powerful revival pẹ̀lú àkòrí lórúkọ Jésù in Jesus name ṣe bí a ti kọ́ ẹ pé ní orúkọ yìí ni kí gbogbo ẹkún máa wọlé bẹ́ẹ̀ ni gbogbo èdè ń dáwọ́ ọ̀ràn àti ìyanu sì ń ṣẹlẹ̀ láti ọjọ́ Monday 6 sí Wednesday 8 July 2026 láago mẹ́rin àbọ̀ ọ̀rọ̀lẹ́ 4:30 PM làgbo fi máa gbóná girigiri Thursday 9 July ni praise night pẹ̀lú àkòrí èmi ó fìyìn fún orúkọ rẹ̀ ọjọ́ Sunday 12 July ni Thanksgiving 45 years founder anniversary ní 10 AM ẹ̀bọ̀ ọlọ́run làkórí ẹ̀ ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run alàyè ni ó ṣiṣẹ́ ìránṣẹ́ dábẹ́ pé bàbá wa pastor Dr. Michael Falowo Jepi district superintendent pastor Falowo Adua Gbemi Samson pastor Ayo Ajetumo bí minister lára àwọn olórí ẹ̀mí evangelist Olanike Oladeti Jepi evangelist Yemi David Ladabule Titobi Jesu evangelist Oluwatoyin Falowo evangelist Aderonke Oyedeji Fale Fitri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. CAC òkè ìṣẹ́gun ìgbàlálójú district headquarters wà ní opposite New Gbagi Market ní Ife Road Ibadan olùgbàlejò àgbà chief Dr. Salimanu Akani Oladeti tẹ́ra pọ̀ mọ́ wa kájọ sí ẹ̀rí rẹ̀ dájú lórúkọ Jésù.

0: Àríkà báyìí náà ni Bàbá Rìgún. Wọ́n ní ọ̀pọ̀ nínú àwọn ọ̀dọ́. Òun náà ni ó ṣe àǹfààní fún ti gbogbo wọn tí wọ́n fi yọyọ lẹ́nu ọ̀kọ wọn. Wọ́n ní bákan náà ni àwọn iṣẹ́ ìdàgbàsókè èyí tí ò lẹ́gbẹ́ tó ṣe nígbà ayé rẹ̀. Ọ̀nàrẹ́bù Ọláìdé Akínrẹ̀mí Jàgàbáàn ló jẹ́ títí tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀. Wọ́n ní ló sì ń ṣojú àwọn èèyàn rẹ̀ lólùlulẹ̀wà ìlú Àbújá pẹ̀lú ipa pàtàkì eléyìí tó kò. Akínrẹ̀mí Legacy Forum eléyìí tó jẹ́ pé wọ́n ń ṣe àtìlẹ́yìn àti gbogbo ohun tó yẹ lásìkò ìgbà tí Akínrẹ̀mí ò sí láyé mọ́. Náà sì ń sọ ọ́ pé digbí náà làwọn sì wà ń bẹ̀. Lẹ́yìn ikú rẹ̀ àwọn iṣẹ́ rẹ̀ ó sì mọ fọhùn síbẹ̀ torí pé ìgbé ayé tó gbé kò ṣeé ṣe láti gbàgbé. Ìrántí náà ni yóò sì máa jẹ́ lágbo òṣèlú nípínlẹ̀ Ọ̀yọ́ torí pé gbogbo àwọn tó fi sílẹ̀ àwọn ò lè wò lójú kí gbogbo nǹkan ọ̀hún kó sì bàjẹ́ lẹ́yìn ikú rẹ̀. Làwọn sì ń ṣe ń dìde láti máa ṣèrántí rẹ̀ pẹ̀lú àdúrà fún ní gbogbo ìgbà gbogbo wípé gbogbo tó fi sílẹ̀ kó má bàjẹ́ o.
1: ń bá mi àti àmì ó dára jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ kí n mú eléyìí ní àhín. Wọ́n ní ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún eléyìí ti ṣe ti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ní splash 105.5 fm tọdún 2026 iná lọ́mọ ti ṣetán láti gbìnà yálákọ̀tun. Wọ́n ní ẹsẹ̀ àwa máa wò ó ohun tá a máa gbéyẹ̀wò ohun gan ni ẹ̀ka ètò ààbò wa ní orílẹ̀-èdè Nàìjíríà bó o ní ti nípa nínú ìgbésí ayé àwọn ọmọ ilẹ̀ yìí àti àwọn èèyàn ilé ìta jọ ń gbé ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀wẹ̀ lára àwọn tó jẹ́ pé wọ́n máa kópa níbi ètò ọ̀hún iná ni àwọn ìkànnì oríṣiríṣi akọ́ṣẹ́mọṣẹ́ eléyìí tí wọ́n ti jẹ́ ọ̀jìnì ní agbọn ibi tí wọ́n dì mú lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní lára àwọn ibi tí a ti ń retí àwọn èèyàn láti kópa níbi ètò ọ̀hún òun náà láti rí agbọn iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ yìí àwọn afarajọ orógun ìyẹn paramilitary agencies àwọn èèyàn lẹ́ka ètò ẹ̀kọ́ tó fi mọ́ àwọn ládéládé lóye lóye àti àwọn èèyàn tán nìkan ṣe lágbọn ìmọ̀ gbóhùnsáfẹ́fẹ́ àti akọ́ṣẹ́mọṣẹ́ oníròyìn. Wọ́n ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday eléyìí ti ṣe ọjọ́ 21 oṣù keje ọdún tá a wà yìí wọ́n ní pẹ́pẹ́ yóò mọ̀ pọ́nmọ̀ tí alárìá ó jàgbá tí nǹkan yóò sì gbé nǹkan hanù ní fásitì tilẹ̀ Ìbàdàn nínú gbọ̀ngàn Trenchard Hall. Wọ́n náà ni wọ́n ní ètò ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún yóò ti máa wáyé o. Wọ́n ní ẹ̀sìn wa máa wò ó eléyìí òkìtì eléyìí kìí ṣe àkọ́tọ̀ ọ̀bọ. Wọ́n fi ń ṣe ìsàmì àyájọ́ ọdún 2019 eléyìí tí wọ́n ti dá iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ aládàáni àkọ́kọ́lẹ̀ ìyẹn splash 105.5 fm. Wọ́n ní kò wá mọ báwọn o torí pé ìnáwó ọ̀hún akó méjì ni. Wọ́n ní nǹkan ẹlẹ́ẹ̀kejì tí a tún mọ́ fi sọrí òun náà ní ọjọ́ bí ọdún 1997 87th birthday ti olùdásílẹ̀ àti olùdarí iléeṣẹ́ splash 105.5 fm ìyẹn bàbá tiwa ní àhín ọba muritala adébáyọ àkàndé mfr tí wọ́n tún jẹ́ ẹ̀kẹrin olùbàdàn tilẹ̀ ìbàdàn tá a sì ń ṣe kábíyèsí forí adé o. Wọ́n ní ẹ wá máa gbọ́ ohun tí kówó ọ̀dọ́ máa gbéyàwó níjọ́ náà òun náà ni ìrúgọ́gọ́ àìfẹsẹ̀múlẹ̀ ètò ààbò nílẹ̀ yìí. Wọ́n ní kí ló yẹ kí àwọn ìkàn tọ́rọ̀ kàn kí ló yẹ kí wọ́n ṣe lásìkò yìí láti jẹ́ kí ọ̀rọ̀ kọ́ padà kí ẹ̀kọ́ kó sojú mímu. Wọ́n ní ẹ sì wá máa wò ó ẹni tí ó máa ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ alágbára ọ̀hún òun náà ni ẹni tó ti fìgbà kan jẹ́ ọ̀gá àgbà nínú iléeṣẹ́ ọlọ́pàá tó sì mọ̀ nípa ìwà ọ̀daràn criminology. Wọ́n ní ṣe wá rí ẹni tá à ń gbéyàwó bọ̀ wá bá kì í mọ̀ garùn ni á fowóko ẹni ọ̀hún sí o bọ́ bá ta kò á máa dá akọ rẹ̀. Wọ́n ní ẹni tí ó wà máa jẹ́ alága níbi ètò alágbára ọ̀hún láti máa fi ṣàmì ọdún 2019 eléyìí tí wọ́n dá iléeṣẹ́ splash 105.5 fm múlẹ̀ àti àyájọ́ ọdún 1997 ti ọjọ́ bíi ọba muritala adébáyọ̀ àkàndé mfr ẹ̀kẹrin olùbàdàn tilẹ̀ ìbàdàn. Wọ́n ní ẹni tí ó máa jẹ́ alága níbi ìjókòó ọ̀hún òun náà ni ọ̀gbẹ́ni Biodun Ladepo ẹni tó ti fìgbà kan jẹ́ ọ̀jìnì lẹ́ka ìmọ̀ kó afíntónijọ nínú iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ Amẹ́ríkà. Ẹ wá máa gbọ́ o ṣe rí gbogbo ètò yìí ọ̀fẹ́ iná lọ́bàdé ní mú kọ́bọ̀ dání.

gbogbo àwọn tó ní ìkayọ̀ ṣe lópin ọ̀sẹ̀ gẹ́gẹ́ bá ti ṣe lọ sí ọ̀sẹ̀ ìyá ọlọ́run má sọjú ayọ̀ dọjú ẹkún fún wọn ọlọ́run ẹni tá mọ ẹni tá àti ẹ̀mọ̀ rárá tí wọ́n ní ìkayọ̀ ṣe lópin ọ̀sẹ̀ yìí bẹ̀rẹ̀ lórí ìtòní ọ̀la sátidé àtọ̀jọ́ sannde gbogbo ọjọ́ ayọ̀ tí kálukú dá sọ́nà ọlọ́run má jò dọjú ẹkún àlùbáríkà wí bẹ́ẹ̀ jẹ́ bí ọlọ́run ọlá ẹ̀ ní kú láéláyé rẹ̀ fásikò yẹn ká rántí màmá wa

0: Kenya West Lamore. Eto tawon yen nife si ni gboro aye. Gbogbo ojo jima bayi to ba tin koja lo ni gboro. Lotun lo si lo ti ma gborisirisi. Ile epo ni. Ibudo ko ni. Inu shop tawon yen tin taja. Tabi laarin oja gan ti kalara re. O da ninu ile kaluku. Koja lo street by street lasiko yi. Gbogbo yin ten dara po ta jo nseto yi lo si ose. Inu ile te tin gbo mi laaro yi. Baba mi lo ni. Gbogbo alaye. Inu shop to tin gbo mi yi. Ibu joko ti yin te tin gbo mi laaro ogun ekun oni wo be lai lai. Agbodun ni o ma je. Ose ose ta ba jo npade e ni karibonu. Aye o si ni fo meni kokan wa leji ka buru. Albarika la hawla wala quwwata illa billahi al-azim. Abala kilo Olorun wikila na bi so ayo koja sibe ni te papa. An reti awon alejo lori eto yi laaro yi. E dapon yin te wa lenu loro Olorun ta awon alejo n ba de enikan ma wole bo tara. Ati n reti won to ba se pe won ba ti de kan ma bo ni agbara. Awon la kilo Olorun wikila na bi so bismillah.
1: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Amanki wa nikiola ikiola ikieye ikita makira wa ninu ogba dera pe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
0: Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh.
1: Amaku ewu jima lojo titeni o.
0: Dupe lojo lo.
1: Ankira wa ku ewu ni. Ni gbati ni o ba fi di bi ago meje koja die amakira wa barika jima. Olorun si ni je ka fi juma titeni. A ni fi dagbere faye
0: ami olorun
1: ola ti tobi re wo olorun baba wa ni iruwa e ni tenu gbo bi owo
0: ami olorun
1: la la ila ila allah wala ijoko so re wo olorun baba wa ni jejo loje mo pe awon eyan ati idale atese kuku atona jinjin awon eyan gbo ikani lagelu
0: dada
1: ti si oke gaju oke olorun mo je kikani lagelu ategbon re olorun mo je obaje o
0: ami olorun
1: baba wa ti won je oludasile olorun je kemi ogun lori dada wala ti to bi olorun lojo ti teni a ma lo si oro ti annabi wa muhammad so
0: oruko eto wa no studio ni
1: epe farifu ni kobila anta buduni wa man lam yarifuni fa kaifa ya buduni aha olorun ni e mo mi ke to ma sin mi eni ti o ba wa mo olorun ba o ni o si se kini o ba o no si sin olorun aba wa kakirun oran eyan ni olorun ni wa ma wu mi ru ila li abdullah mukhlisina laudi in pa yin la se nkan kan o afi ke ma josin fun emi olorun te da ba fe josin fun olorun baba wa tokun o ni ma jemu toron fi ma gbanun lowo eda ma jemu alakoko o na ni ali islam eyo ju paju sele fun
0: olorun
1: olorun oba to da sama mejeje ati le mejeje ati gbugbu aye eni o ju oju sele fun eyo ja alakoko elekeji ninu in toron fi ma gbanun lowo eda o na ni ala akil kedo ni la kai kedo ni la kai eni oni gangangan abi olodi ori abi ti already there
0: ni la kai
1: ni la kai irufe eni oni ka wa pase pe baba re nkirun ya re nkirun dede ni ki won o ma kirun rara o igba to ba to gbadun ina ni o to ma kirun
0: irun to doran yan lori e
1: to doran yan fun enyo inu majem tolorun fi ma gba irun lowo eda niye bakana ninu majem tolorun to fi ma gba irun lowo eda o ni atamyis ki edo le se esa anyo kenyo le ko dakama kenyo le ko le select nkan pe eleyi o otun ni eleyi o alafia ni in tolorun fi ma gba irun ni owo eda niye bakan na ninu nkan tolorun fi ma gba irun lowo eda o na ni atoharo ma le kodara ki eda o mara
0: o wa ni imara
1: kenyo ni imara beni aba wa imara ye ta ba wa tojubo ohun pe si ona orisirisi o sugbon eja ara mu ni soki ani imara kekere asi ni imara nla imara kekere egbe kekere imara kekere la fi yanju re egbin nla imara nla na la fi se kini o ni la fi yanju re egbin kekere oni eyo egbin kekere oni kenyo so egbe kekere ine kenyo dawo tele
0: lo sega
1: kenyo sega en yo ikan ami jinu re ohun ni aluwala nu ikan ninu re won laluwala ka si eyo ati ka dawo tele ahan ohun ni pe ka se kini o ka saluwala fun sugbon ka so ohun ni aluwala nu ai saluwala fun isu en yo abawa egbe ni lanti e
0: papa julo ti ki ba sori irun
1: ti ki ba se ori irun se wa ri egbe egbe nla imara nla na la fi se kini e la fi yanju re egbe nla ye ohun ni janaba atokunra to be ni ma si elekeji oni alhaido hide ti anko ta won be ni ma se ni pari ni ososu eleketa ona ni nefas mete tata da ko ye imara nla la fi se kini o e la fi yanju re se wa ri egbe ta tun wa tun wi ni abawa en to fe kirun to fe ko lohun gba irun ohun aso to fe fi kirun on lati wa ni imatoto
0: on lati wa ni mimo
1: on lati wa ni mimo ki se pe ofun sari tan o sari ju kini o o sari to ju be tabi awon ya wa ta na ba fe si eyo eyin na mo be yin na se ma se awon awo tele ti nbe ninu egbin ti da sinu re agbodo je ki agbodo je ko ri be awon egbin ta se sara agbodo je ki egbin ye agbodo gbe wo ori irun payo ma se gasi wa lara payo ma fun sari si wa lara an lati fo ibe na gege bi aso bakan na egbin jade lara wa an lati fo ibe nu paya fun sari tan a fo bi ti sari on ti jade a fo nu bakan na eleketa la yi ta ti fe se kini o ta ti fe kirun ona lati ma ninu awon majemu tolorun tun fi ma gba ibada lowo eru ta ba fe josi folorun oni duhulu le wakti kaje kasiko irun ta fe ki kaje ko wole ai pe irun le lasiko ti ko ti to ai si ki irun le fun asiko ti ibada ti ko ti to ti ko ti wole bakan na ninu awon majemu tolorun tun fi ma gba irun ni owo eda ni satiro aoro ki abu yuwara wa en yu kabu yuwara wa awon iya wa ti won ba fe lo kirun edakun eje ki aso ta fe wo ko ma se kini o ko ma bale bakan na awo okunrin na iwo okunrin ohun be lati bi idodo re bayi ti de bi orokun sugbon ti awon iya wa gbogbo ara patapata ini kini o ini ohun ka ri pe ambo ara wa bakan na inu awon majem tolorun to fi ma gba irun lowo eda ona ni istikbalu de kibla en yo ka doju ko gabasi en to pari ninu re na ni kamu aniyan irun ta fe ki kamu wa ki koma se pe ahan a fe ki irun alasari awa murun mangribi ta ba murun isa iwa ko se be urugun kan na ni ni gbogbo re an lati mu aniyan ta ba fe da niyan ye a ise se tewo en yo aniyatu fil qalbi okan wa tori pe ayi daniyan pa fe jeun olodum sa gba ni ibada fun wa ti o tun fi dijo mejo ti a tun fi ma mu akotun mi wa labala kini olodum wi kini anabi so abdul salam omo teni ola lawal omo lani loruko mi o assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
2: Lagilu FM 96.7
3: Weekend International Podumeri Hallelujah Tijoti Lafi Dupe Lowo Jesu Christi Oje Kitori O Tun Ba Wa Laye Ninu Ijo Wi Jesus Evangelical Ministry International Labe Ipe Prophet Pastor Akintayo Yusuf Kegbe Oro I have reason to praise God Psalm 66 verse 20 Thursday July 9 Aka Si Opo Awon Moderate Home Nibi Ta Ti Ku Obi Ti Biti Ebun Fun Wa Ko To Di Sato Di Ojo Kokala Tajo Odun Wa Waye Ninu Church Auditorium Nla Wa Bere Lati Aago Mokala Owuro Guest Speaker Prophet Samuel Omolawu JP as spiritual fathers Apostle Dr. Paul Adeola Adedosun JP Baba Abadan Professor Mesitu Bishop Justin Morakiyo Apostle opposite solution la yo ade father of the day honorable babalola mupo la bobs honorable maruf o la bi sue sue mayegun bonija market fast honorable adu egbe mi mothers of the day prophetess jesu laju jp engineer mrs legbe folake orurami gate of honor professor jonathan bolakade chairman council committee of security ui pelu eda li oyekami lati bi kibi ade jegede taborita merin ti o ya eso phone kala pe ko ma gbe tabi siwaju yibo wa civil james city international to wa ni forogun gbogbo eyan la pe e wa kajo se
4: fún èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó àkókò ti tó láti gbé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
5: ètò ìgbéyàwó láyé.
6: ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
7: kí ló ṣẹlẹ̀.
6: kí wọ́n tó so wá pọ̀ ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi fìríìjì nǹkan ẹ̀rọ ìfọṣọ iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní
4: 2026. ní tòótọ́
6: kákúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yá àbí.
4: láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
6: olùṣọ́ àgùntàn ẹ̀sọ́ wa pọ̀.
4: pẹ̀lú CDCare o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa download CDCare lórí Play Store àti Apple Store.
8: ẹ pè CDCare sórí 0707-454-3005.
9: CDCare san díẹ̀ díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé rọrùn.
10: wọ́n á gbé fún pàdé
11: Akanji, ewo lo mu o to kari so.
12: Won tun ti bele ti mo ra lojo si lowo mi o.
11: Se n ti so fun o, odo Sheimak Global Resources ni bi ifokanbalẹ ti mo tin ra ile ile mi ti mo ko laisi wahala kankan.
13: As a 5 million naira per plot at Gracefield Estate is now selling fast at 3.5 million naira. Gracefield Estate is located in a serene environment at Omiadio, 2 minutes drive to Omiadio train station, Ibadan. Logo te ba ti ra ile yin le lanfani lati bere ise loju ese laisi wahala awon omo nile kankan. Be lo si sumo awon agbegbe bi Apata, Akala Express, Ring Road ati be lo. Our office address is at 29 Lagos Bypass, adjacent Pinnacle Supermarket, Niger West Bus Stop, Orita Road, Challenge, Ibadan. For more information, please call 0803-470-7843. Instagram at Sheimak Global Resources. Hurry now, as this offer will end soon.
14: Gbogbo ọmọ ìjọ mímọ́ o, ní Jerusalem ilẹ̀ mímọ́.
15: Gbogbo ọmọ ìjọ mímọ́ jákèjádò àgbáyé ó yá ní ilẹ̀ mímọ́ Jerusalem àti Jordan níbi tí àwọn wòlíì gbani rìn àti níbi tí Jésù Olúwa wa ti ṣe ìyanu. Ó yá ká lọ pẹ̀lú bàbá wa Assistant Most Superior Evangelist àfi sùúrù Finayan Peter Kiki JP láti lọ fojú gan ni gbogbo ibi tí a ti kà àti gbọ́ nínú Bíbélì àti Evangelist Kẹ́hìndé Adégbodù JP láti ọjọ́ kejìlá oṣù kejì sí ogúnjọ́ oṣù kejì 2027 pẹ̀lú 3.5 billion naira fún àwa tí a wà ní Nàìjíríà àti $1,700 fún àwa tí a wà ní òkè òkun. Ètò jíjẹ mímu ní ẹ̀mẹta lójú Toga, transportation, accommodation, visa and flight ticket, àti JP certificate. Gbogbo rẹ̀ ló wà nínú owó náà. Bẹ́ẹ̀ni ètò lọ́lọ́kan òjọ̀kan, Aptonic Fly, ló pàkéjì gbogbo ẹ̀. Àǹfààní san díẹ̀ díẹ̀ wà fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́. Ẹgbẹ́ wá sórí 09074570886 tàbí 09155775196. Celestial Special Pilgrimage, Àjọǹlọ ni.
16: Olúwadára, olúwadára, olúwadára, olúwadára.
17: Oṣù mẹ́ta rí ibú ti yípo. 7 days of early morning miraculous praise and prophecy. Wọ́njẹ́ olúfẹ́mi orí ti sí ẹ̀sìn Mọ́ndé tó bí ọlọ́run máa ṣe ẹ̀fọ́ àkórí tí bàbá yìí. Fi yin gbáre. Ohun tó ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ tó bá ti ń fara hàn. Ẹni tó ti bá sẹ̀yìn. Bí omi járíko lulẹ̀. Látọjọ́ Sunday tú ẹ̀. Bí Saturday 18 July 2026. Látàgọ́ mẹ́fà ìràjí sí mẹ́jọ òwúrọ̀. Nínú ìyìn pẹ̀lú ìsọtẹ́lẹ̀. Iṣẹ́ mi àti anojúkọrojú máa ṣe. Àwọn olórin ẹ̀mí Kẹ́mi Okunọlá, Taiwo Bùnmí, Bùnmí Aṣọ́lú, Ọbáyẹmí Praise, Òkìkí Dayo Amos, Mayowa Ajayi, Adora, Tolú Ibitóyè, Tọ́pẹ́ Ọlálágbàwí, Nurojayi Abiola, Emmanuel Akitayo, Olúwa Ṣẹ́un ti sú ẹ̀. Wòlé Ọlọ́run Aláyè, Olúfẹ́mi Òní, pẹ̀lú àbàránṣẹ́ Ọlọ́run yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́. Jésù Olúwa wa yóò máa ṣèyanu láyé gbogbo èèyàn. Bẹ̀rẹ̀ látọjọ́ Sunday 12 bí Saturday 18 July. Aago mẹ́fà àbọ̀ ìdájí 6:30 a.m. làwọn máa pàdé lójoojúmọ́. Bí CSC Mountain Tabria Ministry NTC Bra tó wà ní ìyájọ́ Kúnlé Fúròdù Ìbàdàn. Wọ́n kájọ yìí kó padà sílé pẹ̀lú ìyanu.
18: Ìgbà ń dá, ó máa tún.
19: Kọ́kọ́rọ́ àṣ
7: àṣeyọrí tí yẹn fi lè bọ́nù sí àtòṣì Gitales ló ń jẹ́ ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Gitales International ni Gitales International bíro ni lágbára lílé ṣẹ́wọ̀ gbẹ́ dídádúró digbí láìrògbọ̀ kó lè jọba iṣẹ́ tiwọn nìyẹn àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Gitales International lọ́pọ̀ kó yọkù lówó tí ò gajara nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa Machine Tech Industries àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester pure water machine ice block machines garri processing machines popcorn and palm oil machines chalk mold and nylon machines Gitales International àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì bẹ́ẹ̀ bá ràwọn tán tayọ láàrin ẹgbẹ́ Gitales International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀ àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu gbọ́ bùkátà láìsanná ní ara tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà Gitales ni wọ́n ń kó bẹ́rẹ́ fún ìwọ náà ṣe kà sí Gitales International lónìí Gitales International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank Akinyemi bus stop Ring Road Ibadan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055 email ademola.1@gmail.com Gitales International ọ̀nà àbáyọ kúrò ní iṣẹ́ òun òṣì tó dájú.
8: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Felele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijem Agbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
18: Ọlọ́run bàbá lọ́lá èmi màmá rí iṣẹ́ ọwọ́ rẹ̀.
19: Ọlọ́run kan bẹ̀ nínú ìjọ apọ́stílì ti Kristi jákèjádò àgbáyé. Ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́. Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi 30 ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogun Gbogunmi International. Ọgbọ̀n ọdún 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́. Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́. Àkòrí Ọlọ́run àrà Wonderful God. Ààrẹ ìjọ apọ́stílì ti Kristi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kan ọ̀jọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yẹ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ wá gbọ́ wa yọ̀
2: wa yọ̀. Lágilu FM 96.7.

0: gbé nípa àyàn mọ́.
1: Àwọn kan kò má ṣe pa wọ́n ní wa láyé ìbá ti mú wọn.
0: Bí kálukú ṣe yàn án yà lọ́tọ̀ọ̀tọ̀.
1: Ìgbé ṣe gbogbo ọmọ kọ̀ọ̀kan ní mi ni mò ń ṣàdúrà fún láyé.
0: Ó bẹ̀ lórí bẹ́mi kálukú ṣe gùn tó lọ́jọ́ ayé.
1: Kò má ṣe pa wọ́n ní wa láyé ìbá ti mú wọn.
0: Ìbejì tí wọ́n bí lọ́jọ́ kan náà.
1: Ṣùgbọ́n ṣá àdúrà kàdé.
0: Kò sí ìdánilójú pa àwọn méjèèjì ó jọ lu ọjọ́ ayé kan náà nu ayé. Ṣé ṣe kọ̀kan ó kọ́kọ́ lọ.
1: Òbí tóbi ẹni.
0: Kékejì ó tó lọ. Ẹ̀tọ́ wa wu Ọlọ́run. Ó lè jẹ́ táyé tó kọ́kọ́ lọ yìí tó kọ́kọ́ dénú ayé gan ni ó pẹ́ kó tó kúrò ńbẹ̀.

0: ibi tá ń lọ láàárọ̀ yìí rèé.
1: ọ̀rẹ́ tó ń ṣe tiwọn. ọlọ́run ò ṣàǹkó mi yọ ni.
0: ẹ jẹ́ àjọ nígbàgbọ́ wípé àlejò máa gba iye owó oṣù kan náà.
1: omi yọ ni.
0: kájọ máa ṣiṣẹ́ láàyè kan náà.
1: ilé ni àrò kan dáwà.
0: tàbí kájọ máa ta ọjà nínú ọjà kan náà.
1: ṣe ló máa ń pèlè sí. ṣe láyé tọ́lọ́run ṣẹ̀dá.
0: kájọ máa pàwó bákan náà. ọ̀rẹ́ wa mo dúpẹ́. ṣùgbọ́n ẹni tẹ́ ẹ̀ jọ ń gba iye owó oṣù kan náà tó ń dá bí ẹ̀dùn tó ń rọ̀ bí òwe má jẹ́ ó ṣe ẹ́ lè mọ́. àbí ohun tí mò ń sọ òye má jẹ́ ó ṣe ẹ́ lè mọ́ gbogbo ohun tó ń kọjọ lákòókò yẹn

0: ránṣẹ́ ọlọ́run alàyè wòlíì èlíjà àyìndé owó làbí.
1: Kíkún ẹgbẹ́ bí ọwọ́ yín kankan.
0: Kú ìfẹ́. Gbogbo nǹkan ní ti iná ò ní bàjẹ́ lágbára Elédùmarè. Máa jùlọ gbogbo àwa tá a jẹ́ ìránṣẹ́ ọlọ́run alàyè lọ́tàn àti lọ́sì. Ẹjọ́ tẹ̀lé ká sì fi àpẹẹrẹ lélẹ̀ pẹ̀lú ohun tá a fi ń kọ́ ọmọ ara yín. Tá a bá ti lè jọ lo ìfẹ́, orí ilẹ̀ ó rọrùn láti gbé jù báyìí lọ.
1: Ṣébi tó yẹ kó wá rí.
0: Níwọ̀n ìgbà tá a bá ti kọ̀ kí ọ̀rẹ́ wa ó dọba tàbí kó ṣoríire.
1: Ọ̀fẹ́ kọ́ lóríire.
0: Kò ní ṣòro fáwa náà láti jẹ́ ọ̀rẹ́ ọba. Ló tó bá ti dènà ọmọ làkejì torí pé ó fẹ́ gòkè. Bí bá kò ní kọ̀lá kí wọn náà ó gòkè ẹ̀sán òkè. Ẹni tó lérò sí ó fàwọ́ náà jábọ́ padà sẹ́yìn. Léyìí wọ́pọ̀ láwùjọ ìran aláwọ̀ dúdú papà jùlọ nílẹ̀ Yorùbá. Wọ́n ń sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Àwọn ìran kan ń bẹ lórílẹ̀-èdè yìí. Tẹ́ ẹ bá gba ẹyọ kan péré kó máa bá yín ṣọ́lé. Ẹfun lóṣù mẹ́fà. Òun ó di méjì. Kò ní pẹ́ kò ní jìnà. Ọdún yẹn ó tó délẹ̀ òun ó di mẹ́rin. Nínú wọn náà lèyí tí ó.

0: wọn ò sì ní jíra wọn lọ́wọ́ ní bínú ara wọn. Yóò bá láti ṣe àtúnṣe. Àwa la sì gbé ẹ̀sìn sórí lọ́tún àti lọ́sìn. Ojúmọ́ làwọn ìránṣẹ́ Ọlọ́run nílé ìjọsìn sì ń bá wa sọ̀rọ̀ ńjọ́ kẹjọ kẹjọ. Yóò jẹ́ Jímà yóò jẹ́ Sunday. Ṣùgbọ́n bá a ṣe gbọ́rọ̀ Ọlọ́run tó. Síbẹ̀ la ṣe ń tẹ̀lé. Bá a ṣe ń rọ́jú gbọ́ wá sí. Ká sì máa gbìyànjú ká máa rọ́jú lò wá sí. Kúkú ọ̀rọ̀ tààrọ̀ yìí rèé. Ẹ̀jẹ̀ àjọ gbéṣẹ́ forí. Níbẹ̀ nínú àwọn tá a jọ ń rìn. A jọ ń rìn ni àmórí ọlọ́lá. A sì mórí olówó. Èyí tá dáni wáyé bá kọ́kọ́ na káàdì rẹ̀ sókè láàrin wa. O sì ya súgbà ẹ̀. Ẹni Ọlọ́run bá kọ́kọ́ gbé kọ́ọ̀lù rẹ̀. Bínú ẹ̀ má pò kéré sí lọ́jọ́ orí má pè gbàtẹ wà ní secondary school wọ́n ló máa ń fún lówó wọ́n ló máa ń ya níwèé gbogbo ìyẹn ìtàn tó ti kọjá lọ ni. Ìgbà tí ó fi wọnú ọjà yìí àwa la mú wà náà. Níbi tá a ti jọ ń ṣiṣẹ́ mi mo ní kó máa bọ̀ ńbẹ àyè wà bí ó ṣe wá débẹ̀ tán tí a wá rọ́wọ́ mú jè mí lọ. Bákan náà kọ́ la ṣe yan ìpín kálukú yìí.
1: Ìjàforí.
0: Ìrírí tí Islam fi jẹ́ ẹ̀sìn tá a ju pájú sẹ́ẹ̀lẹ̀ fáṣe Ọlọ́run
2: lọ. Ṣé ń dájọ́ lóòjọ́
0: wà láyé olè. Pájú sẹ́ẹ̀lẹ̀ fún àṣẹ Ọlọ́run. Àṣẹ Ọlọ́run yóò tún wá hàn lára ọmọ èèyàn míì náà tẹ́jọ́ ń gbénú ayé.
1: Àbẹ̀sẹ̀ Ọlọ́run.
0: Yóò lè já wọn tẹ́jọ́ kọ́ lẹ́sẹ̀gbẹ́ ara yìí. Tàbá wọn tẹ́jọ́ rẹ́ǹtì yàrá kọ̀ọ̀kan. Níbi ìwọ́ ti rẹ́ǹtì rúmọ̀ àpalọ̀. Lẹ́ni tó rẹ́ǹtì bọ́s kọ́tà lọ́hùn ó sì kọ́kọ́ kó lọ lé ara tiẹ̀. Dádì àti Mọ́mí Junior àyíká wa dágbére fún yín ni o. Àpapọ̀ lọ sáìtì wa lọ́la o. Lọ́wọ́ ti bá wa yọrí ẹ̀ o. Ó wá jáde tán wá káwọ́ lórí wọ́n fìdí ìjànlẹ̀. Ó ń gbé bọ́s kọ́tà ńgbà náà nǹkan. Báwo máa gbá bẹ́ẹ̀ bíríìjì? Ọlọ́run ti gbé kọ́ọ̀lù tiẹ̀ nìyẹn. Lásìkò ti tán náà nìyẹn gbà fún ni. Báyọ̀ dunúso ore rẹ̀ kí tiẹ̀ náà ó lè dé. Ó kàn bí ọjọ́ àárọ̀ ládàá wọn lóhùn. Àwọn kan dọ̀sán. Kọ́mọ ẹlòmíì dọjọ́ ìrọ̀lẹ́. Ẹni Ọlọ́run bá wá dá lóhùn láàárọ̀ tí wọ́n ta kọ tiẹ̀ lọ́sàn-án tó wá bẹ̀rẹ̀ sí bínú aláàárọ̀. Onírọ̀lẹ́ ò bínú tiẹ̀ náà tásìkò tiẹ̀ náà bá tó.
1: Ọlọ́run
0: kò ṣe dáadáa fẹ́
2: nípa
0: tiwa. Yàwó ayé ni òwe mímọ́ àlùkòrò hàn. Tọ́lọ́run ti ń pè wá ṣàkíyèsí wípé.
2: Pápá pápá làwọn jẹ pa.
0: Ìwò nígbàgbọ́ òdodo.

0: owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ̀gbẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yògbàyògbà. Owó tó lé ní 150,000,000 naira 50,000,000 naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, ta ayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí bọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ẹ̀ṣẹ̀ lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Cashier. Ayẹyẹ ọdún kejì Cashier, ogunlẹ́gùn.

0: Hello. Hello, I got on. I go Juma. Ikanila gelu la tin pe yin oruko yin atadugo je wa isa
1: ah igba mo ni ba ni lati boluwaji
0: boluwaji igba o le tin play cash e eh eh chama mi
1: ah le ba wa
0: igba o le tin play cash e
1: ah wo play na se do le play na se na
0: igba o le tin play igba o le tin play
1: se ala o di o ti
0: se ti jeri
1: o jere ka ise ba o se ti cash e
0: okay okay se shop le wa ni
1: ah shop mo wa
0: se weather ni
1: mo de so la de mechanic okada ni
0: mechanic okada ni yin eya e da ki si wa la ijo le play last
1: bo ti play ijo ni je pa bo ti play jeta
0: okay mm a ma so pe gbogbo ticket yin from Monday to Friday ko se nti o waste titi dojo Friday
1: yes sir
0: ah pe ticket eleyi te place eyin yen o ra pe o na lo fun yin ni 150,000 naira laaro yi
1: oya
0: congratulations congratulations 150k ni e ma gba won ma pe yin e ku ti jeri e ti mo ba se pe yin be ni 150
1: ah very baba ko ji baje
0: won ma pe yin ma pe yin bo se jenu iyan ti lo beyen e ja lo sori 200,000 naira 200,000 naira baba ku lori 200 a bo sori 250 da ba ku lori 250 a bo sori 500,000 naira half a million ye ye gbari gba iwo si ndagun la o nso gbe na lai joko sibe jojo lo tan ma so gbe na lai lati jo ti nda bi ajo bo yo kajo ti e na loni ni okay o ngo ni so ju ba nlo ta lo lowo eleyi 200,000 naira 070 o pari sori 9842 ta lo ni hello e ka ro o
2: e ka
0: senu moto le wa ni
2: Nara
0: sa shop mo wa. Eh, ariwo fe po nbe, ni bon shop odo yin yi.
2: Olomi Academy.
0: Olomi Academy, ki le nta?
2: Fashion designer.
0: Okay, fashion designer. Oruko yin ma.
2: Adewale Adejope.
0: Igba o le tin play cash e ma.
2: O tu pe mo tin play.
0: Mm, de o le play last.
2: Mo ti play meji na de ni.
0: Laaro yi.
2: Bẹ́ẹ̀ni
0: sir. Ṣé ẹ ti jẹ́rí?
2: Mo ti jẹ́rí.
0: Èló lẹ jẹ?
2: Mo ti jẹ 50,000 náà lẹ́ẹ̀kan, mo jẹ 100 náà lẹ́ẹ̀kan.
0: Okay. So
2: mo jẹ 500 náà.
0: Ẹ ti jọ 500 rí?
2: Bẹ́ẹ̀ni, ó yẹ ká yẹ tí mo ti jẹta, ó ti tó bóyá di 6 times.
0: 6 times?
2: Bẹ́ẹ̀ni.
0: Ojoojúmọ́ ẹ lẹ máa play?
2: Ah, mo máa ń fi owó sí gidi.
0: Gidi?
2: Bẹ́ẹ̀ ni, kódà ìgbàlẹ̀ mi. Ìgbà míì mo lè play mẹ́rin lójúmọ́. Ah. Márùn lójúmọ́.
0: Ah. Nbò ti ẹ̀ ti jẹ́ ipẹ́ yìí kan ti jẹ 500 rí ẹ ti jẹ́ ẹ mà lọ́ràn pé kinní yìí èsè rọ.
2: Bẹ́ẹ̀ni.
0: Congratulations ẹ tún ti jẹ 200,000 naira láàárọ̀ yìí.
2: Ah, Ọlọ́run ṣe o, Ọlọ́run ṣe o.
0: Nígbà tó jẹ́ pé ojoojúmọ́ lẹ́yìn, ojoojúmọ́ lẹ́yìn, ẹ̀yin ti fi ti ẹ̀yin ti sọ́ di àjọ ń ti yín. Congratulations, wọ́n tún pè yín, wọ́n tún pè yín 200,000 naira lẹ tún jẹ láàárọ̀ yìí. Congratulations. Àmì o bó ṣe jẹ́nu ẹni ẹlẹ́ni lójoojúmọ́ lòun máa ń ta gidi, ó máa ń fowó sí gidi. Kò tí ẹ fẹ́ mọ bó ṣe jẹ́ ti ẹ̀. Yá lọ 250. Yá lọ 250. Yá lọ 250. Mọ̀dé yá lọ 250. 250k. 250,000 naira. Yé! Ó ti sẹ́ẹ̀tì. Ó ti sẹ́ẹ̀tì. Bàbá ti kú òun bí orí 500,000 naira là ń lọ. Jòkó síbẹ̀. *347*1004*2# ni 250k ta lo ni 080 lo bere re o pari pelu 0040 o yen niyan let's go there.
3: The customer you're calling is currently not reachable, please.
0: Mama se be mama ma se yen o ma se yen o eh eh ah.
4: Hey.
0: ẹ̀yìn àti ta lẹjọ ní gbólóhùn aṣọ. Ọkọ̀ yín àtàdúgbò jẹ́ wàyí. Òkè Adú ti a gángan. Níbo lókè Adú? Níbo lókè Adú? Níwájú mosque tó sí KB lẹ́wà ọ̀hún ẹ̀ lè jìnà sí ọ̀rẹ́ mi KB.
1: Àwọn ará jókòó ti ẹgbẹ́ ẹlẹ́sẹ̀ yìí.
0: KB ní ṣọ́ọ̀pù KB ẹ máa jókòó lọ́dọ̀ KB ní òkè Adú. Ìyá ẹ̀yìn àti tẹ́lẹ̀ wá ní gbólóhùn aṣọ lánàá tọ́lẹ̀ rí. Ta lẹ́jọ́ jà lánàá tọ́lẹ̀ rí. Kí ló dé tí ẹ fẹ́ gbàbí nẹ́tíwọ̀kì mú yín? Wàhálà mẹ ìgbà wo lẹ ti ń plè? Mélòó lẹ plè láàárọ̀ yìí?
1: Ẹyọ kan mo plè lónìí, mo plè sẹ́ni jẹta, mo plè sẹ́ni jẹta ẹ̀ tiẹ̀ ní ògbọ́. Ó ti lọ kẹ́kẹ́ tó plè
0: ẹ̀ ká
1: máa tẹ́lẹ̀ jẹ báyìí, táìmù ti lọ.
0: Ọ̀dà congratulations 250,000 naira lẹ́jẹ̀.
1: Ẹsẹ̀ àbáyé ni dáàmù.
0: 250k lẹ́jẹ̀. Wọ́n pè yín, wọ́n pè yín. Ó ṣeéṣe kí wọ́n invite yín pé kẹ́ ẹ wá ń jọ Tuesday náà.
1: Kò sí wàhálà
0: bẹ́ẹ̀. Ẹ bó ṣe jẹ́ nìyẹn, wọ́n máa pè yín.
1: Ó
0: dà. Ìyẹn ti lọ bẹ́ẹ̀ yẹn. Àwọn àbúrò ọ̀rẹ́ mi ládùúgbò lọ́nà. Nígbà tí lọ́dọ̀ KB, àwọn máa wà lọ́dọ̀ KB. KB ọ̀rẹ́ mi dáadáa ni. Kèrémbèwù gbogbo òkè Adú kan kèrémbèwù kan ni. Ọ̀sọ́mọ náà ti ọjọ́sẹ́. Ọba ti dọ́dọ̀ kèrémbèwù ládùúgbò lókè Adú. Gbogbo ń tọ́ bá fẹ́ mọ̀ ń pò òkè Adú máa rọ̀dọ̀ kèrémbèwù. Fashion designer ni kèrémbèwù o. Ọba níṣẹ́ tó fẹ́ gbé fún ọgbẹ́ fún ọ̀rẹ́kẹ́tẹ́ ni. Ọ lọ fún àgán. Ọba ti dọ́dọ̀ kèrémbèwù lókè Adú. Gbogbo ń tọ́ bá fẹ́ mọ̀ látòkè Adú wá bọ́ sítọ̀ọ̀bù lọ rèé fín lolú yoro. Kèrémbèwù ló dilé mú lápá abẹ yẹn. Òun ló dilé mú. Ok ẹjẹ́ lọ sọ́dọ̀ ẹjẹ́ lọ sórí 500,000 naira. 500,000 naira. 500,000 naira. 080 680 6900 6900 ta ló ní. Mo fẹ́ gbọ́. Mo fẹ́ gbọ́. Ó ti lọ wá gé ọ̀rọ̀ Ronaldo. Ẹbí ó ti ń ágìwù Messi lọ́wà. Hello. Hello. Hello.
4: Hello.
0: Ṣé ẹ gbọ́ wa ni?
4: Hello.
0: Ṣé ń gbọ́ wa báyìí? Hello.
4: Hello.
0: Wọ́n fẹ́ gba bí network bá ń kọ́ tiẹ̀ bá ń tún wọn pè. Bá ń tún wọn pè. Bá ń tún wọn pè. Ó ti ń dogun ẹlẹ́lùú ẹ̀ lóyìn ẹ̀. Ó ti fẹ́ la network lọ.
4: Hello.
0: Ẹ káàárọ̀.
4: Ẹ káàárọ̀.
0: Akojúmọ́.
4: Adúpẹ́.
0: Orúkọ yín àtàdúgbò jẹ́ Waisa.
4: Ọmọ yóò jẹ́ ogun wàtá.
0: Nẹ́tíwọ̀kì ọ̀dọ́ yín ni ọ̀wá dá àbí.
4: Mo ń gbọ́ yín ọ, nẹ́tíwọ̀kì mi dá, mo ń gbọ́ ọ.
0: Tẹ́ ẹ bá ń gbọ́ mi, mi ò gbọ́ yín.
4: Mo ń gbọ́ yín ọ, mi ń gbọ́ yín báyìí
0: ọ̀tọ́. Ẹ ṣe sọ pé ń gbọ́ yín, ẹ ṣe lẹ́ ń gbọ́ mi ńgbà tẹ́mi ò gbọ́ yín.
4: Bọ́ọ̀sáìkà àbẹ̀bẹ̀lẹ́gbà, mo ń gbọ́ yín sẹ́.
0: Èmi ò gbọ́ yín sẹ́.
4: Èmi ń gbọ́ yín o, mo ń gbọ́ yín o.
0: Ẹ á gbọ́ra wa, èmi ò gbọ́ yín, ẹ̀yin ń gbé mi.
4: Gbogbo ara mo fi ń gbọ́ yín báyìí.
0: Ẹ̀kí la wá fẹ́ ṣe sí báyìí, èmi ò gbọ́ yín, ẹ̀yin ń gbọ́ mi.
4: Èmi mò ń gbọ́ yín sẹ́, mò ń gbọ́ yín.
0: Èmi tẹ́mi ò wá gbọ́ yín kọ́.
4: Èmi ń gbọ́ yín bàbá.
0: Ẹyin nígbà tí èmi ò gbọ́ yín, àjọ gbọ́ra wa, ẹ̀yin ń gbé mi, èmi ò gbọ́ yín.
4: Ọ́fíṣàtà wa bá bèjì, mò ń gbọ́ yín o. Gbogbo ara mo fi ń gbọ́ yín.
0: Ẹ fi bèjì, ẹ yọ bèjì kúrò nù ọrọ̀. Alẹ́ mi ò gbọ́ yín. Nẹ́tíwọ̀kì. Wọ́n fẹ́ gba bí nẹ́tíwọ̀kì, mo máa ń yí irọ́ ni.

0: Allah Nabi wa Adam alayhi salatu wa salam Nabi wa Adam alayhi salatu wa salam Bobo bi onga luku ba ti gbo ati bo ba ti ka kora go ti le gbo ju emi ti mo tin so lo kora gan o ti le ma ju emi ti mo tin so lo amal qur'an olorun wa nazil mi al qur'an ma wa sifa wa ramadan lil mu'minin olorun al qur'an kana ni gbogbo wa jo nlo wa ramadan olorun ni musene galil mu'minin fun gbogbo mu'minin pata olorun ni mo se al qur'an fun
1: allah
0: anabi wa adam alayhi salam laqaw min turab summa qala
2: la kun fayakun
0: olorun ni mo da latara yepe ara yepe ti mo ti wa da anabi wa
2: adam
0: olorun ni mo wa kilo fun pe wa la taqrabu as sajarata Igijin bembe majeu
2: maje
0: majeu fatakunna
2: almina zalimin
0: ko le bala kuo nebi abosi awon mo saitoni ko le bala kuo nebi di ati oda e ri pe ngba ti olodun ni ki won jare ko ni alujanna
3: naam
0: awon mejeji olodun gogo se ni idamu fun ana won gogo wara mo kaak
3: won atelera won jade nu ogba won lo papo
0: Allahu
3: akbar
0: olodun ni eyin mejeje jade
3: ikagbo tun ikagbo si
0: won wa lo lototo
3: Allahu akbar
0: ogbo tun lo ogbo tun lo en to gbosi lo ogbosi lo
3: won wa so ni
0: won wa po fun won de bi pe mu o tete rira won
3: Allahu akbar
0: o wa lo fa be en lo vi fa do se pe awon ma nabi adam adam adam lori nkan
3: Allahu akbar
0: lati bi to ti bere nu
3: Allahu akbar
0: tori pe inna nafsi la amaratu bisui illa ma ra'im rabbi emi te nwo emi lagbara pupo
1: Allahu akbar
0: ko la gan gbo olodun de emi gan tan olodun ni so mo mi lolodun o ni mo lolodun
3: Allahu akbar
0: olodun be emi na be temi ni
3: olodun
0: ni
3: mo
0: bo be o
1: mo bo be
0: olodun wa ni ko joba nu je bi ogoro odun ko ro le lori
3: Allahu akbar
0: ngba ro le mi le lori olodun wa bere pe ta olodun re o ni wo olodun
3: Allahu akbar
0: ni se bi n ba fi ya je o tele o ni mo pe mi lolodun
3: eyi ni ma je ki omo eda o damu ko to debi tin lo
0: ninu eko ta ti ko nbe
3: Allahu akbar
0: ko je mi yogun ami banu je wa fi n po ju idono
3: Allahu akbar
0: lati bi to ti bere nu bi e ti wa damu to yi awon mejeji ti won orira won n do ti wa pade ara won
3: idono subu layo
0: idono wa subu layo
3: akibaru
0: nabi adam
1: alayhi salatu wa salam
0: eyo omi jade loju ti e na
3: yana
0: wa wa wu na omi jade loju
3: omi ji ayo
0: tori pe won ti sin tolo ni won mo
1: se
0: gbogbo en tolo n ba ni o mo se nkan ti ba n se olodun ni o mo dese olese n lo sa mo se olodun ni o mo se nkan oni n lo sa mo se tolo n ba ni keyan o mo se nkan ti ba n se en gbe yo olodun ye wo ni
1: Allahu akbar
0: anabi adam ani salatu
1: wa salam
0: o wa ri pe nkan ti sele olodun njo na na olodun ti se pe won sai toni na olodun ni fakar ju miniha olodun ni bo ti wa lawon na jade emi na wa lewo ku na lo
3: Allahu akbar
0: fa innaka
1: rajim
0: na denu ni lo o ti ten ti won mo se pe fun
3: Allahu akbar lo se deni ekan
0: ti eko olodun ni tori ti emi na da da da iwo na ti ba n fowo baje kan
1: Allahu akbar
0: anabi wa adam alayhi salatu wa salam olodun ninu ti olodun fe je ko leko ninu oro ni pe gbogbo en ti o ba ti ni teriba yo pada denu parun
1: Allahu akbar
3: gbogbo ẹda ti o ba ti ni teriba yo parun gbẹyin
0: isa ito ni ori si olohun eyan lori omo bọlọn ti da
2: isa sita tesi dada isa wari fu ata
0: lawa la ti mo ba wo bọlọn ti da yin ma se lohun lara yin ito lo da pelu yin mo boro wu
3: lawa agba fi ma pe ka ma wora wa lawo fin kama ba sera wa
0: ori o se lo nla ro nti to lo ndama ni o ori ba ba wo nto lo ndama o se lo nla re
2: isa sita tesi dada isa wari fu ata
0: iyan ni ma kowe lo labe yan loni o le ni degree ju lo
3: Allah akbar
0: to ba gba fe tin kowe labe re ori ri le ma te lo
3: Allah akbar
0: e to ba gbori oge pe master ni
3: be mi
0: doctor ni be lo mi
3: mo ma kawe ju e lo
0: ori oke ori won te lo ma
3: Allah akbar
2: isa wari fu
0: tó bá fẹ́ sórí rẹ̀ látara nẹ́bí Adam
2: yóò ní nǹkan
0: mẹ́fà.
2: Ìsà sí dáadáa sí dáadáa ìsà wárí fún ata.
0: Ìyá bá fẹ́ máa jẹ́ ní iyì. Bọ́ bá fẹ́ máa jẹ́ ní àpọ́nlé.
2: Ìsà wárí fún ata.
0: Ó ní bẹ̀ẹ́ jẹ́ káwọn ayé ọmọ fẹ́ràn wọn máa láàánú
3: sí.
2: Tàwa dán.
0: Yóò lọ ní tẹríba.
2: Tàwa dán.
0: Anábì wa Adam.
2: Aleṣalatu
0: wa salam. Nínú gbogbo àwọn ànábì Ọlọ́run, Ọlọ́run fún ní tẹríba púpọ̀.
2: Aleṣalatu wa salam.
0: Tó ti bọ́lọ̀ dídí ṣe náà fún tó. Tó ti bẹ́ẹ̀ ó ti rọra bọ́lọ̀ gbé kàlámù la yìí náà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ti bọ́lọ̀ bá sọ̀rọ̀.
2: Tàwa dán.
0: Tọ́rọ̀ fẹ́ mi mi ní ìfẹ́ra.
2: Àtìtàjẹ́
0: tó ṣẹlẹ̀ nínú ayé mi. Àtìtàjẹ́ tó jẹ́ ṣẹlẹ̀ látara àyàwó mi
3: sọ fún
2: un. Dáadáa.
0: Ó rí bọ́lọ̀ ńkọ́ ló ṣe bẹ́ẹ̀ fún un.
2: Wàlíì.
0: Tí àwa dára tẹ bá fẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹ̀nì sọ́lọ̀ ló ṣe bẹ́ẹ̀ ni. Àbọ̀ ló ṣe bẹ́ẹ̀ kádàrọ̀ ọlọ́run ló kò lè lò.
3: Aláwọ̀ kádàrú.
0: Ó ti wà pé tí ọba pilẹ̀ ṣe bẹ́ẹ̀ àwa náà ò ní pọ̀.
3: Àwa náà ò ní wáyé. Kò ní sẹ́yìn kò ní sẹ́mi.
0: Kò ní sẹ́nì kankan.
3: Ọlọ́run máa máa rìn bẹ́ẹ̀ ni. Ó fi gbogbo èyí ṣọlá ni.
0: Ó fi ṣọlá fún
3: mi. Bí ò bá ṣe èyí kó tó dẹ́ ẹ̀dá tí ó dá ta ni ó mọ̀. Ṣùgbọ́n bó láti mọ yàrá wa àti ibi tá a ti sẹ̀ wá, ó wá kírètì eléyìí láti fi ṣọlá. Jala ma la yamut titobi ire olongo ba o titobi ire o titobi ire olongo ba
0: o wa fi si ola
2: tawadan wali
3: alisalatu wasalam
0: tawadan wali gbogbo en to ba fe keko lara awon anabi olohun wali yo lamo mara
3: yo lamo mara
0: ni amu mara
3: egbe
0: tora ye lo soro ba lo
3: amu mara baba o lo si yo sonu bayi o sonu laarin loko laya o sonu laarin omo iya meji àrímọ́ láàrin ọ̀rẹ́ bàbá ẹ̀ já lọ sẹ́ka àpolówó ọjà bàbá padà dé àtẹ̀wájú ṣùgbọ́n ẹ̀ mọ́ gbàgbé o afẹ́ káwọn èèyàn ó pè bó tiẹ̀ ṣèyàn méjì péré ká gba ìpè láti ọ̀dọ̀ àwọn aráalé ẹ má kúrò ńbẹ ṣùgbọ́n èyí tá ń bá bọ̀ yìí mo fẹ́ kẹ́ ẹ mú ẹ̀kọ́ ńbẹ ni bó ti dùn tó ń kọ́ ni mo fẹ́ kó máa dùn mọ́ lẹ́mìí kó wá máa wo ibo tó ti ń kọ lu Ọlọ́run àṣé kéèyàn ó tó là láyé yóò rí dààmú àṣọlọ́run ló ṣe bẹ́ẹ̀ àṣó ti ṣẹ̀ látàyé àwọn baba ńlá wa ànábì ádàmù àti ìyá ńlá wa nàná wa àṣé kì í ṣèwọ̀ nìkan àṣé bó ṣe ń dààmú yàṣé yóò padà dọ́lá àwọn tí mo fẹ́ kó máa rí rèé má rí àwọn ibi tí ò dáa yẹn kó má bàa tún ṣe kínni kó mọ́ tún pọ̀ sí lẹ́sẹ̀ ẹ jẹ́ lọ́sẹ̀ ká pínlẹ̀ ọjà nípa pátápá
4: ọbẹ̀ real people concept ti gbé rpc protein wọ̀lú o àwọn màálù àtẹwúrẹ́ tá a máa mọ̀ sí fún ìlera aráàlú ní rpc cattle hub agbo ẹran tiwa tá a pa tá a ṣàyàn tá a ṣe lọ́jọ́ pẹ̀lú ìmọ́tótó tó gàga àràkà sí ara ẹ̀wọ̀ agbọ́ o nínú ẹran tá ń jẹ ó ní ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti ń kó ọ̀pọ̀lọpọ̀ àrùn ìdí rèé o ti real people concept ṣe gbé rpc protein kalẹ̀ wọlé béèrè iye ìwọn kílò ẹrù ògúnfe tàbí màálù tó bá fẹ́ pé nǹkan rẹ̀ relé o lè ọ́dà ká gbébọn lé home delivery bó sì ṣe ààyè màálù tàbí ààyè ewúrẹ́ lẹ bá fẹ́ ẹ kàn sí rpc protein real people concept wà ní 126 adékúnlé fàjùyì road lẹ́gbẹ̀ẹ́ lẹ́kọ nnpc mọ́kànlá ìbàdàn ẹ̀pẹ́ 091-273-94422 rpc protein ọmọ bíbí real people concept ni.
5: Bọ̀sùn o lè kó lọ́sẹ̀ yìí ni. Mẹ́bọ̀ lágbàgbẹ́ kà ní ọlọ́kan nínú àwọn iléeṣẹ́ búrẹ́dì tí ń bẹ Lẹ́kọ̀ọ́. Bọ̀dásọlá ẹjọ́ ẹ bá àwọn iléeṣẹ́ búrẹ́dì gidi ńbàdàn tó lè sanwó gidi lágbàgbẹ́ kà. Àwọn tó lówó Èkó Èkó ní ń gbé òpàrọ̀ o. Gbogbo owó lẹ́ẹ̀fì wọkọ̀ tán tí ń bá wá iléeṣẹ́ búrẹ́dì ńbàdàn tí ń sanwó gidi. Ẹ wo ó tẹ́ mi lọ́rùn ju kí n máa lè kó lọ. Àjẹpọ̀ ìbáriwo iléeṣẹ́ Better Life Bakery ni o. Tí wọ́n pariwo pa wọ́n nílò bẹ́kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Káwá lágbàgbẹ́ kà ní ọlọ́tọ́. Tètè kàn sí wọn ní Mọ̀lété níléeṣẹ́ Better Life Bakery. Kódà mọ́jú pẹ́ torí wọ́n nílò wọn lọ́sẹ̀ yìí o. Kódà tó o bá lọ́rẹ̀ẹ́ tó náà jágbà bẹ́kà tó mọṣẹ́ pò dáadáa. O lè pé dání ọ̀pọ̀ bẹ́kà wọ́n fẹ́ gbà. Owó gidi wọn sì máa gbà. Bí wọ́n ṣe ń gbowó lóṣù wọn ń gbowó lọ́sẹ̀. Kódà wọ́n tún fún wọn lówó kú fọmọnìyàn ṣe o ṣe déédéé lẹ́nu iṣẹ́ o sáṣẹ́. Tètè ṣe kí a lọ bẹ̀rẹ̀ iṣẹ́ Better Life Bakery gẹ́gẹ́ bí bẹ́kà ìjáfara léwu o. Bákan náà wọ́n tún nílò àwọn abílékọ àtomidan tí èèyàn bọ́ sẹ́. Tó lè wá bakery bí aago mẹ́sàn-án òwúrọ̀ láti wá ta búrẹ́dì. Gbogbo bí wọ́n sì máa tajà sí náà wọ́n fi hàn wọ́n. Báwọn náà ṣe ń gbowó lọ́sẹ̀ wọ́n ń gbowó lóṣù o. Nọ́mbà yìí ni ẹ pèsè tẹ́ ẹ bá ṣe tá àti ṣiṣẹ́ 0902-542-7551.
6: Olúwadára, olúwadára, olúwadára.
7: Oṣù mẹ́ta rí ikú ti yípo. Totally 7 days of early morning. Shalu, Abayami Praise, Okikida Yoemos, Maya Wajayi, Adora, Fonu Ibi Oye, Fopiola Lagbawi, Nuro Jayi Abiola, Emanuela Kitayo, Olu Azeri Tiswe, Wole Olu Alaye, Olu Fami Oni, Walu Abara Shalaru Yoma Shishere, Shere, Yes, Olu Awa Yoma Shere, Anuna Yego Gweyo, Bele Labado Sunday 12, This Saturday 18th July, Ago Me Fabo Daji, 6:30 a.m. La Oma Abadilo Jojo, Missi S. Simonin Tabria Ministry, NTC Bra, Fowani Yajo Kuli Frodo Mbado, Waka Jonyi, Kokwa Da Silo Pelu Yanu.
8: My IBDC meter unit don't finish now. See bad time you. To go kill buy token now go stress me well.
9: Why you dey worry like that? Just use iRecharge.
8: iRecharge? How that one take work?
9: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instanter. You can also dial *6606*1 at on your phone.
8: Sharp like that.
9: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
8: iRecharge. Convenience. Accessibility.
10: Labbaik Allahumma labbaik.
11: Aha! Atete sula teteji. Boro Haji 2027 bayi ni le ise You Fit Fly. Tori pe September 26 ni gbogbo pepe ki o wa sopin iforuko sile ati owo sisan. La fi ni gbogbo ere to fe ba wa se Haji 2027. Etete gbe apa bayi ma bo wa office You Fit Fly. Kale tun jo se Haji rorun. Eku ti mo You Fit Fly be. Ni pe pele kutu ni se Haji ni le ise ti wa pelu ile gbe rorun ti o jina se Haram ni Makkah ti Madina. Awon je to dosho ni Bakuba, ziyara si gbogbo aye ike ati gbogbo bi to lapere ni Makkah ati Madina to fi mo wa si lore kore pelu awon afa wa ti o ma toni sona lori ise Haji ewu mi like date openu asepe ni ise Haji pelu le ise You Fit Fly etiti kan si You Fit Fly ni Ibadan head office block 8 plot 15 7 up road Oluwale main estate ring road Ibadan tabi ke pe 090 1111 1190 Haji 2027 pelu le ise You Fit Fly alode alogba Lọ́sọ́rí ireni be idhnillahi ta'ala.
12: Bàbá Ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
13: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí fún ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Isanra.

0: Ìyàna UPA Bank ní Mọ̀lẹ́tẹ́ Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbù gangan gan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.
1: Lagilu FM 96.7

0: dajoki.
1: Ẹyin temi nile loko lona oja e ma gbo eto olaiwola o emi saidu supa saidu npi ti gbogbo aye mo na eto olaiwola ni mo ngbo benga o yato ju
2: aye kon lo aye oduro
3: ọjọ́ ìwádé àjẹkọlá lorúkọ mi ò sunday dagburu gangan náà ni ò gbogbo ẹ̀yin olólùfẹ́ ẹ̀yẹ pátápátá gbogbo ẹ̀yin olólùfẹ́ eré ìtàgé pátápátá kò sí program méjì tí ó yẹ kí àjọ máa gbọ́ ju ó yà tẹ̀.
4: ọmọ ohun tí màá ń ṣe màá ń ṣe.

0: àlàbí ìmọ̀lẹ̀ tó ń gbà òwújìlà àgàtà ìjọba bàbá ọba ẹ̀gbọ́n ọba èèyàn ọ̀hún ìjọba ẹ̀ ṣàmù. ẹyin tẹ̀mí wẹ́sẹ̀ ẹ̀bọ̀ yín ẹ máa gbọ́ gbẹ̀ngà aláwọ̀ lágbo òṣèré o nílàkẹ́lu rédíò yìí bọ́ra o gbẹ̀ngà aláwọ̀ lágbo òṣèré màá náà ní ó bá so bí ó sóhun wẹ́sẹ̀ ẹ̀bọ̀ yín kò kò ṣe léré ìbẹ̀lẹ̀ ti lè gbọ́ gbogbo tó ń ṣẹlẹ̀ nípa gbogbo eléré nàìjíríà gbátagbátá lágbo òṣèré láàrín ọbákalà àgàtà lágẹ̀lu.
1: ẹyin tèmi fẹmi adébáyọ lorúkọ tèmi èmi yàtọ lọmọ nítorí ẹ mo ti fẹ kẹ máa gbọ ó yàtọ lágbo òṣèré pẹlú gbẹngà lágẹlú ẹfẹ.
2: láì ti bá kọjá ìbàdàn ṣe mo máa ń gawú ni irọ́ tí má dé fẹ́lẹ̀lẹ̀ ṣe mo máa ń ṣó irọ́ tí má lọ nígboro ṣe mo máa ń gawú ni irọ́ kí wá ló fa sára mi ẹ̀yin jọmọ mi yá gbogbo láti mo ní ṣe bẹ́ẹ̀yìn lẹ̀ fún mi tí bá lọ fọ́ǹbù bá o ṣe máa gbà mí yá ẹ̀dàkùn ẹ̀dàbọ̀ ẹ̀ máa fẹ́nu ẹ̀ máa fẹ́nu pásítà mi o.
3: ẹyin tèmi lágẹlú la tún wà ń sin lágẹlú náà tún sọ ńbàdàn sí o gbogbo àwọn èèyàn ti gbà fún lágẹlú èmi gangan mo sáré gbórí wábẹ nígbè síbẹ̀ lágẹlú náà ń gbọ́.

òun lájọ ṣiṣẹ́ papọ̀ fún tòwúrọ̀ yìí Gbẹ̀ngà Ọláyíwọlá lorúkọ tèmi Tóbi lọ́ba Ajayi ọmọ ìyá àfẹ́ bẹ́ńbí Ẹyẹ ìyàn mìíràn bẹ nílé Lágelú ni wọ́n ń pe bí òkè gajòkè Dodore dodo

ẹgbẹ́ ìyá ìpátá ìpátá ìpọ̀. Ìbáraẹni ìsinmi báyìí wọ́n ti di ọ̀gá. Ọ̀gá àgbà tiẹ̀ tún ni.

ẹyin kò sí nǹkan tá a fẹ́ fọlọ́run ṣe. Bashirat Abdulrahman lórí Facebook wa ó ní Ọlọ́run ọba gbogbo ìgbà bẹ́ẹ̀ ni Abiodun Oyelade. Àwọn èèyàn ti dé orí Facebook báyìí mo sì ti ní màá kà ní ń kà ní oní ń kà ní. Àdùnní Àdé Ṣógbé ni ó ní Ọlọ́run Elédùmarè ọba wákàtí bẹ́ẹ̀ ni. Samuel Amọ̀wọ́ ọba Jídára bẹ́ẹ̀ ni oríkì Ọlọ́run làwọn èèyàn ń sọ bó bá ti.

Ọlọ́run ọba olórí ọ̀fẹ́ ni bẹ́ẹ̀ ni. Ore ta wọ ti un ta bẹ̀rẹ̀ fun. Un ta ti ẹ wọ ti rara Ọlọ́run si se fun a. E mo wo lomi pe ki lele ti o lu ye imagine kini imagine Ọlọ́run ni. Ajoke Ọláwálé ni kábíyèsí Elédùmarè ọba ayé. Wọ́n ní ayé ń ya orúkọ rẹ̀ jẹ́. Nítorí pé rí gbogbo ẹ̀ka dáadáa. Taiwo Abiola wọ́n ní ọba títí láíláí ni yóò mọ̀ jọba lọ. Usman Ajara Ọlọ́run a ṣe yí òwú ni bẹ́ẹ̀ ni. Bó bá ṣe wọ́lọ́ ni ó lè jówúrọ̀ kùtùkùtù kó rùn ó máa ràn. Adéyẹmọ Láìtán ọba ẹ̀sán lọ́lọ́run. Ọlálérè Musa gbogbo.

ẹ̀ka àbọ̀ padà látọjú ọjà lágbo òṣèré leléyìí láti kàn ní iléeṣẹ́ rédíò lágelú fm 96.7 ó yẹ já lọ pápápá ká mọ lọ sí lágbo òṣèré àwọn ìròyìn tó ń bẹ ńbẹ àwọn ìròyìn tẹ fẹ gbọ́ ayé àkàndé currency leléyàwó.

0: ẹgbọ́ kí ló ṣẹlẹ̀ npa ti Samu Larry kí ló ṣe kí làwọn èèyàn sọ npa Samu Larry
1: ṣe bí di ìbàdàn
0: kọ́ lọ ṣàánú fún wa ẹni táyé bá ń fẹ́ kò lárùn kan lára ẹni táyé ò bá fẹ́ kò sí nǹkan tó ṣe pé forí dólẹ̀ báyìí
1: ìrú
0: máa ń ba àwọn èèyàn pé kọ́ lọ mọ́ jẹ́ kí èèyàn rí bad press
1: kárí àgbáyé
0: bá ti lè mú ọ sọ́wọ́ bó o lo ipo bó o lo gbogbo nǹkan ó lè má mọ̀

0: ní ìsìn báyìí ń bẹ lọ́spítù ọlọ́pọ̀ ti lọ ń lẹ rip ẹ̀ káàkiri ẹ dákun ẹ jèbùrẹ́ ẹ̀yìn ara ayé ọlọ́pọ̀ ní bí ọmọdé kéré bùrò kó bojú ẹ̀yìn èpè táwọn ṣẹ́ ń gbà náà ṣe àròkè bóyá ojo kíákíá lèpè ó mú ni ṣé pé èpè lẹ́wà rò bòye oúnjẹ àsàmúlárì ẹ já bẹ̀bẹ̀ fún fún quick recovery ẹ dákun ẹ já jèbùrẹ́ bàbá àjèṣà ní sáná lásìkò yìí
1: bá a sùn mo ti di lífìlẹ̀
0: bá a rẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà ó dúró wọn ni
1: lọ́jọ́ alẹ́ kọ́
0: rẹ̀ ṣe mọ̀yìn tẹ́ bá lónú kí a ta títí rí tẹ̀ǹgbà yẹn ọ̀nàkì bass máa ń wà lápá àlàáfíà bàápá ọ̀tún ni
1: ṣe
0: pé apá right ni battery ni máa ń wà left yóò wà nà wọn káàkiri káàkiri ni bàbá àjèṣà ń lọ báyìí ṣe ń kọrin táwọn èèyàn ń gbọ́ bẹ́ẹ̀ náà ní ń lọ ọ̀dọ̀ àwọn lọ́ba lọ́ba tí wọ́n ń fun ní nǹkan ó tún ti dé ọ̀dọ̀ MC olú ọmọ báyìí ó ní wo MC olú ọmọ you know what let people say whatever they like ó ní bọ́ ń ṣe wà òun ti dàṣà kẹ́hùn ògbọ́n pa àwọn tó máa jẹ́ kó mọ lọ wájú lòun mọ ṣe ń tòun mo gbàgbé káàṣì ẹ̀ 50,000 naira ta ni ó gbà báyìí láàrin 10 minutes sásìkò tá a wà yìí káàṣì ẹ̀ láàrin 10 minutes sáré lọ bẹ̀ lọ wò wá *347*1004*2#.
1: wọ́n ṣe ń gbọ́rin wa tí wọ́n bá darí dé lẹ́nu iṣẹ́ wọn.
0: wàhálà ìtayé ń kọrin.
1: àdáwọlé wọn àpapọ̀ kọlẹ̀ lórí ọmọ lórí àyà.

0: Ìkírísì jákèjádò àgbáyé, ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́.
1: Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi ọgbọ̀n ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogun Gbogunmi International.
0: Ọgbọ̀n ọdún 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́.
1: Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́.
0: Àkòrí Ọlọ́run àrà, Wonderful God.
1: Ààrẹ ìjọ apọ́sítẹ̀lì ti Kristi, Pásítọ̀ Dr. Henry Ojo àti CAC General Superintendent Pásítọ̀ Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kan ọ̀jọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì, Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP, CAC General Evangelist, Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ̀wá bá wa yọ̀.
2: Ọ̀nà ti wá sí ọ̀nà ti là, ohun tó ń pa wa láyà ti kúrò ń bẹ̀. Ìrìn àjò sílẹ̀ mímọ́ Israeli àti Jọ́dánì, ilé-iṣẹ́ tó mojúlẹ́jà bí You Fit Fly ò wọ́pọ̀. O tún ti wá tú àkókò láti lọ sórílẹ̀-èdè Israeli àti Jọ́dánì nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ CAC Covenant of Mercy. Májẹ̀mú àánú lábẹ́ ìdarí Prophet Taiwo Abel Ojo.
3: Lọ́jọ́ ìrẹ́gbà,
4: we are thank goodness.
3: Tó fi ogun rọ́pò.
4: And replace with battle.
3: Ó yẹ gba ilẹ̀.
4: Receive your goodness.
2: Ọjọ́ kejìlélógún títí di ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2026 ni ìrìnàjò alágbára yìí máa wáyé pẹ̀lú àjọṣepọ̀ You Fit Fly. Nínú ìrìnàjò ẹ̀mí tí ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ti máa wáyé lórí onípòjípò tí òjò àánú àti ìbùkún sì máa rọ̀ sórí gbogbo wa. Yàrí dájú pé o kàn sí You Fit Fly ní gbogbo ẹ̀ka ọ́fíìsì wọn tó súnmọ́ tàbí kẹ́ ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0902 346 0310 àti 0907 868 0206. Ẹ má gbàgbé pé You Fit Fly mojúlẹ́jà hotel reservations, hotel booking, tó fi mọ́ airport transfer. Ìrìn àjò sí Israeli àti Jọ́dánì pẹ̀lú bàbá Abel Taiwo Ojo, èmi ò ní gbẹ̀yìn bẹ́ o.
5: Iná kò sún ní ẹ̀kọ́ lọ́nà yìí ti fẹ́ sọ rí.
6: Omi nira kó fi ọwọ́ gbà.
7: Ohun gbogbo ti gbówó lórí báyìí, ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 náírà, kó ká nǹkan kan láti rà mọ́.
8: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira. Njẹ́ lo mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
7: Ṣé lóòótọ́? Báwo, ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
8: Àfi bí ẹni wí bí àná ni.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúwàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dú fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: Ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó tún jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o, ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM gbé ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: Wíjẹ́mi International pọ́dún mẹ́rin, alleluia. Tijọ́ ti láàfidúgbẹ́ lọ́wọ́ Jésù Kristì lọ jẹ́ kí tọrí ó tún bá wà láyé nínú ìjọ orí Jesus Evangelical Ministry International lábẹ́ ìpè Prophet Pastor Akintaye Yusuf Kẹ̀gbẹ́ ọ̀rọ̀ tí I have reason to praise God Psalm 66:20 Thursday July 9 láàkàn sí ọ̀pọ̀ àwọn moderate home níbi tí a ti kú òbítíbitì ẹ̀bùn fún wa kó tó di sẹ́tòdì ọjọ́ kọkànlá tájọ́ ọdún wa wáyé nínú church auditorium ńlá wa bẹ̀rẹ̀ látàgùn mọ́kànlá òwúrọ̀ guest speaker Prophet Samuel Ọmọlàwọ̀ JP as spiritual fathers Apostle Dr. Paul Adeola Adedosun JP bàbá Ìbàdàn Prophet Samuel Sisu Bishop Joseph Morakiyo Apostle Moses Olúṣọlá Ayọ̀adé father of the day Honorable Babalọla Mupọ Lebabs Honorable Maruf Olabi Suesue Mayegun Bonija Market Pastor Honorable Adura Egbemi Mothers of the day Prophetess Jesu Ladu JP Engineer Mrs. Lepe Folake Olurẹmi Gate of Honor Professor Jonathan Bolakade Chairman Council Committee of Security UI pẹ̀lú Ẹda LI Oyekami láti ibi kíbi Adéjègèdè tàbórítà mẹ́rin tí ó yà ẹ̀sọ́ fún olókàlà pé kó máa gbé tàbí síwájú yín bọ̀ wá sí Wí James City International tó wà ní Fọ́rọ̀gùn gbogbo èèyàn lápè ẹ wá kájọ sí.
2: Lagilu FM 96.7

0: ẹ káàbọ̀ padà látojú ọjà. Ṣé ẹ gbàgbé pé mo ní mo fẹ́ mú káàṣì ẹ̀ 50,000 naira? Tani ó tún gba eléyìí, tani ó gba eléyìí lọ́wọ́ mi, tani ó bá mi manage 50,000 naira ti káàṣì ẹ̀ yìí? Ṣé ẹ̀yin ní àbí ta lẹ́rù bí ó lè gbaná?
1: Ra ọ̀nà Englory, kò síbi kíbi tí mo rí.
0: Lágídó la wà ti ń ṣe bàbá àbàdàn.
1: Ó sọ ya.
0: Ṣé ẹ jẹ́ ń pè, ṣé ojú òpó lẹ̀ jẹ́ ń pè, kẹ́ pè mí ká wo ohun tẹ́ gbọ́ nípa.

0: Hello.
1: Hello, Baba.
0: Yes, I caro.
1: Ọlọ́run ló dé sí Sam Larry lára.
0: Ẹ mọ̀ já sọ bẹ́ẹ̀.
1: Bàbá tẹ bá ní kẹ́ mọ̀ sọ bẹ́ẹ̀. Waste of life ọmọ yẹn ń kọ́. Gbogbo ohun tó mọ̀ nípa ẹ̀ ló máa bá lọ. Kò sẹ́ni tó ṣèkà tí ò ní jẹ́ sí ọwọ́ ẹ̀.
0: Tí ẹ mọ̀ pé
1: ìwádìí. Aláàánú lọ́lọ́run.
0: Bẹ́ẹ̀ni, ìwádìí ń lọ lọ́wọ́
1: wọn tí kò fà.
0: Gbogbo
1: ṣùgbọ́n ìwọ tó bá ń ṣe bí pàpọ̀ ọ̀fẹ́ jáwọ́ ó di dandan kó rán ọ níṣẹ́ kọ́kù láwùjọ àwọn tó láàánú lọ́wọ́.
0: Ìyẹn aṣebi, ìyẹn àwọn aṣebi.
1: Bẹ́ẹ̀ ni aṣebi, aṣebi. Kí n tó ṣẹlẹ̀ sí Ọlọ́run ló dé.
0: Ẹ gbé ẹ jẹ̀bùrẹ́ bàbá ẹ jẹ̀bùrẹ́.
1: Ó dá ẹgbẹ́ kí n béèrè nǹkan kan lọ́wọ́ yín.
0: Ẹ béèrè tí bá lè dá.
1: Gbogbo bí wọ́n ṣe mọ́mọ yẹn tí wọ́n ń àti náírà máàlì tí wọ́n ń ná. Bàbá téèyàn bá ń kọ́ṣẹ́ lọ́dún èèyàn láyé ta wà ẹ̀bọ̀ bá náà yẹn náà kùnà ọlọ́pàá ó gbé ọ kóòtù ó gbé ọ. Ṣé torí pé ń kọ́ṣẹ́ ni àbí torí pé ń bá wọn jẹ́ kò sì kọ́ṣẹ́ lọ́wọ́ wọn ó tún sọ wọ́n dolówó ni.
0: Ọ̀dà ẹ má bínú.
1: Ọlọ́run ló dé.
0: Ẹ má bínú.
1: Ọlọ́run ó sì tẹ̀sẹ̀ lórí gbogbo àwọn tó wà níjẹ.
0: Lórí gbogbo àwọn aṣèbí.
2: Bàbá ti bínú jù ẹ̀ló sàn àbí tó gbé ga
0: ẹ
2: kò ṣe àpọlẹ níbàjẹ́ awúlọ́wọ́ ìdòwò ògbó ẹ̀kẹ́tọ́ ọgbọ́ tó ń sọ láti adétòkùnrin gẹ̀ọ́lẹ̀ ìbàdàn ẹ̀ṣẹ̀ ọjọ́ bàbá ẹ̀ ní dáàbò tẹ́rí èmi ò tilẹ̀ bú Sam Larry jù torí pé ilé ẹjọ́ kò sí nǹkan tí àwọn ọlọ́pàá sì ti kò yẹ sí ilé ẹjọ́ kò sí nǹkan tó wádìí torí ẹja máa wò bọ̀ kò ní bàjẹ́ kò ṣe àpọlẹ.
0: Ti DJ Chicken kọ́. Ṣé wọ́n ti lọ.

0: Hello.
1: Baba, ilé ẹjọ.
0: Ilé ẹjọ wa. Ilé ẹjọ wa sa.
1: Ẹ bá ní ilé ẹjọ wa, mà ni mo ti gbọ yín.
0: Yes sir.
1: Ṣùgbọ́n ilé ẹjọ́ tó lódùmarè ojú tilé ayé lọ.
0: Bẹ́ẹ̀ni, yẹn ṣọ́ bàbá.
1: Ọlọ́run ọba ló ni gbogbo ẹjọ́ ní ìkáwọ́.
0: Bẹ́ẹ̀ni bàbá.
1: Gbogbo àga kó sì di pé ẹlẹ́jọ́ ní tí wọ́n jẹ ló wù wọ́n só lódùmarè gbé lọ́wọ́ yẹn kó tó dájọ́ ni.
0: Rárá àwọn tó ń da dáadáa wà dádì.
1: Ó ní wọ́n ṣe sọ wípé aláwọ̀nà fáfèrè já ló máa fẹ́ lùkà dára tì. Ọlọ́run ní gbogbo tí mo dá dáradára ni.
0: Bẹ́ẹ̀ni.
1: Alẹ́ tún ẹ táyé dá.
0: Alẹ́ ẹ má bínú dádì, ẹ má bínú.
1: Bàbá, gbogbo wọn ni ó jìyà sẹ́.
0: Gbogbo àwọn aṣebi.
1: Gbogbo àwọn tó lọ́wọ́ nínú kùmù báàgì ó jìyà.
0: Bẹ́ẹ̀ni. Ẹ ṣe bàbá mi, ẹ ṣe bàbá, ẹ dádì ti bínú. Yes, bàbá mi.
2: Orúkọ tèmi, ọ̀kẹ́ olúwa ló tèmi olúwa kan tí èdè àríkì ààrẹ Adéwálé Àpáta Ìbàdàn. Wọ́n lé ní bá jó ni lọ, ó lè jó nínú. DJ Síkì náà ní ṣe ìwọ náà ti kẹ́kọ̀ọ́ nìyẹn. Gbogbo àwọn èèyàn ká sọ́ra wa lórí nǹkan tá a máa kọ lórí ayélujára ànígbọ́wọ́ o.
0: Ẹ
2: kú ètò.
0: Ẹ ṣe bàbá mi.
3: Tipilẹ̀ ni, torílẹ̀-èdè ni, olórí jẹ́ ní ìlú Nàìjíríà.
0: Ó ṣeun àyìnlá.
4: Ẹ̀mí ọmọ tẹ́ ń sọ ẹ̀ ló.
0: Ìyá àbẹ̀jẹ̀ lẹ́gùn síṣẹ́ wà. Ìyá tó ń sọ.
4: Mo wà bí ẹwà. Wọ́n gbá sí ala.
0: Ẹ ṣeun.
4: Tẹ́rí àwọn ohun ìkúwì. Ọ̀sàkúsọ. Ó ń fi tọ̀ sí o. Ọmọ ọmọ ọmọ náà ni. Ọmọ gbogbo wọn já. Ẹlẹ́jẹ̀rí tí wọ́n rí ẹlòmíì máa ń wí. Ẹnìkan náà ni fún ẹ̀kan tó bá gbọ́. Ẹ bá gbọ́ náà bí wọ́n ti rí ẹ̀kan fẹ́ gọ̀. Tó wọ́n sọ àánú àwa. Kárakọ́ sọ rẹ̀. Ìkọ́ ayélujáyé ti gbẹ́gẹ́. Ọ̀sẹ̀ nu wọn àtọwọ́ ilé mílẹ̀ ẹ̀kútẹ̀. Ó rí mi rí o.
0: Ẹ ṣeun bàbá mi. Ẹ ṣeun ìyá mi. Ẹ ló ta ní tó.

0: Hello?
1: Hello?
0: Yes, ma.
1: Mo wọlé lónìí.
0: Adúpẹ́.
1: Láti ìwó ni o.
0: Láti ìwó olódò ọba.
1: Bẹ́ẹ̀ni, ẹ kú ètò.
0: Ìwó tí ò ní lẹ́kùn.
1: Ojoojúmọ́ la mọ̀ ń pè yín sá àwọlé rí.
0: Ọlọ́run ló dé sí lágelù, lágelù ni.
1: Ẹ kú iṣẹ́ o, ẹ kú iṣẹ́ ọpọlọ.
0: Àdúrà yín ló gbà má mi.
1: Ọlọ́run mọ̀ bá yín ṣe o.
0: Àmì.
1: Ìyá Jane S. Àfọlábí ló ń sọ̀rọ̀ láti ìwó.
0: Ẹ ṣe màámi.
1: Ẹ rọra sà ẹ mọ̀ rí ṣe o.
0: Àmì Ọlọ́run.
1: Ẹ ní tẹnu owó bí ọwọ́.
0: Àmì Alọ.
1: Àbú Ọlọ́run ó dájú lórí yín o.
0: Àmì.
1: Lórí ti Saminari. Ọlọ́run ló dé o. Bíbélì wí pé èmi ni Ọlọ́run ẹ̀san mo gbẹ̀san.
0: Bọ́ wọn ò tíì kọ̀nfáàmù rẹ.
1: Ẹ jẹ́ kọ́lọ́run ó máa bá fẹ́ lọ.
0: Wọn ò tíì kọ̀nfáàmù rẹ̀ máa mi.
1: Ọlọ́run iṣẹ́ Ọlọ́run kò fẹ́ni tí ó lè lé Ọlọ́run bá lórí iṣẹ́ rẹ̀ ẹjọ́ ó máa bá fẹ́ lọ.
0: Màámi ṣé nǹkan tó ṣe ẹ rí bẹ́ abisa bàbí sá.
1: Ẹ jẹ́ kọ́lọ́run máa bá fẹ́ lọ.
0: Ọlọ́run ò lọ kò lọ lífù tẹ́lẹ̀ tẹ́lẹ̀.
1: Ọlọ́run dé ni.
0: Ó dáa.
1: Yóò gbẹ̀san.
0: Bọ̀ màámi màámi a kàn ń sọ́nà ni o. Wọ́n bá wá dájọ́ tán tó bá jẹ́ pé kò wá mọwọ́ kò mẹsẹ̀ nǹkan. Wọ́n wá máa wọ́n
1: máa wọ́n máa wọ́n máa wọ́n máa wọ́n. Ẹjọ́ ilé ayé nìyẹn kì í ṣe pẹjọ́ Ọlọ́run.
0: Rìlí.
1: Ẹni téèyàn ò lè mú Ọlọ́run ó mú kò síbi téèyàn lè sá pamọ́ sí. Ẹsẹ̀ àjẹ́ máa ṣe dáadáa torí ibi tá à ń lọ.
0: Wọ́n sì mọ járí sí ti ẹ̀ lẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Sọ nkan lẹẹkan. Ọmọ Nàìjíríà bá níta bá ti láìkì báyà láìkì ẹ ní bá ti lè wà convince pé láìláì báyìí ni kò sí níta wọn àgbọ̀ pa. Àgbọ̀ ń pa kankan mọ́. Ẹ̀lo ta ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
2: Àwọn olówó náà ní lẹ́ẹ̀kan ṣe máa bí lẹ́jọ́. Tẹ́rí bá yẹ ṣíkè. Ọlọ́run ti sọ pé tílé ayé òfin pa ìwọ́n mọ̀ jìyà ni. Lọ́wọ́ ẹ̀ náà ni.
3: Hello.
0: Ọlọ́run mọ̀ jẹ́ ìfìyà lókìkí. Hello, mo ń gbọ́ yín.
3: Ẹ káàárọ̀ sà.
0: Yes, màámi.
3: Èmi Dọ́ra ni mò ń sọ̀rọ̀ láti làǹlátẹ̀.
0: Ó yá gbogbo làǹlátẹ̀ ńkọ.
3: Wọ́n ń bẹ.
0: Ó yà.
3: Ok, ṣé rí Mantan wí yẹn?
0: Èwo ń bẹ̀.
3: Mantan pa tó pa Mohbad yẹn.
0: Òun kọ́ ló pa Mohbad o.
3: Ok, ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o, Ọlọ́run sọ bẹ́ẹ̀.
0: Wọ́n ò tíì confirm ẹ̀.
3: Ok, ṣe rí nǹkan tó wà ń bẹ̀ẹ̀ ni pé kò sí nǹkan téèyàn ṣe láyé tó mu jẹ. Wọ́n kò tiẹ̀ ní mu jẹ ni. Yes, gbogbo àwọn ìka tó wà láyé yìí ní agbára Ọlọ́run ò ní mu jẹ.
0: Màámi.
3: Sá.
0: Inú yín wá dùn sí bó ṣe nǹkan tó ṣẹlẹ̀ sí.
3: Báwo ni ṣé bí ẹni bá ṣe bí anybody tó bá ṣe nǹkan burúkú ó ń dúró dé lọ́nà. Yes, ó ń dúró dé lọ́nà o. Wàhálà tó bá ń lọ́wọ́ sí ikú boy yẹn that good boy kò ní bọ́ńbẹ̀ in Jesus name kò ní bọ́ńbẹ̀ bẹ́ẹ̀ ni èmi mo sọ bẹ́ẹ̀ yẹn.
0: Ẹ ń bá lọ́wọ́ níkù rẹ̀ kò ní bọ́ńbẹ̀ àmì ṣùgbọ́n mi ò rò
3: pé o ẹ. Kò lè bọ́ ẹni bá lọ́wọ́ sí ikú boy tó kú yẹn tó pàdánù that bright boy in fact kò lè bọ́nú ẹ̀ in Jesus kò ní kò tẹ̀ lè bọ́nú ẹ̀ ni.
0: Màámi ẹ̀ tún ti bínú.
3: Mo ti bínú o. Báwo làwọn ṣe lè bá ṣèkà láyé? Wọ́n wọ go experience ẹ̀. Go experience ìka ọ̀dà.
0: Ìka ọ̀dà
3: o. Gbogbo àtàn ṣe kàkà jáwọ́ kúrò nínú ìka.
0: Ká stop ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n wọn ò fìdí ẹ̀ múlẹ̀ pé Samulari ló pa Mohbad.
3: Ṣe mọ̀ pé Nàìjíríà báwa ṣe máa ń ṣe nìyẹn. Owó ni owó ló ń lọ. Bẹ́ẹ̀ bá lówó èèyàn ó free tó bá dájọ́.
0: Bẹ́ẹ̀
3: yàn bá lówó bẹ́ẹ̀ Ọlọ́run lè free irú eléyìí lọ lágbára Ọlọ́run kò ní free.
0: Ẹ̀ka ètò ìdájọ́ Nàìjíríà kò sí ohun tó ṣe ó mú yányán. Ẹ mọ̀ jà fẹ́nu
3: bàjẹ́.
0: Ẹ mọ̀ jà fẹ́nu bàjẹ́. Àwọn èèyàn mọ̀ ń para gan mà ní. Ẹ̀yin fáǹsì mi àwọn èèyàn mọ̀ ń para mọ̀ ní. Bẹ́ẹ̀ èèyàn bá ti lè wánú good book àwọn ọmọ Nàìjíríà. Kódà kọ́wọ́ rẹ̀ mọ́ gbọ̀n báyìí wọn ò lára ní dá. Wọn ò lè rí bad kankan nínú tí ń bá ń ṣe. Ọlọ́run ṣàánú mi o.
4: Abẹ́rẹ́ kẹ́rọ ṣò ní ká kó tó lè rọ́ṣọ́ la.
0: Tí mo fi ń wù yín kọ́lọ́ mọ́ jẹ ń tẹ́ o.
4: Ayé kó ní tọ́ máa máa rí sọ.
0: Hello.
5: Hello, ó yàtọ̀ wọn.
0: Mo ń gbọ́ yín bàbá mi.
5: Ọmọ tó tó.
0: Yes, sir.
5: Yàbá yìí ọ̀pọ̀ Yemí láti ìlú Ìsẹ́yìn ni.
0: Ó yà Ìsẹ́yìn orò àmọ́ ẹbẹ dímọ́kọ. Ẹ ṣeun.
5: Ṣé ìjẹkẹlẹ ní jẹ́ ká mọ̀ pé kò sí.

0: a ti e ro ti kunle bi ya mo iya hello
1: hello
0: radio yin eyi lo le ni e dakun hello
1: oya
0: eh baba
1: apret
0: eto nu
1: o ko de mi le ba de promotion lati le go
0: oya
1: nipa ti samlari yen ko je ma ba ku ni
0: ah ah e ma so ba awon ise pe lori radio a ise pe lagelu
1: ah e mi e ise pe fun mo do sam ko
0: e ma so ba awon ero ta bi
1: amo eh ikere mi ki ka wa laye
0: ṣùgbọ́n kò tí fìdí ẹ̀ múlẹ̀ pé ká ní.
1: Àsìkò ọjọ́ bí ti bàbá wa àkàndé. Ẹ̀mí wa gùn láyé fún wa.
0: Ẹ ṣeun.
1: Bàbá mi. Báṣe ọ̀fẹ́ mọ̀ níbàdí. Ó yàtọ̀ náà níbàdí.
0: Àmì.
1: Gbàgede náà níbàdí.
0: Àmì. Bàbá yìí ṣùṣì kúrò lórí ẹ̀. Wọ́n ṣùṣì ni. Wọ́n ìpìtànṣẹ́ wọn kó jẹ mọ́. Hello.
1: Hello.
0: Yaba.
1: Ayela Mugu láti Làgbàpẹ̀.
0: Bàbá mi mò ń gbọ́ yín Aláàjì.
1: Oye ọlá ìṣó kàbó náà ìṣerú ẹ o kàbó ti ṣe ọ̀nà kan ṣerú ẹ o a ní fẹ́ wádìí àárín yẹn pọ̀n tó ṣẹlẹ̀ sí àáká náà ó dá bẹ́ẹ̀ but túbọ̀lẹ̀ tán ó ti bẹ̀rẹ̀ ṣé ẹni ẹ̀ ń fi sáré sọpọ̀ náà ti ó ti wà tó jọmọ́ bẹ́ẹ̀ rí tí ẹ̀sán wá dé sí lórí ó kì í sí ò bá rí bẹ́ẹ̀ nígbà tí wọn sì fẹ́ ìdí ẹ̀ mọ́lẹ̀ pẹ̀lú kan ló pa ó fi hàn sí ìdájọ́ ọlọ́run ló wà wọn sábà sọ̀rọ̀ àgbọ̀lọ̀ bínú jù
0: lójú
1: kan làásùn wọlé ayé ojú méjì sì ni ọlọ́run máa ń wò ojú ọ̀nà tí wà.
0: Ẹ ṣeun Aláàjì ẹ ṣeun Aláàjì Ayélabógo láti là látẹ̀. Ibi tẹ́ ẹ wà ágìhùn bẹ́ẹ̀ ni àbí.
1: Ọ̀rọ̀ kan ágì kékeré ni.
0: Ó yá mò ń gbọ́ yín bàbá.
1: Adéwùmí Kásímù Adékàsí láti inú garage.
0: Ó yá mò ń gbọ́ yín.
1: Sẹ́rí àwọn èèyàn alike one way traffic lórí ọ̀rọ̀ Sàrúlárì ẹ̀dá tó táwọn àtàjọ́ náà ni àbámọ́ di tí ó rí ìṣẹ̀lẹ̀ sí wa
0: láti ẹ̀dárí
1: ìgbì ìfẹ́ ẹnu lámọ̀ fi sọ̀rọ̀ pé kórìbà èrò tí wá sì yàtọ̀ sí tọ́lọ́.

0: 50,000 ń kọrin ẹ mọ jó lọ
1: ẹ lọ jáde ẹ ni
0: hello hello ẹ káàárọ sa ṣe ẹ wà ń bi iṣẹ àbí ṣe ẹ wà ń bi iṣẹ ni sa gbẹngà lorúkọ mi láti ìbàdàn sẹnu iṣẹ lẹ wà ni. O da bo ye yin ko mo fe pe niyan se play cash ye se play cash ye eyin ko nu e mo binu ta ti ri pe oto ni boya to number ti won ke wo.

0: ẹja pẹ ni ẹja pẹ
1: ẹ
0: nọmba tó gba káàsì ọ̀tọ̀ nọmba tó lọ ẹ̀tẹ̀lẹ̀ hello ah ẹlẹ́ play káàsì ẹ̀
2: hello ẹ̀rọ mo ti pẹ̀lú àti ní kí ìnáwó ẹ̀rọ àgbẹ̀ ìtìsá
0: ṣe bẹ́ẹ̀ ẹlẹ́ play lẹ́ẹ̀kan ni ah ẹ̀yin kọ́ la fẹ́ pè nìyẹn o because ẹnìkan jẹ 50,000 naira o wọ́n mọ̀ ń yí papọ̀ friday ni eléyìí tẹ́ ẹ play yẹn náà lọ́lọ́run mú ibẹ̀rù lọ́lọ́run ti mú nu oore tẹ́ ẹ̀rọ kan ẹ̀ nu oore tẹ́ ẹ̀rọ kan ẹ̀ rárá òun lọ́lọ́run mú wà fún ti káàsì ẹ̀ 50,000 naira ṣe ti gbọ́ bàbá ṣe ti jẹ́rí ẹ jẹ́rí ó dáa ẹ mọ̀ bá ṣe lọ wọ́n pè yín ṣe ti gbọ́ ẹ kú oríire ó dáa bàbá mi. Títí.
3: Mo ń gbọ́ ẹ̀. Àbí orí nígbà tí mo dé tí mò ń wẹ̀wọ̀ sódò orí òwúlé tí mi méjèèjì.
0: Mi ò lè ti wọnú.
3: Ó ti wọnú náà ni.
0: Kò wà obvious.
3: Tí orí òwúlé tí mi. Ṣé ẹgbẹ́
4: bá wúlẹ̀ ń sìn ní ọ̀rọ̀ tiẹ̀ ní gbogbo
3: ìgbà. Bí ó ṣe mọ̀ bá wúlẹ̀
4: ń sìn. Ṣé wọ́n ń bá wúlẹ̀ ń
3: sìn. Bí ó mọ̀ bá wúlẹ̀ ń sìn. Ìwọ náà gbọ́ ìwọ náà gbọ́ èdè ètò fún
0: yín.
4: ọmọ ọlọrun jẹ kárí kò sí dáadáa torí ẹyin kì í mọ nǹkan téèyàn fi mọ
0: sí ẹ wa mo bèrè pé sọmọ nlé àbọ
3: ẹsẹ kẹrin ni ṣe bí ìgbà tí pé wọn gbẹnu tèmi falágbà
4: fún ọ ṣébi
3: èmi jẹ àkótọ bá mi nù
0: ni sadena ti ń kẹgbẹ wo
3: ó fi kọ sétè
4: ṣé kété mi mọ dàn ni
0: òkè àwọn
4: àbí wàá dúró fẹrẹ
0: fẹrẹ òun kẹgbẹ sadé
4: ó kẹgbẹ ẹgbẹ kẹgbẹ gan ni
3: pàpà àti pé náà tèèyàn
4: bá sì nà ọ nípa fẹrẹ èèyàn bá rí àwọn
0: èèyàn tó
4: jẹ pé gbogbo ẹgbẹ kẹgbẹ tó bá kó yẹn fúnra ẹni wà kúrò ńbẹ
0: gbogbo ẹni tí ó bá náà mi títí nǹkan náà títí ni òun ni signboard wa òun la fi ṣe kíní wa kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀
4: ọgbẹni bọ́ síta
0: èmi lọ́wọ́ sí mọ̀ pọ̀gbẹ́ ni.
3: bọ́ síta ni
4: ṣé o mọ̀ pé fóònù wà lọ́wọ́
3: ọ̀tún kí ni ìrora tó kù
4: ọ̀gbẹ́ni bọ́ síta.
3: má jẹ́ kó ẹgbẹ́ má jẹ́ kí six pé mi.
0: títí ti sọ̀rọ̀ títí ti sọ̀rọ̀ tíba títí ni tíba títí tó ń bẹ̀ mí.
3: má jẹ́ kí six pé mi.
4: ibi ìlò bá mọ̀ gbé.
3: six.
0: ó dàbọ̀.
4: okay.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Literature Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM gbé ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: Kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù ṣẹ́ àtòṣì Jitalẹ́sì ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Jitalẹ́sì International ni. Jitalẹ́sì International rírọ ní lágbára, lílé ìṣẹ́wọ̀ gbẹ́, dídádúró digbí, láìrọ̀gbọ̀ kó lè jọba. Iṣẹ́ tiwọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalẹ́sì International lọ́pọ̀ kó yọ̀kú lówó tí ò ga jara. Nípasẹ̀ ẹ̀ka ilé iṣẹ́ wa Martin Tech Industries, àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester, pure water machine, ice block machines, garri processing machines, popcorn and palm oil machines, jock mold and nylon machines. Jitalẹ́sì International àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ ohun òṣì bẹ́ẹ̀ bára àwọn tán tayọ láàrin ẹgbẹ́. Jitalẹ́sì International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀. Àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu gbọ́ bùkátà láìsanná ní ara tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà. Jitalẹ́sì ni wọ́n kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kàn sí Jitalẹ́sì International lónìí. Jitalẹ́sì International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank, Akinyemi Bus Stop, Ring Road, Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055, email ademola.1@gmail.com. Jitalẹ́sì International, ọ̀nà àbáyọ kúrò nínú iṣẹ́ ohun òṣì tó dájú.
2: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
3: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
4: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
5: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
2: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.

0: fóònù lọ́wọ́ ó ní ló fi fún òun nígbà náà wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá wọ́n sì padà yọ̀ǹda rẹ̀ àmọ́ títí dìsísì ọmọbìnrin tí wọ́n pé wọ́n jọ wọ inú ilé ìtura wọn wọ́n pé wọn ò tí mọ ibi tí òun lọ tó rò ní ó lè ṣàlàyé n tó ṣe olóògbé kan.
1: +234 814 249 1006 àti 0912370675.
2: Ìyá wòlíì.
1: Ẹ̀rẹ̀ ká sàn.
2: Alájá ló wó.
0: Ẹ ǹlẹ́ sá o.
2: Ẹ̀kúnṣẹ́ akújímọ̀ ní ọ̀pọ̀ láti láyé o. Bàbá Àléfà, Sheik, Saidi, Babalọ́lá, Akékakaka kọ́lọ́rọ̀ gbọ́n orúkọ mi o. Ní àtọ́lọ́run ṣògbọ́n náírà lẹ́bàdàn ẹgbẹ́ àkọsọ́nà olóògbé tó ṣẹlẹ̀ lógún ṣèṣì yìí gbogbo àwọn ajínigbé ń kíní àpò àwọn èèyàn ṣe ń pa àwọn èèyàn dànù yìí àìsófin nàìjíríà ni ẹ ń bá ti kíní àpò àwọn èèyàn àbẹ́wá ti pààyàn fún ọ́pọ̀ náà irú òfin tẹ́ ń lò saudi arabia tẹ́ ń lò ní dubai tẹ́ ń lò káàkiri àwọn olórí wa náà sì sàbù wọn jáde wọn ò mú lò
1: ẹkú
3: sẹ ọ lágbà ọlọrun làákà yẹn ní dípọ alájí ẹmọwé ayélabógo láti ramlatẹ ẹ ajá kìlọ fáwọn ọdọ wa ọmọbìnrin ọkùnrin tí wọn ló kú sílé sí òtẹ yẹn àwọn oògùn oríṣi ìranù tí wọn lò lẹyìn tí yẹn mọlé láti alẹ ẹjọ méjì ẹ ó yẹ kí wọn bẹrù ẹmí wọn gbogbo àwọn ìwà pàlàpàlà báyìí àfẹ ṣùgbọn kí wọn ṣèwádìí ojú òní tí wà lájẹ mọwé ayila gbogbo láti ràn látẹ.
2: ìyàwó ni lágẹlú lẹyìn méjèèjì ṣàjọ o ẹ sì lùlù ẹ fẹ ya gbogbo olù ní kẹtó bẹrẹ ìròyìn pẹlú
0: ìlú
2: tẹgbẹ dání lágbára lágẹlú kọ ẹyin méjèèjì jọ o ẹsẹsíàgbé ìyàwó ilé àtẹyìn kejì nìyẹn tẹ bá bẹrẹ ọrọ báyìí kẹ mọ kaníṣì ni kẹ mọ píríṣì ni kẹ mọ ṣe gbogbo ẹ ni kẹ mọ ṣe àwàdà ni gbogbo ẹ ló pèsè lára wọn ló mọ bẹyìn pẹlú ọkọ yín ṣe ń ṣe nílé.
0: a ṣe dáadáa.
1: bóyá kẹ ẹ wá wò wá.
0: a ṣe dáadáa.
2: àmì ìlú wá wò yìí.
0: bóyá
2: ti kúrò láàárọ.
0: sórí ní ìsìn báyìí wọ́n ló ń kó tí ẹ bá
2: mi bá
0: ẹ ló ẹ kásán járe.
2: ìtọ́jú alágbèrè máa rí lórí yẹn o ẹ má jà ṣe pa ságà àtàgbèrè mọ́ láti mọ nítorí ọkọ àti ìyàwó.
1: sọlọ́run ó mi ìyàwó ni àbí
0: olùkọ́ káyébọ́ kọlọ́kọlọ́ sí
1: ilé ìtura
0: àbí ìyàwó
1: èmi rò pa ti wà bẹ́ẹ̀ ni
0: sísì pé
1: kúrúgbà ìròyìn ó tún jọjọ́ ajé monde láṣẹ elédùnmarè títí láyọ̀ akínsọlá náà lórúkọ tèmi abárika jimoh fún tòní o ọ̀pọ̀ ẹ̀ láṣẹ lókè.
0: nínú gbogbo nǹkan tá a bá ń ṣe ẹ má jà gbàgbé pọ́lọ́run ọba sọ̀rọ̀ jáde oníkà sọ fọ́lódòdó pé yóò ṣe rere ọlọ́kan òkú kò sí retí fún yẹn àfikún ohun tí ò dá tó wà lọ́wọ́ ẹ̀yẹn kó jẹ́ dálẹ̀ ẹ jẹ́ jẹ́ ká ṣe rere ká lè bá ṣe rere Fọláṣadé Àjàlá lórúkọ tèmi tí mò ń jẹ́ a ní pàdé ayọ̀.
4: La la la la gelu FM jagaba gbogbo retio

0: Business Consultancy àti ríran ni lọ́wọ́ nípa ètò ọrọ̀ ajé. Adé ilé-iṣẹ́ yìí sílẹ̀ láti kọ́ ni bá a ṣe ń ṣòwò jèrè àti fún ètò ìrónilágbára fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga, àwọn òṣìṣẹ́ ìjọba àti aládàáni pẹ̀lú gbogbo ẹni tó fẹ́ jẹ́ àǹfààní oríire. Àfojúsùn ilé-iṣẹ́ yìí ni láti mú káyé rọrùn fún gbogbo ènìyàn. Kódà nírú àsìkò báyìí tọrọ ajé doríkodò tó dẹ̀ nira fún ọ̀pọ̀ àwọn ènìyàn láti mọ́wọ́ lọ sẹ́nu. Ẹ dẹ̀ máa wò ó, ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ẹ ní ọ̀pọ̀ nǹkan tẹ́ fẹ́ fowó ṣe lójoojúmọ́, lọ́sọ̀ọ̀sẹ̀, lóṣooṣù, kódà lọ́dọọdún. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, iye tí wọ́n ń ta nǹkan lọ́jà wọn sí ni lójoojúmọ́. Afẹ́fẹ́ gas tan fuel ti gbówó lórí, owó ilé náà ti gbẹnu sókè, nǹkan ọbẹ̀ ti wọ́n lọ́jà, bẹ́ẹ̀ sì làwọn nǹkan aṣaralóge náà ti wọ́n. Ẹ̀yin ọkùnrin, ẹ̀yin gan mọ̀ pé láti fẹ́yàwó lákòókò tá a wà yìí kì í ṣe kèrè mi. Àmọ́ iye ọmọlúàbí ni pé kẹ́ ẹ wà ní fọkànbalẹ̀, kẹ́ ẹ lówó lọ́wọ́ láti lè fi gbọ́ bùkátà yín láì ní di ẹrù bùkátà lé ọ̀rẹ́ tàbí ẹbí lórí. Ó yá ẹ tètè tẹ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣe wọ́n ránṣẹ́ sí
1: 09063848209.
0: Ǹjẹ́ ẹ̀yin wá jẹ́ ọ̀dọ́ tí ò níṣẹ́ lọ́wọ́ bí? Àbíṣẹ́ tẹ̀yìn ṣe òfin yín ní ìfọkànbalẹ̀ ọjọ́ iwájú? Àbẹ̀yìn jẹ́ oníṣẹ́ oṣù tó jẹ́ wípé gbogbo owó tẹ́ ẹ bá gbà gbèsè lẹ fi máa ń san? Àbí ẹ̀yìn jẹ́ òṣìṣẹ́ ìjọba níjọba ìbílẹ̀, ìpínlẹ̀ tàbí federal? Bóyá ẹ̀yìn dẹ̀ jẹ́ ìyàwó ilé tó ń wọ́wọ́ láti fi bẹ̀rẹ̀ òwò ṣíṣe tàbí ọmọ ilé ìwé gíga tó kàn wà ńlé nítorí ìdí kan àbò mìíràn? Ẹ má fòyà, ó túmọ̀ sí wípé ẹ wà lára àwọn tó kójú òṣùwọ̀n láti jẹ àǹfààní tí iléeṣẹ́ Empower Consult mú wá. Ẹ ti àtẹ̀jíṣẹ́ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
1: 09063848209.
0: Àwọn Yorùbá bọ̀ wọ́n wípé ọmọ tó bá ṣípá nìyá rẹ̀ ń gbé. Iléeṣẹ́ Empower Consult ti ṣetán láti ran àwọn ènìyàn lọ́wọ́ láti bẹ̀rẹ̀ òwò ṣíṣe, ìyẹn àwọn tó bá ṣípá tó fẹ́ tún ayé ara wọn ṣe nípa òwò ṣíṣe. Wọ́n á kọ́ yín lọ́fẹ̀ẹ́ bí ẹ ṣe lè ṣòwò jèrè àti bí ètò ìṣúná yín ṣe lè rú gọ́gọ́ títí tẹ̀yìn náà fi dòmìnira pẹ̀lú ètò ọrọ̀ ajé yín. Ó yá bí mo ṣe ń sọ̀rọ̀ báyìí, ẹ̀yin náà ẹ mú fóònù yín, ẹ tẹ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣe wọ́n ránṣẹ́ sí
1: 09063848209. Àwọn tó bá ń gbọ́ wa lórí ètò yìí, àwọn náà máa fi 1000 naira wọlé. Àwọn tí ò bá sí lára àwọn ogun tá a kọ́kọ́ mú ló máa fi 15,000 naira wọlé.
0: Bá tẹ̀jíṣẹ́ yín bá ṣe ń délé iṣẹ́ Empower Consult, àwọn òṣìṣẹ́ wọn máa kàn sí yín láti jẹ́ kẹ́ ẹ mọ̀ bóyá ẹ kójú òṣùwọ̀n fún àǹfààní yìí. Ìdí ni pé ààyè péréte ló wà ńlẹ̀, àwọn tó bá tètè kàn sí wọn ni wọ́n á kọ́kọ́ dá lóhùn nítorí pé kò sójú ìṣáájú ńbẹ̀. Kò ṣeé dúró wò, ẹ tètè tẹ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣe wọ́n ránṣẹ́ sí
1: 09063848209.
0: Ìyẹn láti forúkọ yín tàbí orúkọ iléeṣẹ́ yín sílẹ̀. Bóyá ẹ̀yin jẹ́ akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga, ọmọ ilé ìwé, oníṣòwò, oníṣẹ́ oṣù, ọ̀dọ́ tí ò níṣẹ́ lọ́wọ́, kódà bóyá ẹ̀yin jẹ́ ìyàwó ilé, ẹ má jẹ́ káǹfààní yìí fòyín rù. Ẹ kàn sí wọn lónìí kẹ́yìn náà jàǹfààní yìí. Orúkọ mi ni Kúnlé Àkàndé, ẹ kú ìkàlẹ̀.

0: olóore ìlú ọmọ ìyá àfin olóore ìlú oníṣàánú ti alápá bí. Owó tó pọ̀ létí ó ń bẹ lọ́wọ́ ẹ̀. Ṣé o ní bi Túndé léèrè pé èmi ò mọ̀ pé ọmọ ìyá àfẹ́ tún ti rán ni lọ mẹ́ka.
1: O ní
0: ṣe mùsùlùmí ni ó ní ó ní hàn. Orí ó ti mọ́ kírun dáadáa ó ní olùfẹ́ràn lọ mẹ́ka. Ọmọ ìyá àfẹ́. Tí ní tí ò lè ṣe o. Ẹ bá ti rí ìgboro ẹ bù sọ ẹ dìímù o. Ẹ jẹ́ wọnú ètò lọ fún tòní.

0: Ijo ko ni yo lagbara o.
1: So de.
0: Mo ma ni awa bi ni.
1: Bo
0: ni. Se ri dada ni. Inta ba fe koda, inta ba fe obaje, oni ba se mo se o. Egbon ni. E se mo pe lati gba ta ti jon wa, ta ti jon kora wa ki. Inti ya iba ti la won fe se la mo gbo si won lenu.
1: Be ni, be ni, be ni.
0: Agbalagba
1: ni. Oloko to wa yan wa
0: yi. Be ni.
1: Ṣugbọn nkan te o mo nkan te mi ṣakese. Ibi to nlo, o ti pe mi lori phone kan.
0: O ti salaye fun yin.
1: Ni wipe bi ojo gbo ba ti de orisirisi iwa lawon ya wa
0: aba e ma ja ma lo e ma ja ma lo kan ojo
2: ro ojo le se
1: ori e lo je ka pe yin
0: tori la fi pe yin
2: aba ba yin lo gbo ojo gbo da la
0: ese mi mami
2: se ri iwo mo ti adagbade ki lojo ori
0: toju ba nse pin eyan mo yo han oju ni
2: e kuku ti ka bo mi loju
0: mami wa yan oda
2: e dakun ko mo mo so fun iya to bi pe wa re oda
1: awon wa buku kan wa te nkan
2: bi n ba ti yaka lati keke o ti ye nge yin lapa bi
0: awon wa kan wa to ye ku ti expire lara yin ti pe ti pe ti pe ti mi te ro pe o si le wa lara yin disin ko da
2: seri lopo gba mu mo wo pe bo ba je emi mo bi awon omo iya iya sukura ko ba pe mi eyin ti mo bi yin mo bi bo mo ti o da gan won ti paro yin word
0: en ba ni nkan gba mi mo yi re eyin o mo mo se mo fi wa toro mo nta ni
2: asibe word le fe yin
0: gba to je pe ta ba wa ti wa ni pe a fe se party to je je pa ni nkan kekere ta fe se ta ti dale bai e wa fe loju kankan kan debi pe atagbara yin o atagbara wa o atagbara ni body ori ni ka mo
1: o wa mo to mo bi mi nu ni pe ke se pe boya pe e mo binu mommy ke se pe boya pe
2: eh
1: ebe ti kan pe owo kan ni o mo fi le fun wa awon nikan won o pe egbe kere won mo pe meje
0: ijo ti mo
1: won pe egbe bi meje
0: egbon mi egbon mi inawo ta se last
1: eh won mo pe egbe mi
0: wali mo omo yin e le believe pe mommy de pe egbe ti mo ka jo na lori joko only 12
1: ah won mo pe egbe tu to ma tutu wa gbo pe ba pe omo won kan fe sojo bi o won ma a fa o
3: ani
1: ta ba se fe
0: ba ti le so fun won wi pe edo o ori mi o pariwo e ma ja se o inu won ni dun
2: sori yin mo pe be nle nlo kale e ba ti wa so tara gbogbo a nporo so a nfi owe dun ni lenu yen e ko e ni ni di e
1: elo la npa
0: elo
1: la npa ise mi lo
0: la se
1: ori afi olo la mo fi mi lui
2: iwo so pe e mo pe gbe abi se e ti le fe pe gbe ti yin ti mo ni e mo pe
1: ya wa le je o
2: mo legbe awon egbe yi si re emi na n ba won se so mo temi o wa mo se nkan abi mi ni mo se nkan le yin wa ni le pe awon egbe awon na mo foju jo se bi ogbo yin ba pa egbe e ba pada bi e ti wa ni isin yi ebe mi nikan na ni oku
1: iya iya
2: awon egbe ti mo si n pe yi woru ojo ni ti aburo yin to se igbeyawo so omo ye ti awon egbe kokan da fun mi
0: se mo ye
2: bi
1: se bi tori kan le da se bi tori kan le da wo fun yin o na le fin pe won
0: da kola
2: be ba nitori re
0: egbon ni kola so mo ye gbese ti mo san leyin party yen
2: so fun yin ni pe se ri gbogbo awon
1: se ri se ri ejen so kan fun yin ejen so kan fun yin o gbogbo oro yi gan emi ori ro gan tele tele ore mi omo ya fe to joko yi o lo pe mi joko pe iya yin ti si sobu si ni lo
0: se mo ya awon eyan to ti pe mi na sa
2: se wa na o ti ya wa je o ni ya bi ru ka jo je ro abi kin bi ibaju on lo iwo lo nko omo mi si mi o ti da ba o ti
1: e je tun so kan e je so kan fun e je so kan fun omo mi to joko yi omo mi to joko yi eli on gan mo pe iya iya won tan si o da
0: o mo
1: on gan gan so pe on fe ba yin soro o mo ba yin o fe ba yin
4: mama sabe gbe te nkan ti wa o ti po ju
2: ebi jo ni ti sabe ti de tolohun wa so lude ini so fun mi po ki lo lohun fe lo je njo ni ni ona ring road n bi be won to ni sawa sawa abi ki lo
4: mo ni mo fe je sawa
2: e to ro pe be inu owo ta won baba re n fun mi ni mo ti mu owo ohun ni
4: mama
2: ah gbogbo owo to ri ti na won la ro owo to won egbe da fun mi njo ni ni o si awa n ba iwo na ewo e wa wo bi e ba
1: je
2: ti wa gbe mi lohun
0: iya re ni
1: iya
0: ti na ni o ba soro iya ti na ni o iya ti na
1: ba bi mi tan
2: sele ni pe gbogbo na wo yo te ba ri e dale bayi ko si n tokan mi iwon o le daye se awon egbe ina momo ngba gbogbo yin o ba si nle mo to wa ti ke mi nikan
1: eyin lepegbe elepegbe ilepo lepegbe alata letupegbe awon alagbo
2: se n wa wa lo ja yin
1: e wa mo so pe e mo so iya yo wa mo so pe se bi awon ta won lagbo lowo won ni
2: oyin dagba
0: sangba agbo na fi
2: wa sangba ewo excuse se gbogbo awon to tagbo fun mi te fi ye te yan ju bayi
0: se n ba yin soro e je n soro fun yin e je n ba yin soro ke gbo mi ba ti gbo
2: mami e gbo
0: ani nawo oyin te ma n dale fun
2: e
0: ti mo n fe loju ju fun wa agbara wo ikamo leyin
2: inawo iwo so pa agbara yin o mo wọn ka
3: gbèsè la mọ n fìnàwó ṣe
1: ní tá n gbìyànjú àti sọ ni pé àwọn tá n pè ti pọ ju
3: ti pọ ju
2: ẹ mọ pinlẹ ẹ mọ fún mi fi n tp
3: wọn ti pọ ju
2: ẹ mọ fún n tp ẹ sànú mi ẹ yí pé láàrin gbogbo àwọn ojúgbà mi ládùúgbò yìí ẹ sì mọ pé n gbọ àwọn fẹ mi wọlé bàbá yín jankuba ni mi
3: mori ẹ wo
2: gbogbo wọn ewo ni òní tb lásìkò tá a wà yìí èmi nìkan yìí ni ẹ dákun torí ọlọmọ n bẹ yín ni ẹ mọ fún mi náà ni wàhálà ẹ dákun intagbara yín ọba ti ká bóyá kẹ ẹ mọ filẹ ẹ dá ń dẹgbẹ mi n wọn tọjú wọn kí wọn jẹ bọjọ kà ní bọjẹ gbẹgìrì gbogbo ẹ ń wọ sè
0: ó ti dá
5: èmi ni èmi màmá rẹ o ọgbọ́n ni mo fi mí tayọ mi bàbá àtàlógún ni mo fi mí tọrin lọ́jọ́ mu mo wá fòun lọ mo fẹ̀ mi lọ ọ̀nìyàn kọ́ bá ti lé ẹ kẹyẹ ó kí mi babatunde mi yé ọmọ ṣùṣàn mi ooo owó ire mi ọmọ ire mi.
6: Lagiluwa FM 96.7.
7: Oluwa dara, oluwa dara, oluwa dara, o dara.
8: Oṣù mẹ́ta rí ikú ti yí po. Totally 7 days of early morning miraculous prayers and prophecies. Wòye olúfẹ́mi orí ti sí ẹsẹ̀ Monday gbọ̀. Bí ọlọ́run máa ṣe ẹ̀fọ́ àkórí tí kọ́ta yìí. Fi yin gbáre. Ohun tó ti bèrè lọ́jọ́ tó bá ti ń fara hàn. Ẹni tó ti pa sẹ́yìn. Bí omi járíko lulẹ̀. Látọjọ́ Sunday tí wẹ̀. Bí Saturday 18 July 2026. Látàgọ́ mẹ́fà àbẹ̀dájí sínmẹ́jọ òwúrọ̀. Nínú ìyìn pẹ̀lú ìsọtẹ́lẹ̀. Iṣẹ́ mi àti anujúkọrojú máa ṣe. Àwọn olórin ẹ̀mí Kẹ́mi Okunọlá, Taiwo Ògúnmi, Bùnmi Aṣọ́lú, Babayẹmi Grace, Òkìkí Dayo Amos, Mayowa Ajayi, Adora, Tolú Ibitóyè, Tọ́pẹ́ Ọlálágbàwí, Nurojayi Abiola, Emmanuel Akitayo, Olúwaṣẹ́rin ti fúwẹ̀, Wọlé Ọlọ́run Aláyè, Olúfẹ́mi Òní, pẹ̀lú àpàrànṣe Ọlọ́run yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́. Jésù Olúwa yóò máa ṣe ìyanu láyé gbogbo èèyàn. Bẹ̀rẹ̀ látọjọ́ Sunday 12 bí Saturday 18 July. Aago mẹ́fà àbọ̀dájí 6:30 AM làwọn máa pàdé lójoojúmọ́. Bí CAC Monday Interprayer Ministry NTC Bra tó wà ní ìyàjọ Gúlíf Road Ìbàdàn. Wọ́n kájọ yìí kó padà sílé pẹ̀lú ìyanu.
9: Ọbẹ̀ Real People Concept ti gbé RPC Protein wọ̀lú o. Àwọn màálù àti ewúrẹ́ tá a mọ̀ ń sìn fún ìlera aráàlú ní RPC Cattle Hub. Àgbo ẹran tiwa tá a pa tá a ṣàyàn tá a ṣe lọ́jọ̀ pẹ̀lú ìmọ́tótó tó gàga àràkà sí ara. Ẹ̀wọ́ agbọ́ o nínú ẹran tá a ń jẹ ó ní ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti ń kó ọ̀pọ̀lọpọ̀ àrùn. Ìdí rèé o ti Real People Concept ṣe pé RPC Protein kalẹ̀ wọlé béèrè iye ìwọ̀n kílò ẹran ògúfe tàbí màálù tó bá fẹ́ pé nǹkan rẹ̀ relé. O lè ọ̀dà ká gbé bọ́ ń lé home delivery. Bó sì ṣe ààyè màálù tàbí ààyè ewúrẹ́ lẹ bá fẹ́ ẹ kàn sí RPC Protein. Real People Concept wà ní 126 Adekunle Fajuyi Road lẹ́gbẹ̀ẹ́ Lẹ́kọ̀ọ́ NNPC Mọ̀kọ́lá Ìbàdàn. Ẹ̀pẹ̀ 091-273-94422. RPC Protein ọmọ bíbí Real People Concept ni.
8: 21 days divine intervention.
10: Angẹ́lì tó ń pèrè dà o.
8: Ọlọ́run tó pé wòlíì àti ọ̀jọ̀gbọ́. Jésù yìí kọ́dọ̀ bí Sáwọ́ JP. Yóò torí agbára rẹ̀ láti Wednesday 1st July 2026. Àkórí ẹ̀ divine visitation for laughter. Ìbẹ̀wò la tó ké fún ẹni. Ó tó àkókò fún ọdún láti rẹ́rìn ayọ̀ bí Ánàní Ṣílò. Gbogbo ẹni tó bá gbọ́dọ̀ ẹ̀rí rẹ̀ nínú ìrìn àjò àdúrà yìí ló máa bá rẹ́rìn ayọ̀. Ọlọ́run fẹ́ lo Pastor Sakio. Olókè Susi. Ìbàdàn yìí sisi Sumitẹ́ndẹ̀. Pastor Peter Adéyẹjẹ́ sí. Rẹ̀rẹ̀ Ìtì Adégòkè. Prọfẹ̀t Fẹ́mi Òní. Prọfẹ̀t Kẹ́hìndé Àkọ́dé. Prọfẹ̀t Adéjọlá Adébáyọ̀. Prọfẹ̀t Esther Adébáyọ̀. Prọfẹ̀t Adé Adégbìtẹ́. Prọfẹ̀t Ṣẹ́gun Ọlámbíwọn nínú. Pastor S.O. Ọládejì. Prọfẹ̀t A. Ọlálékan. Pastor Olúwaṣẹ́wọ̀n Adébọlá. Pastor Ishmael Amọ̀rọ̀. Wòlíì àti ọ̀jọ̀gbọ́n Jésù yín kọ́dọ̀ bí Sáwẹ̀ JP. Wọ́n máa sọ tẹ́lẹ̀ ẹ̀mí àwọn wòlíì yóò máa pa gbogbo èèyàn lẹ́rìn ayọ̀ látọjọ́ Wednesday 4th Tuesday 21st July láago mẹ́rin àbọ̀rọ̀ lẹ́ lójoojúmọ́. Gbogbo ẹni sí AC Way of Life Center tó wà lẹ́yìn Glow Office opposite Lewura Grammar School Challenge Ìbàdàn.
11: Àjọ ni tèmi o, màá ṣọ̀kẹ́.
12: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyọ̀ Àkàdé mẹ́fà.

0: Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ara ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Nitrochadol tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹrú gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Nitrochadol nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
2: Tete sun la tete ji. Fún gbogbo alálàájì tó múra lẹ̀ dé hajj 2027, ètò ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Iléeṣẹ́ alálàájì tó ṣe é fọkàntán, Al-Hidayah Hajj and Umrah Services. Bẹ́ẹ̀ni o, bí àjọ alálàájì orílẹ̀-èdè Nàìjíríà ṣe fi lélẹ̀, wípé September 15 ọdún yìí ni gbogbo pépépé ó wá sópin lórí owó sísan fún ìgbaradì hajj 2027. Ni Al-Hidayah ṣe ń ké sí gbogbo àwọn alálàájì tó fẹ́ bá wa ṣe hajj ọdún tí ń bọ̀ láti yá wa gbé ìgbésẹ̀ kánmọ́nkíá kí wọ́n fò kọ́lẹ̀ kí wọ́n sì parí gbogbo owó sísan wọn. Kó tó di ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún yìí tí gbogbo ètò kásẹ̀ ńlẹ̀, ẹkún ti mọ ti Al-Hidayah wípé ìdẹ̀kùn alálàájì àwòmúní kékeré lọ́dọ̀ tiwa, ètò ilégbèé ìrọ̀rùn tí ò jìnà sí haram, oúnjẹ àjẹgbádùn lóòrèkóòrè, tìyára sí gbogbo àwọn ààyè tó yẹ tó fi mọ́ wá sí ọ̀fẹ́ láti gbàdégbà, ìjọ tá a bá dá láti lo àti bọ̀ kì í yẹ. Ẹ̀yà agbéra báyìí kẹ́kọ̀ọ́ sí Al-Hidayah Hajj and Umrah Services ní number 2 Adedigun Shopping Complex opposite Bofors Filling Station, Iwo Road, Ibadan, tàbí kí a máa pe aláṣẹ àti olùdarí Al-Hidayah Hajj and Umrah Services sórí 0806-244-0572. Àǹfààní sọ díẹ̀ díẹ̀ wà lọ́dọ̀ wa tó fi mọ́ ìrìn àjò Umrah olóṣooṣù. Al-Hidayah Hajj and Umrah Services, Hajj ìrọ̀rùn ni tiwa, bismillah ta'ala.
3: Orule itu tin jo.
4: Bá jẹ́ tó rùlé tó lálùpẹ́ tàbí tó ṣe é fọkàntán, orúkọ iléeṣẹ́ kan tó gbóúnjẹ fẹ́gbẹ́ gbàwó bọ̀ tó tó gbangbẹ́sùn lọ́yẹ́, The Great Aluminium Roofing Product ni mò ń pè rí. Oh yes, The Great Aluminium Roofing Product, your number one choice for homes, shops, factories and every building. We are available anywhere across Nigeria, bringing you trusted quality. Ṣùgbọ́n ẹ ṣọ́ra o, ẹ yàgò fún àwọn ayédèrú òrùlé tó pè ra wọn ní The Great Aluminium Roofing. Pàdà ojúlówó làwọn òrùlé wa. Check for authenticity, a scratch pin to verify your product, the DG name boldly printed at the back and branded by the ropes on every bundle. No fakes, no compromise, only the best for your building. Ilé ìgbéra yóò fakọyọ pẹ̀lú ààbò tó dájú, ìyẹn pẹ̀lú òrùlé DG Aluminium tí yóò mú pẹ́ kọrin. DG Aluminium Roofing Product, the real strength you can trust.
5: 2 years ago, the biggest radio raffle hit we ever saw.

ẹ̀ka àbò padà látojú ọjà bẹ́ ẹ̀ ṣe ń gbọ́ akẹ́tẹ́kẹ́tẹ́ ẹ máa bọ̀ lójú òpó Facebook Lágelú ẹ wá Lágelú FM 96.7 Morí Ọlá Mickey ọmọ ìbílẹ̀ wọ́n ní ẹkú ètò ẹkú iṣẹ́ kò ní bàjẹ́ àmì Mickey ọmọ ìbílẹ̀ láti àpáta gangan ó ti mú yes

0: pe good job. Oye wale okpa emi ba wa si Gunners oni eku eto ba Mikolades and Owambe crew bra today sister Shike happy weekend enjoy you live from Irua.
1: Modogolo komale roko mode kalono male yeba.
0: Adekunle Adebayo won ni welcome. Ele ma bo loju opo Facebook e wa la gelo FM 96.7 lo. Afi rungba yin sowo si wa nbe. Oju wo le fi wo? Awon iya wa iya awon iya lojaba lorisirisi. Awon obini saba mo seju. Awon okun kan na wa tan mo se o. Je pe won o ni party bae won o ti tori pe party o le mo je party won gan boya pa aburo won se party ni abe bi won kan se party ni tori pe party sha ti yoju yen bayi won a sa so di opolo ati so pe oke o won pe bi egbe bi meje mejo si mewa tori kini kini riri yin pelu ru awon eyan bayi 0912370875 0912370875 lati le okere plus 2348142499106 nlo jopo te pe si lati fi da si eto fun to so yi e je ngbe lati apa bi. Hello
2: e ka san o
0: e ka san iya yi
2: oni gbaje fun yin
0: amima
2: e jo se won ti se ba egbe mejo mefa marun se won wa le oko. Oh, I'm school, I'm uncle. I'm you.
3: I'm you.
2: Yeah, but you are not sure. You are not sure.
0: I'm you. Oh, this one, I know. They be kind of laughing. Okay, could you come and ballot by Abby? Say, Elizabeth, you was school, but I buy. Only a dance, and Lorie. Hello?
4: Hello?
0: Hello? Hello? Hello? Hello?
4: Hello?
0: Yes.
4: Eti yan se o m bakagbe o le se awon ye pe re ke pe me je pe me wa ko e yan mo ko lo se ni eji ne ta ti to
5: emi o ko me wa daddy n o pe to me wa
4: o te ko gaye ni e ko re se no ta
5: meje pere gbogbo egbe to wa
0: ki le fanu eje e won ni meje pere gbogbo egbe to
3: ni mommy to je ko gan gbogbo eje
4: o se se o to mi bo mo lonu se kan le wa se
0: Hello.
6: Kutu kato kan. O ne ku onde oko de lele. Enye oba ma mwa ale. Yote ni. Iko jaya ye si do hori ike eke. Enye oba mwa ale. Koda vien da ma son duye ni na wo. Benye oba lagbara ki ike dede.
3: Abi?
6: Bebi ike. Ken wa se na wo tan koma wa sare ki. Papu na wo la nyo abya yo. Ma adu.
5: Egbe
6: Egbe
5: Egbe egusi ni o ba won se pe elegusi
7: orugo demi ko foshi la dolu ndemba
0: seri
7: mo si nkan to ma nse lo mi copy copy ni awon kan de wa gege bi ya beje legusi se so le kan gbe teyan ba se ni capacity to lo je ma gbege si aye e aye lo ma koyan deyan se ngbe eyin o gbodo wo agwa la go sare ẹgbẹ́ ni ọ̀rẹ́ mi nébọ̀ ni ó ń ṣẹgbẹ́ márùn ẹgbẹ́ mi náà tọrùn bọ̀ gbèsè ló máa ṣẹ bọ bẹ tẹwárí àwọn ọkùnrin náà ẹjẹ ká gbọn tábá ti ń bá a gbọ́ tí ò bá ti gbọ́ ó gbó gbèsè tó bá wù kó dá káwa náà sọ́ọ̀jì ká sí ni.
0: tá à ń sọ fún wọn ni ẹ wọn ò fẹ gbọ ni.
7: ká sọ́ọ̀jì ẹ tábá ti ń bá rí ọmọ tó bá ti ń bá rí tó bá ti mọ kó
0: kọ́ ṣe rí èmi òkùnkù èmi àti túndé àkùnkù mọ̀ sọ
3: a máa ń kọ́ wọn ń parẹ́
0: àwọn tán jẹ́ ọmọ wa àwọn náà wọn tó ti mọ̀ wá yín
5: tí
0: ó yẹ kí a mọ̀ sọ pé àwọn ọ̀wà tẹ́ ń wù rèé tẹ́ fi lé dádì wa kù ń lé tí ó yẹ ká mọ̀ sọ lójú irú
5: elizabeth
0: tí ó yẹ ká mọ̀ sọ pé
5: dada
0: ìṣe pé wọ́n kú
5: abayín ò lówó tí è tọ́jú
3: obìnrin kò
5: tó lé tọ́jú ni
0: pati náà ni ngbàfẹ́ fẹ́ sí sọ́ọ̀bù torí wọn ni ó sá lọ ẹ jẹ́ lọ tájà náà tá a bá ti padà dé ètò ìtẹ́ wájú ẹlẹ́bẹ̀ẹ́ kó kalẹ̀.
8: Wajilu FM 96.7

0: ṣe olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 20 kan.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogun lágbẹ̀yìn.

0: Ọlọ́run mi mo tún dé o.
1: Oya ẹjẹ kayin elekumare. Kayin papa logo.
0: Kábíyèsí Olódùmarè mo tún fulẹ̀ síkàlẹ̀. Kẹ̀lẹ̀kẹ̀lẹ̀ bẹ́ẹ̀ o tún sọ mi lórí ètò lónìí. A ṣe tàná pẹ̀lú àlàáfíà. A fẹ́ bẹ̀rẹ̀ ètò ní Olúwa darapọ̀ mọ́ mi o. Ọ̀dá itọ́ kìí dá wọ́n, ọ̀dá ọ̀rọ̀ mọ́jọ dá mi. Ọ̀dá owó àlàáfíà àtọmọ mọ́jọ dá mi. Bẹ́ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ ń débẹ̀ ẹ tẹ bàtẹ̀tò lónìí. Mo yí bèrè tó mo yí padà. Èta ti ń gbọ́ tẹ́lẹ̀ ètò ni. Àkọ̀tun mi ó tún gorí àlééfà lónìí. Lábẹ́ ètò tí ń dùn yọ̀gbà yọ̀gbà. Mo pè é ní nígbà kan. Okay.

wọn bá lórí rẹ lórí fíìmù nígbà náà wọn ò ní rà á nígbà kan nìyẹn nígbà náà so ló dáadáa so orítan àrípa àmì àníto wọn bá rógò gónú fíìmù tí wọn bá di símbẹ òun ọ̀rà ẹ bá ń bèrè lọ gògó náà lẹ́kọ̀ọ́ tó gògó ló dáadáa wọn tó ń lò gbà lọ́wọ́lọ́wọ́ sò ń lò dáadáa o a sọ nígbà tó bá yá tọrọ rẹ ó di nígbà kan gbogbo nǹkan ni ó di nígbà kan nígbà báyìí ẹyin tẹ n ta kásẹ̀tì ní dùmọ̀tà nígbà kan ló sòdì tẹ n dé gbogbo àwọn òṣèré àwọn artist wa tẹ n dé wọn mọ́lẹ̀ kàṣàgbà ẹsẹ̀ lomi dábìrùn ẹlòmí ò gbérí mọ́ ní ìsìn nǹkan sẹ̀ ń rí ìta dáadáa báyìí sẹ̀ lò gbàdágbà náà ọ̀rọ̀ ń bọ̀ èdè o bá polówó ọjà tán ni wọ́n rọ lubimọ̀ ńlọ gan láti ẹni lọmọ fẹ́ mọ mú àwọn òṣèré kọ̀ọ̀kan a wà máa sọ èyí tó wà láyé àti èyí tó ti lọ ẹyọ ẹnìkan nu olórin la máa mú lọ́sẹ̀ kọ̀ọ̀kan lẹ́ni odòlẹ́yà rẹ̀ mú òun ló ṣe mí ṣe o odòlẹ́yà rẹ̀ mú bàbá ń kwara gbogbo ẹ̀yin wo lẹ ti jọ lò gbà rí ẹ̀yin wo lẹ ti gbórin ẹ̀ rí ẹ̀yin wo lẹ ti pè rí ẹ̀yin wo lẹ ti wòran rẹ̀ rí nígbà tí ó ń ṣeré fún àwọn alágbára ńlẹ̀ ìbàdàn. Mbọ. Mati lọbẹ, ya polówó ọjà náà, ó soríire, mati lọbẹ, mọ̀ ń bọ̀ èdè. Lajiliwe fẹ́.

0: ìjàdùn àgbáyé ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́
1: ó fi ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi ọgbọ̀n ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International.
0: Ọgbọ̀n 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́.
1: Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́.
0: Àkòrí Ọlọ́run àrà Wonderful God.
1: Ààrẹ ìjọ apostoli ti Kristi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kanòjọ̀kan. Ìsìn dúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ wá gbọ́ wa yọ̀.

0: bẹ́yìn bá ní àǹgó fà bí alẹ́ àná.
1: ẹni rí jẹ̀rí mu kó má.
0: tó mú nǹkan yóò kẹ́rí tó ń jọ lẹ́lẹ́nu rẹ tó ọba dé agbada gbòdò lọ́dọ̀ alájà.
1: ẹni orin náà nílé
0: ní. ó fi ewé dú jẹ àmàlà yóò sì lọ.
1: báyẹ̀báyẹ̀ ó kì í ṣàgbá.
0: ọmọ rántí ṣàfù alámàlà jọ̀wọ́ fún mi lámàlà jẹ́.
1: olùtayọ̀ ọlọ́run lóde.
0: àfúrà ta lámàlà onígànbọ̀. sọ́ọ̀bù ń bẹ lóje sọ́ọ̀bù ń bẹ ní yemẹtu adé ọ̀yọ́ ń bàdàn nígbà kan nìyẹn máa rántí.
1: dé sínú ayé mi àlọ́ náà ló dé.
0: nígbà náà oní gbóúnjẹ wá bá mi ló ń rọ́ọ̀sì tá a fi bọ́ àwọn èèyàn lábọ́yó. mo wò ó sùnsùn mo ṣe signboard fún lọ́jà òjé. níbo ló wà ó ti lọ nígbà kan nìyẹn.
1: káwọn ẹni ni má lọ rò pé oògùn ni o.
0: a tó sogun a tó lo dada n tó orí ọjẹ́ láyé ngbà kan náà ni ó padà dà. ó ń dùnyàngbà lẹ́tọ̀ yìí lábẹ́ ó ń dùnyàngbà náà ni nígbà kan yìí wà.
1: akaka
0: bẹ abalẹ̀ dáwọ́ládé
1: ọba láyé mi o.
0: a gbọ́dọ̀ wà bákan náà lórí ètò mọ́.
1: ẹ má ṣàgbá.
0: kàkà máa ṣe ní tí ọmọ wúlò fáwọn ọ̀dọ́ ti ń bọ̀.
1: ọdẹ o.
0: sáyà láti ẹkẹ olúńgbági. ẹkẹ olú nígbàgì kò sólú ẹ.
1: tẹ̀rọ lọ ń létí.
0: bàbá léèsì ìyá lọ́sọ léèsì wa bọ́ọ̀rọ̀ léèsì tó bá dọ́dọ̀ ẹkẹ olú ò tí ì raṣọ.
1: ẹ má ṣe mo dúpẹ́ tẹ̀rọ lọ.
0: nígbà kan.
1: ẹ má ṣe gan.
0: ṣé bí wọ́n ṣe ń bo ṣọ́ọ̀bù wìtìwìtì ńgbà náà ni nísìnyí.
1: dúpẹ́ tẹ̀rọ lọ ń létí.
0: mí nǹkan ò sì yá mí nǹkan ò sì wọ́n náà tó ti nírí ọ̀sà dàgbà ńjọ́ kan náà ni. nígbà kan ni ó padà dà.
1: ẹ̀yin lè ràn ọlọ́run létí o.
0: èmi mọ̀ ń lọ èdè bẹ́ẹ̀ o.
1: ẹ̀yin lè ràn ọlọ́run létí.
0: mo ń bẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ lọ́wọ́ fún yín.
1: bú mi ẹ mọ̀ ṣe mo dúpẹ́ tẹ̀rọ lọ létí ẹ mọ̀ ṣe gan.
0: nígbà kan la jágbe mọ́kẹ́ fèrè. òun àti olóòlùjọ fasurutu ńlẹ̀ ìbàdàn.
1: gbọ́dọ̀ ìtẹ̀fà ìní mi bú mi ẹ mọ̀ ṣe.
0: wọ́n fa títí tẹ di kéèsì ó di kóòtù. ajagbe kan olóòlù nìkan. òde burúkú lòde ọjọ́ náà mọ̀ wà lẹ́yìn olóòlù.
1: àìlówó lọ́wọ́.
0: ajagbe dúró báyìí olóòlù dúró lọ́hùn.
1: àníṣẹ́ lọ́wọ́ àìní màá.
0: agbára ń bẹ nínú kùránì agbára sì ń bẹ nínú àwọn oògùn àgbàlagbà. gbogbo ohun tí ẹ ń lẹ̀ ẹ má jágbe ẹ ń bá wà lẹ́yìn rẹ̀. bí ẹ ṣe ń lẹ̀ ẹ́ tó iwájú ajágbe ni gbogbo ẹ̀ ń bọ́ sí. kọ̀ọ̀kan jẹ́ ajágbe ṣùgbọ́n tó bá wà wọ́n wájú ajágbe òkú ọba o.
1: gbogbo ẹni tó fà ìní ni bú.
0: wọ́n jàjà yìí nǹkan ṣe.
1: dúpẹ́ tẹ̀rọ lọ létí.
0: mo máa dé kóòtù ajágbe mọ́ kẹfẹ́ rí ní. ara ọ̀run ni mo bá jà o. eégún ni mo bá jà kì í ṣe èèyàn tí ń sọ̀rọ̀ o.
1: kí ni ibú mi ẹ mọ̀ ṣe o.
0: kódà bẹ́ẹ̀ ni bóun ló ń winle kéèsì lọ́dún ọ̀hún.
1: ọṣẹ́ ọláhun o.
0: ìgbà kan ni ẹ ti bá ń ṣe wá sí lọ́wọ́ gbogbo ilẹ̀ ọmọ rọ́bì bá. gbogbo omi tí ilé ògbó ní wà pátápátá ni ti ń bá wọn gbé gbogbo ẹ bí wọn ń ta ni bí wọn ń gbé wọbì kan. ìgbà kan ni gbogbo rẹ̀ padà dìgbà kan ni tó bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ ni ó kíyè sí. ẹ bá mi ṣe àìtò yìí dáadáa. ẹ jẹ́ ó débi tó yẹ kó dé. ẹ jẹ́ wọ́n gbọ́n bí wọ́n ti gbọ́. ẹ kọ́mẹ̀ntì lórí ẹ̀dá àyè tó lápẹrẹ.

0: nígbà kan. Mọ̀rántí àwọn olówó lẹ̀ Ìbàdàn. Olówó kan ṣe ń lọ nímí tó ń dé.
1: Àjíṣà.
0: Ẹ̀rán ti lá ni wọ́n àjàdì ńgbà kan. Ẹ̀bá náwó fáwọn yẹn wọn ò ní mówó lórí ara wọn. Bá ná mílíọ̀nù sórí wọn, ẹni tí bá ń bá mówó ló lówó. Ńgbà ẹ pé àpò tó pilẹ̀ fi di owó wà ní gèlè tèyí. Yọ máa rẹ́rìn ní ọmọ náà. Ọmọ rẹ́rìn ní ọmọ náà.
1: Nígbà kan nígbà kan. Àwáńjọ jẹ ajẹ́.
0: Tó ṣe jáde láyé náwó pẹ̀lú ẹ̀rín ni. Nígbà kan.
1: Àmọ́ nísẹ̀yìn, a ti lè jẹun ẹ̀mẹ́ta lájẹ ṣẹ́kù.
0: Gbogbo ohun tó rí ọjẹ́ ọba àlágbára jù bẹ́ẹ̀ lọ bíi kóńkó yoko tó ọba àlákàkì kó lókì jù bẹ́ẹ̀ lọ. Yọ padà di nígbà kan náà ni.
1: Ti káwọ bàtà. Àwa wọ bàtà sí kòtó.
0: Balẹ́nìkan mọ nǹkan kan ṣe tí ó tọ́kọjá kàṣẹ́ àrà.
1: Ẹni máa gbàgbà.
0: Àwọn kan ti sí o tó débẹ̀.
1: Fìrí.
0: Ọ̀ràn ti kọ́lọ Ọláwuyì.
1: Ayọ̀
0: o. Ọlá Ọláwuyì.
1: Ìkàlà rere.
0: A peep into the unknown program.
1: Ẹni máa gbàgbà.
0: Àwọn oníṣẹ́ wárí ọ̀rìn kíni wín. Tí wọ́n dúró tì í. Wọ́n dúró tì í tẹ́lómi ilẹ̀ wọn.
1: Bàbá rere.
0: Ẹran tí ẹ ti máa ń pẹ́ wọ́n máa yẹ́ yín. Ọgbà ẹ̀wọ̀n agodi ń bẹ̀rù. Ọpẹ́ ń bẹ̀ kánrin. Ó sin wòlíì yẹn débẹ̀.
1: Wà á ti máa gbọ́.
2: Fọlábísà ń pè dé ara.
0: Kọ́lá Ọláwuyì ò sí mọ̀ nígbà kan nù. Adẹ̀kẹ́dùn pẹ̀lú ẹbí wọn, ìyàwó Kọ́lá Ọláwuyì náà ọ jáde láyé láìpẹ́. Lọ́run gbogbo àwọn ọmọ rẹ̀ o.
1: Bàbá jẹ́ torin ọlọ́gbọ́n.
0: Nígbà kan.
1: Àdìsá.
0: Ẹ rò lórin kan tí ọmọ rain tí ọmọ rain.
1: Apẹ̀dẹ̀ àsìkò bàbá ló fi ràn mí.
0: Ẹ̀ẹ̀kan tó ní gbòòrò ẹ̀ máa ń kò sí kú.
1: Ìsá.
0: Ẹlòmíràn kan tó ń nàró ni.
1: Bí ẹ wá fa kúkọ.
0: Wọ́n pọ̀ náà ní hip hop.
1: Ọdún
0: tán. Wọ́n pọ̀ náà oníjòjú, wọ́n pọ̀ náà fújì.
1: Kìkì ṣe tẹ́yẹkẹyẹ.
0: Bá a ti ń gbọ́ ńgbà kan tá a gbọ́ mọ́ tí wọ́n sì wà láyé tí wọ́n kú.
1: Orin gbá lára mi ó pọ̀ gan.
0: Gbogbo rẹ̀ ó padà dé nígbà kan ni o.
1: Èmi lọ nílò àlùjọ gbogbo ayé ti mọ.
0: Ibi mọ ń lọ́gán rèé. Alright, Julẹ̀.
3: DJ láti lórí turntable.
0: Bàbá ẹ̀ mo fẹ́ yẹ̀wò lónìí.

0: woli ile kan ni ni gbogbo ninu iwa baba mi nge ko to di pe baba mi ko
1: baba woli pe
0: odo la ya re
1: ba n kore kan
0: won do wa 24/7
1: kore
0: la even won to ku
1: kore baba kan kore baba kan
0: kin kore baba mi
1: Wọ́n náà tó ń sọ̀rọ̀ ìgbà kan ló ń lò lọ́wọ́.
2: Olúwa tó ní ọ̀kẹ́ olúwa lé tìmí olúwa kọ̀ǹtín náà rí ṣe àrí aláṣẹ àpáta ìbàdàn.
1: Sọ ọmọ bàbá ní.
2: Ọ̀rọ̀ ògúndòyìn lèmi fẹ́ sọ àwa mọ ògúndòyìn dáadáa bàbá yẹn bàbá dáadáa nígbà ayé ẹ̀ ó dẹ̀ ṣàánú.
1: Ẹ̀lọ́ tí mo bí kọ́ nìyẹn odolaye ni mo ń treat lọ́wọ́. Odolaye mo ń treat odolaye rẹ̀ mú má deviate ètò síbi tí mi ò gbé lọ. Àwọn ọmọ kékèké ránṣẹ́ tó kán wọ́n á máa yí káàkiri no.
3: Nàìjíríà kan lá wà.
1: Ó ṣeré fún bàbá rí là ń sọ. Ẹ sọ wà ń bẹ̀. Ẹ̀lọ́.
0: Ẹ̀lọ́ o sórí rẹ.
1: Àmì.
0: Sọ̀rọ̀ mi kú yẹ́mi ló tàkùrà láti ilé sẹ́wù. Wà lọ́ńdẹ̀ wà kékeré mọ́mọ́ bàbá.
1: Yọ da fún ọ.
0: Bẹ́ẹ̀ lọ́dún yẹn èmi wà kékeré tí mò ń kiri alápa.
1: Ò ń kiri alápa. Ta ló ṣeré fún gbà náà.
0: Bàbá kan bẹ ní àdúgbò ọjà bàbá yẹn pè é. Wà náà ẹ bá yẹn para rẹ yìí bẹ jẹ. Wàlọ́ọ̀lì ẹ pèlú àwọn èèyàn.
1: Kí ló ṣe?
0: Ládùúgbò ọjà bàbá yẹn yìí bẹ jẹ.
1: Ńgbà tó kì í.
0: Ìtọ́jú òkú ni ó sì yẹn kú yẹ ní ìjọba mú ọ̀bà nílẹ̀.
1: Sẹ́ẹ̀lì náà mi ló dé sí bàbá òun tí odolaye kì í torí ẹ̀wù tó yìn bọ́jẹ́.
0: Mo kéré bọ̀ ṣọ́ọ̀ṣì àdúgbò ni kò fi bèrè ìwádìí yẹn ṣọ́ọ̀ṣì àdúgbò. Ilé tí méjì ṣọ́ọ̀ṣì àdúgbò gbẹngàn ni.
1: Olódùmarè.
0: Ṣé ó yìn bọ́jẹ́ àbá wọn mú bàbá tí wọ́n mú bàbá odolaye gbà náà gbẹ
1: se ko rowo ti ona ni abi bo ni abo ki abi ki alade.
0: Baba no make sense wallahi.
1: A se ayin banje.
0: So go mi so go be ni tele.
1: Ah.
0: E go bere jo ka gugu ni ko tro bere.
1: Olorun.
0: Gugu kan na.
1: Olorun sa lo wa o. Se ke se di.
0: So no o di bere yo.
1: O ti ki pa ni o.
0: Baba olowo ni.
1: O ki pa ni o.
0: Tori eyi. Baba fun la so o kun lewu o kun ni ko to gugu re. Ba ka bo nu le ni o ko se ni. Se ta ta e.
1: Gbàsà.
0: Bàbá fún rẹ̀ jẹ́ ni ó.
1: Máa lọ o. Lọ mọ̀jà dáràn o.
3: Mo rí àga dákòdo.
1: Àwọn eléyìí ń kọ orin.
3: Ọ̀rọ̀ yí eré mi à ń lòrò.
1: Bí kò dìde nínú ṣàkú. Hello.
0: Ẹ ká
3: sùn.
1: Ǹlẹ́ bàbá tánu.
0: Aláàjì mo kí yín o.
1: Èmi náà kí yín kẹ.
0: Kọ́lá kí pẹ̀lú àti máa kọ́lá.
1: Sọ̀rọ̀ jáde.
0: Èmi mọ̀ dáadáa ni kódà ìmọ̀ bí eré rẹ̀ ẹ̀tí ní ìnáwó ọba jókòó bí eré rẹ̀ nígbà gan ọ̀tátàlú àlàmú wọ́n jẹ́ pàdé níbi.
1: Ẹ sọ̀rọ̀ sókè dáadáa mo fẹ́ gbọ́yìn.
0: Sẹ́ẹ̀rí bàbá tó kù nígbà yẹn lóríta ayúwa ìlú wà.
1: Oríta ayúwa
0: ìlú ilé àjàgbé.
1: Ilé àjàgbé.
0: Àwọn ẹgbẹ́ mi níbi oríta ayúwa ìlágbówó. Àwọn kan tí wọ́n fẹ́ ọmọ rẹ̀ àwọn ni wọ́n bẹ̀ wá lóde o máa lọ síbẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀nà owó ń bẹ̀ nígbà yẹn o
1: wákà
0: jókòó lórí àgbà jókòó lórí àgbà ni.
1: Òun ló kọrin.
0: Bàbá yẹn lọ́kọrin bàbá odòláyé lọ́kọrin pẹ̀lú tátàlú àlàmú
1: bóyá ẹ̀ka àmúlò náà à ń bá bọ̀ wẹ́wẹ́rẹ́.
0: Bí bàbá yẹn bá ti fẹ́ kọrin báyìí wọ́n fọwọ́ sí ti báyìí ni.
1: Kàṣà.
0: Títí tí ọmọ atọ́lá kọ lábo.
1: Ah.
0: Kódà bàbá yẹn ń kọ orí o.
1: Eh, lati orin re kankan te le ko.
0: Eh, orin re ti mo lati na ni Olowo mo wi. Ke se ki ku nbe tan.
1: E wa nu.
0: Olowo mo wi.
1: Hmm.
0: Ya re mo mo ti mo ba wi. Eh, ati eh igba to fi ko ri pe eh ni ke mo ma isiro owo.
1: I'm not going to be able to do it. Se o ma ronu pe se o ma ronu jona pe se won o lo wo bayi laye
0: ah o wa be ri
1: o si ti lo won bayi o ni mo si
0: ami
3: ta ba ti ri omo kekere omo bo omo kekere mara ta de dinia ta ba loya
1: hello tanu
3: my neighbor agba opa agba mada eske kenke
1: ah kasa
3: ba doctor
1: nigba kan niyan o lo detan yi ki lo nse lowo lowo yo detan na njo kan ni hello
4: hello baba korika
1: hello baba
4: koni taje fun yin
1: ami
4: se ri baba yi mi o ri soju ri sugbon mo fe ran orin e tori orin agba ni ibo ma n fe gidi lo si odo tun bo so ladapo nígbà tí baba wà ní ìwòrò kí n ṣe lè rí wọn sàn yẹn mi ò kí n sọ ọmọ àbàdàn ọmọ ìlú òkèlè mi ṣùgbọ́n mo láìkì ẹ̀ gbogbo àwọn orin àgbà yẹn lè ní láìkì ju àwọn orin tí wọn kọ ní ìsìn tí ò nítumọ̀ ẹ gbọ́ bó ṣe ń ṣe àwọn èèyàn.
1: ṣé ẹ wo ẹ lọ patí ẹ rí.
4: ṣé bàbá yẹn sì ní ọmọ tó kọrin bíi ti ẹ sá.
1: ṣé èmi lẹ ń bi àbí ẹ tẹkọ létí lọ ọlọrin.
4: Mo fẹ́ bi yín ni ìṣẹ̀rọ̀ tó ròyìn ni yín.
1: Àwọn
4: sọ̀rọ̀sọ̀rọ̀ ni yín.
1: Gbogbo ẹ̀ kéèyàn mọ̀.
4: Ó yẹ kẹ.
1: A sì ní sun táàmù. Ẹ ti lọ ni.
3: Pátá fi hàn kan. Ẹ lápẹ́tẹ́ náà.
1: Àwọn fámìlì wọn ni a lè sọ.
3: Pa lápapọ̀ oògùn. Apárí òṣèré bínú sí.
1: Àwọn ò tọ́ pépé dénú ran. Iṣẹ́ àgbédání àṣìlá
5: ńlá
1: ń yẹ̀wò ńlẹ́ o. Sọ̀rọ̀ jáde.
5: Mami yín kọ́.
1: Mami rẹ wo.
5: Wo ṣe àbẹ̀jì.
1: Ẹlẹ́gùsí tí mo ṣe ni ó béèrè.
5: Èmi ọjọ́ ọmọ ọmọ gbórin rẹ̀. Oye lèmi mo ń gbọ́.
1: Ẹ wo rẹ rí.
5: Ọ̀kẹ́rẹ́ ń gbà náà. Ọ̀kẹ́rẹ́ ń gbà náà.
1: Ibi olówó ṣe pọ̀ tó ń bàdàn ẹ̀ wá lè rí kankan lọ wò ń gbà tí wọ́n pè é.
5: Àwọn èbóde.
1: Iná lọ́mọ ìlàdì sí i.
5: Ayé ni di síbi.
1: Iná lọ́mọ ìlàdì sí i àbí kò rojọ́ wẹ́wẹ́ kò rojọ́ wẹ́wẹ́ èbóde. Ìyá mi jẹ ẹlẹ́jọ́ bú àbí kò rojọ́. Bọ́wọ́ andi ẹ̀gúsí ẹnu rẹ̀ ò ní dó pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ
5: Adúgbẹ́sà.
1: Odò láyà rẹ̀ mú. Wọ́n gbọ́, wọ́n gbọ́.
3: Kò sí ibi táyà wò sí.
1: Aláṣọ bàjẹ́.
4: Àlọ́
1: àbúrò. Mo ní kí máa mi lé, máa mi sì ti kú ti pẹ́, o ní kí máa mi lé amúnirunú yẹn lẹ́gùsí. Hello, ta ló wà mẹ́.
4: Ló ẹ kú ètò.
1: Ok.
4: Ọlọ́run ní jọba jẹ́.
1: Àmì tọ́ ọmọ.
4: Ẹ máa ní ẹsán jẹ́ ọmọ tọ̀sọ̀ lórúkọ mi sí ẹ̀ṣọ́ látàdínlójú.
1: Nígbà kan.
4: Bàbá wa lè ń pilẹ̀ òun, à ń gbádùn rẹ̀ gan-an.
1: Àní ẹbí.
4: A ló bí wa ń lu ọ̀nà bí a lọ sí. Àbọ̀dọ̀ láyé rẹ̀ mú. Ẹnìkan bèrè pé ṣàṣìṣe lọ́ba, ọ̀dọ́ ẹni tí ń kọrí orí rẹ̀ bẹ́ẹ̀ nọrin. Ara bọ́ọ̀sì ẹ̀ka ọjọ́ kọrin
1: bọ́ọ̀ máa ń wá. Ẹ bá ń dá ẹni lóhùn.
4: Náà ló máa lúwa gángan lẹ́nu yẹn
1: gan-an. Ẹ̀sán kọ́ máa lọrin ló lè dáhùn sí mi ò lè dáhùn kọ́ máa dàbí yẹn pé yẹn ń parọ́ kì.
4: Bẹ́ẹ̀ni àbáńkwara táwọn dẹ̀lẹ̀ mú. Ọgbẹ́rẹ́ kan lọ́dọ̀ wa tí máa wá wá gbogbo à ń pè ní délò àbáyẹn náà ti kúrò ẹ̀. Àbáńkwara.
1: elele wo lo sere fun ni lu lorin te le daruko
4: lu lorin
1: olowo wo lo ti sere fun lorin yen
4: o ti sere fun baba baba kan ni baba kiriji lodo wa na ti ku olowo ni
1: baba kiriji
4: baba kiriji kiriji
1: keregbe
4: se dogo be ni baba yen ni owo o to ku baba lodo wa ni ilu sa o
1: ele ele ele da da kwa da pon lo ri ba o sa le riru
4: ah wo ro be
1: ah
4: abaye nko yin di re ni ba ko se ni be lai lai
1: nkan la ni o ko
4: se ba ti pe baba nko ni ba ye gan baba gan tun sama gan tun gbowo di e
1: ko wa gbowo eyan ma lanu ajanu ni gborin jade
4: ah
1: nkan be
4: baba
1: e seun e seun en to bo an badan te ti debi re nri tabi te ma gba tan baba olowo badan ko e pe wole
4: hello
1: hello
4: era jare yeru e ku je meta o
1: e soro
4: ore sabada ni pe
1: sabada sabada sabada sabada sabodo
4: asule baba
1: ah
4: ti sa ku ni mo ko
1: kasa
4: ibe lati na baba ta wa so pe ki baba e ma ba wa lodo agbari
1: hm
4: ngba baba bo gbe ko sa wa gbogbo baba ba npe lawon yen o lo fa baba keji ta npe le alalaye baba lo fa fun wa fun pe ni baba ni jona
1: hm
4: a ma ku baba lowo oro le emi gaba ma ni ki baba wa mo ti baba pa mu se bi ani wo bo ko no moto o ki are baba lo sun
1: o kare yen bo lo kare yen se je e ba mi salaye boya mo paro
4: o kare bi ti baba re fun won bi ajaleta
1: yo da fun e soro
4: ibe ni baba nbe e ti si so pe enikan soro le kan to ni ui enikan lo ba sere a ma ngba ona yen ta ba wo lati ojo bo dai ni ma sere nbe je te bi egbon wa na ni
1: Besele
4: ni eleyun
1: Besele o ni ma to pe baba so bi ni besele ni abi bo
4: okun ni okun de o
1: kini besele
4: bo o se pelu na ni besele o se lere ti oki
1: olodumare
4: ko se lere ti oki ya na gbo ma nko baba lodo agbari ti baba o pa wa siri o tori o mo wa o be me to bi wa awon baba wa ni ko ma pe
1: nigba kan
4: abi
1: kasa
4: nigba kan ni ko gbo e ti ti tan o lo pe lo nsoro
1: eyin na te wa wa ina n te olorun se fun o ni baje
4: alhamdulillah
1: kalukuna kalukuna la soro re pe nigba kan bayi lori gbogbo nkan e se pupo.

0: Ǹlẹ́.
1: Ẹ ǹlẹ́ ń bẹ̀ wọ.
0: Ẹ̀lẹ́ o.
1: Ẹ mọ̀ kó ṣe ẹ kó àtàárọ̀ o, yóò mọ ju yín ṣe
0: o. Ìyàwó Odòláyè ǹlẹ́ o.
1: Mo mọ ọjọ́ òní mi bẹ́mi náà o, kàwé o.
0: Mọ ká.
1: Ọmọ ọjọ́ òní mi bẹ́mi náà o, kàwé o.
0: Mẹ́mọ.
1: Ìwé làgbà ọgbọ́n orí mọ̀ ló jẹ́ bàbá. Ìyẹ̀rú ọ̀kú. Mo mọ ọjọ́ òní mi bẹ́mi náà o, kàwé o. Ẹ kú ètò.
0: Sọ ọmọ bàbá ń lójú korojú.
1: Ẹ̀kan náà ni mo rí wọn rí.
0: Níbo?
1: Àbúrò bàbá mi tó fẹ́ jẹ oyè ẹ̀jẹ̀ mu lọ́pọ̀ stéèjì. À ń pè ní bísí, ó ń ta mọ́tò ní Àbáyọ̀mí ìgbà kan. Bísí motor. Bísí motor nígbà kan. Ó ń ta mọ́tò ńbẹ̀. O lọ fẹ́ jẹ oyè ilé bàbá rẹ̀ oyè ẹ̀jẹ̀ mu. Oyè ń fi pé wọ́n pe bàbá wa ipò àkàrà. Wọ́n pe bàbá wa tàn ní àdé eléré mẹ́ta tí wọ́n pè ń jọ́nà lọ́nu àwọn wà ń kéékèèké.
0: Bàbá yẹn láti lówó.
1: Ẹ̀kan náà tí mo rí wọn rínú. Tí bàbá bá ń kọrin báyìí wọ́n fọwọ́ ṣétí. Wọ́n wá jíjú má gbárí ńgbà míì. Ìgbà míì wọ́n lè lájú, ìgbà míì wọ́n lè jíjú.
0: Àjànú burúkú ni, ń gbé nǹkan wa ni. Àyè máa déwọ̀n ẹ̀wá jòkó ṣe mí sọ̀rọ̀ ni.
2: Mo tètè mọ̀ pé báyìí lórí ọmọ tí wọ́n mú ọ̀bá yẹn sí o. Ọmọ balógun dà, ọmọ balógun
0: dà. Ǹlẹ́ o bàbá mi.
3: Ẹ kú ìdò. Ẹ kú àgbàdo ẹjọ́.
0: Ó.
3: Ikọ̀ mi ni Adérẹ̀mí ọmọ agbègbè ajé. Láti ní Ọ̀yọ́ kó. Alágbàdé Ọ̀yọ́ hospital ọmọ abẹ̀lé mi. Bàbá jẹ́ ibi ká bá kọjá ìyànà sápàtì díẹ̀ ńlá kan ilé tí wọ́n fún wọn láti yẹn wà ní àárín àjà mẹ́ta yẹn lójú ọ̀nà ìyànà sápàtì
0: bẹ́ẹ̀ni
3: nílé ìgbà kéwọ ààrẹ fún wọn.
0: Bẹ́ẹ̀ni
3: onímọ̀ dáadáa torí pé nígbà tí wọ́n bá wá ṣeré fún bàbá kéhù làwọn wá ṣeré fún wọn a máa ń lọ ọbẹ̀ lọ́bẹ̀ tó máa ń ṣeré pé bàbá Adédúgbú.
0: Ó sóríire.
3: Àwọn olówó ọgbà náà kódà wọ́n lo dáwà wọ́n sì lo ọlá. Wọ́n lo ọlá wà á ná owó títí débi pé wọ́n tó máa mú aṣọ wọn mọ̀ jù ú. Òsì sí òde sí gbogbo àwọn èèyàn ńláńláńlá tẹ̀gbà akọyẹ tí wọ́n ti jẹ kọjá bí ayé èso tí kálukú gbéra pamọ́.
0: Gbéra pamọ́ káàkiri dáadáa kọ́mọ́ bàá kú náà ní gbéra rẹ̀ pamọ́ kì. Ẹgbẹ́ máa gbéra ẹ pamọ́ káàkiri. Máa gbéra ẹ pamọ́ káàkiri. Àti bó bẹ́ẹ̀ sọ̀rọ̀ gbàgede ẹlòmíràn dín gbogbo àlá.
3: Àwọn olówó ìgbà náà tẹ́ ì sọ. Tí ọ̀kan nínú àwọn ọmọ wọn bá bímọ tàbí ẹbí wọn ń ṣèlọ́wọ́, wọ́n wà bẹ́ẹ̀ wọ́n kò pé lórí ńlá tí wọ́n lò fún.
0: Bẹ́ẹ̀ni.
3: Wọ́n sì mọ wá nílé owó bí ẹlẹ́gbà. Débi pé ẹ̀jẹ̀ ní mo lò sí nínú ìdílé náà.
0: Ṣùgbọ́n nísìnyí àṣàfẹ́ wọn mọ̀ pé àwa lólórí ẹbí àwa lélórí ẹbí máa wúwú yà
3: káàkiri.
0: Ẹ ṣe mo dúpẹ́.
3: Láyé owó sí iwájú ti alẹ́ gbà kọjá torí transporter lè ní nílé epo àjíǹfò àti tẹ́sákò nílé olùbàdàn àmì ẹ̀mí àti ọ̀yọ́.
0: Kárí bàbá yìí. Ẹ ṣe mo dúpẹ́. Nígbà tẹ́mi náà ṣe pé ìyàwó bàbá wa agbolú ajé bàbá tẹ̀mí pè nígbà mo ṣe pé ìyàwó. Ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀jọ́ mẹ́jọ.
4: Sani àbá ọmọ àti owó ojú. Dákun ọ́ ọ̀dà abánìkan ìfúra ọ́ ìfúra.
0: Ẹ mọ̀ lẹ́ta nu.
5: Ẹ kú iṣẹ́ kúyà lẹ́ta.
0: Olúwa ṣe ń sá.
5: Ẹ kú iṣẹ́ ọ̀pọ̀ ọ̀nà. Kàdé gbàgbé mọ̀. Awolowo ló ń sọ̀rọ̀ láti Adétokun ológun Ewúrẹ́ Ìbàdàn.
0: Ẹ sọ̀rọ̀.
5: Ṣé nígbà tẹ́mi mọ̀ àbá ẹ̀ mo ké gan-an torí nígbà yẹn àwọn dádì tẹ̀mí mọ́ lọ́wọ́ mú mi wò ní. Dìkà ní ọ́ọ̀lù ndìkà ní ADBC. Táwa ti wá ṣeré ńgbà ẹ̀. Wọ́n wò pé torí àwọn abáyẹn mo jo wọ́n máa ń jókòó ńgbà yẹn tí mo jókòó tí mo máa gbá àwọn ọ̀lù. Ìyẹn wọ́n wò pé kí ni sanjókòó kọrin ni. Àwọn ìgbà tó ti wá rá àwọn tó dídé eléré ṣe tán dídé kọrin mo gbà. Kí èèyàn wá yé mi sí mo pé
0: Oh, man, that is Sally. Oh, that is Adedumu.

0: Then power put them on behind it.
1: Wadilu FM 96.7. Labbaik
2: Allahumma. Aha! Atete sulatete ji. Fun gbogbo alalaji to mura le de haji 2027. Eto ti bere ni perewu. Ile ise alalaji to se fokoto Alidaya Hajj and Umrah Services. Be ni o. Bi ajo alalaji orilede Nigeria se filele. Ni pe September 15 odun yi ni gbogbo pepe pe o wa sopin lori owo sison fun igbaradi haji 2027. Ni Alidaya se nkesi gbogbo awon alalaji to fe ba wa se haji odun ti nbo. Lati ya wa gbe igbese common care ki o fo ko le ki won si pari gbogbo owo sison won. Kọtọ di ọjọ kẹẹdogun oṣù kẹsàn ọdún yìí tí gbogbo ètò kásẹ̀ ńlẹ̀ ẹkú ti mọ ti Alidaya wípé ìdẹ̀kun alálàájì àwọn ní kékeré lọ́dọ̀ tiwa ètò ilégbèé ìrọ̀rùn tí ò jìnà sí haram oúnjẹ àjẹgbádùn lóòrèkóòrè tìyára sí gbogbo àwọn ààyè tó yẹ tó fi mọ́ wá sí ọ̀fẹ́ láti gbàdégbà ìjọta agbára láti lo àti bọ̀ kì í yẹ ẹ̀yà agbéra báyìí kẹ́ẹ̀kọ́ sí Alidaya Hajj and Umrah Services ní number 2 Adedibu Shopping Complex opposite Bofors Filling Station Iwo Road Ibadan tàbí kí a máa pe aláṣẹ àti olùdarí Alidaya Hajj and Umrah Services sórí 0806-244-0572 àǹfààní sọdí ẹdí ẹ wà lọ́dọ̀ wa tó fi mọ́ ìrìn àjò Umrah olóṣooṣù Alidaya Hajj and Umrah Services àjì ìrọ̀rùn ni tiwa bismillah ta'ala.
3: Bọ́sún o lè kó lọ́sẹ̀ yìí ni mẹ́bọ̀ lágbà àgbẹ́kà ní ọlọ́kan nínú àwọn ilé iṣẹ́ búrẹ́dì tí ń bẹ lẹ́kọ̀ọ́ Bọ̀dáṣọlá ẹjọ́ ẹ bá àwọn ilé iṣẹ́ búrẹ́dì gidi ńbàdàn tó lè sanwó gidi lágbà àgbẹ́kà àwọn tó lówó èkó èkó ní ń gbé òpàrọ̀ o gbogbo owó lẹ́ fi wọkọ̀ tán tí ń bá wá rí ilé iṣẹ́ búrẹ́dì ńbàdàn tí ń sanwó gidi ẹ wo ó tẹ́ mi lọ́rùn ju kí n máa lè kó lọ.
4: A jẹ́ pé ògbàriwo ilé iṣẹ́ Better Life Bakery ni o tí wọ́n pariwo páwọn nílò àgbẹ́kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde káwá lágbà àgbẹ́kà ni ọlọ́tọ́
3: tètè kàn sí wọn ní Malite nílé iṣẹ́ Better Life Bakery kódà mọ́ jù pẹ́ torí wọ́n nílò wọn lọ́sẹ̀ yìí o kódà tó o bá lọ́rẹ̀ẹ́ tó náà jágbà àgbẹ́kà tó mọṣẹ́ pò dáadáa o lè pé dání ọ̀pọ̀ àgbẹ́kà wọn fẹ́ gbà owó gidi wọn sì máa gbà bí wọ́n ṣe ń gbowó lóṣù wọn ń gbowó lọ́sẹ̀ kódà wọ́n tún fún wọn lọ́wọ́ òkú fọmọnìyàn ṣe o ṣe déédéé lẹ́nu iṣẹ́ o ṣàṣẹ́ tètè ṣe kí a lọ bẹ̀rẹ̀ iṣẹ́ Better Life Bakery gẹ́gẹ́ bí ìbẹ́ka ìjáfara léwu o bákan náà wọ́n tún nílò àwọn abílékọ àtòmídán tí èèyàn bọ́ ṣẹ́ tó lè wá bakery bí aago mẹ́sàn òwúrọ̀ láti wá ta búrẹ́dì gbogbo bí wọ́n sì máa tajà sí náà wọ́n fi hàn wọ́n báwọn náà ṣe ń gbowó lọ́sẹ̀ wọ́n ń gbowó lóṣù o nọ́mbà yìí ni ẹ pè sí tẹ́ ẹ bá ṣe tá àti ṣiṣẹ́ 0902-542-7551.
5: Lágelu apata mẹ̀jà pàtó jamakuta Lágelu FM akaba faratile faratile adun bado opo makamuso Lágelu FM kakaki ile ise agbon safefe tin farere idunnu fun gbogbo roja to nta imule gugu ni so wonyan wonyan sekere tin mi dungbe owo fun gbogbo en to loye to damo sebe yin na ngbo sebe en rise re ni gboro afa ibawon dowo ko lai roguru kawo mad out there Lágelu FM 96.7 gbagbo gbaju gbaja gbagi oko won ti gba yera bata nle yi bawujo le se to npo safefe to mo jase polo oja ti o ta gbera nle darapo koja wa gbogbo ara Lágelu FM 96.7 iki walahi alubarika polo oja nbe kerin opeke.
6: My IBDC meter unit don't finish now. See bad time, yo. To go kill buy token now go stress me well.
7: Why you dey worry like that? Just use iRecharge.
6: iRecharge? How that one take work?
7: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instanter. You can also dial *6606*1 at on your phone.
6: Sharp like that.
7: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
8: iRecharge. Convenience. Accessibility.
9: Ah, 500 naira. Kò kan kankan láti ra mọ́.

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, ta ayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí bọ̀ gan o, ẹ jọ̀ọ́ báwo lè mẹ́rin ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàgẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Káṣíẹ̀. Ayẹyẹ ọdún kejì Káṣíẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ yẹn.

kí Ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbénu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa

0: go gwewa. Ai bala na kade esu alonta obi gele etu eni meri dele.
1: Eta se leni e. Bẹ́ẹ̀ ni ó ṣe máa mú eléré kọ̀ọ̀kan lọ́sọ̀ọ̀sẹ̀ ni ni. Ẹ máa mú eléré kọ̀ọ̀kan lọ́sọ̀ọ̀sẹ̀ ni ni. Odú láyé láì bẹ̀rẹ̀ lẹ́nu. Nígbà kan.
0: Obìnrin pàdé tí ó gbọ́.
1: Ìwọ náà ní nígbà kan tiẹ̀.
0: Túnbẹ̀ lábí aṣọ.
1: Sọ olùgbà kan rẹ dáadáa. Sọ ọmọ kábà máa gbà kan tó lò.
0: Ṣé tí irun lẹ́jẹ̀ méjèèjì?
1: Ṣé nísìnyí ṣé òun dúpẹ́ pé olùgbà kan rẹ dáadáa?
0: Mi ń bẹ ń bàrà mo sì omi.
1: Ṣé òun rí nǹkan wò nítorí ńgbà kan lónìí? Àbí òun fi ká hànú pé ó sì balò.
0: Bìdí ajá bojú kan ti ń gbó.
1: Ẹ ronú wò.
0: Lọ́dà obìnrin.
1: Ẹ yí ọ̀rọ̀ náà wò.
0: Àgbò bojú kan ti ń gbó.
1: Ní abala yẹn lọ́sọ̀ọ̀sẹ̀. Iyàn tó dijọ́ mẹ́jọ. Ètò yìí sì ń tẹ̀ ẹ́ síwájú bá mi pẹ̀lú ìdá. Rangbele mi sí ẹ̀kọ́ máa lọ yẹ́rẹ́wẹ́rẹ́.

0: ọkọ mi.
1: Yes, jẹ.
0: Mo ti ń pè yín láti ni.
1: Ah, mo sáré tẹ̀ sọ́tún mo ń tẹ̀ sósì náà ni.
0: Kí la fẹ́ jẹ? Kí la fẹ́ jẹ?
1: Ah, mo ti dárúkọ kí la fẹ́ jẹ yẹn náà ọkọ mi ó sì gbì yí lọ́kàn mi ni.
0: Ẹ mọ níbi tí ń pè mí
1: ẹ̀ lọ́wọ́ alẹ́
0: báyìí. Mi kò sí nǹkan kan ń lè.
1: Ṣé gàrí wa?
0: Gàrí tó ṣẹ́kù gan kò lè ju 2 cup lọ.
1: Ìwọ mu yẹn. Àwọn fèmí lẹ̀ má wọ̀rí.
0: Gàrí náà ni mo mu láàárọ̀ náà. Ọ̀sán yẹn náà gàrí náà ni mo mu. Ṣé bá tún wá mu gàrí lálẹ́?
1: Wọ́n lè jìn àdá. Àdá.
0: Ẹ wo ṣe mọ nǹkan tí mo ń ro.
1: Kí ló rò?
0: Ẹ yẹ kí n lọ sọ́dọ̀ dádì mi.
1: Ara o, àmọ́ ti fẹ́ ọ kúrò lọ́dọ̀ dádì ẹ.
0: Náà gba sí gbogbo nǹkan dẹ̀ rí bó ṣe rí ṣé mi máa lọ ṣàlàyé fún wọn.
1: Mo mọ̀ pé ìdílé olówó ló ti wá ṣùgbọ́n nígbà tí mo ti fẹ́ ẹ ní ìdílé olówó yẹn má tún lọ ọ̀dọ̀ dádì ẹ bí nǹkan fẹ́ máa tàbùkù sí mi lára ni.
0: My dear, kò kì í ṣàbùkù wọ́n á dẹ̀ ràn wá lọ́wọ́. Máa gbọ́ ọkọ mi at least wọ́n bá bẹ̀ wá iṣẹ́ tí wọ́n bá tẹ̀lé fún ẹ níṣẹ́ ní company wọn àwọn company àwọn ọ̀rẹ́ wọn lè fún ẹ níṣẹ́ ń bẹ̀ náà. Wọ́n dẹ̀ wọ́n gbó sórí dádì mi wọ́n tún mọ àwọn tó ń ṣèjọba ń sin àwọn ọ̀rẹ́ wọn ni wọ́n tún lè bẹ́ẹ̀ get iṣẹ́ pẹ̀lú wọn náà.
1: Jẹ́ ká jọ máa forí tì báyìí títí tán lọ́mọ fi gbà wá. Ní ìfẹ́ kó lọ kẹ́jọ́ sọ́dọ̀ dádì ẹ̀ ní ìsinmi ọmọ tó pẹ́ mo tún fẹ́ kó máa fẹ́ kíní kan kìnì kan náà má ṣe bẹ́ẹ̀.
0: Tábà tí wàá mu gàrí ìtàn lálẹ́ yìí sí.
1: Ọlọ́run máa pèsè.
0: Ẹ jẹ́ kí n lọ bomi wá kájọ mú.
1: Ìwọ mú kí wọ́n mú kó lè yẹ.
0: Ẹ má ṣàwọ́rí ẹ jẹ́ kájọ mú.
1: Kò sí wàhálà.
0: Màmí ló ń pè yìí o. Ẹ ló màmí. Àmọ́ ìní ẹkùjọ mẹ́ta mà. Báwo ni ṣẹ́? Màmí ṣá àwọn ọmọ tó wà ń stọ̀ yín yẹn ṣé wọ́n disturb yín ṣá? Ṣé wọ́n wàhálà yín? Ìyá dádì mi náà kọ́. Mo wà ókè gan. Ọkọ mi ọlọ́run mọ́mí ẹ ṣáà máa bá mi dúpẹ́ lọ́wọ́ ọkọ mi kẹ́ máa bá mi kí i in fact ó ń try o ó ń gbìyànjú ó ń tọ́jú mi gan ó wà kẹrin débi pé in fact èmi gan mi expect gbogbo nǹkan tó ń ṣe fún mi ọlọ́run gbọ́ tí bá ti fẹ́ ṣe lè bá my dear don't do that and I will help you in fact gbogbo nǹkan ló ń bá mi ṣe gbogbo nǹkan ló ń ṣe fún mi ẹ ṣáà máa bá mi fàdúrà ràn lọ́wọ́ kọ́lọ́run túbọ̀ máa bá mi gbọ́wọ́ ẹ̀ sókè. Ẹ ṣe gan ma ẹ fẹ́ wá kí wa mami a máa fẹ́ travel a fẹ́ travel ní weekend yìí o ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ má ti wà kí wa nsìn tí bá tábà ti travel dé mo máa pè yín alright mami thank you ma ẹ ṣe gan ma.

0: Hello. Ẹ kú ètò.
1: Yes, ma. Yes, ma.
0: Ọkọ ìyàwó.
1: Ma.
0: Kí ló dé tẹ fẹ́ dalẹ̀ ìyàwó yín?
1: Ha.
0: Àgídẹ́dẹ́ yẹn ọkùnrin máa ń ṣe báyẹn wàtẹ́ bá lówó ẹ máa ṣe pọ́tọ́pọ́tọ́. Ẹ bá ti wá lówó tán ẹni fẹ́ mo fìrí mọ́.
1: Ní ìdálẹ̀.
0: Ẹ̀yẹ kó rí bẹ́ẹ̀ o.
1: Ha.
0: Ẹ fowó tọ́jú ìyàwó yín ògbà tí ó ṣe é sọ wá sí o.

0: je ko da fun
1: so fun pe kin joko soju kan
0: emi sha ni mo je ko da fun e emi sha ni mo je ko do lowo hello sir
2: em akwe to e ni baje oko asiyawo
1: yes sir
2: Said tawkan lati tagba keran yan e jo nitori olodun oko yawo
1: yes sir
2: bo se kori yawo to ba ba yan jiya eyan gbudo mo nigba ti oro ba je iwo si be si be na eyin yawo na to ba da be ni pe o da e ma nsa ba fe losu ti nkan te ba se tori bo se kori looto a mo pe e n gbadura e n gbiyanju ti gbogbo e na wa lele to da se ko wa wa bo se wa yen lo te yin lorun ni je ma se laarin ara yin ka ba so wi pe boye ajo se ni ajo da je ni ko le ri be e ku eto
3: egba pe kan si ajo ni lo
1: yes ma obinrin ma
3: olopo ewo te
4: pe ngba de mi re pe pin inu yara re o le ri oke ori egba ntori ti e iya re mbere re mi nko fa re iya be wa ki yi dori fe mu gari ara ti ra bu owo wa de awon le yi ago lala so lori be
1: esma se in mama ti ma lo bi se se ku o bi se ti mama bole lago meji
0: emi ni mo gbadura fe to fi rise
4: ìgbàwò obìnrin náà ká máa gbàdúrà bòrí ara wa bábà ti dá fọ́pẹ́ wà lọ fọ́nù kí ni.
3: Ìwọ ọlọ́run ìwọ ọ̀yá yìí hello wọ́n máa fọ́nù kí. Bí ẹnu ẹlẹ́dẹ̀. Mi ì máa ti mo fẹ́ dá sí lọ́rọ̀ yìí ọlọ́run gbọ́ orí yóò pé kankan. Ayi meje e ti ya kamal se okunrin gbenu ti falagba foko gbadura se wo gbadura ni
1: mo gbadura sa
0: emi ni mo je ko da fun
3: se adura re so o gba popo gbawe tori e
1: se ohun sa
3: ma bi making la on for
1: ti mo gba o gba o gbawe sa tori a don jiya ni
3: nbo wa de tam ke lo nkiri ka ki gboro sto
1: me ba mo mi kiri ka ki ti ma ti lo ibi se sa àwọn ọ̀rin àtàwọn ọ̀rẹ́ mi a lè lọ fàájì kékeré
3: kan amọ̀rin ẹ wo
1: bẹ́ẹ̀ ni sa
3: orí rẹ ó mọ̀ ọ́
0: ṣé ń gbà ṣe mi ń gbàdúrà fún ẹ tí ń bá sọ pé kó má jáde ṣó má jáde mo dẹ̀ lónìí jáde
1: ọ̀hún ìgbà kan nìyẹn má sọ pé má máa sọ bẹ́ẹ̀ ìgbà kan nìyẹn
3: gbogbo ti yí padà báyìí sọ fẹ́ kó wà bákan náà nù ayé
0: mi sọ pé kó wà bákan
3: ṣé kò tọ́jú ẹ̀ kò fún ọ
0: lóúnjẹ
3: ó ń tọ́jú mi

0: kejì.
1: Ó ní akàlódù ètò kalẹ̀ náà ni.
0: Bẹ́ẹ̀ni ọkọ àìrànrin wẹ̀yìn.
1: Akọ máa yọ tiẹ̀ ń bẹ̀.
0: Ìyáyé àìrànrin wẹ̀yìn. Ó lè mú níjì sọ fi ayé. Adéwálé bá ń gbọ́lá. Ló sọ wípé kájọ máa rárín.
2: Tó ẹ kàbọ̀ sí abalẹ̀ máa rárín wẹ̀yìn fún tòní. Ẹ̀yin ìyá wa lába sọ̀rọ̀ lẹ́ni o. Nítorí ẹ rárin wẹ̀yìn rárá mọ́ lórí àwọn ọmọ wa. Ẹ̀yin tẹ́ jẹ́ ìyá wa tẹ́ jẹ́ òbí a tún níṣẹ́ ṣe tó pọ̀ o. Ẹ rí pé láyé àtijọ́ tọmọ ò bá tí bàlágà kó wọ ọjọ́ orí bíi méjìdínlógún ọdún méjìdínlógún àbògún ọdún gan wọn è sábà fún wọn ní yàrá wípé kí wọ́n mọ dá yàrá sùn kí wọ́n dá yàrá ní kí wọ́n dá yàrá gbé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ló jẹ́ pé ọmọ wọn inú yàrá kan náà wọ́n jọ ń sùn orí ẹni gan wọ́n tiẹ̀ máa ń sùn gbà náà ṣùgbọ́n ìgbà ti yí padà lóòótọ́ gbogbo ìyà tí àwa jẹ àfẹ́ kan mọ wo jẹ ṣùgbọ́n àtọ̀ wá rárin wẹ̀yìn lórí ọmọ yìí nítorí àrin wẹ̀yìn tòní lórí ọmọ kékèké àwọn ọmọ ọdún mẹ́rìndínlógún tó sì jẹ́ pé nípele bíi méjì mẹ́ta ni wọ́n ti ń wùwà ọ̀daràn tó lágbára ni. Ìdí tán sì fi ń wùwà ni pé wọ́n dá yàrá ní wọ́n ní freedom láti wọnú yàrá wọn láti ṣe tó wù wọ́n láti tilẹ̀kùn mọ́rí tí ò ní sẹ́nì kankan tí ó yẹ̀ wọ́n lọ́wọ́ wò. Àwọn ọmọkùnrin méjì wọ́n mú obìnrin kan wọlé ọmọ ọdún bíi mẹ́rìnlá wọ́n ní girlfriend àwọn ni wọ́n sì bá lájọṣepọ̀ títí títí tí wọ́n fi bá lájọṣepọ̀ tó sì dákẹ́ sínú ilé. Ọmọ kan náà wọ́n tún mú lẹ́nujọ́ mẹ́ta yìí ó lóun lọ̀dọ̀ babaláwo kan bóyórí àwọn íńtánẹ́ẹ̀tì ló ti rí ni bíkúì kan ló ti rí ni ó dẹ̀ mú obìnrin girlfriend ẹ̀ ó sì pa á ó fi ogun oorun ó fi sínú ẹyin tó fún mu ó dè lọ́wọ́ ó dè lẹ́sẹ̀ ó sì dé ó sì gbé kúrò nù ilé ó sì yọ ojú ẹ̀ ó yọ àwọn rẹ̀ ó yọ oúnjẹ ọmọ rẹ̀ ó yọ gbogbo ohun tó nídìí lára rẹ̀. Ẹ̀yin ìyá wa iṣẹ́ wà lọ́wọ́ wa láti ṣe ọmọ tẹ́ bá ti rí i pé ó ń ṣi yàrá lò ẹ má fún wọn yàrá mọ́ ẹ ṣàánú ẹ má fún wọn yàrá mọ́. Àrin wẹ̀yìn tòní òní jù bá ń lọ Adéwálé bá ń gbọ́ lọ ayín náà ni ọmọ bàtò sí òde òyà bí òde ní ṣaláṣọ tuntun bàbá làbù ní ṣógóyè ló ń sọ yí pé ẹ jẹ́ àkíyèsára o ká máa ra ìrìn wẹ̀yìn lórí ọmọ wa ó dàbọ̀.
1: Mo dúpẹ́ lọ́sẹ̀ yìí
0: jẹ́ ká máa ra ìrìn wẹ̀yìn
1: ó bá wa gbé
0: ajẹ́ ẹ̀wẹ̀
1: láti jó ajé ìdíjọ́ jímọ̀ ẹ̀kẹ́rin ló gbogbo ìrìnàjò wa òjò já sí dáadáa. A tún fìrìn àjò wa lé ọlọ́run sọ wa lénìí títí di ọjọ́ mẹ́jọ sọ wa gbogbo ìgbà.

ni o peju pese sibi aye ohun eleti o si njise eleti are ran gege bi eleti o je pe aye ton fi se ami shayeye eleti je bi a dota odun eleti won da olulu lewa abuja sile nibe na ni won se nu ibode kan eleti won fi sapejuwe pe o je gege bi ona kan eleti won fi se apere mi isokan ati gege bi ilana ilu tuntun eleti yesambike ti o yi o da sile eleti o si je pe awon akosese ohun na ni o fegbe kegbe pelu awon orilede nlala lagbaye nibe na ni are ti soro to si je pe gege bi olulu lewa o na lo je ko je gege bi apere fun awon ipinle to ku lati wo gege bi awo kosirere Gómìnà ti ìpínlẹ̀ ti Enugu Gómìnà Peter Humba ona ni o ti pe fun ìdásílẹ̀ ati ìdúróṣinṣin ti ọlọ́pàá ti ìpínlẹ̀ gẹ́gẹ́ bí eléyìí tí yóò lè jẹ́ kí ètò ààbò kí ó tó dúró dàn ẹ̀ ti ṣe gómìnà ọ̀hún ona ni o ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta látàrí ìdúróṣinṣin ti ètò ààbò eléyìí tí ó nílò ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan gómìnà ọ̀hún ṣàlàyé pé pẹ̀lú dídá ọlọ́pàá ti ìpínlẹ̀ sílẹ̀ ona ni yo le fun awon eka eto abo lati se itopinpin si awon korokondu eleti yo le be ni ipinle okokan eleti yo tun le je ki awon ti o je karaba ni agbebon tabi awon onise laabi ki won mo le ni anfani lati wa laabi won latari bi o je pe awon lopa awon na ni won ti ma awon korokondu eleti won ti le wa laabi ohun be na ni gomina Humba na ni o selaye ti o si pe fun iwi ofin lati fi idi e mule pẹ̀lú dídá ọlọ́pàá ti ìpínlẹ̀ sílẹ̀. Ikọ̀ ọmọ ogun ti ilẹ̀ wa eléyìí tí wọ́n pè tí wọ́n pe àdàpé rẹ̀ tí ó ń gbógun ti ìwà ìgbésùmọ̀mí lápá àríwá òkè ọ̀yà lọ́hùn-ún tí wọ́n pè ní Hardinkai. Ona ni wọ́n ti ṣàlàyé báyìí pé àwọn ti da ikọ̀ ọmọ ogun tó jẹ́ ti ikọ̀ agbésùmọ̀mí ti Iswap lọ́wọ́ kọ ní agbègbè ti ìpínlẹ̀ ti Bọ̀nú. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ilé tí wọ́n fi léde láti ẹ̀ntìjẹ́ ẹ̀ka òṣìṣẹ́ tó ní ṣe pẹ̀lú ìròyìn ẹni tí ó yẹ Captain Mohammed Goni ọ̀nà ni ó fi ìròyìn ọ̀hún léde wípé àwọn karambà ni agbébọn kan náà ni wọ́n ya bo abúlé ti Agẹ́rì tó sì jẹ́ pé wọ́n ń gbìyànjú láti ṣọṣẹ́ síbẹ̀ kó tó di pé ikọ̀ Hardinkai ń dá wọn lọ́wọ́ kọ látàrí bí ìkọlù ọ̀hún bí ó ṣe wáyé láàrin ikọ̀ ọmọ ogun ti orílẹ̀-èdè wa Nàìjíríà àti ikọ̀ agbésùmọ̀mí ọ̀hún níbẹ̀ náà ni tó jẹ́ ọ̀gágun Goni ló ṣàlàyé wípé ìkọlù kan náà ni wọ́n tún gbìyànjú bí kó wáyé ní ìjọba àbílẹ̀ ti Buratai ibi tí wọ́n ti kóra wọn jọ tí wọ́n sì fẹ́ ṣọṣẹ́ níbẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé ikọ̀ ọmọ ogun ọ̀hún náà ni ó tún dá wọn kọ́ bákan náà wà tẹ̀wájú náà rọ rẹ̀ wípé ikọ̀ ọmọ ogun ọ̀hún náà ló ṣetán láti rí pé ó ṣe àfọ̀mọ́ sí apá òkè ọ̀yà lọ́hùn-ún látàrí bí ó ṣe jẹ́ pé àwọn ikọ̀ ti agbésùmọ̀mí ti Iswap ọ̀hún náà ni wọ́n ti ń lé báyìí tèfètèfè. Ìjọba ti ìpínlẹ̀ ti Zamfara ọ̀hún náà ni wọ́n ti buwọ́lu oṣù mẹ́fà gẹ́gẹ́ bí ìsinmi fún àwọn ìyá ọlọ́mọ tuntun eléyìí tó ń bá jẹ́ òṣìṣẹ́ ìjọba tí wọ́n bẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Ìgbésẹ̀ ọ̀hún náà ló wáyé látàrí bí ìjọba ti ìpínlẹ̀ ti Zamfara bí wọ́n ṣe buwọ́lu oṣù mẹ́fà gbáko fún àwọn ìyá ọlọ́mọ ọ̀hún láti lè bá a ní àǹfààní láti tọ́jú àwọn òbó wẹrẹ eléyìí tí wọ́n bá bí lẹ́nu iṣẹ́. Ìkéde ọ̀hún náà ló wáyé ní ilé ìjọba tó ń bẹ̀ ní Gusau níbi tí ẹni tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ ti ṣe Yakubu Adara níbi tí ó ti ṣe ìkéde ọ̀hún. Níbẹ̀ náà ni Adara ti ṣàlàyé wípé gómìnà náà ni ó buwọ́lù tó sì jẹ́ pé èròǹgbà wọn òun náà ni láti fún àwọn ìyá láti tọ́jú ọmọ wọn dáadáa àti láti padà bọ́ sípò lẹ́yìn ìgbà tí wọ́n ti rọ̀bí tí wọ́n sì ti bímọ láyọ̀ àti àlàáfíà. Lórí àwọn òṣìṣẹ́ tí wàá tẹ̀wájú wípé ìjọba ìpínlẹ̀ ti Zamfara òun náà ló jẹ́ kí ìgbáyé gbádùn àwọn òṣìṣẹ́ rẹ̀ òun náà ló mú lóòkan aya rẹ̀ lókàn aya wọn. Ìròyìn àgbáyé ló ń dẹsẹ̀ tí ìbọyín láti ìkànnì ti Lágẹ̀lú 96.7 òkè gàjòkè ní báyìí ìròyìn tilẹ̀ òkèrè.
Andy Boham ona lo ti gbe igbese tutun bayi gẹbe bi o se jawe olubori gẹbe bi olori fun awon osise ati en ti o tun je minister fun ti eka ti ijoba gẹbe bi o se jawe olubori to se pe eto dibo na ni o waye lati fi se iseporopo fun en ti se sa kaistema ni bayi na lo je pe Andy Boham ona ni o jawe olubori pelu ibo ele toto oji leni odun o le meji pelu bi awon ile igbimo asofin ohun bi won se dibo fun ni yanturu ni bayi na lo wa de pe leyin oro won na ni Boham ni o salaye ti o si dupe dupe pe okun pelu awon ile igbimo asofin ohun bi won se dibo fun ohun lati le ba sise sin won lakotan iroyin ti ere idaraya agbawaju fun iko agbabolu torilede wa Nigeria Samuel Kalu ona lo ti towo bo adehun tutun pelu oko agbabolu re ni orilede ti Bulgaria ko agbabolu ohun na ni Potev Blodiv ile ti towo bo adehun tutun pelu won ti o si tenubodo ni odun 2029 Kalu ona lo je pe awon iko agbabolu lori sirise na ni won ti gbianju lati gbe ko inu iko agbabolu ohun sugbon to je pe leyin oreyin na ni o towo bo adehun tutun pelu iko agbabolu ohun adehun lodun meta ile ti wa towo bo bayi ona ni yo tenubodo ni odun 2029 agbabolu ohun na lo ti kopa fun iko agbabolu re ni emerin le ni ogbon to se pe o ti gba mi ayo meji wole fun iko agbabolu re akojọpọ royin agbaye fun ti irole ti toni sugbon kin to ma lo egbo an koko ile ti osuyo lekan si are orilede wa Nigeria ona ni o ti fun reki minister fun olululewa latari bi o se so olululewa Abuja di otun ijoba ipinle ti Zamfara ona ni won ti buwo lu osu mefa ege bi semi fun awon iya lomo ile ti won je osise ijoba apile ohun Andy Boham ona ni o ti jabe olubori bayi ege bi minister fun eka ijoba ni orilede ti United Kingdom agbawaju fun iko agbabolu ti Super Eagles Samuel Kalu ona lo towo bo adehun pelu kilobo re Potev Bolov pelu adehun lodun meta ile ito bowolu won ni akojopo royin agbaye fun ti role ti toni fun okan jokan royin ile ito bajade e kan si wa lori itakun ta agbaye wa pelu tona www.lageluafm.com abike darapo mo lori koni bandore ti X wa pẹ̀lú tọ́nàlá gẹ̀lú fm 967 bákan náà lórí ti facebook wà pẹ̀lú tọ́nàlá gẹ̀lú fm 96.7 túnde ọ̀làwò lólóòtú ròyìn pẹ̀lú ọ̀làwò chinwe churchill martini salau ló ti ròyìn akúrọ̀lẹ́ òní o ẹ ṣe tẹ́ ń gbọ́ wa

Ọ̀sẹ̀tù Ajibọ́lá Babawolé ìtọ́ra ànágbà àwọn ti àná block ní gbogbo bi tí Apostle Ajibọ́lá bá wà àánú pọ̀ oore pọ̀ bàbá fún aládùá oní lágilú òní lana mọ́lámì oní gbogbo pìsẹ́ntà òní dàwátì mọ́lámì ó ní àkórí àdúà tó ń wá fẹ́ ṣe ni pé gbogbo bi tí ìrònú wà tí ìlàkọjá wà tá ń dorí kodò tá ń sunkún Apostle Ajibọ́lá bàbá ní ohun ayọ̀ yọ̀ sẹ̀lẹ̀ ìmẹ́.

ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni apẹlòmíì sí ọlọ́rọ̀ relé ajẹ́rì sọ̀rọ̀ ọbọ̀nù kóló wọ́n ní ọkọ̀ statement ọkọ̀ statement ọkọ̀ ọmọ rẹ̀ wọ́n ń wádìí ọ̀rọ̀ lọ́wádìí ọ̀bọ̀ wọ́n wádìí ẹ̀bọ̀ wọ́n ní ẹni tí kéèsì gan bẹ̀rẹ̀ lórí ẹ̀ wọ́n ló ti kọ́ tó ní ìtumọ̀ sókè ẹni tá a wá pè fọ̀rọ̀ wọ́n ní ìwé mẹ́rin lọ́kọ̀ á jẹ́ pé ni tó tì í sí tó ṣe nìyẹn ẹ jẹ́ ká mú ẹni yẹn ká wá ẹnìyẹn bóyá yóò ṣàwárí àwọn tó kù n ti ń gbénú ọlẹ èèyàn láyé ní má tíyàn gọ gọ gọ bí ẹni tí kinní inú gùn pa sọra fún tó sọ inú bíbí ìfisẹ́ràn dj spider ẹ̀dọ̀ fùfù ń ọbẹ̀ ọlọ́wẹ̀ má tì mí débi tí wọn kọ̀wé rẹ̀ tí wọn ràn inú bíbí má tì mí n ti ń gbénú èèyàn lọ́pọ̀ ọgbà a má tíyàn gọ gọ gọ bó bá rẹni tí ń sọ̀rọ̀ tí ń ṣe gbá tí ń ṣàwò ọ̀rọ̀ tó bá jáde lẹ́nu ẹ̀ la yóò fi sọ pé n ti lágbájá wíre n ti tà mẹ́dùn sọ̀rọ̀ wọn ni ṣé kò sẹ́ni báyìí bẹ́ẹ̀ wọn náà wà nbẹ̀ wọn dákẹ́ ni ẹ kò sí tà mẹ́dùn bẹ́ẹ̀ àwọn wà nbẹ̀ wọn dákẹ́ ni ìwọ tó sọ̀rọ̀ borí ti pé kókó pógún borí ti wù kọ́ pọ́gbọ́n wọn á ní tó sọ̀rọ̀ n tó sọ òun ni wọn mọ gbé ẹ̀rí ìwé tó kọ wọn mọ gbé igbá wọn mọ gbé wo àwo wọn ni n tó mìíní lọkọ ibi lọkọ òun lọ sọ àṣẹ sì ń bẹnu ahán àṣẹ ń bẹ nínú ọlẹ inú rẹ lóhun tó sọ má kọlù gi má kọlù pẹ ayé ò ní mú ọ.

tó bá ní yinni yinni kẹ́ni kó lè sinmi àfitiẹ̀ lè gbọ́ tẹni ẹlẹ́ni elédùmarè ní bá gbọ́ tiẹ̀ alá ní bá kuná rẹ̀ olódùmarè kò ní jójú ti wá kò ní ti yín pápá jùlọ gbogbo ẹ̀ tààrọ̀ wọ̀nyí lọ́sẹ̀ tó lọ lórí ìrìn àjò ìkómọ́jáde ọmọ wa ẹbí wa àbúrò wa ẹ wo ẹ lè pé kennedy tá a fi gbárùkù tàwọn èèyàn wọ̀nyí wọ́n ti wà bí wa rí wọ́n ti ṣe bí wa rí wọ́n ti rí ìran rí irú ata kankan sin ọ̀jọ̀gbọ́n ọ̀gá kan ní nídìí iṣẹ́ ká wakọ̀ ká gbé ọkọ̀ sílẹ̀ kọ́kọ́ ò nítì kọ́kọ́ ò ṣe rí nínú níta láti ìbàdàn lọ sékòó àwọn stéètì bíi mẹ́ta mẹ́rin ni a ti máa ta kankan tó jẹ́ pé gbogbo nǹkan rẹ̀ fínífíní ni wọ́n lọ bẹ́ẹ̀ àlàbá náà ọ̀jọ̀gbọ́n ni nínú gbogbo ẹni tó di ẹ̀ka kan mú lára àwọn tí wọ́n ti lajú bíi ìwà tí wọ́n ti ríran rí ọlọ́run lọ́ba tó jẹ́ pé elétò ni bọ́bá wa torí pẹ́ nìkan ní làkọjá ó ní sòrò tó o bá ní tiẹ̀ lóde òkú mọ́ bíi tiẹ̀ ń gbà bọ̀ bóyá nù pẹ́nárítì ni bóyá nù ṣọ́tkọ̀t ni bóyá látẹ́kùlé ni àìrò ní pin ìdí nìyẹn tí rẹ̀mí àti rẹ̀mí táwa fi gbárùkù tiwọn tó fi jẹ́ pé nílé lóko lódò irú bàbá kan ní ìsìn tó sòkú àná tó sòkú láìpẹ́ yìí apẹ́ra wa ni lágbára ọlọ́run ọba ojú ò ní tẹnì kankan máa sọ ntọ́ọ̀tọ̀ bínú bá ń bí ọ panumọ́ tọ́ ọ bá ń yọ̀ tínú ẹ̀ ń dùn má ṣàdéhùn tọ́ ọ bá ń bínú má ṣe pé má sọ àlùfànṣá ọ̀rọ̀ kàn wò wípé ntọ́ọ̀sọ ìlágbára jù wọ́ gan lọ ibi tá a fi sínú tí ó fi di ìkóríta tẹ́ bá wa dá sí tó bá yá afẹ́kànlù agbami bíi tí ẹ ti ń retí pé ká báyìí dá sí ládùúgbò yín lágbolé yín ẹkúmọ̀ nọ́mbà tá ń lò náà là ń lò àwa ìchẹ́ǹjì nọ́mbà àìsàlágbèrè nọ́mbà ẹ pè wá a wà báyìí wo kí ni tí ẹ̀ ń sọ ipa wo ni wọ́n ti kó kí ni ẹ̀yìn fẹ́ ká tún sí ọwọ́ àmì sálàgà àbílẹ̀ ni àbí kọ̀míníìtì ti kópa tọ́pọ̀ tó bá jẹ́ pé ní tẹ́yìn ńlá kọjá pásánálì àwa mọ bá ti sọ̀yún ojú òní ti wà lẹ́yìn ìgbà tí a bá ṣe lé ìtàn a wà bọ́ sí ìkóríta tíbi tá a ti gba ọ̀pọ̀lọpọ̀ láǹfààní láti bá wa tó ń lo tẹ́ ẹ nínú sí ìtàn sọ ojú òní ti wà o ẹ já máa yọ pẹ̀lú ọba orin àmọ́.

0: ni ti o je ilakoja chi gaga e lanfani lati pe wa ojo ni ti 09123708675 eh mo mo pe ni gbogbo country kokan yin alafia lewa aburu ni sele siwa hello the caller
1: hello kweto
0: olorun ni ma nse ba mi
1: opolo yo lo ni ga ro
0: ami o ba mi
1: hello
0: a n gbo yin gbogbo agbaye n gbo yin atẹyin na to ma ataya yin o
1: mi o lo
0: e seun
1: ara e keji yin ko o
0: ah olorin ajo keke ni
1: olorun ba so won de
0: amen ya la
1: oruko mi ni omu yes
0: ah agbalagbo oye
1: o n pe lati aye to ro egbeda tubaro nilu ibadan
0: e ni sare sa
1: ah nti awa mo n be ijoba si lagugbo ti a
0: be ni
1: e ri pe lati aye to ni oda lati muslim aye to ro lo de
0: olohun
1: e yo ni ijoba to lo lana
0: ah
1: ni won ba wa gbe ona yen lati pe gba e aye to ro ṣùgbọ́n ó kù kẹsẹ́ torí mi téèyàn bá fi dáadáa ènìyàn máa ń sọ
0: bóyá
1: bájá fi dáadáa
0: yọ yẹ
1: ọ wá kù kẹsẹ́ tíjọba ajímọ̀bí ó kú òǹbẹ wọ́n ti bá wa fi bíríìjì mẹ́tẹ̀ẹ̀ta lẹ̀ kí wọ́n sì dọ̀dà lókù ni wọ́n bá kórè fẹ́ lọ́ngbà náà nítorí pé ìjọba yẹn ti tán àwọn tó ń ṣiṣẹ́ ń bá kórè fẹ́ ńlẹ̀ ṣùgbọ́n nígbà tí sẹ́yìn bá fi dé gorí oyè wọ́n pe gbogbo àwọn òṣìṣẹ́ yẹn padà wọ́n dẹ̀ sì ń tọ́ yẹn wọ́n ó ṣe
0: kábíyèsí ọlọ́run
1: èmi ní máa ń pè é ní continuity government
0: yóò da fún ọ
1: wọ́n wá fi ọ̀nà yẹn dáyé tóró ṣé wá láti ayé tóró wa báyìí tó fi dé alápàáta peace garden àdéhùn olómi yéyé wà olómi yéyé tù àdéhùn ẹgbẹ́dá tó fi lọ́kẹ́lẹ̀ ìjọba ọ̀nà yìí èèyàn gbọ́dọ̀ fi bẹ náà fún yẹ pé ojú ọ̀nà ìṣerí ni wọn ní ká yẹ ní orí bẹ́ẹ̀.
0: kábíyèsí ọlọ́run.
1: èmi wá ń wò pé nígbà tí ìjọba àtàná ṣe nǹkan kan tí gómìnà wá sì bá wa ṣàṣeyọrí rẹ̀ ó sì àwa dáa káwa náà rí ọwọ́ dá àjọba yìí gangan lọ́dún mẹ́jọ wọn tọ́jẹ́ tiẹ̀ gangan láti látàyé tó ro wọn ti gbé o tẹgbẹ́dá túbà o iyún ò lèmi ń bẹ̀jọba sí i.
0: ọ̀dà.
1: orígbó òkèdékejì wọn ibi a ti dì fún ọ rèé o.
0: ọ̀dà.
1: a dì fún ọ àwa ń bẹ̀ wọ́n àwa lálọ́dún ti dààmú lórí ọ̀nà yìí gan-an.
0: Abẹ̀
1: wọn ni àjọ.
0: Alága àbílẹ̀ yín àwọn ọ̀nàrẹ́bù yín ṣé wọ́n rí ọwọ́ jà pé ẹ kọ̀wé sí gómìnà.
1: Àwọn náà rí pé ojoojúmọ́ là ń kàn sáwọn náà ṣùgbọ́n báwo rí pé a rí pé ìjọba gómìnà gangan ni wọ́n ní agbára láti bá wa ṣe nǹkan yìí. Torí pé nìjẹ́ alága ìjọba àbílẹ̀ ti a ẹjẹ́ Akeem Olatunjiri lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ ṣàwọn máa àtàwọn adìbò fún ẹjẹ́ Akeem Olatunjiri ni gómìnà ẹ̀ ní alága ti a. Ìlú Mẹ́ta Pìsẹ̀ntà àwọn ni ọ̀nàrẹ́bù ti a. Yunus Tẹ́mẹ́tẹ́mẹ́ náà ni sẹ́nitọ̀ wa lójú ọ̀nà yìí. Tolúṣádípẹ̀. Ìní ọ̀nàrẹ́bù wọ fẹ́ ní ọ̀nàrẹ́bù wa. Tana ẹ wá nínú àwọn èèyàn jàǹkànjàǹkàn tá a níhun.
0: Tana tana.
1: Ó wá ní ọ̀nà wo ṣe é sọ́dà.
0: Ẹ jẹ́ fọ̀rọ̀ lẹ, àyípadà wà yìí. Àyípadà wà
1: yìí.
0: Àkóso àpapọ̀ lẹwà. Ọmọ onílé ọ̀gbọ́dọ̀ jẹkuru. Hello.
2: Hello, Mr. Remi.
0: Kẹ́ ẹ pẹ́ o bàbá mi.
2: Ẹ kú iṣẹ́ ọpọlọ ẹ̀ ní bàjẹ́.
0: Ẹ̀mí yín ó gùn.
2: Mo kì í púpọ̀ a kú Friday.
0: Ẹ ṣe bàbá mi. Ẹ ṣe.
2: Remi ń kọ́ Big Man.
0: Ọmọ lọ́jẹ́ ìmọ̀ràn rìn sẹ́ni ìmọ̀ràn sẹ́ni.
2: Ẹ bàbá náà ló tó ọmọ ṣe la gbọ́ ọlọ́run á gbó ẹ láyà tààrà ṣe la gbọ́
0: ọlọ́run. Amina amina.
2: Awolowo. Ìdòwú ògbó ẹ̀kẹ́ tọmọ ló ń sọ
0: kẹ́ẹ̀pẹ́ o
2: láti adé tó kún lógún ẹwú lẹ́nu ìbàdàn
0: kẹ́ẹ̀pẹ́ o
2: kò ní bàjẹ́ fún yìí sọ
0: àmì
2: ṣe rí èmi náà fẹ́ bẹ ọ̀nà ìgbà wẹ́yà sẹ́yìn fúlàjì ọjọ́ sá ìjọba ìdòwú tó ojú náà kan bẹ dáwà ti kọjá adé tó kún dáwà fẹ́ gba bíìdì yẹn bíìdì yẹn ó ti tọ́jú bíi méjì báyìí tó ti fi ẹsẹ̀ kan dúró ẹsẹ̀ kan ló fi dúró
0: tó yẹ gẹ̀rẹ̀
2: tó ẹsẹ̀ kan yẹn bá fi lè ṣe báyìí
0: ọtọ
2: bi jiwo ni yen o
0: ko ni wo
2: ko de sibi tu gba ta gba dele ohun tun elenu so nso mo na na yo ti ko sibi ta gba mo ta be lo so ele ele ese lo gbona idi siwole ni awa dan lele lo de ka gbona ologun eru gba ona lele ba wole ese lo gbona jericho won na dupe o ti da kan jo abe won ni ko ba wa se o
0: o ti da ba soki lo be oge soki ni o seun aye pada o ba yin ane
1: hello boda
0: ke pe o
1: ipo ni se yin ko ni se mi yin
0: ami a ti wo na tan ma re o
1: eh ni ri bo lori beri pelu gbo olohun
0: aye agbe be die sinu odun ta
1: o e kwa pon le mi bi gba na nko e kwa pon le mi je ta o alaba loju olomi ni o
3: ja dupe lowo olohun
1: e se mo dupe mo mo lore e duro ti mi ojo ni ti yin o
3: olohun ni o
1: gbo awon ololufe mi to duro ti mi awon iya mi ya de je legun si ata kankan abile kwa de gbogbo le patari mo po wa kiyawo boda de awon na wale mo ki boda de la tokyo ko mo ki yari yari gbogbo awon to ran mi lowo pata dina wo mo mi fi do ojo ni ti oni kaluku won o
0: ami o
1: e se mo dupe o agi lo ni baje o
0: olohun wo olohun da se o le baje
1: ja pa kan pupo o se wa ri ojo ona ti wa ni agbegbe olomi nbi lo na yegun
0: ibi agbadele ibi ati agbadele re kan lodun na yo je ibi agbadele re o
1: ojo na wa ojo na a ti di pariwo pariwo se ti e ri ya no oju olomi yen to lo no mi yale lo na di gun pada so na muslimu
0: ayo
1: ona yen wo si po gidi gan
0: o ti da
1: gidi
0: o ti da
1: da ko tori olohun ati ko ojo lawa yi o
0: awa gan ti gbegbe se
1: awon lokada na ke mo do ki won ma foju di omi o
0: o ti ye
1: ti olohun a ni ri ju omi o dagi lo ni baje o
0: ami olohun
1: abala to lo
0: le ba beji adura wa da ojo ni cha ipe meji si nibi kibi to wu ke ti pe wa meji pere ka gba se ka to kan lu agba mi eto hello
4: hello sir
0: e kuro le o
4: e ko le
0: e le sir
4: e ku se oba
0: ke pe o
4: e ku se gbogbo nigeria
0: olorun ni o
4: e ma da kun re mi ati re mi
0: ayo
4: o wa ni eyin o
0: ami o
4: e ni sa re o
0: ami o atena o
4: alaji keke lo nsoro o
0: ah o to jo meta
4: awa ni yo
0: ele baba
4: ele atubotan yo da o ma da ku ona titi wa na ma ni o lati olomi de ayegun koda omi bi enikan lo ni arogo ni jeta
0: ni jeto nje tai
4: be be ni
0: sogo kada ni
4: okada be ni
0: ogo kada
4: be ni
0: hey
4: e gbogbo titi ko da rara pin pin olohun ni je yonu
0: ami o
4: eh ni yo ti na olojoro
0: eyin go ni dam baba e se ni je mo ni mo olojoro be ti so hun eyan bodo mo fadua da pada hello
1: hello sir
0: e ka bo sir
1: ah but abo mo ti mi
0: atagaga
1: e ku akoko yi
0: e mi ri ogun
1: yes sir
0: egbon mi kan bere re ni ku ogbon lekun loni toko ti yawo won ni akio won lo ko won je pepe mi ri ogun
1: e se gan ah egbon yin yen o lati je baba ti bawo se o lati je baba ti mi bawo
0: eh grandfather be ni
1: eyin de ni boda ti wa
0: ati yawo atoko ni ani mo ki o
1: baba ti mi ati ya ti mi
0: o jare atakeke
1: ko ni ba je mo won se o
0: ami o
1: e wo won jo pe olori nko adanda ton lo e kiyan da to re to ba se o ye kiyan ki dada e tun wa tun nowo ah e tun nowo e tun pe dj boya dj bobi
0: e
1: tun run kan mo dj lapo
0: olorun ni
1: ah boda
0: eh
1: ni wowo ti o
0: ami o ami o
1: lagbo olo aso yin ko ni faya
0: ami o ami o
1: so ke kan mo binu si e mo binu si mi
0: fiyan le awa la nse kan awa la nse kan awa la nse kan ju ni ti ata gaga DJ Spider

bọ̀bọ̀ mi lèdí mi màmá mi brother mi sister mi ẹjọ́ ẹ̀bẹ̀rẹ̀ sí tábàyò ó ti dọ́bù ó ti pele mọ́ o ẹni tó bá láǹfààní àti tá lónìí jímọ̀ lórí ètò rẹ̀mí àti rẹ̀mí àwọn nǹkan kan wà tá a pè ní téńbélé téńbélé yẹn ni wípé ń tí rẹ̀mí àti rẹ̀mí forí korí jẹ́ tó gbà fi síkà yàtọ̀ sáwọn nǹkan abẹ́nú tí wọ́n ó jù lù yín bí ẹrù tọ́ tẹ́rù ṣé ẹ mọ̀ pé bó ṣe ń lọ sìn bẹ́ẹ̀ bá ṣe tá sí bẹ́ẹ̀ ṣe jọ wá lójú lọ́jọ́ jímọ̀ tọ̀lọ̀ yẹn làwa gan máa surprise yín ní jímọ̀ yìí kàn ṣeré débẹ̀ jù sí dálù kọkàn ṣe bí ìgbà tó wá pé ókè mo rán owó níṣẹ́ kọ wá wo ohun tí ó mú bọ̀ lẹ́nìí wàá gbóyin sẹ́nu wàá dakọ̀nù gọ̀ọ́gọ̀ọ́.

0: ètì kírísì jákèjádò àgbáyé ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́
1: ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi ọgbọ̀n ọdún. Let's come together as we celebrate 30 years anniversary.

0: ṣùgbọ́n wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó náà tàbí ra tókè
1: láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC
0: pẹ̀lú ìlànà iRecharge lójú ẹsẹ̀ ni o.
2: Báwo la ṣe lè máa lo iRecharge?
0: Ẹ download iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ sí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra tókè sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
1: Lẹ́gbàá IBEDC tókìn yín.
2: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
3: iRecharge, sanwó iná ní rọrùn.
4: Màá jó ní tèmi o, màá ṣọ̀kẹ́.
5: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù Tony kí ọlọ́jọ́bí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ara ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbénú sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
2: Lagilu FM 96.7.

0: ẹ̀dá tó bá mọnúrò yọ mọ pẹ́dú gbogbo pàtà yìí tó bá wà jẹ́ ká ṣe sùúrù alukuran ìwé mímọ́ bíbélì ìwé mímọ́ ẹ jẹ́ kí n lọ sínú ìwé mímọ́ tí ṣe bíbélì ó ní yára gbọ́ lọ́ra láti fèsì àwọn nǹkan wọ̀nyí ó kún fún ìkíyèsára ó dẹ̀ kún fún tí wọ́n fi máa sọ̀rọ̀ èèyàn pé lágbájá tàmẹ̀dò ẹ̀kọ́ mbẹ lára ẹ̀ kò sí ẹni tọ́lọ́run dánú ayé sà tí kò fún ní àmì kan ó rí i pé àwọn ọmọ tá à ń bí nú ayé lọ́wọ́lọ́wọ́ bó o bá ní ha ló wí wọ́n á fẹ́ gbọ́tùmọ̀ ha àgbékalẹ̀ ọ̀rọ̀ òye wọn bọ̀rọ̀bọ̀rọ̀ ọjọ́ orí kọ́ tó o bá ní bá wú ọ bó o bá ti support your pẹ̀ lórí gas gbé e lérí orí ní ń gbé e lọ o bó o bá sọ fún pé bó o bá ti yọ bàtà lẹ́sẹ̀ lọ dà odò odò ní ń gbé e lọ o àwọn àrokò àgbékalẹ̀ yorùbá tí wọ́n sọ ń jọun tó jẹ́ kó yé wa nínú ọ̀rọ̀ nínú àgbékalẹ̀ nínú èdè torí pé ẹ rí i pé níjọun ojú làáwò tá a fi kíyèsára ẹsẹ̀ ìyá làáwò tá a fi máa ti ń sọ ayé tí ọba mojú tí ọmọwọ́ tí ọmẹsẹ̀ ìrìn àjò àsínrin ni ó yọrí ìrìn àjò ẹ̀ sí ìyá ó sùn mọ́ pẹ́kípẹ́kí yóò wá wábi tí ó bọ́ sí àgédé méjì ẹ̀ fún a yóò wá fún ni tí wọ́n ń pè ní èékánná ẹ̀gbẹ́ ó lè gbàgbé tó fi jáde láyé ọmọ ọ̀ràn ti sọ fọmọ ọmọ ẹ̀ ni torí pé ní tírín àjò fi yọrí sí àsínrin lọ́dọ̀ ìyá tó bí ọ ò mójú ọ̀mọ́ra ni èétọ́ bá bá gbẹ́kun mi jáde oṣù mẹ́fà èyí ò tí balance bí tírín ni ọmọ sín ṣùgbọ́n àwọn ọmọ tá a bí báyìí àwọn ọmọ bọ́dún dé yìí àwọn ọmọ ilé fúláàtì méjì mẹ́ta ẹyọ kan ìgbé ayé bọ́dún dé yìí wọn ò mọ tí ń pè ní àdàsọ o la fi ń rọ̀ wá la fi ń tù wá àwọn tá a bá máa sọ máa rò ó gbé yẹ̀wò jẹ́ kó jí ọ̀rọ̀ àṣẹ nínú pọ̀nsúre fọmọ ọ̀rọ̀ àṣẹ nínú pọ̀n máa máa fi ìrìn àjò wọn lọ́lọ́lọ́ inú bíbí n ò fi sẹ́ràn ẹ̀dọ̀ fùfù n ò bẹ̀ ọ́ lọ́wẹ̀ ẹ jẹ́ ká ṣe sùúrù ọkọlọfẹ́ bá sọ̀rọ̀ ni èpè bí ọ̀rọ̀ ọ̀rọ̀ bí èpè rúkó tó sọ ọmọ tó bínú lọfẹ́ bá sọ̀rọ̀ ni èpè bí ọ̀rọ̀ ọ̀rọ̀ bí èpè rúkó tó sọ àwùjọ èèyàn lọ́wà ni n tó wù kọ́ fẹ́ sọ láàrin àwọn akẹgbẹ́ rẹ gan ní mítìn lọ́wà nínú ọjà lọ́fíìsì lágbolé àwọn arìnrìnàjò rẹ gbogbo ní tí ọmọ tẹnu ẹ jáde rúkó tó ṣe o ò ní sọ̀rọ̀ táyé ó fi sọ pé ẹ tẹ̀lé kí ló bí àwọn tí èmi ń sọ yìí ìrírí ni o ẹnìkan gba ìpè láti ọ̀dọ̀ ọmọ ẹ kò sẹ́ni tó mà nú ọkọ̀ kò sẹ́ni orírí ẹ sẹ́ndà ká nàmbà sí mi nísìn nísìn nísìn wowowowo mo ń lọ mítìn ni mo ń lọ mítìn èló gbogbo owó yẹn èló gbogbo owó yẹn kò sí rẹni bínú ọkọ kò sẹni tó pé ó gbé sẹẹtì wá kò sẹni tó mọ gbogbo ibi títí ń bọ ẹ sẹkọ kọjá yẹn sẹkọ jù bẹẹ lọ ló wọn rí ẹ jẹ ń sọ jẹ ń ṣe inú ọkọ ló ti gbàlejò tọ tẹlé elédùmarè má jẹ kí ahán wa kọ pa wá ọwà náà mọ́tò ni ahán rẹ kò ní jánu ọwà láàrin ọ̀pọ̀ èèyàn ahán rẹ kò ní jánu ìwọ gangan fúnra rẹ ọlọ́run yọ̀ǹda fún ọ láńlẹ̀dì lọ́jẹ́ láńlọ́ọ̀dù lọ́jẹ́ ọ mọ̀ pé transformer ni ọ sọ́n tí ọmọ jáde lẹ́nu ẹ ẹni tí ó kú tò ní tọ̀la ò ní bá dọ̀rọ̀ pọ̀ bó o ti wọlé tàn jáde yẹn ọ mọ yẹ ara ẹ elédùmarè ò ní jẹ́ arógun àtìmọ́ ò ní gbálẹ̀ tọ́ ọba wọn pilẹ̀ ilé rẹ̀ èèyàn bá ń gbálẹ̀ àyíká tí ọmọ yẹn ń bẹ yọ mọ̀ pé nǹkan ṣeun àní rí dààmú màmá wòlíì fún mi náà ìyá olóríire aya bàbá tiwa abodunrin ope bi yi ope damisi ope womi ye ope lero leyin ope kuwejo ka se omo o ti de ibolode ibolawa etete ma ta lowo lowo lowo lowo a gbe ipe kan si meji ka isalafi bo asilu ahan ewuwo hello
1: baba mi
0: ko olomo ni baba mi
1: opolo yo ni
0: ha mi o
1: o pe le loruko mi
0: ka bo
1: o pe lati aye to re gbe da ti ba
0: oju oni ti o
1: e je ngo ko bayi kenikan ori pe ko si gbogbo jo mejo mejo bayi o da ma pe mi nitori program yin
0: olohun o
1: o ma ma gbe kale laarin awon eyan ni sobu re ni
0: ah ah
1: nkan be ri o aba wa aleva wa si wo lo mi obe
0: Allahu akbar baba mi no
1: baba yen wa ni garage akan
0: lataye agbo ofe ti mo se ko tu oloka
1: ka bi se olohun
0: baba nti wa pelu re mi baba jide ti pe
1: ka bi se olohun so baba aleva wa si wo lo mi obe owo atawon eyan to po ni o ma gbo yin ni garage
0: olohun o
1: garage akan
0: ah baba dada baba dada
1: o se ri asilu ahan
0: ahan
1: eyan o din le eyan o sora tori n te baba ti so ko se ku pada mo
0: kabisi
1: arabirin kan ni lawon ilu kan lasiko kan o arabirin ye o ntaja ni
0: ahan
1: enikan lo wa gba sibe igba te wa gba sibe owo re wa wuwo
0: olohun o
1: ibi te wa gba siun olohun wa ni ko je po na ni ora be
0: kabiyesi olohun
1: eni to wa gba sodo n wa wa ni fun ile tora o ko wa wo ko soju ko weyin oni keni e o ku nbe
0: ah
1: eyi na se ha eni ye wa ku eni to wa ku ye ibi kan be ti o je oju bi ti o kan le gba wo be eni kan lo fun eni ti o le ku ni aye yen
0: olohun
1: eni ye wa wo pe tori pe eni yen ti ku o na fe di o na fe pin ti bin koja nko nbe ara se ko ani ntaja yi
0: ah ah
1: bo se di pe o yari nu pe o ti ra gbogbo e mo
0: ah
1: o se be be se be oro ta so yi mo
0: olohun
1: o wa so fun arakunrin pe ti o ba so re
0: ahan
1: yo je yen so
0: o pari
1: nigba ti arakunrin wa dele o lo so fun ye
0: eh
1: bi bye bye bye bye bye lara arabirin ma so fun
0: ah
1: nigba wo se dupe je de so si pa lori oke baba se jabonu
0: o pari
1: omo da lapa
0: o pari
1: iya to wa bi o bobo yen wa wa lo ba eni ye pa e so pe nkan be won sele
0: o si sele
1: o si sele
0: ah
1: e se kini kan o ma ti ya na ba jọpa
0: n to jọ ko po
1: e arabirin tin taja yi lo ba so pe na pe iya na o tori
0: ai
1: iya lo keji ko di jọ keji
0: olodumare
1: teri di mo pe mo bi tu oro yin ni pe kaluku

0: le mo bi ahan o nbe ase kan lo bi kan
1: o pari
0: bo se so ni kini omo odun gangan
1: bo se rinu
0: Olorun le je ka so ti oda
1: amen o
0: Olorun wa pada pe pe yo wa rojo nbi kan
1: amen ya la
0: Nígbà dé èyí ká sì mọ́ mọ́ sí pé
1: àkìlọ̀
0: báwọn obìnrin wà táwọn pé sí ilé.

0: owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta. Wọ́n tún máa gbọ̀gbẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wádìí alágbá lógbó omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30. Táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lèmi ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀.

0: bi olorun ati eyin eyan ara ore malebi ati ojulumo tin be pelu wa splash fm pe odun mo kan dilogun to tin gbohun safefe ni ipile oyo o tun wa se regi pelu ayeye ojo bi odun meta diladorun 87th birthday ti ekeni olubadan ti lebadan oba murtala adebayo akade mefa ewa gbo ayeye ojo bi oni beji yo ma waye lojo segun tuesday ojo kokolelogun osu keje odun 2026 pelu idanileko olododun ta ma nse literature doll to n be ninu ogba fasiti ile ibadan akori idanileko ni ipenije eto abo to n gbenu soke ati ona abayo lati akata awon ti oro gberu gbagbagba oludanileko ojo na ma je oga agba to ti feyinti lenulese olopa to tuju ojimi to mo nipa iwasi odaran alaga ojo na ni ogbeni biodun ladipo to je osise fenisi lenulese ologun lorilede america ojo Tuesday ojo kokalelogun osu keje odun 2026 ni Trenchard Doll ninu ogba fasiti ile ibadan ago mokanla owuro leto gbogbo ma bere ofe ri wole ri wole splash fm bi odun mokandilogun e ba wajo e ba wayo
1: gbogbo ọmọ ológo pátẹ tí yín mẹ́lò ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
2: ṣèbí nítorí ògo ni o nítorí ògo ni.
1: ìdí èyí tí ọlọ́run reverend pf ọwá fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára sunday 14 14 sunday prayer service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ sunday on the 28th of june tí ó parí ní sunday on the 20th of september 2026 bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn ìsọjínlá wa christ rubber miracle church kramik tó ń bẹ ní number 7 reverend pf ọwá christian lẹ́yìn st luke's college adéyẹmọ layout tùmọ̀lẹ̀ tẹ́ ń bàdàn tí àkórí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo o ti ń gbàdúrà ọjọ́ pẹ́ o ti pòyì orí òkè àti wọnú ògo wọn ti fẹ́ sọ ẹ lẹ́nu o kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo àkókò tó tó kú yóò dé bá ìwọ náà darapọ̀ máwùn èèyàn mímọ́ nínú àdúrà sunday mẹ́rìnlá yìí ká yóò fọ́kọ́ tuntun pèsè dáa rẹ̀ bíi ti jacobu àti jabesi inú ìwé mímọ́ àgbọ́ tí gbàgbé joseph sínú ọgbà ẹ̀wọ̀n olúwa ṣì ẹ̀nà tirẹ̀ ó wọnú ògo lọ ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run àlàyé lọ́lọ́run ó lò fún ọ tí bàbá wa nínú olúwa reverend pf ọwọ́ àti reverend mrs c ò wá tó gbàdúrà súre fún ọ ṣáyò tí mọ̀ pé nínú àdúrà lágbára sunday mẹ́rìnlá yìí èmi ò rí tèmi ṣe o ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ jésù

0: Hello, Ekurole.
1: Hello, Ekurole, sir.
0: Hey, Makurole, sister.
1: Eku jemi jemi te eku itelo mwana ilo.
0: Amen.
1: Shedi lori kote mo a eni adara eni ahan loro uru e ahan lagbara.
0: Ahan lagbara.
1: Ben, shedi kote mi nan go lati ori radio kote lu iri da yete man wa ni pe. Mamo ye no radio ino moto na mamo ye wa lo jone lo. So woni o wa soro gbogbo a tin so pa awon ara bi awon adekile otu e ti get
0: awon landlord agba
1: o da fun yin ba mi la ka yin oni joba
0: ami o
1: o ta so gbogbo e bi o ti so woro woro woro woro lojo yen lo asa egbe won gangan ni ojo ko si
0: jesu mi
1: temi ti sa bo se nso kale be la yen na tele won sa lo mo bi to n gbe losan gangan
0: o pari
1: Wájú Ọlọ́run ẹ̀rí ọba onímọ̀jẹ̀mú tó ṣe ti jẹ́rẹ̀ ó ṣàdàrin àjẹ́bá ẹ̀ wọ́n wọlé tì.
0: Ọ̀tán.
1: Wọ́n gbowó wọn gba àwọn kan wọn bí ẹni tí ahọ́n tó sọ yẹn gangan wọ́n ní kó mú wá.
0: Kábíyèsí elédùn
1: ìyá ní òun ò mọ yín ó ní à. Nígbà tó bá yá ẹ mọ irú ẹ táwọn jẹ́ ṣé o rántí lọ́sàn-án nínú mọ́tò báyìí mọ́tò báyìí. Tó ń sẹnu bebebebebe tó ń jánu ń yà tó ń sọ pé àwọn kinní àwọn kinní àwọn náà náà wá débọ̀ lálejò yìí o.
0: Ọ̀pari.
1: Ẹ mọ̀ jẹ́ kí n tó dùnyànjú ni pé ọmọ rẹ obìnrin kan tó ní sílé wọn kọ́ kọjá lára yẹn ná. Ọmọ ọlọ́mọ tí ò mọ
0: tí ò mẹsẹ̀ tí wọn bí ìyàrá ẹnu dá.
1: Mọ́tà lè tà wọ́n wá ní kó mú ahọ́n rẹ̀ náà gé sá o.
0: Kábíyèsí.
1: Ahọ́n tó fi ṣọ̀rọ̀ yín gangan ni wọ́n gé o. Torí náà ọ̀rọ̀ ńlá lẹ mú wa wọn kálukú máa ṣọ́ra o kálẹ̀ mọ́ ké sí ahọ́n wa láti máa fi ṣọ̀rọ̀
0: just anyhow. Mo dúpẹ́ ṣe. Ẹ̀kọ́ láre ẹ̀ṣẹ́ ọlọ́run a máa ràn
1: yín lágbára
0: ó tọjọ́ mẹ́ta mà ẹ pẹ̀lẹ́
1: mo máa ń pè ó máa ń pọ̀ jù ni mo máa ń try gan sí gbogbo ìgbà tẹ bá ń ṣètò bọ ó pé ó máa ń kọlù pé ni.
0: Èrò ni wọ́n ti pọ̀ ju àwọn abiyẹ èèyàn ló wà ń bẹ́ ẹ.
1: Eléyìí gan sì mo ti ń pè ní ìwà tó mo ti ní dandan màá gbẹnu sí kẹ tó rà dọ̀ ló jẹ́ kí n gbìyànjú ẹ̀ tí mo
0: fún wa. Wáò ẹ ṣe gan ẹ ṣe ọlọ́run nífẹ̀ẹ́ yẹn ẹ ṣe o àsìlò ahọ́n ẹ ló.
2: Bàbá ẹ̀ mi.
0: Kẹ́ ẹ pẹ́ sà.
2: Ẹ kú rẹ̀ lẹ́.
0: Ẹ̀mí yóò gùn o.
2: Ẹ kú ètò ọlọ́run jẹ pẹ́ fún wa o.
0: Ámì náà yà lá o.
2: Olúwa tó sì ló sọ̀rọ̀ láti lọ rà.
0: Ó tó sìn lọ́ba.
2: Bàbá. Mo kí yín o.
0: Ọlọ́run ló tó sìn.
2: Àbí.
0: Ẹ pẹ̀lẹ́ sà.
2: Mo mọ̀ program kí ẹ ṣe lómi yìí. Mo mọ̀ gbọ́ program yìí dáadáa mi dá sí. Mọ́tò mi yìí ni mo kàn ń kí n dá sí.
0: Wonderful.
2: Fẹ́ẹ́ rí gbogbo ibi téèyàn bá ti wà. Ìyẹn gbọ́dọ̀ mọ ọmọ kan téèyàn máa sọ.
0: Kábíyèsí olódùmarè.
2: Because bí wọ́n bá tiẹ̀ ní nǹkan kan ìyẹn ọmọ ẹrú tẹ́lò mi mo dá ní tó gbé sára. Níbi tá a ti pé téèyàn bá ti jókòó ọ̀pọ̀ jù láwùjọ.
0: Ọlọ́run o.
2: Níbi kan àwọn kan jókòó ń bẹ̀.
0: Ayo.
2: Lọ́dọ̀ wa ń bí báyìí. Gbogbo àwọn tó bá jọ mọ̀ lọ́ra àwọn ọmọ ibi tí mo sọ yìí. Wọ́n ń ṣe fàájì.
0: Ayo.
2: Ìjà ṣẹlẹ̀ láàrin àwọn méjì. So débi pé ìjà yẹn ṣáájú ló pọ̀ gan kéré pọ̀ ni wọn lórí. So lẹ́nu kan ìtẹ́jọ́ ń jà ọ́ sáà ti túmọ̀ sí òun lọ ilé. Ìkejì ìtẹ́jọ́ ń jà ní ilé tó ti ń lọ òun ní délé.
0: Kí la dé?
2: Ilé ẹjọ́ mọ̀ pé òpónà kìíní òpónà kejì òpónà kẹta kábà ní òpónà karùn-ún.
0: Ọ parí.
2: Òpónà yẹn lọ́lọ́ fi mọ sí ìsọ.
0: Yóò
2: lè gbàdọ̀ sọ́dá. Ṣé ẹ rí pé gbogbo nǹkan láyé yìí ọgbà kéèyàn máa ní ẹ̀kọ́ níbi kéèyàn bá jókòó sí.
0: Ẹ̀dùn ara lọ́rọ̀ ẹ̀dùn ara
2: nù. Kí Ọlọ́run sọ́dá kan kọ́ máa kó wa yọ.
0: Àbí o lọ́dún wẹ́rẹ́.
2: Ẹ bá mi kí irú àbá rẹ mi kejì ni o.
0: Ó jàre ọmọ mi nu àkọ́bí ọmọ mi lọ́kùnrin. Èmi àti ìyá rẹ̀ la wórí ètò mọ́ mi náà jókòó tí mi ń fún láàyè kan sọ̀rọ̀ ni. Àbẹ̀bẹ̀ kíyàwó mi.
2: Bàbá ọmọ ẹ jẹ́.
0: Ẹ̀mí rí ogun. O ṣeun. Ẹnì gbọ́kú sí ọ. O ṣeun. Àìn lábala bíi tá a wà yìí. Ẹ já gbádùn kọ ọba orin Ṣàìdè Ṣùpá ṣùgbọ́n kó tó dásìkò yẹn. Ayọ̀ gòkè ká sọ. Àbí ká láǹfààní àti dá wúro sí wúro ká dá àwọn sí ibú kí àwọn kókó ẹja jákè kí àpẹja kó jèrè ká sì láǹfààní àti máa gbádùn ara wa Ṣàìdè Ṣùpá sí ni mẹ́mẹ́.

0: yìí wá láti ẹbí eyín ẹbí Fọláṣadé Labosde olúwo àfọ̀bàjẹ́ family lọ́jà bá.
1: Gbogbo ìbàdàn
0: bẹ́yìn bá ń gbọ́ mi káàdì yín ń bẹ lọ́wọ́ mi.
1: Olúyọ̀lé
2: ẹ̀dúgbẹ́ ọkùnlẹ̀ bàbá wa.
0: Ẹlẹ́ǹkí gbogbo ọmọ ilé
1: ìyàdó
2: ẹ̀dúgbẹ́ ọkùnlẹ̀
0: Fọláṣadé
2: òróró ilẹ̀
0: Lábọ̀sùndé
2: lẹ́ni bàbá fún wa bí ìsùn omi.
0: Ẹlẹ́ǹkí wọn pátápátá láàyè nìkan kan lẹ̀ ẹlẹ́ǹkí wọn fún ti àjọ̀dún iyùn ti àjọ̀dún léyìí tí ń bọ̀ ní kòpẹ́kòpẹ́ yìí pápá jùlọ ẹlẹ́ǹkí

0: ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sí ti gbọ̀n yín nìkànnì Lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè. Lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó di inú ètò tá a pè ní bó ṣe ń lọ. Atọ́kùn yín ó ti wà ń kalẹ̀ tèmi táyọ̀ oyè ládùn ààbò ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ nìkànnì Lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè. Ọ̀gáni Lágẹ̀lú ti Sátidé yìí ó tún máa lágbára.
2: Ẹsẹ̀ ń lọlẹ̀ pẹ̀tọ́ ni bó ṣe ń lọ tèmi táyọ̀ oyè ládùn ààbò ọ̀rọ̀ lọ́lọ́ ṣètò.
3: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
4: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn òsì. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórunsùn dédé bí etí bá ń wòye àbò fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
5: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí lẹ́ndì NCE. HND A level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Accra Avenue Ikeja Nìbàdàn a wà ní White House Adéwùmí Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbádù Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University sọ àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
6: Wíjẹ́mi international pọ́dún mẹ́rin alleluia. Tijọ́ ti láfidúgbẹ́lúwọ̀ Jésù Kristì ló jẹ́ kí tọ́rú ìhó tún bá wà láyé nínú ìjọ orí Jesus Evangelical Ministry International lábẹ́ ìpè Prophet Pastor Akintayo Yusuf Kengbe ọ̀rọ̀. Till I have reason to praise God. Psalm 66 verse 20 Thursday July 9 lákàn sí ọ̀pọ̀ àwọn moderate home níbi tí a ti kú òbítíbitì ẹ̀bùn fún wọn kó tó di sẹ́tò di ọjọ́ kọkànlá tájọ́ ọdún wáyé nínú church auditorium ńlá wa bẹ̀rẹ̀ látàgùn mọ́kànlá òwúrọ̀. Guest speaker Prophet Samuel Ọmọlàwọ̀ JP and spiritual fathers Apostle Dr. Paul Adeola Adedosun JP Bàbá Ìbàdàn Prophet Samuel Sisu Bishop Joseph Morakiyo Apostle Moses Solusola Ayoade Father of the Day Honourable Babalola Mukwala Babs Honourable Maruf Owolabi Suesue Mayegun Bodija Market Pastor Honourable Adura Egbemi Mothers of the Day Prophetess Jesu Ladu JP Engineer Mrs. Legbe Folake Olurẹmi Gate of Honour Professor Jonathan Bolakade Chairman Council Committee of Security UI pẹ̀lú Ẹda LI Oyekami láti fi kíbi adéjègèdè tàbórítà mẹ́rin tí ó yà ẹ̀sọ́ fún olókàlà pé kó máa gbé tàbí síwájú yíbọ̀ wá sí Wijem City International tó wà ní Fọ́rọ̀gùn gbogbo èèyàn lápè ẹ wá kájọ sí ẹ.
7: 2 years ago, the biggest radio raffle hit we always

0: ti Kristi jákèjádò àgbáyé. Ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́
1: Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi 30 ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International.
0: Ọgbọ̀n 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́.
1: Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́.
0: Àkòrí Ọlọ́run àrà Wonderful God.
1: Ààrẹ ìjọ apostle ti Kristi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kan ọ̀jọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì, Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP, CAC General Evangelist, Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ wá gbọ́ wa yọ̀.

0: kí ṣe gbogbo ènìyàn lórí ànúgbà.
1: Ẹ kú dédé wò yín bí tẹ ti ń gbọ́ wa.
2: Ẹ káàbọ̀
1: yín. Báàárọ̀ ni bọ́sàn ni balẹ̀ ni ibi tí ẹ̀yin wà. Ẹ kú dédé wò yín.
2: Ẹ káàbọ̀.
1: Ẹ dojun bí Dr. Mrs. Omobolanle Ajibade, CEO ti SBJ Aduke Reserva Global Services, aka Inú Láyé wà, tí mo ní kí jẹ́ ká máa tọ́jú ẹ náà ló kí wa pé ẹ kú àsìkò yìí àkúmọ̀rọ̀ òpin ọ̀sẹ̀ yóò dùn fún wa.
2: Àmì ìyá wa ẹ káàbọ̀, a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé a pè yín, ẹ sì jẹ́ wa ní ọ̀sẹ̀ yìí. Ǹjẹ́ kí ni ẹ mú wá fún wa ní ènì lórí ètò?
1: Ọ̀rọ̀ mi ò pọ̀ púpọ̀, ṣùgbọ́n yóò fẹ́ ta bára lé ta bára oko. Ìdí ni wípé ara wa kìí ṣe òkúta. Mo fẹ́ mú látorí iṣẹ́ ìránṣẹ́ tí a pè mí sí. Iṣẹ́ ìránṣẹ́ tá a pe ẹ̀yin bàbá wa ìránṣẹ́ Ọlọ́run nínú Jésù sí. Iṣẹ́ ìránṣẹ́ tá a pe ẹ̀yin bàbá wa nínú ẹ̀sìn Islam tá a pè yín sí. Iṣẹ́ ìránṣẹ́ tá a pe ẹ̀yin medical doctors, medical personnel sí. Ẹ̀yin ìyálọ́jà tí kò sí Sátidé, tí kò sí Sunday, tí kò sọ́jọ́ Jímọ̀, tá a yà sílẹ̀ pé a fi fúnra ẹni ní ìsinmi. Èyí tó jẹ́ wípé a ń fún wa ní stress nínú ara wa. Ẹ kíyèsí wípé ọ̀pọ̀lọpọ̀ wa torí pé a máa ń fipè tá a bá sí, kò sẹ́lòmíì tó lè ṣe nǹkan tí àwọn èèyàn tí torí ẹ̀ wá wa sí.
2: Èèyàn ń tan ara ẹ̀ ń tan.
1: Èmi dẹ̀ máa ń sọ wípé torí pé mo wà ni. Tí mi bá sí àìmọye irú mi. Ọlọ́run nìkan ni ò sí. Ṣẹ́gun máa sọ pé acupuncturist ni mí. Àwa tá a jẹ́ oníṣẹ́ àdúrà gbígbà, ìṣe kìrìsẹ́nì, ìṣe islamic, ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń sábà ṣe ìṣọ́òru. Àsìkò tá a fi ń ṣe ìṣọ́òru, ẹlòmíì ní sọ pé òun fẹ́ ṣe marathon ìṣọ́òru. Ẹ dẹ̀ rí pé àwọn nǹkan tó wà nínú àgọ́ ara wa, mo máa sọ pé ó ní aago tí kálukú wọn ń ṣiṣẹ́. Fún àpẹẹrẹ, ẹ̀dọ̀ tá a mọ̀ sí liver, ó máa ṣiṣẹ́ láti aago mọ́kànlá di aago mẹ́ta òru. Ǹjẹ́ pé àwọn nǹkan tó wà nínú àgọ́ ara wa náà máa ń ṣe gá? Wọ́n ó ṣe gá sínú ara wa, wọ́n sínú gall tán máa ya ìga àti wọn sí. Àwọn náà máa ń pass physics apart from physics tó ń jáde ní inú musu èèyàn. Ìgbà tá a wákọ̀ tí a ò sùn, a rí wípé detoxification tó yẹ kí àwọn organs tó ṣe, tó yẹ kí wọ́n ṣe nínú àgọ́ ara wa, wọn ò ní orí ọ̀fẹ́
2: láti ṣe torí a sùn.
1: Torí a ò sùn.
2: À ń tẹ fóònù.
1: À ń tẹ fóònù. À ń ṣe prayer all the time. Àdúrà kúkú dá. Èmi máa ń sọ kinní kan wípé tí n bá sáré ẹ ní ibi, tó bá sáré mi níbi Ọlọ́run ó fi na ju ọ àti ìrandíran rẹ ni. Tí ẹ̀yin ọba ti sáré ọmọ nìkejì níbi, ìjọ àti ń gbàdúrà ọ̀tá, ọ̀tá mélòó gan ló ti kú. Mo fẹ́ dẹ ayé, mo fẹ́ dẹ ọlọ́rọ̀, mo fẹ́ dẹ ọlọ́lá. Mo máa sọ wípé ní Tọ́lọ́mà sọ pé ẹ̀dá ọ̀dà òun ni ẹ̀dá ọ̀dà. Ẹ jẹ́ ká kíyèsí kinní kan. Wọ́n gbé àwòrán organ kí ló kọ president America yìí. Ó pé 100 years. Bàbá yìí ó yanu kalẹ̀ báyìí. Kò lè pàdé mọ́. Alágbára ayé, tí wọ́n sọ pé alágbára ayé. Àwọn alágbára ilé president America rí. Nísìnyí báyìí, ó ti dàbí ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Ẹlòmíà ló ń fẹ́ pé 150 years. Kí ló ń bẹnu ayé ọ̀gá tó fẹ́ jù síbẹ̀? Èmi ni mo fẹ́ lówó jù. Kí n lówó ju táwọn rúnà lọ. Bó o bá ní ìjọ lè jojú dájú ẹ̀ka tọ́gà ń jòkó kan.
2: Láíláí.
1: Ẹ jẹ́ ká kíyèsí àwa medical personnel. Instance kan ṣẹlẹ̀ tó jẹ́ wípé this medical man, doctor, ó wà lẹ́nu iṣẹ́. Ó pé ìyàwó ẹ̀ pé òun máa lọ gbé àwọn ọmọ láago mẹ́rin ní school. Ó ti fi kúrò níbi iṣẹ́, ó ń lọ sí school ọmọ. Wọ́n pè fún emergency. Ó padà sọ yí hospital. Ó dẹ̀ wá ń bẹ̀ títí dago mọ́kànlá lẹ́. Kó tún mọ́ lọ another emergency. Wọ́n tún gbé wọn dé. Believe pé máa ń yí kò kúrò níbi ọ́fíìsì rẹ̀ títí di ọjọ́ kẹta. Ọjọ́ kẹta tó máa kúrò kò sórun o, kò sí ìjókòó, o nlo latodo patient kan case ton sele won tun yanju e kaakiri jiji to ma ji hospital lo gangan bara re ni ojo kerin to ti do hospital lo to yaju o jaye pe on gangan je medical doctor na won colleague fi sare si oro oju oju ni kise nkan ti a nse aroba itanko so ateyin atemi e je ka pe ara wa si ironu ile aye la bowo ile aye la base eyin iya loja to je pe ko sojo ojimo ko sojo sunday asare owo ina ni o da keyan sise sugbon ta ba sise ta ba ru alaafia wa a wa ma so pe ese to nse bayi eyin to nse bayi hypertension yi kini yi owo aye ni ki so owo aye aye gan te nda ko gan gan kan so gan kan saye gangan
2: kan saye
1: aye te ro ko nse yin ye nkan kan kan so gan o ngo ori ti yin ro tori pe yin gangan telele le
2: le yin aye gan saye
1: aye gan saye
2: toju are
1: so ni ta ma so ko pe e je ka ni ironu pe wa da ka ni asuko ta ma funra wa ni
2: isinmi
1: isinmi too much stress has killed many people mo mo ranse ibini kan to je pe odasile ijo ni won ni church yen ori pulpit ni ayan ku si nigba to ku won la jenu jo lo pa yara si sa jenu jo eyan ti o sun te je o sinmi to mi ara o sinmi to po lo o setu hypertension wole te wa la jenu jo ni biri biri ko lo ma gba wa jesu ti gba we fun wa e je ka ni iwa mimo yi bibeli se fi ko wa yi pe iwa mimo ife omo ni keji wa no je kin ta ban wa ko mo te wa lowo ko sin ta mo wa saye ko sin ta mo lo si orun mama risbita yin na lo ki wa risbita sare wole bitas mama ni laye wa yamran na ni mo so fun wa bi pe ta ban bara wa soro nipa kila nta nipa kila nse ti a ba bara wa so nkan ti o le fun awon eniyan ni ore ofe ati gun lemi ati ni alaafia to peye olorun to dan wa nise o le bi wa lere ipe o de moru nkan yi ikan isele semi na je to je pe mo mo ni last week je pe ah mo ri pe mo wa stress up ti ma lo lati bi ogbomoso ogbomoso re oju ona yen ti dipa enu gbo aba se njade sibi kan la ma obirin de ni mi won wa mi mi mo drive ara mi so from there osogbo osogbo oyo ibadan again laarin ose kan my travel almost 4 days 5 days mo ti wa ri ni sigba yi pe ko n se nkan ti o rorun lati ma stress ara eyan e je pa ti ni pe agba ba tin kan wa ta tin po ma dota odun ogota odun e je ka ke si ba se ma lo ara wa olorun lo ma so wa do lowo lo ma so wa do loro lo ma fa lemi gigun ati alaafia je ka ona mura ka se nto olorun fun wa yen alaafia to fun wa yen ka support e lati je ki a wa ni alaafia ti o peye
2: ka fi owo kun ito olorun ti se fun wa
1: risbita wa o wa ni awon ile itaja wa kaakiri risbita to n karun to n kodoti kuro ninu apo iluku bo se ko awon iga ti o da jade ninu ara bi gaba se n jade n so fun pe gbogbo esan to so ma damo lati inu ga lo ti wa o wa ni high blood pressure o ni diabetes ni o ni prostate ni ohun oju olorun fun omo ni o wa di pe ati seyote ti wa n di wahala eje ka lora risbita wa eje kara sare wole bitas wa mo so pe ogun to n jade ni ile ise nu laye wa o le logun o le ni ogbon fun anu olorun fun ogun olorun ni mo wa wa fun wa ni ilu ibadan ni ola àwọn tá a bá fẹ́ ṣe àyẹ̀wò mo wà fún wa níbí ní àárọ̀
2: ẹ má tọwọ́ kò wọ́n
1: mi ìfẹ́ èèyàn tó pọ̀ o mi ìfẹ́ èèyàn ju just 10
2: èèyàn
1: mẹ́wàá péré tó a ti ń kọjá 10 ẹ̀jọ́ ẹ mọ̀ wùrẹ́ tó pé ọlọ́run jẹ́ kí n lè ṣe mẹ́wàá yẹn torí inú ọmọ ìpegun tẹ sáré káàkiri tẹ rẹ wípé ọwọ́ ayé nìyẹn ọlọ́run mọ̀ ń tú àṣírẹ́ pẹ̀lú ẹ̀rọ ọba ní ẹ̀rọ àyẹ̀wò wa àárín 5000 péré la fi ń ṣe ẹ̀ ẹ́dùn kan tó ń ṣe yín kí sì lọ́nà àbáyọ ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lọ ra sáré wọlé wa ẹ jẹ́ ká lọ sí kúlẹ́rà ní UCH ẹ jẹ́ ká lọ sí crown pharmacy ní challenge ẹ jẹ́ ká lọ sí scout camp ní block A shop 7 láti ra àwọn product wa ẹ jẹ́ ká lọ sí iná sírù láì ní agbeni ọlọ́gẹ̀dẹ̀ ní agbeni ní ìlú ìbàdàn kan náà ó lé iṣẹ́ tiwa a wà nílé kẹta sí polaris bank ní ọ̀nà oye jiji ka to demona tan to e ni demona tan o pe ba ti ma wo owukran lokan ba e ti ma ri le se wa ni apa otun yin ile keta si Polaris Bank te ba ti ko ni bi so Phillips Academy ni ona mona tan ibe ni office wa wa mo ma so fun a wi pe eh ti o ba so pe mo je bayi mo je bayi pe t'Olorun ba nri o je ke niyan na je ko ma ri o mo fe ka gbo eri kekere kan latenu arabirin wa yi
3: kalara awon customer wa ni sister yi adupele wa Olorun fun re ti Olorun se ninu aye won e je baba so gba te ma wa sibi kini kan to se te fe wa sibi ko so nkan to se le ju pe ko notice pe e se ma ro mi baraji ma ro mi kan so won de gbe mi kakiri so mo ko gbo advertise won lori radio nigba ni parrot mo ko mo number suppose di aro ojo keji bayi mo place won wa mo de get won mo de ba won won ba won sise l'office so won de attend si mi dada won ti ejo mo lo abi ni office won so ori phone mo pe won won de je mi so won de explain de kan fun mi lawon ogun bayi ogun bayi ogun bayi so ohun to ko ya bi lenu pe mo dele lale ejo yen mo de lokun yen aro ojo keji ti ma ji bayi mo kan gbe ese yen lele so mo kan gbe ṣé irọ́ ni àbò tọ́ mo rìn káàkiri gbogbo inú compound tí mo ń gbé
4: láti bí ọdún kan tí a ṣe ń fà ìyàwó
3: mo rìn káàkiri inú mi dùn sí àtìgbà ẹ mi rí wọn sójú rí tí o máa ṣe lẹ́ẹ̀mí ni mo ṣàbójú kàn ọkàn wọn aró fún
1: adẹ́lu
3: ṣùgbọ́n náà kàn mọ gàmá mi wá sí bíbá ilé ni ṣé olórí ọbẹ̀ tí mo ṣe rí wọn lẹ́ẹ̀mí tí mo máa ẹ̀sìn ara mi fún wọn pé mo ti wá bíbá ni mo ti wá ṣe tó wá jẹ́ kan tó yà wọn náà lẹ.
4: bóyá mi lẹnu o torí olè ọ̀fẹ́ ọlọ́run lélẹ̀ ogun tó ti fẹ́ pẹ̀lú pé ní mo lè kọ́ jésù congratulations.
1: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ta ni o lè sọ wípé o lè ṣe é ṣe fúnra arábìnrin yìí mọ́ somebody like 31-33 years ni age obìnrin tí ó sọ̀rọ̀ yìí
2: kí ẹ̀ta ní 31-33 kó máa fi àyàwó kí ẹsẹ̀ máa ti ru èèyàn débi pé ẹni yẹn ò ní lè rìn mọ́ ìbàdí àti ẹsẹ̀ tó máa ń ru àwọn èèyàn yìí ǹjẹ́ kí ló máa ń fà.
1: ṣe mọ̀ pé máa ń sọ yìí pé according to the way of analysis in acupuncture our kidney ló wà níbi ihò méjì tó wà níbi ìbàdí wa yẹn kidney point ti wà nìyẹn when there's a yin and yang imbalance there will be pains and that kidney òun ló ń control wa láti ìdodo wa round dé ẹ̀yìn ìbàdí yẹn títí dé àtẹlẹsẹ wa gbogbo tó bá ń ṣe wá láti bi ìbàdí yẹn round dodo wa dé àtẹlẹsẹ ó lọ́wọ́ kíndìnrín wa nínú according to the way of acupuncture diagnostic so tó bá ti rí bẹ́ẹ̀ yẹn máa sọ pé we are what we eat nta bá jẹ́ ló máa sọ bí ayé wa ṣe máa rí la ṣe gbọ́dọ̀ ní rinse bitter sínú ilé kálukú wa a ṣe gbọ́dọ̀ ní sáré wọlé bitters sínú ilé kálukú wa la ṣe ní láti jáde yọjú sí wa ẹ jẹ́ ká ṣe àyẹ̀wò ẹwọ ẹni yìí sì odidi ọdún kan ọmọ tó pupa beautiful lady tí ń fi àyà wọ́n lẹ̀lẹ̀ odidi ọdún kan ó lóun fẹsẹ̀ tẹ̀lẹ̀ ńjọ́ kejì ó ya òun lẹ́nu ǹjẹ́ ẹ̀yin tẹ̀ ń gbọ̀ngàn ṣé kò yẹ̀yin gan lẹ́nu torí ó ya èmi lẹ́nu.
2: ìdọ̀tí kúnnú gbogbo ara tó wá fẹ́ ti kidney kẹwàá wa wò nǹkan táwọn wá ń jẹ ní sì tó jẹ́ kẹ́míkà kidney ò nífẹ̀ẹ́ sí àwọn kẹ́míkà tó ń tuntun yẹn
1: bọ̀ tóyọ̀ bá ti ń yọ kò nífẹ̀ẹ́ sí àjẹjù ṣúgà kò nífẹ̀ẹ́ sí nǹkan olóróró àwọn nǹkan ní fúláwà kò yẹ ká máa jẹ́ kó pọ̀ jù nínú oúnjẹ wa ìwọ̀ntúnwọ̀ tọ́nà fẹ́ pè wọlé sí iléeṣẹ́ wa níbí báyìí ẹ lè pè
2: wá. ẹyìn èèyàn wa doctor mrs ẹ ṣe ẹyìn èèyàn wa ẹ ti gbọ́ látọ̀dọ̀ wọn a máa ṣí ojú òpó sílẹ̀ fẹ́yìn tẹ bá ní ìpè ẹ̀rí ẹ̀yìn tẹ bá ti lo rinse bitters rí àbí àwọn oògùn wọn kankan àwọn capsules wọn kankan tó jẹ́ pé ó wá nǹkan tó ń ṣe yín wá yọrí sí nǹkan tó jẹ́ pé ó ti lọ ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti sọ lẹ́yìn ṣùgbọ́n a fẹ́ gbọ́ bóyá lóòótọ́ ni ká mọ̀ láti ẹnu yín, ṣùgbọ́n kẹtọ́ wa máa sọ mo fẹ́ fàkókò yìí pé gbogbo àwọn èèyàn pé Reese Peters jẹ́ kò ṣe máa ní nílé olúkúlùkù wa, torí téèyàn bá ń fọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara ẹ̀ o máa ń jẹ́ kí ara mọ́ àìsàn náà dẹ̀ máa ń sá lọ. Nọ́mbà tẹ́ lè pè wá sí 09123708675 ní o kò sá àyè wà láti béèrè ìbéèrè ẹ̀yìn tó bá pé ìbéèrè lẹ fẹ́ béèrè. Hello. Okay. Nọmba tẹ lè pè wá sí nìyẹn 081
1: èrè ìbánisọ̀rọ̀ tèmi
2: 09123708675 tẹ bá dẹ̀ fẹ́ lọ sọ́fíìsì wa tó wà ní mọ́nà tán Dr. Mrs. Lema Bombe
1: Cipolaris Bank ní Oye Díjí.
2: Wọ́n máa wà ń bẹ̀ lọ́la, wọn kì í sí bẹ̀ níjọ Sátidé.
1: Kì í sí bẹ̀ mo kò fẹ́.
2: Wọ́n ní Sátidé yìí o, àwọn fẹ́ fi fún àwọn èèyàn tó bá nílò ìtọ́jú, àwọn fẹ́ fi tọ́jú wọn ni. Ẹ ó yá, ẹ pè wọlé, ẹ béèrè ìbéèrè yìí.
5: Hello.
1: Hello.
2: Hello.
5: Ẹ̀kálẹ́ o.
1: Ẹ̀kálẹ́.
2: Ẹ̀kálẹ́ sà.
5: Ẹ jọ egbò ni a ti lè gbọ́ ti eréṣi ìta
1: ẹ. Eré àbúlé wa.
5: Mo wà lápẹ́tẹ́.
1: Ẹ máa wá sí challenge. Ẹ lè wá sí block E sub 7 ní Scott Camp ní challenge tàbí ká lọ sí Crown Pharmacy ní challenge bákan náà.
2: Ṣé àpẹtẹ yẹn súnmọ́?
1: Wọ́n lè pa gbé ni ló bá dẹ̀ súnmọ́ yín.
2: Ọ̀dọ̀ Nọ́sìrù láì. Ìwó road.
1: Ṣé ìwó road ló súnmọ́ àbí?
2: Ṣé ìwó road ló súnmọ́ àbí challenge?
5: Kò yẹ níbi ẹ̀ kò sí ìlú lọ́nà
1: méjèèjì. Ẹ lọ síbẹ̀.
2: Alright, ẹ ṣe 09123708675 ẹbẹ̀rẹ̀ yín ẹ sì dá ẹ tó bá dẹ̀ ti ẹjọ́ ẹ bá gbé ìpè yẹn ẹ tó bá dẹ̀ ti lórí tí ó ti ṣiṣẹ́ fún ẹ jẹ́ ká gbọ́ látọ̀dọ̀ yẹn. Hello.
6: Hello.
2: Hello.
6: Ẹ
1: náà sá.
6: Mo kí màmá wa tó wà ń bẹ̀ yẹn.
1: Ẹ ṣe sá.
6: Àlàáfíà ara yín kò ní lọ.
1: Àmì orúkọ Jésù.
6: Ọlọ́wà wà pẹ̀lú yín o.
1: Àmì sá.
6: Ẹ jọ fẹ́ ṣe nọ́mbà yín gangan náà níbi. Ẹ ti tún lè pe nọ́mbà yẹn ju
1: àwòrí ti pè. 0
6: a ò rí bi kọ́lẹ̀ rárá ẹ bá wa pè dédé.
2: Ó yá ẹ mú báírò kẹ́ rí bi kọ́lẹ̀ wọ́n á tún pè báyìí.
1: 0 0 0 8 0 2 1 2 1 9 1 9 1 20 2 0 4 0 4 0
2: ẹ gba àpè lẹ́ẹ̀kan
1: sí
2: 0 0 0 8 0 2 1 2 1 9 1 9 1 2 0 2 0 4 0 4 0 nọ́mbà tẹ́ lè pè wọ́n sí nìyẹn ẹ dẹ̀ lè bá wọn lọ́fíìsì ní mọ́nà tán ilé kẹta Cipolaris Bank. Hello.
1: Hello.
5: Hello.
1: Mo
5: kí àlejò wa tí ó wà ní orí ètò.
2: Ẹ ṣe gan sa.
5: Vat mi ò mọ̀ pé oògùn ẹ rí bí o ṣe rí nìyí. Ẹnìkan ló èmi kàn rà á nígboro pé kéèyàn gbà ra irọ́ kò lè ra tòótọ́. Ẹnìyẹn wá ní kígbe pé inú òun kún àwọn òun ṣe bákanbákan òun ò gbéra dáadáa. Ní kí ló ṣẹlẹ̀? Wà ní òkè. Ìbáni àmúdẹ̀ rà ògùn kan nílé lásìkò ṣé wà lò. Ìbáni kí lọ gbé wá. Mo lè ṣe gbé oògùn yẹn fún mi yẹn. Mo gbà lò 130 minutes ló bá bá mi pé kí n gbàgbé ẹ̀ owó olégbò fẹ́ sílẹ̀ fún mi mọ́ o. Òun máa gbé gbogbo ẹ̀ lòun ní lọ ní ẹgbà. Mo ní èmi gan tí mo lò gan tí mo rà jọ mi ò tí ì lè kankan bẹ̀ tó ṣiṣẹ́ mi. Tó wá sọ fún mi pé ó máa ṣiṣẹ́ mi. Èmi mọ̀ tó èmi náà lò orí pé ara mi yàtọ̀ ni mo ṣe lò. Oògùn tó dára ni.
1: R-E-E-Z Reese Peter. Ẹ mọ̀ jẹ́ kí n sọ pé lẹ́yìn náà ń ṣiṣẹ́ bí rẹ̀. Ẹ má fojọ pọ̀ jù, ẹ má fojọ pọ̀ jù Reese Peter.
2: Hello.
7: Ẹ kalẹ̀ ma.
1: Ẹ kalẹ̀ ma.
7: Yes, ma.
1: Yes, ma.
7: Ṣíkíṣíkí pé èmi náà ni o, yàdúrà ni.
2: Yàdúrà ṣẹ́ wa o.
7: Ẹ tọ́jọ́ mẹ́ta ma.
2: Ẹ sọ
7: Reese Peter. Rí pítà yẹn ṣé ó dáa fún egungun ẹsẹ̀ ni.
1: Egungun ẹsẹ̀ ẹ jẹ́ ká kíyèsí nǹkan ní ṣúgà tí à ń jẹ tá a bá ti ní ìpèníjà ń pe egungun ẹsẹ̀. Mo sọ fún yín pé tí kidney bá ti fẹ́ máa ní yin and yang imbalance yẹn tí ó bá fẹ́ máa balance ẹ bá gbára bá ṣe balance dáadáa tó ó lè máa affect wa bẹ́ẹ̀ yẹn. Ẹ lọ watch nǹkan tẹ́ ń jẹ kẹ́ ẹ dẹ̀ yẹ mumi tútù Eye mo nkan to tutu. So ti ye yin. Nkan lorin tutu, nkan larin dodo. E kesi.
8: E yo ju si shop. E yo ju si shop.
1: I know for. Ele wa sub office wa nle keta si Polaris Bank.
9: O ye DJ. Okay
1: sir.
9: E ba tun number yin e so.
1: 00.
9: E ma gbo. Ibadan nikan le man fi si. Ibadan nikan lo ni ija
1: opo. E pe awon eyan yin tan je pharmacy. Ah kin taja wa lese titi. E pon pharmacist yin ki an pe number wa.
9: Ko la nso. Eh awon orisi ilu mi na nbe ta awon ma ni di product.
1: Se o wa ni Saki.
8: Oda ese ati bossa. 0 tori owo n
1: je
9: 0021 9120 0021 9120
1: yes hello hello e kale e kro le alaza ni pe lo nba okay e hello
8: hello eyan wa e ti gbo gbo ibi ta

0: ti ni oja wa akini agbe ni e je ka lo si office Chikito to wa ni
1: scout camp
0: e si da office
1: wa
0: wa
1: ni agbegbe wa
0: ni leketa si Polaris Bank
1: challenge orita ring road
0: apata
1: ele wa si shop ti wa to wa ni shop Chikito to wa ni
0: last caller e kale
2: e
0: kale ma Ben, sir, papa, sir. Question, yes, sir. Question, yes, sir.
2: Now, kill a girl called
0: Bunyaga. Aru
1: is
0: it?
1: Aru is it?
0: Aru is
1: it?
0: Riz. Ben, sir. Yes, sir.
1: Ben, sir, beat us.
0: Oda, eh, yata lotu ambe. Hello?
2: I can't answer you.
0: Yes, sir. I can't answer you.
2: Ẹ gbe ti le lo fun
0: be ba se toju ara yin gbogbo yawo yin na le ma toju si bi mefa lalale ni ke ma mu yawo yin na de lati mu iba ni yawo mefa le gbodo toju te ba toju kan te toju kan e tuntun ko to fe da be
2: e ma gbo e lo ma
0: e bo gbo yin
2: ri ti ta yen ma je gbo mo le ti ri
0: abi ta ti daruko
1: yen sai awon abi ta ti daruko yen ni te ba le raye te ba wa si shop mi ni scout camp lola e ma ri nbe
2: o wa ni ati sikito
0: ya
2: ngo lo do yin ni stadium ti
1: scout camp nbi bayi ni challenge oja jimobi block e shop 7 ni
2: timba
1: moto
2: timba timbo ma pe number ti
0: oda
1: e se
2: yes oda
1: pe mi lori phone mi ni se ma pe mi ejo a wa ninu studio e pe studio line hello
3: hello
0: e kale
1: ya kale
3: yes e jo ara ko si ta fun ko ko ni eje nu
0: dada eyin te ba legbo to ko ti o san e ma fi raju e olorun lo en te ni diabetes so e ma fi se de ma lo ogun se gidi fun go olorun
1: hello
0: a claim o olorun do ni ko ri be
1: oda e je ka gbe pe meji si okay hello hello
3: hello
1: hello
0: hello
3: ki to ba wa ko mo ba le o ko mo wa le ba wa o
0: eh o ni ka
1: ta lo so
3: ya ma ya la ga sa ke
1: ko mo wa le fun akari o okay ga send di owo kia kia o sheri ogun ta n soro npa eyi a mo dupe lowo olohun e o ye ke mo ko Chikito ki n fe ba awon nkan ti o ba je be looto e tori oruko ti olohun ti fun yan oruko die te olohun ti fun yan so a mo fasiko yi dupe lowo Dr. Mrs. ta lo tun wa nbe to ni beere eyin ti e ba wo pe e le te ba fe wa si
0: hello hello baba yes sir hello see good of pharmacy lowo de hello
2: hello ma
0: e kale baba yes sir ma papa
1: tọ́ bá ti yọjú ni ẹ má jẹ́ ká máa sọ pé ṣẹ́rí ẹni tí àìsàn bá ń ṣe ọtí nǹkan bá ń ṣe tó bá rí nǹkan tó da nǹkan tó máa ń ṣe wá nìyẹn ẹ jáde ẹ lọ sí gbogbo
0: ibi tó ti lè lọ sí lóyìn
1: ẹ ṣùgbọ́n èèyàn ló lọ sí lóyìn
0: bó lọ tẹ treatment Abuja wa
1: si le ma gbe wa sinu yara
0: fun yi oju everywhere
1: ti pati pomo meji amala meji pomo kan ati
0: mo kan ade be
1: ma je ka fi alaafia ara wa ma sere nigba ta ba gbe lo eleyele ta gbe wonu yara won ni oyo ta gbe wonu yara eyan kan ni
0: ta ba gbe owo la wa after yóò di yẹmú tẹrẹ kiri ẹni tó lọ́nba fẹ́ lò fún ni kó jáde
1: kó kẹtẹ
0: ọlọ́run ló gbé àlùbáríkà àlọ sí just
1: anywhere jẹ ká gbé
0: hello
1: ẹ ká gbé yọkan yẹn sí
0: ok ẹ
1: kalẹ ma
3: yes ma
1: yọkan pẹlu papapa
3: yes ma ẹ jọ ma ẹni tó bá ní bóyá inú ni ara máa ń nu
1: tẹ bá ti rẹ́dì lọ́la ẹ yọjú sí
0: shop ẹ yọjú sí shop Chikito
1: ẹ jọ ẹyẹ yan wa ẹyin tẹ bá fẹ́ wá sí shop tèmi lọ́la láti wá rà má ti wà ń bẹ̀ láti aago mẹ́wàá ẹ pè mí kẹ tó wá gbogbo bó bá ṣe ń ṣe yín bẹ́ẹ̀ ṣe ń rà máa máa fún yín lámọ̀ràn àwọn nǹkan tí ẹ lè fi kú tó yẹ pé gbogbo nǹkan tó bá ń ṣe yín ọlọ́run á máa gbàkóso irú oúnjẹ tẹ máa jẹ irú omi tẹ máa mu tẹ bá dẹ̀ fẹ́ lọ rí ọ̀gá mi wọ́n máa wà ní ìbàdàn lọ́la normally wọn kì í sí ní ìbàdàn àwọn ògbómọṣọ ti ra àwọn finale níjọ sátidé ṣùgbọ́n abẹ wọn lélẹ̀ ìpé kọ́ fún wa ní sátidé ọ̀la torí àwọn tó máa fẹ́ rí wọn ọ́fíìsì wọn wà ní mọ́nà tán ní
0: ilé kẹta sí Polaris Bank
1: ẹ dẹ̀ ti rí nọ́mbà wọn 08022119120 40

0: ṣẹ́gun ọdẹ́kun lady great sauce lórí kẹ́ ẹ̀ máa gbọ́ lágẹ̀lú 96.7 fm torí pé ó ṣe dáadáa gan.
1: olùwàdàrà
2: oṣù mẹ́ta rí ìtú ti yí po. Totally 7 days of early morning miraculous prayers and prophecy. Wọ́n yọ olúfẹ́mi òrí ti sí ẹ̀sìn Monday tó. Bí ọlọ́run máa ṣe ẹ̀fọ́ àkórí tí kọ́ta yìí. Fi yin gbáre. Ohun tó ti bèrè lọ́jọ́ tó bá ti ń fara hàn. Ẹni tó ti bá sẹ̀yìn. Bí odi Jericho lulẹ̀. Látọjọ́ Sunday tí wẹ̀. Ní Saturday 18 July 2026. Látàgọ́ mẹ́fà ìràjí sínájọ́ òwúrọ̀. Nínú ìyìn pẹ̀lú ìsọtẹ́lẹ̀. Iṣẹ́ àmì àti anujúkọrojú máa ṣe. Àwọn olórin ẹ̀mí Kẹ́mi Okunọlá, Taiwo Gumi, Bùnmi Aṣọ́lú, Ọ̀pẹyẹmí Praise, Òkìkí Dayo Emo, Mayowa Ajayi, Adora, Tolu Ibitoye, Tọ́pẹ́ Ọ̀rọ̀ Alágbàwí, Rúrójayé Abiola, Emmanuel Akitayo, Olúwa Ṣẹ́run It Is Well, Wọlé Ọlọ́run Aláyè, Olúfẹ́mi Òní, pẹ̀lú ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́. Jésù Olúwa yóò máa ṣe ìyanu láyé gbogbo èèyàn. Bẹ̀rẹ̀ látọjọ́ Sunday 12, bí Saturday 18 July, aago mẹ́fà àbọ̀ ìdájí, 6:30 AM làwọn máa bàdé lójoojúmọ́. Mi sí SC Monday Tabria Ministry, NTC Bra, tó wà ní ìyájọ́ kún ní Fúròrù Mbàdàn. Wọ́n á kájọ yìí kó padà sílé pẹ̀lú ìyanu.
3: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọgbà Murtala Adébáyò Àkàdé MFR.

0: Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ara ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe. Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jẹ̀mí tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 ní Trenchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ni ìwọlé o, ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: West Midlands Open University. Àmúkí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́. Ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE, HND, A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue, Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology, 52 Ijemma Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
2: Ẹ ọbẹ̀ Real People Concept ti gbé RPC Protein wọ̀lú o. Àwọn màálù àti ewúrẹ́ tá a mọ̀ ń sìn fún ìlera aráàlú ní RPC Cattle Hub. Àgbo ẹran tiwa tá a pa, tá a ṣàyàn, tá a ṣe lọ́jọ̀ pẹ̀lú ìmọ́tótó tó gàga àràkà sí ara. Ẹ wá gbọ́ o, nínú ẹran tá a ń jẹ, ó ní ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti ń kó ọ̀pọ̀lọpọ̀ àrùn. Ìdí rèé o tí Real People Concept ṣe gbé RPC Protein kalẹ̀. Wọlé béèrè iye ìwọ̀n kílò ẹran ògúnfe tàbí màálù tó bá fẹ́ pé nǹkan rẹ̀ relé. O lè ọ̀dà ká gbébọn ńlé home delivery. Bó sì ṣe àyè màálù tàbí àyè ewúrẹ́ lẹ bá fẹ́, ẹ kàn sí RPC Protein. Real People Concept wà ní 126 Adekunle Fajuyi Road, lẹ́gbẹ̀ẹ́ Lẹ́kọ̀ọ́ NNPC Mọ̀kọ́lá Ìbàdàn. Èpè 091-273-94422. RPC Protein. Ọmọ bíbí Real People Concept ni.
3: Ìnà kò sún ní ẹ̀kọ́ lọ ní ìyí ti fẹ́ sọ rí.
4: Òmìnira kò fi ọwọ́ gbà.
5: Ohun gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, ₦500, kò ká nǹkan kan láti rà mọ́.

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta. Wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Kàṣíẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30. Táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lèmi ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ èèyàn ló máa

0: esiku eyin mo bebe eyin keye ko mo yo wu mi je eto won ni o ba ni eto ta tin ra wa le ti asa ati ise ile ko tu o jire bi elomi nlala elomi to ba se sun gboro gidi be na ni o se ji gboro gidi ki lala elomi to ba lala ti e ko ni ranti ngba to ba ji kini ibasepo to wa laarin in to nsele si wa loju ala ati awon nkan to nsele si wa loju aye ona wo ni ala wa lo se nipa lori igbe aye wa ile ise intercontinental distillers limited ti won pon oti igu aromatic chenap ojulowo oti iwure awon ni won se alatileyin fun eto ohun enu yoruba ayo kedo kun le mi je o ayo mo ya ayo ayin di agbe ode bairo abi sonu falagbe aloyin lete omo odo agba
1: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣé àjọyọ̀ wọn tún pẹ̀lú ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ṣe é, kò sí fún ẹni tí kò bá ti pé ọdún méjìdínlógún. Mámu àmú para Eagle Original Aromatic Schnapps ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà.
2: Àbọ̀rúbọ̀ yìí bàbá
3: ògbó atọ́ àsúre ìwòrìwò fún orúkọ tèmi ni olóyè Ifábùnmi Onífádébọ́lárìnwá tí mo jẹ́ aṣíwájú awo fún ìjọba ìpínlẹ̀ Olúyọ̀lé.
0: Ẹ ṣeun.
4: Ẹlòmíì ńlá ẹlòmíì lálá ẹlòmíì tó bá láti ẹ kò ní rántí
0: ẹlòmíì tó bá sì láti ẹ báyìí fígbèyàn fígbòriwo gbowójú ní o kíákíá ní ọmọ ọsẹ
4: ǹjẹ́ ìbáṣepọ̀ wà láàrin n ti ń ṣẹlẹ̀ sí wa lójú àlá àti ìgbé ayé tá à ń gbé lójú ayé ṣùgbọ́n lákọ̀ọ́kọ́ ná ṣé Ifá gbàgbọ́ nípa àlá ṣé Ifá sọ̀rọ̀ nípa àlá.
3: Mo kí yín atọ́kùn àlá ohun pàtàkì tó yẹ kí yá kíyèsí ni tẹlòmíì tọrọ rẹ ọba yanjú inú àlá náà ni ó ti wá tí wọn ọba dínà ẹlòmíì inú àlá náà ni gbogbo nǹkan tí wọn rán láti inú afẹfẹ pátá inú àlá ni ó ti kọkọ rí rẹ ni ó ti rí àlá tá a wá ń sọ yìí ẹlòmíì olódùmarè fún lẹ́bùn àlá ni nǹkan tí ọba ṣẹlẹ̀ sínú ìdílé kan ìdílé kejì àbọ̀ rẹ ni àbí nǹkan kan ni wọn ò fi hàn tọba ti wá rí nǹkan ohun tọba ilé jíṣẹ rẹ ó ti ọwọ àsolúsàn sí àṣeyọrí ó sì dé ẹlòmíì inú àlá ni a ti dagúnlẹ̀ tó jẹ́ pé ó sùn ni ó sì láláwú pé wọ́n sì fìdí rẹ̀ jókòó nígbà tó jí kò lè dárìn mọ́ ẹlòmíì nǹkan tí ó ṣẹlẹ̀ sí lóṣù kan sísìn ọdún kan sísìn àbí nǹkan tó ń bọ̀ gangan inú àlá ni ó ti rí ìfàjọ ya ó pé àlá kankan ọ̀gọ̀ kò sálà tọ́gọ̀ àsìkò tí ọ̀sẹ̀ ni ò tí kàn án ọ̀pọ̀lọpọ̀ èèyàn nínú ìdílé tó ń ká tìkú ti jáde ó láwọn nǹkan tí wọn ti ṣe sónkálukú la tó jẹ́ pé nǹkan tí ọba ṣẹlẹ̀ inú àlá ni ó ti jáde inú ò ti mọ solution lórí ẹ̀ ọmọ kí ọ lálà sí àgbàlagbà wọn a máa lálà sí ìyàn tí wọn sọ pé lábájá ò gbọdọ̀ jáde o tó pọ̀ mọ kékeré ní ọlọ́dúnmarè ó fún tí ọ lálà sínú ìdílé ohun tínú ìdílé òfin ẹ parẹ́ gbogbo àlá nǹkan ni àlá ṣe gọ kò sí àlá tó gọ nínú oníṣẹ̀ṣe ìfanjúoyé wa wípé àlá ohun kókó ni tá a bá lálà tá a bá ra àwọn nǹkan ká béèrè sí ká tọ.
0: Ẹ ṣeun bàbá ǹjọ́ ọ̀run mi là gan fúnra rẹ̀ ǹjọ́ ìjàmọ̀ lálà ń gbà náà ǹjọ́ ọ̀run mi là lálà.
3: Lórí àwọn nǹkan yìí tí ọmọ èèyàn bá lálà ọ̀rọ̀ mélàá ló jí atọ́nisọ́nà rẹ̀ ní ọ̀sọ́bí tí nǹkan ti wá yóò sì sọ solúṣọ̀ nǹkan tí wọ́n ó ṣe ọ̀rọ̀ mélàá tí ẹ bá ti wá dáfá iná ni ó sọ fún ọ pé àlàtẹ́ láìyó nǹkan báyìí ni ẹ lọ sí nǹkan báyìí ni ẹ lọ sí Ifá máa bá wọn yan ọ̀rọ̀ mélàá máa bá wọn yanjú àlá ni ẹ máa bá wọn tún ṣe ni torí Ifá ni a torí ẹni tí ò sunwọ̀n sí.
0: Mo ń bọ̀ ń bi tẹ́ ẹ dé yẹn
5: tori awon mi won ma ko wi wa ni wi atuma ala iwe kini kan se enikan le benikan tuma ala abi ifa lo le tuma ala abi eyan lu funre lo le tuma ala ti gbogbo awon wi ala yen sa lilu lati fi tuma ala
6: a le lo
5: ah
6: idi ta fi le lo nbe nbe elomi le lala ki won so fun pe nkan bayi nkan bayi nkan bayi nkan bayi ni o se sugba ki le o to ma ko ni ranti ma elomi a ma lala ti won so pe lagbaja nkan bayi ni o nkan bayi ni o sele ngba bayi nkan bayi ni o sele bayi ki le o to ma die ni ranti solution lori nkan ko ni ranti e to ba ti wa ri pe ala to hun lai o lagbara ju boya ala to je moku abala to je pe ngun nkan lo won ojo sa se yori tabi ko ti doke ti won fi fabo ijoye patile ba ti le mo ko lo ba won babalawo ni ki won ba da fasi ala ti mo like in solution lori eta yo fi ni ja mi bo abi bo ni ma se goke ola abi bo ma se debi ti mo nlo ti o ba ti wa se aje pe won o ti release re nu ko ti mo tun ma la nu to ba ya yo mo tun me
5: ah edu se ri ibi te de yen opolopo won ba lala ki se pe kan ki se meji won mo lala yen lira lira to je pe on le ma lo bi kan o ti o ri pun hun lo ona yen le ti ti ona yen o se yo ti o tona oda ti o ma lo e kan na ona le digbo ma lowo elomi o le lala o ti o ba re ni bi kan awon eyan opo nbe ti won ma se re ti e kan na ni a kan ri pe o nikan lo seku ni o wa mo bi ti ni o ni mo bi ti o ya si mo ni o ni mo bi ti o lo mo gogoro awon ala na ni isin ti ifa le bayan tumo re abi kini kin la ru ala nso fun yan la to to jona sa de digbo
6: awon kan te so ibo se sele na niyan o de to juba na lo opolopo e to dabi o pe boyo wa laari opo eyan o wa ko nikan nbe ko ti fe gbe aye lo nje ni ifa ni o so fun pe inu ifa to da yi o mo nkan te gbe orun re gba to ba ti wa bo won le da so ru o won le jo sase yori ta ba re ti gun oke toda bi pe ninu ala o ti ku nbi kan o ti bo bi kan o ti je ki ola ni to je pe bi awon gold gbogbo nkan ni nbe nbe ko wa ri oke ngun ti titi le fi mo ko da fasi ni nkan ti ngun ni o ki ola re sugbon won fe ko ti de be elomi yo kan ma lo lona ni yo ma lo yo ma lo yo ma lo yo wa korita meta
5: be ni
6: to ba korita meta ko wa ni mo bi ti o ya si ibe ni le o mo ba yo se taji to ba taji o itumo eni pe bi to de ngangan o need lati bere si pe ki lona won ona wo lo won to ti gbogbo ona to ba to to fi le da elomi yo kan de bi elomi o lala yo kan de bi se re won gbe sa kleta fun to gbe lagbaja ma lo le ani fe re mo tori gbogbo nkan ta nse bi ariya to e ke so ni se o ogun kan lo de be emi won ma fun ni je won ma fun ni pe lagbaja afun oba yi koronu si afun oba yi to ba le pe inu ala na ni o ti ma sele ti oba ite wa solution si olodun ni je ki to to sele a lori
5: ase wa eh baba awon omo kan wa wa o omode ni won won ni ba mi ba mi mo yaya kan to mo yen ba nde nlala yen bo se so yen ilu ma ma ri iyan ba bi wo omo be olodun ba fi wo omo be ta yan lore igbese wo lo ye ki yan o gbe lori iru omo be
6: igbese wa to ye ki yan o gbe tori pe gbogbo nkan ti nso gbogbo nkan bo se ri lo se nso
5: beni
6: sugbon bo se ri se nso na awa na wa ara le aye gbe fomo na tori ru omo be ki pe ti fi pada bi ojise ni ta ba wa ri ru omo be to ba wa be dada ni ki won ko falu lori ki won da fa fun bo le mi re se legun bo lo se le si ase yori lori re bo lo se le tu a to le ju a lo ti o je omo ta fe yin de iru omo be won gboro da fasi ninu odun fana won wa bi mo ona to je pe o le fi pada ona be won lo gba ni fo so ina ma so pe ifa ni rinu ifa ni rita ifa ni ri koro ifa ni ri gbangba gbogbo nkan ti wa pari igbesi aye omo lati le ni fo so igba mi gan bege ki won to bi omo gan ninu ese ntaye gan won ma so pe omo tin bi alagbara ni osugbon nkan bayi ni ke ma se fun
5: e mo pe aye ta wa lode oni aye elesin ni won ti gbagbo pe kini omo mi gan bi oba sora gan won lele mere ni
6: eh nipa mo eko saji omo mo in la bi so mo di o kome omo mere nwulo nlu nje eyan ti en ba ti mo nkan ti o gbodo je ti en mo nkan ti o gbodo si ti en wa tele gege bi ko to di gba ti o gangan mo gbanju ti o mo so pe nkan bayi mo fe se ase yori ale de ba idile yen
1: àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò ìdìdì Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yóò dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ṣe é. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18 má mu àmú para. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.
5: Ètò wọn ni Yorùbá náà ní lọ lórí afẹ́fẹ́ Lágelú 96.7 FM. Iléeṣẹ́ Intercontinental Distillers Limited tí wọ́n pọ̀ ti Eagle Aromatic Schnapps. Ojúlówó tí ìwúre àwọn ni wọ́n ń ṣe alátìlẹyìn fún ètò ohun ẹnu Yorùbá. Mo ní bó tútù ṣe wà ń ta yìí tọ́gìnì tí gbòde. Ọ̀pọ̀lọpọ̀ ni ó fẹ́ máa ṣe àwọn àgbo ìbílẹ̀ èyí tá à ń fi ọtí rẹ. Ẹ mọ́ fọtí ìgbàrọ̀ gùdù rẹ àgbo. Ẹ wá ọtí tó jẹ́ ojúlówó. Eagle Aromatic Schnapps, ojúlówó ọtí ìwúre. A fẹ́ ṣe tutù, a fẹ́ wúre, a fẹ́ dárayá. Eagle Aromatic Schnapps. Kókó tá ń gbé yẹ̀wò ni àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ sí wa lójú àlá. Ipa wo ló ní lórí ilé ayé wa?
4: Ẹ ṣeun bàbá. Ìyá wa kan ló wá bá mi ní ibi iṣẹ́ mi jọ kan. Ló bá ní àbàbà. Ó ní tí nǹkan bá máa ṣẹlẹ̀ ládùúgbò àwọn ní àdúgbò ibi tó ń gbé. Ó ní bí ọ̀sẹ̀ kan lòun ó ti lálàá tóun ó ti rí. Ní wá ń torí òkè dórí òkè. Ó wá lọ sọ́dọ̀ èèyàn Ọlọ́run kan. Ọlọ́run gbà wá.
5: Ó ní ìbéèrè tọkọ bí òní pé sóun ti lọ́kọ̀.
4: Ó lò nílé ọkọ lò wá ló ní kálọ̀ lọ́kọ ni. Òun ọ̀bá dẹ̀ dọ́dídì jọ́lẹ̀ fún. Ọlọ́ba mú wọlé. Lọ́ba ní kó òun búra fún òun. Ó ní Ọlọ́run ló jọ tó ń fi jàjàbọ́ bẹ́ẹ̀. Irú ẹni tó bá níwú ẹ̀bùn bẹ́ẹ̀ tóun máa ń lálà tí máa rí nǹkan tí ó ṣẹlẹ̀ kí ló yẹ kó ṣe. Ṣé ó yẹ kó máa sọ fáwọn èèyàn ni àbí kó ṣẹnu ẹ̀ gbọ́lágún àbí kó náà tún nílò láti jáde sọ́rọ̀ ara ẹ̀.
6: Atọ́kùn alákọ̀ọ́kọ́ kò gbọ́dọ̀ mọ̀ sọ torí pé òjíṣẹ́ ló náà jẹ́. Ìdí tí ó fi sọ ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò tí ì yan kó kú. Ọ̀pọ̀lọpọ̀ làìsàn bá yàtọ̀ jẹ́ pé ara rẹ̀ solúso ti wá tó ti gọ́mọ̀ pé nǹkan sí òun kó lè bá àwọ̀ náà àti àbáyọ. Tí ọba wa sọ mọ náà jàbọ́ ẹsẹ̀ ìrìjú rẹ̀ gẹ́gẹ́ bí babaláwo náà sí ó sì jíṣẹ́ ìrìjú rẹ̀. Tá a bá wá rẹ tó jẹ́ bẹ́ẹ̀ tó lódùmarè fún ní ìmọ̀ tó fún ní ẹ̀mú àtọ̀run wá. Dandan gangan ni kò gangan kó máa mọ̀ lọ lọ́dọ̀ babaláwo kí wọ́n dáfá fún bóun tiẹ̀ gangan ò ti ní ìṣòro ṣe. Torí gbogbo nǹkan tí ń ṣe ohun ìjíṣẹ́ ni ó gangan ò létí ìrógo rẹ̀ lò. Àti wá rógo rẹ̀ lò náà ni pé kó béèrè ẹsẹ̀ ntayé rẹ̀ kí ni fà kí lọ́nà tó náà lè gbé gbà tí tòun náà fi lè dá. Ọ̀pọ̀lọpọ̀ ẹ tí ń sọ nǹkan yìí ó náà láwọn ìpèníjà o. Tí èèyàn lè sọ àtẹ̀tẹ̀ èèyàn ò lè sọ. Ṣùgbọ́n fani arínúròde olùmọ̀ràn ọkàn ó náà lẹ́tọ̀ọ́ àti dáfa bó o ní tòun náà ṣe ní ìṣòro ṣe. Ọjọ́ náà àbáyọ nípa ẹ̀tọ́ bá ní ẹ̀bùn tó jẹ mọ́ nǹkan báyẹn.
5: Ẹ ṣeun bàbá.
4: Àwọn ẹ̀dá kan tó wà tó jẹ pé bí wọn ṣe sùn gbọrọ gidi bẹẹ náà wọn ò jí gbọrọ gidi. Ẹlòmíì àlóhùn lálàá bẹẹ lòmíì bala kì í rántí.
5: Nínú ọ̀rọ̀ yín sì ni ẹni ọ̀dà wípé olódùmarè máa bá wa sọ̀rọ̀ láti pàṣẹ àlá. Àwọn tí ì lálàáhùn àtàwọn tí ọ̀là tí ò ní rántí kí ni káwọn ò ṣe kí lọ́nà àbáyọ bó ni wọn ṣe lè àbísọ́dá bẹ́ẹ̀.
6: Àwọn tí wọn ì rántí àlá tí wọn ní pé kí wọn tọ babaláwo lọ kí wọn dáfa sí i. Àlá tí wọn bá là náà tí wọn ò rántí wọn àwọn náà rí i pé àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé àwọn náà tí ò tí ì gùn bó ṣe yẹ kó gún tó. Tí wọn bá wá lọ dáfa gbogbo àlá ń pátá ni fọ́ pa lóge nínú odufa. Torí a sọ pé à ń gbọ̀fá làwọn òkè ifá kan ò sì para. Tá a bá wá rẹ tí ò tiẹ̀ wà lálàá rárá tí wọn ò sì lálàá sí i. Tí ẹ náà tó náà bá rá àwọn nǹkan kan tó dàbí pé kò yẹ kó rí bẹ́ẹ̀ tí ń rí bẹ́ẹ̀ kò béèrè sí i. Tí nǹkan ẹ̀ bá lọ dáadáa náà kò tún béèrè sí i. Ìfóònù ìjà yọ bàǹkẹ́ ẹ̀ jẹ. Ọ̀run mìíràn wá jẹ́ kó yá nínú odufa. Wípé àlá òun kókó ni ifa so fun lati nu odu fa idesa ifa ni idesa edun asara omo lo inu ori bi inu akin re de be nikan ba gbin ibu enikan si ma gbe kuta adiba fun omela lojo to hun atiku jo so re di ota di ebo ni ani ko ma se oro mela lo hun ati iku jo lo moko
7: ah
6: bi won wa se moko yi oro mela gbe gbogbo nkan oko iku na gbe nkan ti e asokuta ni ku gbin
7: ah
6: bọ́rọ̀ mi la se tó kó se ni kú náà tún
7: oko
6: tiẹ̀ náà se bí se ń ro ni rosu bọ́rọ̀ mi la sáré pé nǹkan oko tòun dìde nǹkan ti kú ó dìde
7: nǹkan kò wù
6: kò wù ẹ sì gbàgbọ́ téèyàn bá gbin nǹkan dandan sáà ni kéèké èèyàn lọ kéré rẹ̀ ìjọ kan ọ̀rọ̀ mi la wá lọ nú oko ọ lọ mú gbogbo nǹkan nú oko mú díẹ̀díẹ̀díẹ̀ nú ẹ pé kóhun tiẹ̀ jẹ́ o nígbà tí kú òde nú oko ó lásìkò tó tó wọn ọ̀rọ̀ mi la báyìí ọ̀rọ̀ mi la wá sùn àpẹẹrẹ tó rí ni ọ̀dọ́ rí pé ikú ti wà nú oko dòun wọn fẹ́ pàun ibi ìtumọ̀ àlánú o ọ̀rọ̀ mi la lọ sún lọ lálá o ilẹ̀ wa mọ́ ọ̀rọ̀ mi la wa gbó kẹ́pọ̀ rí ẹ̀ kalẹ̀ ẹ bá ń dá fáwọn òròdú fáwọn èdè sani ada wọ́n ní baba wọ́n ní bọ́lọ́ ní nǹkan sí wọ́n ní kú ti wà bẹ́ẹ̀ tó ti dúró dí ọ̀bẹ wọ́n láfi kọ́ ọmọ lọ ọbẹ̀ wọ́n ní jọ́ méje lónìí ni ó fi pa àfo bẹ̀ tó òfin lọ wọ́n ní ṣùgbọ́n rúbọ ńbẹ kó lè bá ṣẹ́gun nǹkan tó dúró dí ọ̀bẹ ọ̀rọ̀ mi lọ sì mọ̀ pé kú ni kò mọ̀ pé kú sọ̀hun ẹnu mi ní fá pẹ́ sí wọ́n yín ọ̀rọ̀ mi là ní nǹkan ẹbọ wọ́n ní kọ́lọ́ máa bọ́ sago ọ̀rọ̀ mi là rúbọ nígbà tí ó rúbọ ó di jọ́ kìíní jọ́ kejì ikú sì ti fi ó ti dúró nínú oko ó fọ ọmọ rẹ ta pé tó bá ti ń bọ̀ kọ́kàn fóun ní sáyò pé ọ̀rọ̀ mi là ti ń bọ̀ o kóhun ò lè lù ń gi pa ẹnu mi ní fá pẹ́ sí ó di jọ́ kìíní jọ́ kejì jọ́ kẹta jọ́ kẹrin jọ́ karùn-ún nígbà tí ó di àárọ̀ jọ́ keje òjò bá sún wẹ́ òkúta tọ́rọ̀ mi là fi rúbọ ní sago lọ mú àfi gbà ọ lẹ̀ mọ́ kúnnu nínú oko ọ̀rọ̀ mi là tó dúró sí ó tún lẹ̀ mọ́ gbà nígbà tí ó di ẹlẹ́kẹta báyìí ọba sáré wa ó lọ sá abọ́ sórí borí ànàmọ́ tó tó tó àtúbọ̀ onímọ̀ tí ni wà gbọ́n rí ó lóun tó fara hàn àyàn tí wọ́n fi pa wọ́n níwọ̀ ọmọ wọn lóun tó gbọ́dọ̀ fara hàn àyàn tó fi mọ̀ yẹn lọ. bọ́mọ rẹ ṣe padà sóde ọ̀rọ̀ nù ọ̀rọ̀ mi là wá lọ ní oko ọ̀rọ̀ mi là tó fi jọ́ méje lẹ́kùn nígbà tí ọwọ́ adébọ̀ wáyé tẹ́lẹ̀ ṣe yanran yanran aṣọ nsọ́hun ni ẹlòmíín bẹ wọ́n jọ pa nǹkan pa ẹlòmíín nínú aláwọ̀ sọ pé ọ̀gbọ́dọ̀ báyọ̀ pa nǹkan pọ̀ nínú aláwọ̀ sọ pé ọ̀rẹ́ ìbẹ̀ra fún kò síre kankan ń bẹ̀ fún yín àti bẹ́ẹ̀ lọ ọ̀rùn mìíràn náà sùn lọ lálàá ìwọ́ tọ́ bá ti lálàá try láti wá èrè wá solution sí lọ báwọn babaláwo tó lódùmarè sí afitọ́nisọ́nà rán àlọ́ ọ̀gọ́ o.
1: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́nìgbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣé àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún méjìdínlógún. Má mu àmú para. Eagle Original Aromatic Schnapps ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.
8: Ètò wọn ni Yorùbá náà ní lọ lórí afẹ́fẹ́. Iléeṣẹ́ Intercontinental Distillers Limited tí wọ́n ń pọn ọtí Eagle Aromatic Schnapps ojúlówó ọtí ìwúre. Àwọn ni wọ́n ń ṣe alátìlẹyìn fún ètò ohun ẹnu Yorùbá. Ẹ mọ́ gbàgbé o, ọjọ́ ṣẹ̀ṣe o ti ń súnmọ́ o. Ẹ máa ra Eagle Aromatic Schnapps yín sílé díẹ̀ díẹ̀ tá a fi ṣètùtù tá a fi wúre ọdún Ayọ̀lá ṣe. Kókó tá à ń gbé yẹ̀wò ni ipa tí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ sí wa lójú àlá tó ní lórí ilé ayé wa.
4: Ẹ ṣeun bàbá. Ǹjẹ́ àwọn kankan wá wà tẹ́dà lè ṣe tó jẹ́ pé àlá rẹ̀ ọmọ nítumọ̀ wọ́n mọ bá sọ̀rọ̀ lójú oorun kí nǹkan tó ṣẹlẹ̀ sí ọlọ́mọ ìjàbúrọ̀ ṣẹlẹ̀ sí wa yóò lè máa rí yóò lè máa fi ọ̀nà hàn lójú oorun lójú àlá jáwọn kankan wà gbìyànjú wà tẹ́dà lè ṣe sára tí òfin ní jẹ́ òkú bọ́ọ̀.
6: Ìgbìyànjú rẹ̀ wà ṣùgbọ́n àmútọ̀run wá lọ́pọ̀ jù ọlọ́run sì máa sa nǹkan lẹ́sà ni. Ẹ rí i pé ìdílé mi lè wà ó lè pẹ́ nìkan ní ọmọ dáàbòbò ìdílé o tí wọ́n máa jábọ̀ fún wọn tí wọ́n máa sọ nǹkan fún wọn. Ṣùgbọ́n lórí ìgbìyànjú tá a pè ní bóyá nǹkan tá a pè ní ààbò tí nǹkan kan bá fẹ́ ṣẹlẹ̀ àwọn nǹkan ààbò wọn gba ojú àlà wa tí ó fi fẹ́ ní ṣẹ́gun. Àwọn fákọ̀ọ̀kan bẹ tá a bá ṣe téèyàn bá lò tájogún bá ń bọ̀ ó tí ò ní sùn yọ lajú ni. Torí nǹkan gbọ́dọ̀ ka mójú oorun ẹ̀dá gbọ́dọ̀ ga ẹ̀dá rẹ̀ tó bá ti wá lò ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló lè gbọ̀nà àlà jáde. Ẹlòmíì ń bẹ yóò fẹ́ jáde yóò kíkì mọ́tò kò ní ṣiṣẹ́ ìtumọ̀ ẹ̀ ni pé bí ń bẹ lọ́nà nu. Ó lè má tún kankan lára mọ́tò òun tó yẹ pé yóò sì start padà. Iye wa ń jẹ́ oya pé àti àlá àti ìgbìyànjú tara kò ní jẹ́ kí bí ó ṣe ni. A yẹ̀ bí kò lórí ẹni ẹ̀dá gbọ́dọ̀ gbìyànjú nǹkan tó ń da ó ń fẹ́ béèrè nǹkan tí ò tó kù díẹ̀ náà ó náà ń fẹ́ béèrè.
9: Ẹ ṣeun bàbá ìbéèrè ta kọ́ béèrè ni pé ǹjẹ́ ìbáṣepọ̀ wà láàrin àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ sí wa lójú àlá àti gbígbé ayé wa ṣe rí lójú ayé. Àwọn àlá wo lèèyàn lè máa lá tó fi yẹ kọ́ máa kí sí ìrìn àjò rẹ̀ nílé ayé fífi wò pé sọ̀rọ̀ mi ọ̀gbà kí n jáde sọ̀rọ̀ ara mi báyìí.
6: Ó pọ̀ téèyàn lè kíyèsí téèyàn bá láàlá wó pé stẹ́ẹ̀pù kan ni mò ń gùn lọ yìí ń wá gùn parí ọ̀rọ̀ ẹ fẹ́ béèrè.
8: Ogun àkàsọ̀ lójú àlá
6: bẹ́ẹ̀ni
8: tí ogun parí
6: bẹ́ẹ̀ náà lẹ́ni tó gùn lókè tí wọ́n wá fà láti bẹ̀ tó sì lálàá pé òun jábọ́ lé òun wà ń wó wọn lókè ọ̀rọ̀ tiẹ̀ náà ń fẹ́ béèrè o. Tá a bá wá rẹ́ẹ̀dà tó jẹ́ wípé gbogbo nínú àlà tí máa ń lá inú agbo rẹ̀ ní ti máa ń lálàá wípé bí ìgbà tó jẹ́ pé òun rẹ́mi òkùnkùn ń bẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ náà ń fẹ́ béèrè. Ẹlòmíì ẹ ti bá bára rẹ̀ wípé inú omi ló ń bára rẹ̀ inú ọ̀pọ̀ èèyàn mọ bára rẹ̀ tàbí tó lálàá pé òun tiẹ̀ débi kan kò tiẹ̀ wà ayé òun mọ́ kọ̀sọ́ náà tó ń fẹ́ gbà mọ́ ìtumọ̀ ẹni kọ́nà rẹ̀ ti dì ni. Ẹlòmíì yọ lálàá pé wọ́n ń sùrù mọ́ báyìí nígbà tí wọ́n sùrù mọ́ tọkọ̀ bá sẹ́nì kankan mọ́ ìtumọ̀ ẹ ni wípé àwọn èèyàn ti fẹ́ máa sún ẹ̀yìn fún ibi tó ti fẹ́ máa ríre kò fẹ́ sí rẹ̀ ń bẹ̀ mọ́ fún mọ́nu. Ẹlòmíì ń bẹ gbogbo ọjọ́ ayé tó ní pátá tó bá ti lè dà kò sí pé yóò lò kò sí pé yóò fò bí lóyún. Ìmí ń bẹ ọkọ ọ̀run ni tó bá ti dé báyìí tí ìbáṣepọ̀ bá ti lè wà báyìí kò sí pé yóò lóyún. Ó náà ń fẹ́ béèrè inú àlá náà ló ti wà. Ẹlòmíì ń bẹ kò sí bí ó lè dé láyé wọ́n máa kórira rẹ̀ ni bóyá ti lálàá rí pé òun débì kan wọ́n kàn fi nǹkan kan sóun la nígbà tó ń wá délé tó ń jí òun sáré pé gbogbo nǹkan tó ń ṣe kò jágún mọ́.
9: Ẹlòmíì gan wà gan àlá tí ọmọ láyé ọmọ bá rẹ lórí àkìtàn tàbí kọ́ mọ rí nǹkan ẹ̀gbin
6: gbogbo
9: ìyẹn náà báyìí kọ́.
6: Àwọn kan náà ó ń fẹ́ béèrè fún torí pé nípa láti má lè tẹ̀ iwájú ni láti má ṣàṣeyọrí láti má débi tí lọ ni tó ń gangan sì yan ọlà tẹpa iye ní fà. Ẹlòmíì ń bẹ ogun tí ń bá wọn jà láti inú inú ìdílé ló ti wá tí ọba múra òun ò ní kú òǹbẹ wọn jọba lọ ni.
9: Bàbá ṣé téèyàn bá wá béèrè sí gbogbo àwọn kinní ìfalitọ́yàn sọ́nà
6: ṣé bá rọmílà náà lọ ṣẹlẹ̀ sí i tóun àtikú jọ lọ mọ́kò ṣé bá bọ́lá lọ rọmílà rú ṣé bí ṣẹ́gun náà lọ ló ní nígbà tó rúbọ tán náà ní kọ́ rọmílà ọbọ ṣẹ́gun ṣé bí ṣẹ́gun lọ́wọ́ àtẹ́bọ́dú ṣé bí lọ́bọ̀ rọmílà ṣẹ́gun kú. Tọ́ bá wá lọ́rẹ̀ tọ́ ọmọ bọ̀yọ́ rẹ ni tọ́ ọmọ bọ̀yọ́ ń sọ pé nígbà tí nǹkan ńlá bá dé kó wọn pọ̀ dànù ní sọ́ọ̀mọ́ ọmọ ìfani solution 256 ló du fa ibẹ̀ náà ni ó ti sọ nǹkan tí ń dààmú tì ní ọ̀sán solution bẹ́ẹ̀.
9: Ẹ ṣeun bàbá mi ẹ wà bá ń dárúkọ yín ẹ fẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n lè pè yín sí sílẹ̀.
6: Orúkọ tèmi ni olóyè Ifábùnmi Onífádé Ọlálékan Bọ́lárínwá tí mo jẹ́ aṣíwájú awo fún ìjọba àbílẹ̀ Olúyọ̀lé local government 08058324819.
9: Aborúbọyè
6: Abọyèbọ ṣiṣẹ́ ogbó atọ́ àsúre ìwòrìwò fún.
8: Pẹ́dúpẹ́dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tí wọ́n mú kẹ́tò tò ní kó dùn kọ́ láàrin akéde ètò amójú ẹ̀rọ ọgá wa olórí oko ẹkùṣẹ o elédùmarè ọmọ bá wa ṣe o iléeṣẹ́ intercontinental the stellar limited tí wọ́n ń pa ọtí eagle aromatic chenap ojúlówó ọtí ìwúre àwọn ni wọ́n ṣe alátìlẹyìn fún ètò ohun ẹnu yorùbá ẹ má gbàgbé mo ní ẹ dákun a nílò ìrànlọ́wọ́ lórí ètò ohun ẹnu yorùbá eagle aromatic chenap wọ́n gbìyànjú o ṣùgbọ́n tó iná ọmọ bí nǹkan ṣe rí owó ọkọ̀ owó gbogbo ẹ̀ ẹ lè pè mí sórí 08026703619 08026703619.
1: àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò ìdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yóò dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ṣe é. Kò sí fún ẹni tí kò bá tí ì pé ọdún 18. Má mu àmú para Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.

Ala ye.

0: ẹni tí ṣe ọ̀nà gangan bá ti sí láyé rẹ ohun gbogbo á di dídí kò ní sí ọ̀nà àbáyọ but once you encounter the way wà ìwọ gan mọ̀ pé ah òun làwọn èèyàn ṣe máa ní ah mo rọ́nà lọ ah ọlọ́run ò ṣe mo ṣàṣeyọrí kò sí àṣeyọrí láì jẹ́ pé ọ̀nà ó fi ọ̀nà ọ́ there is no success without the way showing you the way ǹjẹ́ o wà níbẹ̀ ò ń gbọ́ wa ní àṣálẹ̀ yìí ìwọ ò tí ì rọ́nà lọ ayé rẹ ò tí ì nítumọ̀ ìlérí ò tí ì ṣe ohun tó nílò náà ni kí ọ̀nà ó wọ ayé rẹ what you needed tonight is for the way to show up in your life bí ọ̀nà ò bá farahàn kò lè sí ọ̀nà when the way did not appear or show there won't be way ta wá ní ọ̀nà tí mo ń pè ní àṣálẹ̀ yìí tàbí tí mo fi hàn ní àṣálẹ̀ yìí òun náà la rí nìwé johanu oríkẹrìnlá ẹsẹ kẹfà yẹn ó ní jésù wí pé èmi lé ọ̀nà and jesus said unto them I am the way tí o bá ní jésù o tí ní ọ̀nà when you don't have jesus you are yet to have the way òun ni mo ṣe rọ̀ ọ́ ní àṣálẹ̀ pé ẹnìkan wà tó ní ìdánilójú tó mú ìdánilójú wá pé èmi ní ọ̀nà kò sì sí ẹnikẹ́ni tó lè lọ sí ọ̀dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi said I am the way the truth and the life nobody can go to the father except through me o lè rí ọ̀nà lọ àfi tó o bá gba ọ̀nà láàyè you won't have a way out unless you accept the way unless you accept Jesus to your life àfi tí ọ̀nà bá dá sí ọ̀nà rẹ àfi tí ọ̀nà bá yọjú sí ọ̀rọ̀ rẹ àfi tí ọ̀nà bá tọwọ́ bọ ọ̀nà rẹ olùfẹ́ ohun gbogbo tó dojúrú yẹn ó nílò kí ọ̀nà ó dé má gbà pé olórin kan sọ pé lọ́gán tí ó dé ó ní lọ́gán tí ó dé olùgbàlà ìgbà yẹn ni ayé mi tó létò ìgbà tí olùgbàlà ọ̀nà gangan bá dé ni ayé rẹ tó lè létò ǹjẹ́ ìwọ ń fi ìgbàlà rẹ dọ́là bí òun wò pé ah mi ò nílò ọ̀nà ohun tí mo nílò ni kí n ṣáà ti rí bá ti ṣe o ò lè rí mú o ò sì lè rí bá ti ṣe àfi tí ọ̀nà bá dé bí ọ̀nà bá dé ọ̀nà á mú kí ohun gbogbo kó rọrùn ẹnikẹ́ni tó máa ní ìbápàdé pẹ̀lú ọ̀nà irú wọn a máa ṣe àṣeyọrí ẹnikẹ́ni tí ó bá ní ìbápàdé pẹ̀lú ọ̀nà irú wọn a máa ní ẹ̀rí ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá pa ọ̀nà tì yóò máa káàkiri náà ni kò ní lè wọlé níbi tí adé ìyá fẹ́ lọ gbàdúrà mo fẹ́ kó sọ fún ọlọ́run jésù kristi ọ̀nà ó yá wọ ayé mi wá ṣó wà ń bẹ̀ yẹn lálẹ́ mo fẹ́ kó bá ọlọ́run sọ̀rọ̀ pé jésù kristi ọ̀nà ó yá wọ ayé mi wá mo ṣe tán fún ọ jésù kristi ọ̀nà ó yá wọ ayé mi wá ó yá àdúrà orúkọ jésù ẹ̀mí mi wá jésù ìwọ ni ọ̀nà ó yá wọ ayé mi wá jésù kristi ọ̀nà yẹ ọ̀nà iye àti òtítọ́ ó yá wọ ayé mi wá wọ ayé mi wá wọ ayé mi wá jésù kristi ọ̀nà iye wọ ayé mi wá wọ ayé mi wá wọ ayé mi wá wọ ayé mi wá jésù kristi ọ̀nà iye wọ ayé mi wá wọ ayé mi wá wọ ayé mi wá jésù ọ̀nà iye wọ ayé mi wá wọ ayé mi wá jésù ọ̀nà iye wọ ayé mi wá jésù olúwo jésù màmá kan wò pé kí náà tún wí lálẹ́ àti ń gbọ́ tipẹ́ àdúà mẹ́rin ni ẹ̀yọ kan ló sì ń gbà yẹn pariwo jésù ọ̀nà iye wọ ayé mi wá jésù ọ̀nà iye jésù ọ̀nà òtítọ́ wọ ayé mi wá mo fẹ́ kó tú àdúà yẹn gbà pé jésù kristi ọ̀nà iye jésù kristi ọ̀nà òtítọ́ ó yá wọ ayé mi wá ó yá àdúà jésù kristi ọ̀nà iye ọ̀nà òtítọ́ wọ ayé mi wá wọ ayé mi wá wọ ayé mi wá wọ ayé mi wá wọ ayé mi wá olúwa jésù kristi ọ̀nà òtítọ́ àti iye ó yá wọ ayé mi wá ó yá wọ ayé mi wá ó yá wọ ayé mi wá ó yá wọ ayé mi wá ó yá wọ ayé mi wá ó yá wọ ayé mi wá ó yá wọ ayé mi wá ó yá wọ ayé mi wá jésù kristi ọ̀nà iye wọ ayé mi wá jésù kristi ọ̀nà òtítọ́ wọ ayé mi wá jésù kristi ọ̀nà iye wọ ayé mi wá wọ ayé mi wá wọ ayé mi wá wọ ayé mi wá wọ ayé mi wá wọ ayé mi wá wọ ayé mi wá jésù ọ̀nà iye wọ ayé mi wá wọ ayé mi wá wọ ayé mi wá jésù kristi ọ̀nà iye wọ ayé mi wá wọ ayé mi wá wọ ayé mi wá wọ ayé mi wá wọ ayé mi wá jésù ọ̀nà iye wọ ayé mi wá wọ ayé mi wá jésù olúwo jésù àdúà kejì pariwo pé jésù ìwọ ni ọ̀nà gbogbo ọ̀nà mi tó dí jésù wọbẹ̀ lọ́lọ́ làbáyé Jesus iwo ni ona gbogbo bi ti ati di mo mi gbogbo bi ti ona ti di mo mi gbogbo bi ti ati di ona mo mi Jesus ona iye o ya lo la ona na fun mi bayi o ya duwa orugo
1: Jesus Christ iwo ni ona iye
0: iwo ni ona iye
1: gbogbo ona to di
0: o ya ma la o ya ma la ona to di lori ona lori aya lori ise mi lori
1: gbogbo ona to di mo
0: Jesus ona iye o ya la o ya la Jesus ona iye o ya la Jesus ona iye o ya la Jesus ona iye o ya la Oya la Jesus, Oluwa, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jes leyin yen a lo gba ipe so pe jesu ona iye
1: jesu ona iye
0: o pari won bi to wa so pe jesu ona iye
1: jesu ona iye
0: je ki re ati owo re o to aye mi wa
1: je ki re ati owo re o to aye mi wa
0: ire kan wa lowo jesu ona iye awon ire ti ki yo ni lenu awon ire ti ki gbebo pariwo pe jesu ona iye
1: jesu ona iye
0: je ki ire o ti owo re wa si aye mi
1: je ki ire ti owo re wa si aye mi
0: je ki ire la o ti aye odo re wa si aye mi
1: je ki ire la ti odo re wa
0: si so ma gbadura yen jesu christ ona iye mo fe ire la ti odo re je ki ire o ti owo re wa si aye mi oya duwa
1: oruko
0: jesu Baba Jesu ona iye
1: je
0: ki ire la ti owo re wa si aye mi baba iwo ni ona iye otito je ki ire la o ti owo re wa si aye mi Jesu ona iye oluwa oluwa oluwa je ki ire la iranlowo la ti owo re wa si aye mi baba oluwa oluwa oluwa oluwa oluwa oluwa oluwa je ki ire la iranlowo la ki o ti owo re yo si aye mi oya je ki o ti de je ko de je ki o de de ki o de si aye mi iranlowo la aluyo la ire la je ko ti owo re yo si aye mi je ko ti owo re yo si aye mi jesu ona iye oya yo si aye mi yo si aye mi yo si aye mi yo si aye mi yo si aye mi yo si aye mi yo si aye mi yo si aye mi jesu ona iye yo si aye mi jesu ona iye oya yo si aye mi yo si aye mi yo si aye mi yo si aye mi yo si aye mi jesu oluwa wa
1: jesu
0: adua to kein ni abala yen mo fe ko gbadua yen mi o fe ko fa koko yen sere o olorun nbu adua olorun ma je mu nbe nibi olorun ma je mu wa pelu wa so pe jesu ona iye
1: jesu ona iye
0: o ya yo si mi
1: yo si mi
0: ko si soro mi dayo
1: soro mi dayo
0: gbo ede adua yen Jesu ona iye
1: Jesu ona
0: iye yo si mi
1: yo si mi
0: ko si soro mi dayo
1: ko si soro mi
0: wo nibo nibo ti ri oro yen nigbati peteru plo peja bibili wi pe o ti se laala ni gbogbo oru o ni ko ri nkankan ko se kini o ko ri nkankan sugbon nigbati Jesu ona iye yo si bibili wi pe leyin igba to fi oko oju omi re sile fun Jesu o so fun pe olukan ni awa ti se laala sugbon nipa oro re Jesu ni ko ti silbu bibeli pe ngba to ti sinubu o ko akopo eje eja iyan ni pe nigba ti ona iye yo si aluyo de pariwo pe jesu ona iye
1: jesu ona iye
0: yo si mi ni ale yi
1: yo si mi ni ale
0: o soro mi ni re o yo duo baba Jesus on a ye, you see me, you see me, You want your name? Jesus Christ ona yi o yo si aye gbogbo be
1: ami
0: loruko Jesus mu pase loruko Olorun baba omo ati emi mo aye gbogbo to gbe ororo ati omi sile oni ni pase oruko Jesus ki gbogbo ekun ko ma wole ki gbogbo awon si ma jewo pe Jesus ni oluwa emi pase iwosan ase isutile sinu ororo te gbe sile sinu omi te gbe sile loruko Jesu be ti lo ki Jesu Kristi ko wu oye san
1: ami Jesu
0: owo iwo san lati oke wa be ti lo mi yi te si lo roro yi ko bale aye yin be
1: ami Jesu
0: gbogbo ko sese gbogbo ko possible gbogbo ku die gbogbo pe ko kan ti aye ti mo mo gbogbo o lelele owo re o ba bo ti lo roro yi bo ti lo mi ki eje Jesu dapon mo ko si bere si sise iyanu laye
1: ami Jesu
0: lati oni lo odi eleri
1: ami Jesu
0: ogo farahan
1: ami Jesu
0: aye yin fohun
1: ami Jesu
0: gbogbo ko sese lati inu ipile wa be ti lo loruko Jesu ina oluwa je won run be
1: ami Jesu
0: edi eleri
1: ami Jesu
0: Jesu oluwa wa
1: ami
0: ami ami loruko Jesu ogo ni fun Olorun loke orun

0: orúkọ yín àti ibi tẹ ti ń pè.
1: Orúkọ mi ni Ijoma Matthew.
0: Kí lẹ fẹ́ kí Ọlọ́run ó ṣe fún yín?
1: Mo fẹ́ lè pẹ̀lú gbogbo nǹkan tẹ̀ fún mi fún ọ̀pọ̀.

Hello? Hello? Eka le o. Rapi ero yen o. Au bonten so.

0: Hello.
1: Hello,
0: ma.
1: Ekalema,
0: oruko yin ati bi te tin pe. O ya kile fe ki Olorun ko se.
1: Ona ko nana ku yo ku sanna ku ta da lori. Ona ku ba mi a je la je. Ona ku ti pa na ra. Ona ko ta.
0: Eje agbadua. Eje agbadua. Oruko Jesu. Mo pe Jesu ona si aye yin. Gbogbo bi ti ona yin ti di. Jesu Kristi ona ko lana sibe. Olore yin ti adari sibomi lati oni lo. Jesu ona ko dari won si yin. Owo yin ko te ore yin. Okan yin ko bale. Jesu Oluwa wa.
1: Ah.
0: Eje agba eyo kan si ka to ma lo. To leyin eto e le pe si awon ero bani soro yi. 090-45-51-2251. Lẹ́yìn ètò 090-45-51-2251 tàbí 070-51-23-9161. 070-51-23-9161. 090-45-51-2251. Má gbàgbé, the Lost City Gospel Grace Ministry tó wà ní Meridian Bus Stop ní Àpáta ní ìlú Ìbàdàn, níbi tí Ọlọ́run ti ń bẹ àyànmọ́ wò tó sì ti ń bẹ ayé gbogbo wò. Mo gbàdúrà pé bó o ti ń gbìyànjú àti wá kí Ọlọ́run àyànmọ́ kó bẹ ọ wò.
2: Kì í sì máa yọ ọjọ́.
0: Lẹ́ẹ̀kan sí, mò ń fi àkókò ìpè gbogbo ènìyàn sí ìpàdé agbára tó ń bọ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ láti on the 16th to 18th. Aago mẹ́jọ àárọ̀ ni a pè ní àsì agbára. Sísọ gbogbo kò ṣeé ṣe di ṣíṣe nípa agbára Ọlọ́run. Ó bá Ọlọ́run pàdé àwọn ìránṣẹ́ Ọlọ́run ńláńlá yóò wà níbẹ̀. Apostle Olúwa Káyọ̀dé Caleb ọmọ wa ńbẹ̀, bàbá wa nú Olúwa Enoch Fọlọ́runṣọ́ àwọn náà wa ńbẹ̀. Nípasẹ̀ ìfàmì ròyàn ayé rẹ yóò bọ́ lọ́wọ́ gbogbo kò ṣeé ṣe. A ní àṣálẹ̀ yìí àwa tí a wá ní nípa orí ọ̀fẹ́ Ọlọ́run tí a ṣojú iléeṣẹ́ ìránṣẹ́ The Lost City Gospel Grace Ministry. Èmi tí mo wọ́n tẹ́ ń gbóhùn rẹ̀ yìí ni olùṣọ́àgùtàn Olúwa Jìmí Olúwa Ṣẹ́gun fún mi. Bẹ́ẹ̀ náà ni a ní díákóní ọkùnrin Olúwa Ṣeun Adéyẹmọ. A ní ẹni tó mojú ẹ̀rọ wa ní Lost City TV MBAY. A tún ní sítà ṣèyí fún mi tí a jọ kọ̀ wọ́rìn lálẹ́. Ohun tí mo sọ ni pé nígbà tá ò bá jọ ríra ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ìwọlẹ̀ rí kan. Jésù Olúwa wa.

0: kìnìún ló ló làájú lágẹlú 96.7 FM ọ̀gá ló jẹ́ fún gbogbo àwọn rédíò tó kù.
1: Ó balẹ̀ bàgẹ́ ó wọlé pẹ̀lú steeze gbogbo peter yòókù fún bí àwọn fifty peters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe peters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àjà fifty peters bẹ̀tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round fifty peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal debit láti ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú fifty peters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà fifty peters is produced by the fifty waves limited ẹ̀sìn lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Basorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos TBR distributor call 0704-318-3929 50 bitters NAFDAC Jolote
2: Ọlọ́run bàbá lọ́la èmi màmá rí iṣẹ́ ọwọ́ rẹ̀.
3: Ọlọ́run kan bẹ̀ nínú ìjọ apọ́stìlì ti Kristi jákèjádò àgbáyé Ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́ ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi ọgbọ̀n ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogun Gbogunmi International. Ọgbọ̀n 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́. Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́ àkòrí Ọlọ́run àrà Wonderful God. Ààrẹ ìjọ apọ́stẹ́lì ti Kristi Pásítọ̀ Dr. Henry Ojo àti CAC General Superintendent Pásítọ̀ Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kanòjọ̀kan. Ìsìndúpẹ́ lọ́ fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò ẹwà gbọ́wà ayọ̀.
4: Dr. Strap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck bus trailer ipo yoo ki moto awon wa Dr. Strap o ra lowo yin e kan si won 090 83 01 33 33 090 83 01 33 33 090 83 01 33 33 and

0: Edigba, RPC Protein, Ibadan Mesiogo. Now at your doorsteps, beef and goat's meat from live cattle and goats, specially bred and raised on RPC Cattle Hub. A pest setting audacious move by Real People Concept. Meat from cattle and goats reared with utmost care and professionalism by animal scientists. RPC Protein, healthy beef, healthy goat meat in a very clean environment. Walk in to buy or order for home delivery. Live cows and live goats are also available. Antibiotics free, hygienically batched, well packaged and refrigerated. Call 091-2739-4422 or visit Real People Concept at 126 Adekunle Fajuyi Road, beside NNPC, Mokola, Ibadan. RPC Protein, a baby of Real People Concept.
1: The Kingdom of God Gospel Mission International, Obamoro Camp Grand, along Iwo Ogbomoso Road, Iwo Nipinle Osun, Lusagbekale 72 hours program. Ti o bere lojo kedogun osu keje titi di ojo keje ni logun osu keje odun 2026, July 15th to July 18th, 2026. Sa pakori eni, etu sile, eje ko ma lo. Ah! Agbara ninu Jesu si wa sibe. Ta lo de o? Ta ni ojo olojutu aye e? Ta n so se re doku. Ta lo leri pe o se reti fun omo? Wa dide. Beranle lojo kedogun, ojo kerindinlogun, ojo ketadinlogun, ati ojo kejedinlogun osu keje odun 2026. Ma bo ni pade adura alagbara ni 72 hours program Obamoro Camp Grand along the Woli Pile Osun pade Woli Peter Adeleyi Olowo Poroku Apostle Dr J Olayinka Folabi Okoto Jesu Woli Mati Oyelowo Prophet Timothy Jesu Tunde Pastor Ezekiel Ayomide Olorin Emi Lady Evangelist Emilola Etsada Esther Akitola Iya Anointing Lady Evangelist Nolaji Oroyi Oko Ofembe lati MRS World Academy Tasca Filling Station Olodo Fatuma Junction ati Salinsile Filling Station Odoriwo Prophet Ezekiel Salawu ni ogba gbogbo yan lalejo dipe won deni to sile.
2: Labbaik Allahumma
3: aha atete sun latete ji fun gbogbo alalaji to mura le de haji 2027 eto ti bere ni perewu ile ise alalaji to se fokoto alidaya hajj and umrah services be ni o bi ajo alalaji orilede nigeria se fi lele ni pe september 15 odun yi ni gbogbo pepe pe o wa so pe lori owo sisan fun igbaradi haji 2027 ni alidaya se nkesi gbogbo awon alalaji to fe ba wa se haji odun tin bo lati ya wa gbe igbese common care ki won fo ko le ki won si pari gbogbo owo sisan won ko to di ojo 15 osu kesan odun yi ti gbogbo eto kase le eku ti moti alidaya wi pe idekun alalaji a o mu ni kekere lodo ti wa eto ilegbe irorun ti o jina si haram o nji aje gbadun lore kore ti ara si gbogbo awon aye to ye to fi mo wa si ofe lati gbadegba ijo ta bada lati lo ati bo ki ye eya agbera bayi ke kan si alidaya hajj and umrah services ni number 2 adedibu shopping complex opposite bufas filling station iwo road ibadan tabi ke ma pe alachi ati oludari alidaya hajj and umrah services sorry 0806 244 0572 anfani sodi ediye wa lodo wa to fi mo irin ajo umrah olososu alidaya hajj and umrah services aji irorun ni ti wa bidni lai taala.
4: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
5: Dára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédéé bí etí bá ń wòye àbò fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kí nǹkan bá rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
6: Wíjẹ́mi International pọ́dún mẹ́rin alleluia. Tijọ́ ti ìlà àfidúgbà lọ́wọ́ Jésù Kristì lọ jẹ́ kíkọrí ó tún bá wà láyé nínú ìjọ wí Jesus Evangelical Ministry International lábẹ́ ìpè Prophet Pastor Akintaye Yusuf Kengbe ọ̀rọ̀ tí I have reason to praise God Psalm 66 verse 20 Thursday July 9 lákàn sí ọ̀pọ̀ àwọn moderate home níbi tí a ti kú òbítíbitì ẹ̀bùn fún wa kó tó di sátòdì ọjọ́ kọkànlá tájọ́ ọdún wáyé nínú church auditorium ńlá wa bẹ̀rẹ̀ látàgọ́ mọ́kànlá òwúrọ̀ guest speaker Prophet Samuel Ọmọlàwọ̀ JP and spiritual fathers Apostle Dr. Paul Adeola Adedosun JP Bàbá Ìbàdàn Prophet Samuel Situ Bishop Joseph Mọ́lákìyọ̀ Apostle Moses solution la yo ade father of the day honorable babalola mupo la boss honorable maruf ola bi sue sue mayegun manager market first honorable adu egbe mi mothers of the day prophetess jesus laju jp engineer mrs lepe folake orureemi gate of honor professor jonathan bolakade chairman council committee of security ui pelu eda li oyekami lati bi kibi adejegede taborita merin ti o ya e so fun kan pe ko ma gbe tabi siwaju yin bo wa civil gem city international to wa ni forogun gbogbo eyan la pe e wa kajo je
0: Eh, Obe, real people concept. Tibe RPC protein wo awon malu atewure ta mon masin fun le rara lu ni RPC cattle hub. Agberan ti wa tapa ta sayan ta se lojo pelu imototo to gaga raka siara. E wa gbo o ninu eran ta nje oni opo eyan ni won tin kokoloko arun. Idire o ti real people concept. Tibe RPC protein kale wole Bere iye won kilo erun ogufe tabi ma lu to ba fe pe nkan re rele o le order ka gbe bon le home delivery bus se aye malu tabi aye ewure le ba fe e kan si RPC protein real people concept wa ni 126 Adekunle Fajuyi Road legbe Lego NNPC Mokola Ibadan e pe 0912739442 RPC protein omo bibi real people concept ni
3: ọ̀nà ti wá sí ọ̀nà ti là ohun tó ń pa wa láyà ti kúrò ńbẹ̀ ìrìn àjò sílẹ̀ mímọ́ Israel àti Jordan ilé iṣẹ́ tó mojúlẹ́jà bí you fit fly wọ́pọ̀ o tún ti wá tú àkókò láti lọ sórílẹ̀ èdè Israel àti Jordan nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ CAC Covenant of Mercy májẹ̀mú àánú lábẹ́ ìdarí Prophet Taiwo Abel Ojo
7: lọ́jọ́ ìrẹ́gbà
8: who are thy goodness
7: tó fi ogun rọ́pò
8: and replace with battle
7: ó yẹ gba ilẹ̀
8: receive the goodness
3: ọjọ́ kejìlélógún títí di ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2026 ìrìn àjò alágbára yìí máa wáyé pẹ̀lú àjọṣepọ̀ you fit fly nínú ìrìn àjò ẹ̀mí tí ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ti máa wáyé lórí onípòjípò tí òjò àánú àti ìbùkún sì máa rọ̀ sórí gbogbo wa yàrí dájú pé o kàn sí you fit fly ní gbogbo ẹ̀ka ọ́fíìsì wọn tó súnmọ́ tàbí kẹ́ ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0902-346-0310 àti 0907-868-0206 ẹ má gbàgbé pé you fit fly mojúlẹ́jà hotel reservations hotel booking tó fi mọ́ airport transfer ìrìn àjò sí Israel àti Jordan pẹ̀lú bàbá Abel Taiwo Ojo èmi ò ní gbẹ̀yìn bẹ́ o.
9: Ó balẹ̀ bàgẹ̀ ó wọlé pẹ̀lú steeze. Bitters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ogun tarigi àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yá àjà 50 bitters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal. By the 50 Waves Limited, Esilerida Kakiri Bobobi Timotin Taja Tojojulowo. Office address Iwani, Lot 3, Light and Craft Building, Lashorun Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Bitters, Navdaki Jolote.

0: 96.7.
1: Balẹ̀ bàgẹ̀, ó wọlé pẹ̀lú Steez, gbogbo Peter Yogun, gbogbo àwọn ọmọ Steez Peters, jàdùn lábẹ́ ọkùnrin ogun, gentleman on the body system, ògbóǹtarìgì, àkànṣe Peters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àjà. 50 Peters bẹ̀rẹ̀ sí gbogbo obìnrin tó dá ti ẹ̀ mọ̀, ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra. 50 Peters wà fún gbogbo sisi ológe, ọmọge tó sexy, bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room, tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. Debit ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun. Èèwọ̀ ayégbà yẹn ti kọjá o. Step up pẹ̀lú 50 Peters kó sunrayọ̀, kó fún bébí ẹ tán. Níbikíbi, níbi gbogbo, àti nígbàkúgbà. 50 Peters is produced by the 50 Waves Limited. Ẹ sì lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Lasorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. PBR distributor, call 0704-318-3929. 50 Peters, NAFDAC Ijolote.
2: Dr. Strap Recycle àti tamọ́tò dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Strap ó rà lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbà ná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀, kẹ́ tó fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó rà lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333, 09083013333, 09083013333.

0: tete sun la tete ji fun gbogbo alalaji to mura le de haji 2027 eto ti bere ni perewu ile ise alalaji to se fokoto alidaya hajj and umrah services be ni o bi ajo alalaji orilede nigeria se fi lele wipe september 15 odun yi ni gbogbo pepe pe o wa sopin lori owo siso fun igbaradi haji 2027 ni alidaya se nkesi gbogbo awon alalaji to fe ba wa se haji odun ti nbo lati ya wa gbe igbese common care ki won fo ko le ki won si pari gbogbo owo siso won ko to di ojo 15 osu keso odun yi ti gbogbo eto kase le eku ti mo ti alidaya wipe idekun alalaji a o mu ni kekere lodo ti wa eto ilegbe irorun ti o jina se haram onje aje gbadun lore kore ti ara si gbogbo awon aye to ye to fi mo wa si ofe lati gbadegba ijo ta bada lati lo ati bo ki ye eya agbera bayi ke ko si alidaya hajj and umrah services ni number 2 adedibu shopping complex opposite buffers filling station iwo road ibadan tabi ke ma pe alasi ati oludari alidaya hajj and umrah services sorry 0806 244 0572 anfani so die die wa lodo wa to fi mo irin ajo umrah olososu alidaya hajj and umrah services aji irorun ni ti wa bidni lai taala
1: Akanji, ewo lo mu oto kari so.
2: Ah, wo, won tun ti bele ti mo ra lojo si lowo mi o.
1: Se n ti so fun o, odo Sheimak Global Resources ni bi fokanbale ti mo tin ra ile ile mi ti mo ko, lai si wahala kankan. Bakole mara. Hurry, as our 5 million naira per plot at Gracefield Estate is now selling fast at 3.5 million naira. Gracefield Estate is located in a serene environment at Omiadio, 2 minutes drive to Omiadio train station, Ibadan. Logo teba tira ileni, le lafani lati bere ishe lojo ese laisi wa ala awon omo nile kakan. Belo si sumo awa gbegbe bi akpata, Akala Express, Ring Road, ati belo. Our office address is at 29, Lagos Bypass, adjacent Pina Supermarket, Niger West Bus Stop, Orita Road, Challenge, Ibadan. For more information, please call 0803-470-7843. Instagram at Sheimak Global Resources. Hurry now, as this offer will end soon.
3: Kọ́kọ́rọ́ àṣeyọrí téèyàn fi lè bọ́nù iṣẹ́ àtòṣì Gitales ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan téèyàn fi lè borí kòsíkòsí ojoojúmọ́. Gitales International ni. Gitales International bí ròlè lágbára. Lílé iṣẹ́ wọ̀gbẹ́. Dídádúró digbí. Láìrọ̀gbọ̀ kó lè jọba. Iṣẹ́ tiwọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Gitales International. Lọ́pọ̀ kó yọ̀kú lówó tí ò ga jara. Nípasẹ̀ ẹ̀ka ilé iṣẹ́ wa Martin Tech Industries. Àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester. Pure water machine, ice block machines, garri processing machines, popcorn and palm oil machines, jock mold and nylon machines. Gitales International. Àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì. Bẹ́ẹ̀ bá ràwọn tán tayọ láàrin ẹgbẹ́. Gitales International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀. Àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu. Gbọ́ bùkátà láìsanná ní ara. Tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà. Gitales ni wọ́n kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kà sí Gitales International lónìí. Gitales International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank, Akinyemi Bus Stop, Ring Road, Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055. Email ademola.1@gmail.com. Gitales International, ọ̀nà àbáyọ kúrò ní iṣẹ́ òun òṣì tó dájú.
4: 21 days divine intervention.
5: Hangari don pire da o.
4: Jesu Yinka WCYJP yóò torí agbára láti Wednesday 1st July 2026. Àkórí ẹ̀ Divine Visitation for Laughter. Ìbẹ̀wò la tó ké fún ẹni. Ó tó àkókò fún wọn láti rẹ́rìn ayọ̀ bí Anani Shilo. Gbogbo ẹni tó bá gbọ́dọ̀ ẹ̀rí rẹ nínú ìrìn àjò àdúrà yìí ló máa bá rẹ́rìn ayọ̀. Ọlọ́run fẹ́ lo Pastor Sakiya Olóńké Susi Ibadan ECC Superintendent Pastor Peter Adeyejesi Rẹ̀rẹ̀ Iti Adegoke Prophet Femi Oni Prophet Kehinde Akode Prophet Adijola Adebayo Prophet Esther Adebayo Prophet Adi Adegbite Prophet Segun Olambiwe Ninu Pastor S.O. Oladeji Prophet A. Olalekan Pastor Oluwaseun Adebola Pastor Ishmael Amoran Wòlíì àti Ọ̀jọ̀gbọ́n Jésù Yinka WCYJP JP wọ́n máa sọ tẹ́lẹ̀ ẹ̀mí àwọn wòlíì yóò máa pa gbogbo èèyàn lẹ́rìn ayọ̀ látọjọ́ Wednesday 4th Tuesday 21st July láago mẹ́rin àbọ̀rọ̀ lẹ́ lójoojúmọ́. Gbogbo ẹni sí AC Way of Life Center tó wà lẹ́yìn Glow Office opposite Lewura Grammar School Challenge Ìbàdàn.
6: Gbogbo ọmọ ológo pátẹ tí yín mẹ́lò ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
7: Ṣèmi nítorí ògo ni o. Nítorí ògo ni.
6: Ìdí rèé tí Ọlọ́run Reverend P.F. wa fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday 14 Sunday prayer service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026. Bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn ìsọjínlá wa Christ Rubber Miracle Church Cremic tó ń bẹ ní number 7 Reverend P.F. wa Christian lẹ́yìn St. Luke's College Adéyẹmọlé Àtùmọ̀lé tẹ́ ń bàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo. O ti ń gbàdúrà ọjọ́ pẹ́, o ti pọ́yì orí òkè àti wọnú ògo, wọ́n ti fẹ́ sọ ẹ́ lẹ́nu. Kí lóde tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo? Àkókò tó tó kù yóò dé bá ìwọ náà darapọ̀ mọ́ àwọn èèyàn mímọ́ nínú àdúrà sunday mẹ́rin láyé ká yóò fọ́kọ́ tó tó pèsè dáre bíi ti jacob àti jabesi inú ìwé mímọ́ àgbọ́ ti gbàgbé joseph sínú ọgbà ẹ̀wọ̀n olúwa sì ràn tí rẹ̀ ó wọnú ògo lọ ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run àlàyé lọ́lọ́run ó lò fún ọ kí bàbá wa nínú olúwa reverend pf owó àti reverend cc owó wa tó gbàdúrà súre fún ọ ṣayò tí mọ̀ pé nínú àdúrà lágbára sunday mẹ́rin láyé èmi ò rí tèmi ṣe o ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ jésù
8: bàbá ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ ìbàdàn.
9: ẹ̀rọ ń jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀ tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti ń lò lé wọn lọ́wọ́ àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìróorun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní mọ̀lẹ́tẹ́ nìbàdàn lẹ́yìn ilé bàbá adédìbú gangan adójúkọ people's girl grammar school 08033881008 àbí 07081211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
10: ó balẹ̀ gbàgẹ̀ ó wọlé pẹ̀lú steeze gbogbo peter di ogun fún bí àwọn 50 peters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe peters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ́ ara wọ̀yá àyà 50 peters bẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal run 50 peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal debit ká ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 peters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 peters is produced by the 50 waves limited ẹ̀sìn lè rí ra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Bashorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704-318-3929 50 peters NAFDAC Ijolote.
11: Lagilu FM 96.7.
12: You are now listening to the sounds of DJ Morxie. DJ Morxie.
13: DJ Morxie.
14: DJ Morxie. DJ Morxie.

0: Hello, hello, who are there?
1: Ẹ̀yẹ kalẹ̀ sàn.
0: Ah, ẹ kalẹ̀ mọ́ mi wá o, láti ibo lẹ ti ń pè yí o.
1: Orí yọ kọ́lọ̀ olóṣù la fẹ́ bá sọ̀rọ̀.
0: Olóṣù báwo?